0: sami ki leke jila ma gbo ayo ni binu gbamba lowo re o oba mi oro godo gei elati gbongboro ye elati ofe o baba ti won ko mi nu re ti o ko mi nu anybody oba mi ri ro la o kiti barigbo oba mi o kiti barigbo gbogbo ile wo yin meji lo ke pariwo
1: go
0: yes pastor fanke ye mana baba la bi amani munje amma ra oni rin lojo ti e bi pona o o ye mama jajo wo jajo wo gbogbo ise to ti se lori omo se ojo to fe ro bi omo ni ka ma so ni se osu mesa to fi gbe omo sinu ni ka so ni tabi ojo ero bi ni ka ma royin ni tabi ka ma gbe omo jo lorun ni ka so ni se to wo ile iwe ti awon baba so ni ka so ni tabi gbogbo owo furu ti baba so ni ka so ni abi ojo ti iya gbaru ko mo re se alejo nje eleni ka so ni abi ojo ti si se ya lo so mo de ko mo re se alejo eyan ni ka so ni leni kan wa de lojo to je omo fe ma jina to wa lo fe gbolu omo lowo re asele mi fe ran si o toro mi ba ti yi o ya dide wa yi o je ja lo waju ja lo eyin pariwo emi o ni mo boje omo
1: emi o ni mo boje omo
0: omo ologo mi
1: emi o ni mo boje omo
0: akobi mi
1: emi o ni mo boje omo
0: atawon yoku
1: emi o ni mo boje omo
0: omo omo
1: emi o ni mo boje omo
0: abikeyin mi
1: emi o ni mo boje omo
0: omo to mama omo mi
1: emi o ni mo boje omo
0: omo mi to wa ni school
1: emi o ni mo boje omo
0: eyi ti ko se lowo
1: emi o ni mo boje omo
0: eyi to sise o
1: emi o ni mo boje omo
0: omo to fun mi lo jeje
1: emi o ni mo boje omo
0: omo kekere to si nra koru
1: emi o ni mo boje omo
0: omo mi to wa ni dale
1: emi o ni mo boje omo
0: eyi to wa nilu oyibo
1: emi o ni mo boje omo
0: leni mo kede si o wipe iwo ni mo boje omo o ina omo ni ju o aye o ni gbama lowo re o ni gbegede pon mama adura to ma gbo lenu mi jalo se yi niyan wipe ofo mo to wa ninu atago gbodo yanu ile wa ani mo fi bu orun na si fi bu
1: pe
0: dugbedugbe ti mi loke ko gbodo jalu awon omo wa eye je kara re ma gbon ibi to ba wa mo ti ni adura ori afefe ose yi o gbodo mi si kankan nitori kini o nitori omo re ani kare to de panpe aye le fomo re yo ko si funa re o ku ti wo de le loruko je ko ni ri omo re mu oto aye to gbe le fomo re loruko je so omo re oni ko si mo to ni mariwo won ni fi gbe akobi re mo to elewe won ni fi gbe wa to omo re awon to taka so omo re wu po ma ri je awon loruko je funa won ni o ko ri ara won gbe eni yin mu si opo ma to so omo re loruko je yo ko ri ara re gbe ade alajo duru te mu ejo omo re lo loruko je won a je bi nibe oluwa ti won ka
1: Otu waka
0: Sambi tome tome o ni siri o Abraham o shofama o ni shofama Jacob o shofama o ni shofama Joseph o shofama Loru kwa jesa bi ya manu le da e ni shofama o Ojure o ni ribi o ma Oma adwa bi ya ma o shefi jere la waji Epe la ila jere la ramare Ayo ni fokwa mara shofu Ina jwa mara o ni daru o Oma yo ni padi amuni shise o Fokwa wa o ni feli o lonu Oto ọmọ rẹ fẹrẹ kò ní ha lọ fún o òkú kì í dákẹ ríru ayé ọmọ rẹ ò ní dákẹ lójijì òkú dùn tilẹtilẹ ayé ọmọ rẹ máa dùn lọjọ alẹ orísun ọrọ orísun ìbùkún kò nígbẹ a kì í fọ orílẹ̀-èdè olórí ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ ṣe o ayé ọmọ rẹ máa jẹ orísun àṣeyọrí wàá rí àdúrà tó tayọ gbà tọmọtọmọ ọmọ oníkangá àjípẹ kò ní jẹ kó mi ayọ rẹ ó gbẹ o ọmọ alábẹ àsásí yóò dáàbò bọ tọmọtọmọ ọmọ méjì wájú wá lẹkẹ yóò fọrọ rẹ dẹkọrẹtì wá tọmọ rẹ o ọmọ tó lọ kẹrin kẹsẹ yóò jẹ kẹmí gbogbo wá gùn o ọmọ rẹ ò ní fọwọ́ nu ògiri gbígbẹ ọmọ adigagá yẹ kò ní jẹ kó náà dín mọ ọmọ rẹ o ọmọ adigagá ru yóò lànà fáwọn ọmọ yìí o ọmọ mi ò kẹtìrì máwò kò ní jẹ kó ṣubú tọmọtọmọ ayé ò ní dí ògo ọmọ rẹ má gọlọ a ti mọ pé ẹja níbẹ nínú sandi náà tá a rẹ àṣírí rẹ máa tú o ọmọ mi ò wọ wọ kò ní jẹ ká yẹ owó ọmọ rẹ má lẹ ọmọ aláwọ tí ń wọ gbogbo ayé yóò wọ ọmọ rẹ láwọ yìí ọmọ rẹ bá lọ yóò padà lọ́jìnà nínú ògo ọmọ rẹ di ọmọ ológun àgbáyé ìṣojú david lọmọ rẹ sọ lọmọ àti ọba iṣẹ ọmọ rẹ aṣojú rẹ jésù yóò bá ọgbẹrù tó wú obìnrin yìí o ọmọ rẹ ò ní sí olóore jàwárí rẹ tọmọtọmọ ọmọ rẹ ò ní sún àsupiye ayé ọmọ wọn máa dára lójú wa o ò ní kẹgbàjarì lórí àwọn ọmọ rẹ ẹrí rẹ máa ṣẹgun ẹlẹ́nìí ni o ọlọ́run máa bẹ owó kí àrífín tó dé ayé ọmọ rẹ ò ní stand still ló ní ọlọ́run jàwárí rẹ ayé rẹ o ọlọ́run yóò fọ rere tí ọlọ́run tọmọ tọmọ eléni ni ọmọ rẹ àǹtí yóò fọwọ́ ara rẹ ṣe rárẹ o
1: kò
0: pàlàṣẹ ó yẹ jáde nínú yàrá òfo ẹ ń fàtà ọ̀rọ̀ ayọ̀ ọmọ rẹ sí ẹni tó rájọ wọ̀ kò ní rin ọmọ rẹ sí o ẹni tó ríjẹ kò ní dí ọwọ́ ọmọ rẹ mú o ẹni tó ríbi forí pamọ́ sí kò ní lé ọmọ rẹ sí ọjà ayé ọmọ rẹ ò ní lọ kó ẹ̀yà lọ́gbàlọ́gbà irẹ́ tọ̀ yín wọ́ o ẹ̀gún ká kúrò lórí iṣẹ́ rẹ o ò ní fi gbèsè rọ́gbèsè olúwapọ̀ ìkòkò gbèsè olúwapọ̀ ìkòkò àṣẹtì wọ́n tún jẹ àjẹṣẹ́kù o aṣáájú ẹni rógo ẹni kò ní gbogbo lọ́wọ́ ọmọ rẹ aṣọ ọ̀fọ̀ mẹ́ta tí abiyamọ kì í rọ́ wọ̀ ní fi ta lọ rẹ wọ́n fà ìtì jẹ wọn mọ́ o ayé òní bọ́mọ rẹ pò ó sàn genesis 30:30 olúwa fi àṣẹ gbé òdìdẹ àṣẹyẹ 64:3 gbẹrẹ tó fojú sọdọ sí yìí o adáni wáyé máa bọ òtútù ìgbà máa yí olùfẹ́ ìgbà rere yí kà wọn mọ rẹ o ayé ọmọ rẹ upgrade lọ síbi gíga látòní lọ o ní kọ nọ́bẹ̀ ìbànújẹ́ sáṣọ ọmọ rẹ o àrùn kò ní wọlé rẹ o òtítọ́ ọlọ́run yóò jẹ́ àṣà fún ọ tọmọtọmọ o ẹ̀rù òru kò ní bọ̀ mọ́lẹ̀ tọmọtọmọ o o ní ṣírí ní ọ̀sán gẹ́gẹ́ tọmọtọmọ o rere kan kì yóò fàṣẹyìn nínú ilé yìí tọmọtọmọ o ìgbìmọ̀ ta lórí rẹ ó dasán lẹ́ni o a ó tara ọmọ rẹ gbé ọlọ́run ga o ọmọ rẹ yóò dàbí igi kẹ́dẹ́rì àti lẹ́bà lónìí o ògùn ọmọ rẹ yóò sún èso tó sara ayé ọmọ rẹ yóò tutù bí omi àfọwúrọ̀ pọ̀ lórí ọmọ màmá ò ní sẹ́ kọlọba kọlọba nílé alààyè ọjọ́ ọlọ́mọ rẹ máa dára ọlọ́run máa kọ̀yà fún ọtọmọtọmọ o ẹni ẹlẹ́ni ò ní kó àjọ rẹ lórí ọmọ o eré ò ní bá ẹdùn rẹ nílé o ògùn ọmọ rẹ máa tayọ bí ti dáníẹ́lì o àṣírí yìí máa bònú lẹ́yìn kò ní ju o ayé ò ní rọmọ rẹ ní rọkùrọ sínú koto o ò ní rọgùn jẹranjẹran tọmọtọmọ o aláàánú kan máa ṣẹ́ǹgì sórí ìwà tọmọ rẹ sí rere o kádàrá àti ọgọ́ ọmọ rẹ yóò padà dalẹ́ o.

0: fẹsẹ̀ jalẹ̀ torí ọmọ rẹ níwájú ilé lọ́jọ́ ìnáwó àyè ọmọ rẹ ó yá wàá péjú wàá pèsè gbogbo ọmọ tí ń bẹ ní agíjú yẹ ó yá ọ̀run tú wọ sílẹ̀ àtàwọn ìyá wọn á gbúrò wọn láyọ̀ ọlọ́run ṣe bí ọlọ́run kó ràn wá lọ́wọ́ olúwa tú wọn sílẹ̀ jésù olúwa wa sórí àdúrà mi ò ní mọ bójú ọmọ tá ń gbà lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ yìí mo tún fẹ́ tẹ̀síwájú nírọ̀lẹ́ lágọ mẹ́jọ ní orí facebook èyí tó bá lè darapọ̀ ní kó darapọ̀ bó jẹ́ facebook tiktok àbí youtube tá a bá ti bẹ̀rẹ̀ àdúrà yẹn báyìí bàtà tó wọ̀ ló máa nà sókè bàtà ọ̀fọ̀wọ́ ní bọ́sẹ́nà náà lé gbogbo wa o ká tó pàdé nírọ̀lẹ́ lágọ mẹ́jọ lórí tiktok ẹ jẹ́ gbọ́kan lára àwọn ẹ̀rí ta gbọ́ lánàá ní kọ́lá.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí o tó jẹ́ mẹ́ta tí mo ti wá sí ibà yìí ṣùgbọ́n ọ̀rẹ́ mi kọ́kọ́ pè mí níbi 2 weeks ago ló bá ní oníṣègùn kan lọ́wọ́ pé kí n send account number mi sí òun mo ní òkè mo ṣe send account number mi sí nìyẹn 100,000 ló send
2: sí.
3: Ẹjọ́ ẹna fóònù ti ń sókè owó kan tí ẹ ò rí rí àtẹni tó na fóònù ẹ sókè owó yẹn ọlọ́ngbọ́ ó máa wọ àkáǹtì.
0: Orí òkè yá ní ọ̀la o àdẹ̀mọ̀ wípé àdúrà orí òkè kò sí kèrè mí kò sí rẹ̀ ńbẹ̀ ẹ̀yin náà máa mú dunlop tuntun wá ní ọ̀la bọ́ọ̀lù ẹ̀ ní bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùsẹ̀ ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kágbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà àgbẹ̀ ọlọ́run kánú ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọ̀rẹ́ fún programme pé kó lè máa tẹ̀síwájú lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan wàá dúró jẹun ọmọ mo gbọ́dọ̀ sọ ìfilọ̀ ọjọ́ sunday sílẹ̀ lẹ́nìí nítorí gbogbo ẹbí yẹmọ àgbáyé ni mo fẹ́ kó kópa nínú àdúrà tọjọ́ sunday wọ́n ní làásìgbò tó ń kákiri gbogbo ayé lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní kí gbogbo ènìyàn wọ́n gbọ́ òróró tó máa fi sàmì síwájú ilé wọn tó bá ti ń bọ̀ wá mú kẹ wá ọ̀fẹ́ ni o ọlọ́run bàbá alábìyamọ o
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ jẹ mọ.
6: Ladilu FM 96.7 La Gelu FM Jagaba Gogori Tuo Ma

ẹ̀yin kan ń gbọ́ mi ní àárọ̀ yìí gbà mí gbọ́ ọba ni ọ kò yẹ kó mọ̀ jẹun ẹrú àkọ́kọ́ ni ọ kò yẹ kó mọ̀ jẹun ẹni ẹ̀yìn ẹ̀sà béèyàn bá pẹ́ lẹ́yìn àparí náà ló máa jẹ ìyẹn ló túmọ̀ sí wípé bí ènìyàn ò bá tètè dé ó ṣeéṣe kó jẹ́ pé n tó bá ń lẹ̀ ló máa gbà ẹ̀yin kan ń bẹ níbi ẹ̀ tètè dé síbẹ̀ ràlẹ̀ náà ni wọ́n tún gbé fún yín ìwọ la kọ́kọ́ bí nílé yín ṣùgbọ́n ṣe ni láàánú ó mọ̀ rí nǹkan kan mú jáde ó mọ̀ lè ṣe bí ẹni àkọ́kọ́ màlíà dá yẹkẹ́varu abáda yagadash ó mọ̀ lè ṣe bí ẹni iwájú mẹ̀dàvárù bí adayana kẹdàlíà ò ń gbìyànjú o mi ò sọ pé ò gbìyànjú akọni ni ọ́ ó kàn jẹ́ pé oúnjẹ ẹrú lakọni rẹ̀ ń jẹ ni ọlọ́run àwọn bàbá mi zibalia da yabe kozo dali amahana emi mo ile idadaju on to da mi loju ni mo nso eyin kan be ni bi to je pe eni lo lati pelu mi kaji jo gbadua eyin kan wa nbi sa kebelia da yeke dunia imbe luminia adaveke zubi adaya berumia imbebe lumia adeke dumi enena abaku adaya me ebe rubia kahada olu wani omo tenu ma fun won ni gbogbo ona o ye kan ti ju bi won ti wa yen lo emi awon woni olorun awon baba mi olu wani so fun won daada o ye kan ti koja ibi ti won wa yen kadabe ku ahmad na beli adayana mo bi o ni o eje ajo gbadua laaro yi a fe gba ounje to to si wa pada mo ti so awon kan kan fun yin nipa ounje ni ana mo so fun yin iru awon ounje kan wa teyan ba ri won loju orun esa o ni to tumo si baba gba mi gbo sa eyan funra re o le gbe aye yi ta ba ye ounje ku be ni sa àwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ pé ogójì ọjọ́ péré lèèyàn lè lò lórí ilẹ̀ bí ò bá jẹun tó bá ti di 41 ó máa yíwọ́ o bẹ́ẹ̀ ni sà omi béèyàn bá ń jẹun tí ò momi wọ́n ní 90 days ẹ sà ìkọ̀kanu méjèèjì kò ṣeé dánwò kìí ṣe ohun tí èèyàn lè ní jẹ́ ń lọ dánwò ó burú jáì gbàmí gbọ́ sà tí ìbá ṣe pé àwẹ̀ pa dandan àti pé àwẹ̀ a máa mú ni dàgbà nínú ẹ̀mí àti pé àwẹ̀ a máa wó ibi tó ga palẹ̀ àti pé òkùnkùn fúnra rẹ̀ ò fẹ́ràn àwẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbàmí gbọ́ o oúnjẹ kìí ṣe ohun tí èèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀mí àwọn wòlíì bí èlíjà ti lágbára tó ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé olúwa ń bẹ ni pé kó jẹun àló ti jẹ díẹ̀ olúwa tún ní jẹun sí èlíjà ìrìn àjò ìjìn béèyàn ò bá jẹun kò lè lọ jìnà ẹ̀mí àwọn wòlíì máyà dẹ̀rúmíà adẹ́líà kàhábáyà nàdúmíà ìrìn àjò tẹ́lìjà ò rìn rí ló fẹ́ rìn yẹn ó ti rin oríṣiríṣi ìrìn àjò ó ti rin ìrìn àjò lọ sí òkè kámẹ́lì rí ẹ kíyèsí sà a mọ̀ rin ìrìn àjò lọ jẹ́ríkò a mọ̀ lọ jọ́dánì a mọ̀ lọ sínú ìjù ẹ kíyèsí a mọ̀ wà ń bẹ̀ fún àwọn ọjọ́ tó pọ̀ ṣùgbọ́n ìrìn àjò eléyìí olúwa ní jẹun ó jẹ díẹ̀ a tún ráńgẹ́lì sí pé àní ó jẹun sí kí ló dé ó ní ọ̀nà ìjìn ni ọ̀nà ìjìn máa línú nábàrú abàhádà yagadonos ẹ wá kíyèsí ohun tí mò ń sọ kìí so oúnjẹ ara nìkan mò ń sọ mo ń sọ nípa oúnjẹ mi ẹ kíyèsí sà ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé ohun tí wọ́n gbà lọ́wọ́ yín nìyẹn lójú oorun oúnjẹ mi tó yẹ kó jẹ ni wọ́n gbà
won gba ku olowo re won wa fun o ni onje ru tori awon omo kan wa te ba ri won won awon eleyin ba ma pe won ni ku asoko esa onje a ma je ki omo dabi eni to ni ku asoko eyin kan wa nbi se ki se pe aye re ru nitori pe onje ru lo nje emi awon woli iye omo nina ku na o si afigba to to njo nje lede hey igba yen lo mo pe nkan ti worst emi awon woli injo to bere si jo nje lede lo kigbe oni emi o dide emi o to baba mi lo emi o so pe baba mi owon emi ko ye leni ti iwo ko ba fi se okan ninu awon omo re fi mi se eru meliada yana delia kahaba ojo yen ni ye sisa onje lede lo je last ti ye re fi si iyen tumo si wi pe onje kan wa teyan ba nje ni gogo gba eyan le dabi eru onje kan wa teyan ba nje ni gogo gba eyan le dabi oba olorun awon baba mi o mo so fun yin pe awon onje kan wa tan ba fun yan je loju orun mi o ni daruko particular fun o but mo kan le so awon kankan fun o wo bi to je pe irufi awon aisan teyan o ni teyan ba je ru awon onje be loju orun agbara to nbe ninu onje o mo lagbara emi o mo bi satani se mo pe ko un fo onje dan jesu wo emi awon woli emi o mo bo se mo wi pe o meta pere lo n to buruju ti eniyan ki teri ba fun be ni sa onje ni akoko maliada yana delia kahaba o gbe to nbe laye ati pastor wo bi atenti se pastor atonisegun ati afa lala ko si eni ti ko feran lati jeun emi awon wuli bi won ba le fo onje de jesu wo nti won so niyan o meta ni elekeji e kiyesi oni won pe ni igberaga pride gbogbo eyan lo ni in fact toluwa ba fe bayan ririn ajo yo mu nti won pe ni igberaga okan eniyan yo mu wale ni di mo ti igberaga ba ti ku ninu eyan di mo te eyan fi le bo oluwa re be ni sa obi mo so pe emi o ni igbera

rẹ̀ rú sókè bẹ́ẹ̀ ni sà ẹlòmí ò lè jáde tí ò bá lo góòlù bẹ́ẹ̀ ni àwọn òde kan wà góòlù ló fẹ́ lò lọ́bẹ̀ kò dẹ̀ sí méjì tó fi fẹ́ lo góòlù lọ́bẹ̀ ó máa sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé patí yẹn wọ́n máa gbà wọ́n máa mọ̀ pé mo débẹ̀ ẹ̀mí ìgbéraga náà ni so ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni n tó forí balẹ̀ fún n tó gbà fún bẹ́ẹ̀ ni mi ò lọ gbogbo bẹ̀ yẹn lónìí o mẹ́ta tó ń darí ènìyàn nìyẹn o mẹ́ta tó jẹ́ wípé tí èèyàn bá kóògò já nínú ẹ̀ ẹ̀sà ó rọrùn gan bẹ́ẹ̀ ni o mẹ́tẹ̀ẹ̀ta tá a fi dán jésù wò nìyẹn a fóúnjẹ dán wò a fi ìgbéraga a fi dán wò a dẹ̀ fi ìforíbalẹ̀ n tó gbà fún bẹ́ẹ̀ ni a fi dán wò bíbélì sọ pé sàtánì sì gbé lọ sórí òkè téńté ó sì sọ pé gbogbo ayé ìlà ti fi fún mi ìwọ ṣá foríbalẹ̀ fún mi màá kò lé ọ lọ́wọ́ jésù ni a ti kọ́ wípé ìwọ kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun kan olúwo ọlọ́run rẹ ni kí ìwọ kó máa sìn nínú rẹ ni kí ìwọ kó sinmi lé ẹ wo bí ìsà ọjọ́ náà ni sàtánì mọ̀ pé jésù kò gòjà bẹ́ẹ̀ ni gbogbo ohun tó fi dán wò bẹ́ẹ̀ ló pass ó mú lọ sórí òkè téńté ó ní ó bẹ́ẹ̀lẹ̀ ó ní pé àṣà àti kọ́ wípé sàtánì ló ń ka bíbélì yẹn o ó lọ àṣà àti kọ́ wípé yóò ran àwọn áńgẹ́lì rẹ̀ kò ní jẹ́ kí ìwọ kó fi ẹsẹ̀ rẹ gún òkúta ó bẹ̀rẹ̀ sí ka bíbélì fún bẹ́ẹ̀ ni jésù wá sọ pé lóòótọ́ la kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a tún kọ́ wípé ìwọ kò gbọdọ̀ dán olúwa ọlọ́run rẹ wò torí pé téèyàn ò bá ní ẹ̀mí ìgbéraga ni yóò mọ̀ yẹn

0: ráìsì kan gbà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni bí wọ́n ti fi àṣàrò gba ògo lọ́wọ́ Ìsọ̀, wọ́n ti fi gbà lọ́wọ́ wọn. Ẹlòmíì ìṣù àkàrẹ ẹyọ kan ni wọ́n fi gbà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni sà, a fẹ́ gbàdúrà bí ò tiẹ̀ ju méjì lọ, a máa tẹnu mọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ ẹ múra. Ẹ pe orúkọ Jésù, kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́ o. Gbogbo ẹni tó gbọ́ mi ni kó gbàdúrà. Ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́. Oúnjẹ ògo tí a gbà lọ lọ́wọ́ mi, oúnjẹ ìṣerere tí ọ̀tá gbà lẹ́nu mi. Àánú ni mo bẹ̀bí, ẹ fi dá padà. Àánú ni mo bèrè, ẹ fàánú dá padà. Lónìí ọjọ́ àánú, oúnjẹ ògo tí ọ̀tá gbà lọ́wọ́ mi, ẹ fàánú dá padà. Ẹ fàánú dá. Ó yẹ àdúrà.
1: Orúkọ ọjọ́.
0: Ọ̀dàlága bá.
1: Ẹ̀mí mímọ́.
0: Ògo. Ẹ gbà lọ lọ́wọ́ mi. Ẹ fàánú dá padà. Ẹ fàánú dá padà. Yé gaba lẹ́ga dáyà dáda lẹ́gẹ̀ dáyà gàdá nọ. Ojú ògo.
1: Ètí ọ̀tá
0: ti lọ. Ìka gbà lọ́wọ́ mi.
1: Lọ́wọ́ mi.
0: Àánú.
1: Oyè.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Bàbá.
0: Àánú.
1: Bàbá.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àánú.
1: Fàánú dá padà.
0: Àmì mẹ́ta Jésù. Olúwa wá. Ẹ̀sà iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù kọ́kọ́ ṣe nípa oúnjẹ ni o. Mẹ̀lẹ́vẹ̀ rú àbádáyà náà fẹ́ kó àdáyànà. Kẹ́ ẹ lè mọ̀ pé n tó nítumọ̀ ni. Mo mọ tí mò ń sọ sá. Gbà mí gbọ́ bàbá, mo mọ tí mò ń sọ. Ní ọjọ́ tó kẹ́yìn tí Jésù máa kú lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ẹ̀sà tí wọ́n máa gbé ohun rẹ̀ last. Oúnjẹ náà jẹ o, wọ́n pè ní last chopper. Bẹ́ẹ̀ ni sà, oúnjẹ ni. Ó nítumọ̀. Gbà mí gbọ́, o ò lè rìn jìnà bóúnjẹ ògo bá sínú ẹ, ẹ̀mí àwọn wòlíì. Bí epo ti ṣe iyebíye sí mọ́tò, tó jẹ́ pé bí mọ́tò bá ní tó rẹwà tó tuntun, tí wọ́n sọ pé jojú ń gbèsè, tí ò bá sẹ́pọ̀ nú ẹ̀ yóò takú sọ́nà ni o. Tó bá jẹ́ pé bátìrì náà ń lò fún tí náà bá ti sí lórí bátìrì yẹn yóò takú sọ́nà ni o. Gbà mí gbọ́ o, gẹ́gẹ́ bí oúnjẹ ti rí fún ayé wa náà nìyẹn. Ọ̀tá mọ eléyìí dáadáa. So nígbà tí a ti kún fún ọgbọ́n, wọn a wá mọ̀ fún wa ní oúnjẹ ẹrú jẹ. Ẹ̀sà wọn a wá mọ̀ fún oúnjẹ ẹrú bọ́ọ̀yàn. Because ẹ gbà mí gbọ́, oúnjẹ téèyàn bá fàmílíà mọ́, ẹ̀sà a mọ̀ wùyàn jẹ púpọ̀. Ẹ̀yin kan wà ń bí ẹ ti so mu gàrí débi wípé gàrí ti di ohun tí ẹ fẹ́ràn gan. Bẹ́ẹ̀ ni sà. Wo bí ẹ̀yin kan wà ń bí ẹ ti so jẹ ìrẹsì débi wípé ìrẹsì ti di ohun tó lè bára kú ni sà. Bí wọ́n ti ẹ̀ sọ fún ọ pé o ti ń dàgbà o, o gbọ́dọ̀ mọ̀ jẹ ìrẹsì púpọ̀ mọ́ o. O lè fi ilẹ̀ nítorí pé o ti ní tẹ́ẹ̀sì lẹ́nu rẹ. In fact o máa ń crave fun. Ìyẹn túmọ̀ sí pé o máa ń dá ọlọ́fun tòló láti bóyá láti jẹ àbí láti mu. Bẹ́ẹ̀ ni sà. Your gluttony is about food, a certain food. Àmọ̀lé tí wọ́n ń pè ọ́ nípa oúnjẹ ẹyọ kan ni. Bẹ́ẹ̀ ni sà. Olúwa ló rán mi o. Ẹ̀yin kan ń bẹ́ ń bí ẹ̀sùn ni wọ́n fún ọ lóúnjẹ ẹrú jẹ. Láti ìgbà náà ló ti lè ṣe bí akọni mọ́. Mo dúró nínú májẹ̀mú Olúwa. Mo sọ ọ́ tàṣẹ tàṣẹ lónìí. Oúnjẹ ẹrú tá a fi bọ́ ọ, oúnjẹ ẹrú tá a gbé lé ọ lọ́wọ́, bí o bá ṣàmé, májẹ̀mú gbà á lọ́wọ́ ẹ. Májẹ̀mú gbà á lọ́wọ́ ẹ. Oúnjẹ ẹrú tá a fi bọ́ ọ. Yàlí mìnù ọ̀dà bẹ̀ kú zùbì àdáyà nàdàlìà. Oúnjẹ ẹrú tá a gbé lé ọ lọ́wọ́. Oúnjẹ ẹrú tá a fi bọ́ ọ. Bàbá ìwọ mò ń báwí. Oúnjẹ ẹrú yèlè kí bèlémè ẹ̀ndẹ̀bù dí àdáyà nàbẹ̀lì àdáyà nà. bí o bá ṣàmì o lónìí olúwa gbà á lẹ́nu. Oúnjẹ ẹrú agbà á lẹ́nu. Oúnjẹ ẹrú agbà á lẹ́nu. Oúnjẹ ẹrú agbà á
1: lẹ́nu.
0: Oúnjẹ tí ò jẹ́ kó o lè ṣe bí akọni. Oúnjẹ tí ò jẹ́ kó o lè ṣe bí adarí. Lónìí agbà á. Màyà bẹ̀ kú zọba lé àdáyà nàdálìà. Lónìí agbà á. Ìdèyẹ já. Ìdèyẹ já. Mo ní ìdèyẹ já. Atúọ̀sí. Atúọ̀sí. Atúọ̀sí. Atúọ̀sí. Atúọ̀sí. Atúọ̀sí. Atúọ̀sí. Olúwa yóò dúró tì ọ́. Bàbá mi yóò dúró tì ọ́. Ọlọ́run kankan kó ṣe dìde. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Kò yí padà. Jésù olúwa wa. Mo bẹ̀ ọ́. Bó bá gbọ́ mi ní àárọ̀ yìí. Òní mo fẹ́ ká fi ọrẹ àánú wa mo fẹ́ ká fi jàgbà. Mẹ̀zùmánà bẹ́ kó ádáyà náà bàrúwà bá ádáyà. Mo bẹ̀ yín gan sá. Gbogbo ẹ̀yin tẹ bá ní orí ọ̀fẹ́. Mo fẹ́ ká fi ọrẹ àánú wa mo fẹ́ ká fi jàgbà. Ní gbogbo ọ̀nà ibi tí alágbára òkùnkùn tó ti fi agbára òkùnkùn dá ọ dúó. Ní gbogbo ibi tí wọ́n ti dá iṣẹ́ rẹ dúó. O ṣe jẹ́ ká lo ọrẹ àánú láàárọ̀ yìí. Ẹ sà mo bẹ̀ ọ́ ni o. Ọrẹ àánú tó máa dá láàárọ̀ yìí. Ìwọ náà máa rí àpẹẹrẹ bẹ́ẹ̀ ni sà. Gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀lú mi láàárọ̀ yìí. Tájìjọ dá ọrẹ àánú. Mo ti sọ fún yín pé ìdí tí àdúà wa fi ń gbà lọ́pọ̀lọpọ̀ nípele ti ọrẹ àánú yìí. O ni pé gbogbo tí ẹ̀yin ọmọ Ọlọ́run bá dá yìí. Ẹ sà ìrìn àjò rédíò náà la máa lò fún. Bẹ́ẹ̀ ni sà. So ìwọ náà dá sí nìyẹn dandan dẹ̀ ni kí àánú kó fọ. Màá kàn pe account number tẹ́ ẹ lè fi ọrẹ àánú sí. Ẹ sà ìwọ náà dá sí nìyẹn. Wá wo ohun tí ó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ ìrànlọ́wọ́ ju tẹ́ ẹ̀ ń rí báyìí báyìí lọ. Ẹ sà torí wípé tí ìrànlọ́wọ́ ò bá dìde èèyàn ò lè yó. Béèyàn ò bá yó kò lè ṣẹ́kù. Bí ò bá ṣẹ́kù ẹ sà ìpayín keke yóò pọ̀. Ọkàn èèyàn ò ní balẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Sò mo bẹ ọ́ ìwọ náà dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ da ọrẹ àánú láàárọ̀ yìí 1200 ọrẹ àánú wa nìyẹn. Sò gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ ìwọ náà lọ ṣe bẹ́ẹ̀ kó ohun tí a dá ni wáyé lè ṣe. Ẹ jẹ́ ń pe account number fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní àárọ̀ 02-71-96-92-04 ẹ jẹ́ ń tún pé 02-71-96-92-04 Wema Bank ni báǹkì yẹn o. Wema Bank tèmi tọ́pẹ́ okùn adé aládewúra malidi barima zada barua badaya. Mo bí ọ́ ìwọ náà rí dájú wípé o ṣe kíni o ní ọrẹ àánú ní àárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní ọ̀la Thursday ìpàdé wà ní ṣọ́ọ̀chì wa ní ìwòrò. Ọ̀la ni màmá declare ìpàdé Thursday márùn-ún tí olúwa rán mi. Ọ̀la ni màmá sọ bí ìrìn àjò yẹn yóò ṣe rí. Ọ̀la kọ́ la máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀la ni màmá sọ bí ìrìn àjò yẹn yóò ti lọ. Ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé ẹ mọ gbọ́ ìkéde rẹ̀ náà. Thursday márùn-ún ni olúwa rán mi sí gbogbo àwọn ọmọ Ọlọ́run nílùú Ìbàdàn. Mo ń lọ bẹ̀ máa sọ fún yín láti ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ìpàdé yẹn yóò ti rí. Ṣùgbọ́n ní àárọ̀ yìí olúwa ní ọmọ ní kí àwọn ènìyàn mú nǹkan bí oúnjẹ dání. O lè jẹ́ ohun tí wọ́n fi gbàdúà náà ni. o le je pe awon fura won ni won kan ra boya biscuit ni boya iso ni boya onje gan fura re ni oluwa so pe mo fe bo won mo fe fun won ni angeli ti nbo ni ti ebi ki pa yan mo fe fun won ni angeli alaanu on to oluwa ran mi niyan oluwa ni ke ma so tele si ohunkohun to dabi onje on la ma fi jo gbadua laaro yi boya eto fi gbadua lowo lowo bayi na lo ma gbe dani ito ba wu o to le lo ni aro la ojo Thursday oluwa so pe gbogbo wa ka jijo pejo ni church wa ni ilu Ibadan ni iworo gbogbo ibi kibi te ba ti fe darapo ni ola ago mefa si ago mesan wo bi tori pe ipade Thursday marun ti mo fe se yen ma se awon atunse kan ni akoko ipade wa so to ba pede o sese ko mo ba wa nbe yen o ago mefa si ago mesan ipade yen ma kun fun agbara iwo na tete de ni aro la ko wa wo nti oluwa yo se gbogbo eyan omo olohun ti e le darapo ibi kibi te ba ti nbo te ba ti de ori bridge woro e kan bere pe ile ko Poplar Filling Station lori bridge yen ni o ke se ni sale o wa koju bi igba to lo si ojo lori bridge yen be ni sa wa na we si egbe ile ko Poplar Filling Station to wa lori express bi igba te yen lo ojo yen egbe ile ko yen ni street church wa ya wole legbe ile ko yen bere lowo enikeni pe mo lo si church olohun kankan wo bi o ma ku fun agbara o iyen ni aro ola koju be lo eyin omo olohun te fe darapo fun ore anu ma gba oniyanju o le ma pe sori number ti mo ma pe mo ti da ore mi e so tele si aye temi na je n pe aka number yen lekan si to ba fe fi ore anu sile enikan ni elo ni ore anu na 1200 egbo aka number yen lekan si 02 7196 9204 again to pay 02 7196 9204 temi tope okunade aladewura wema bank ni bank na gba mi gbo oluwa lo ran mi bi o ba ri number yi iwo na le pe woli e sure fun mi laaro 090 2520 2724 090 2520 2724 Thank you. God bless you.
2: On Lagilu FM 96.7 La Lagilu FM Jagaba Boboretio Ma

0: Ọlọ́run tó dé ayé àtọ̀run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ fún àwọn ọmọ tó fún mi mo dúpẹ́ fún iṣẹ́ tó fún mi mo dúpẹ́ fún wíwọlé àti jíjáde mi mo dá òdo padà fún ọlẹ́ẹ̀kan náà ògo ni fún ọ Jésù Jésù Olúwa wa ẹ̀yin ayanfẹ́ níbo lẹ wà tẹ ti ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ mi sà níbo lẹ ti ń gbọ́ mi mà ẹ jẹ́ àṣẹ báyìí mo fẹ́ ká gbàdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ẹnìkan ní kí làdúrà yẹn àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ó ní mi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ Psalm 130 ní Olúwa bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta lẹni tó le dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ ẹ̀ ká lè bá máa bẹ̀rù ẹ̀ mọ́mì ẹ dìde kúrò níbi pẹpẹ yín ẹ wá sún mẹ́yìn ẹ kàn kúnlẹ̀ ń bò mí dádì ẹ̀yin náà kúnlẹ̀ ń bò mí ẹ wá gbójú yẹn sókè pé bàbá dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ìwọ nìkan ló tó bẹ́ẹ̀ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ ló ń gbọ́ pé kí ọlọ́run kọ́ dárí ẹ̀ṣẹ̀ jì mí àti kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àtọ́ ọlọ́run wo bá a ṣe tó kúnlẹ̀ wájú ẹ̀ ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ tí ò ní jẹ́ káwọn áńgẹ́lì wo jẹ́ iṣẹ́ fún wa ẹ dáríjì wọ ọlọ́run ọmọdé ló ń gbàdúrà lónìí àgbà ní gbà ọlọ́run dáríjì wa ògo mà ní fún ọ Jésù Jésù Olúwa wa ẹ̀yin àyànfẹ́ ń bolẹ̀ wà ẹ wá dìde sókè àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ leléyìí òun náà ni àdúrà fún àánú ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí ìwé Habakkuk ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí ó ní nígbà tí n bá ń bínú màá sì rántí àánú mi àárín ọdún la wà yìí o ẹ dìde ńlẹ̀sà o àárín ọdún ni oṣù kẹfà oṣù keje àárín ọdún ni o ẹ nawọ́ yẹn méjèèjì sókè ẹni bàbá rántí àánú lé mi lórí ó ní ẹ fúrúgbìn sí òdodo ẹ kà ní àánú ọlọ́run jọ gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe mi tí ò ní jẹ́ káàánú ọkàn mi mo kú o sàánú mi àtọmọ sàánú mo gba àwọn ọmọ tí ń bẹ nínú igbó kò jù bẹ́ẹ̀ lọ o ọlọ́run jọ wò bí bàbá yìí ṣe ń tọrọ fún àánú bíi bátímíù bá mi sàánú wọn kí lè ò tó sú lónìí bá mi sàánú mọ̀mọ́ ì kí lè ò tó sú bá mi sàánú bàbá ì kí lè ò tó sú ọlọ́run sàánú mi ọlọ́run fàánú sàánú wà in Jesus name ẹ mọ nǹkan mo fẹ́ kẹ́ ẹ lọ sí ibi ìgànnà yín ẹ wá fi ẹ̀yìn tí ẹ fẹ̀yìn tí ìgànnà yẹn sà ẹ wá mọ̀mọ́ kígbe olúwa tó o bá ń sàánú ẹlẹ́sẹ̀ síbẹ̀ sàánú èmi náà tó o bá ń gba ẹlẹ́sẹ̀ ẹlẹ̀ tó o bá sì tó ń gbà wọ́n sàánú èmi àtọmọ kí lè ò tó sú lónìí in the mighty name of Jesus ẹ wá kígbe áńgẹ́lì ànúdà wá jí sí àánú fún mi áńgẹ́lì ànúdà òní lọ́jọ́ àánú wá jí sí àánú fún mi èmi mọ wàásù ẹ mo ti sọ nǹkan mẹ́rin tí áńgẹ́lì ń ṣe o mo ní nọmba 1 áńgẹ́lì a mọ wá mọ̀láíkà ni wọ́n wọ́n mọ jíṣẹ́ ayọ̀ fún yàn nọmba 2 wọ́n a mọ guide wọ́n a mọ protect áńgẹ́lì mọ darí èèyàn a sì mọ mọ̀ọ́mọ̀ yóò mọ dáàbò bọ́ ẹlẹ́ẹ̀kẹta mo láńgẹ́lì a mọ fún yàn lóúnjẹ wọ́n a sì mọ fún yàn ní okun ọlọ́run mọ lò wọ́n a ránṣẹ́ oúnjẹ sí ọ láti ọdọ̀ àwọn áńgẹ́lì rẹ nọmba 4 tí mo mú ni pé áńgẹ́lì lè darí ẹ táńgẹ́lì ẹ bá dé yóò mọ lọ síbi tí ìyàwó ẹ wà yóò mọ lọ síbi tọkọ wà ẹnìkan níbo lẹ tún ti rí yẹn ṣe bá áńgẹ́lì ni in tó ṣe fún Philip ní lọ nínú ìwé Act of Apostles chapter 8 verse 26 wọ́n ní and the angel of the Lord speak unto Philip saying arise and go towards the south áńgẹ́lì olúwa ló lọ bá Philip ọkàn tán ó ní dìde máa lọ sí ọ̀nà báyìí ní kò lọ ẹ̀nàwọ́ áńgẹ́lì mi tọ́ka ọ̀nà tí ń lọ tọ́ka ọ̀nà sí mi ọ̀nà tí ń ti soríire fojú mi rí áńgẹ́lì mi ọ̀nà tí ó ti ń gbà tí ń fi là jójú mi ó rí ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá wo ohun tí bíbélì sọ nínú ìwé Genesis chapter 24 verse 7 tẹ́ tó ka verse 40 nínú ìwé Genesis 24 verse 7 verse 40 ẹ rí bi tí Abraham ti pàṣẹ fún ọmọ ọ̀dọ́ ẹ̀ pé kọ́ lọ bó mú ìyàwó fún ọmọ rẹ̀ Isaac kò mọ̀ sí nǹkan méjì tó ṣe ìtọ́kàn kígbe sí ojú pé áńgẹ́lì ọlọ́run wá lọ fìyàwó tọmọ mi tí ọmọ ọ̀gá mi ọ̀fẹ́ hàn mi o áńgẹ́lì mọ̀ ṣe bẹ́ ọmọ fi Rebecca hàn ẹ̀yin wo lẹ ìlọ́kọ̀ ẹ̀yin wo lẹ ìláyà ẹ já sáré sọ bí ìdí married corner náwó yẹn áńgẹ́lì mi sí ojú mi sí ìyàwó mi áńgẹ́lì mi sí ojú mi sí ọkọ mi ṣé single mother ni ọ gbàdúrà yẹn áńgẹ́lì mi sí ojú mi sí ọkọ mi áńgẹ́lì mi sí ojú mi sí ìyàwó mi ìsìn méjì ó wáyé fún àwọn obìnrin àǹgbára adì fún women convention but you see alakoko yo koko wa fun awon obirin ti anje single parents, single mother, single ladies, single mom lagbara olohun leyin gba na ipade o wa fun gbogbo obirin lapapo nibi ti awon oko yin o ti wa momo fi onje break fun yin enikan ni a mo se be ni so bi o se lo ha a si wa nu awe e je nse bayi pelu adua te gba yi eyin ayan fe mo gbe awon testimony kan lana awon kan ni ejo sa awon fe ki ntun gbe olohun fun mi laye mi ni interrupt oya e pe babayi babayi langeli koko lo ba ni gengere to kesin ode to ba ku iseju kan kesin oyo foke ni igba meje olohun yo langeli si o
1: adedamola olajide no ruko mi o wa lati ibadan
0: ibadan ile ngbe
1: beni sir
0: nice
1: me this year ni mo join commission yi o sele npe mo ti wa labuja for like 20 years gbese lo le mi kuro labuja gbese lo de mi join commission yi contractor ni mi mo ma gba ise mo de ni company ti temi
0: gbese le yin labuja gbese yin te lo
1: 15 million
0: 15
1: yes sir
0: million
1: yes sir
0: ha
1: mo wa bere si wa si church emi ati yawo mi la ma wa bo ko wa leni
0: loni
1: ben sir so o wa de level kan to ye pe enikan ti mo je ni 5 million oro en ti di tolopa
0: ha
1: to fi wa je pe o gbe mi lo si police station o wa mo ti ma gbadura ni bi dandan pe kọlọrun se ise iyanu ti ma fi rowo yen san but Olorun o gba ona ti mo ro npe Olorun ma gba
0: obona bi teyin focus si
1: ba rara
0: aje npase mi o mo ye gbese ti nbe lorun emi o si mo nto fe Olorun gbogbo ona enikan ni ko si ami yo gba ona bumi yo si o e ki be ni baba bona bumi yo si mi
1: so mo ma gbadura ibi de mi for concern ni pe boya olorun ati e fun ni contract ti ma bi san
0: gbese
1: yen egbon mi kan de wa ti mo mo ko capable lati fun ni 100 million
0: church
1: but ko won je to lu oju mi mo a o okay o de ka lo ri won lori oro yi but daddy mi ni ka ma lo along the line ojo kan wa to je pe ijo monday lojo yen ojo yen ni won ti plan pe won ma gbe mi lo si yagunku lórí ọ̀rọ̀ 5 million tí mo jẹ́ èèyàn kan wọ́n ti plan Ọlọ́run wa lo ADC to the governor of Oyo state
0: ADC to the governor of Oyo state wa
1: ó kàn wá sí station yẹn ni mi ìdẹ̀ ṣe máa lọ station yẹn ó wá wá ló wá dìbì wá ní kókó wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣàwá mo ṣàṣàlàyé fún un ló wá gẹ́tù náà pé ó mọ ẹ̀gbọ́n mi all of a sudden ló dẹ̀ pe ẹ̀gbọ́n mi yẹn ìyẹn dẹ̀ wà lamẹ́ríkà ó wá ní kọ́ dá ẹjọ́ yẹn dúró di òun ipe òun máa fún wọn ní owó yẹn ọlọ́run dẹ̀ bá mi ṣe ó san gbogbo owó yẹn without stress owó yẹn ló dẹ̀ jẹ́ major one tó ti fún mi ní blood pressure
0: nínú kìíní
1: nínú gbogbo 15 million owó yẹn ló eat mi jù tó tún eat dáàdì mi because true dáàdì mi mo fi gba owó yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn so o ti fún dáàdì mi ní blood pressure o ti fún mi blood pressure o ti fún mọ́ mi but everybody ṣáà ń gbàdúrà lórí ọ̀rọ̀ owó yẹn kó tó adípẹ́ ọlọ́run bí èyí ẹni yẹn dìde tí owó yẹn fi 5 million fi jẹ́ sísan
0: ó san 5 million
1: ó san 5 million ní gbogbo owó yẹn
0: ẹ̀yin ọmọ pé ń bọ̀ ń bẹ́ o
1: èmi ìmọ̀ pé adc mi bá mi ṣe ẹ̀mọ adc yẹn rí
0: àmì ìmọ̀ náà bíi tí ó gbé ọ̀rọ̀ ẹ̀ gbà tó bá ku ìṣẹ́jú kan kí ìtọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n ní kọ̀ tán dì rẹ̀ kan sí àmì dáadáa ọlọ́run òjijì yọ yọ sí ọ mo ní kí ọlọ́run òjijì kọ́ yọ sí ọ kí ẹ̀mí mímọ́ kọ́ bí ọ wò yóò gbé ọ níjà lórúkọ bàbá tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ nice ìtàngẹ́lì rẹ lè ṣe nìyẹn nígbà tó kù kínkínníkí tọ oníyẹ̀yẹ́ ọgbẹ́ gẹ́ngẹ́rẹ́ tó ẹ̀sìn olóhùn sì yọ ẹ já lọ church ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ join wa ẹ bá wa ń bẹ̀ láti ìwòròdì ẹ wọn mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì níbi gáràjì yẹn sà má mi ni tan yin je oni loni je isin kan pele la se loni ojo Wednesday eta ba ti le pari titi 10:30 eyan ayan fe o nka lu ko lo simi awa un biribiri o now eyin te ba fe wa ani se service nro le loni gbogbo se nje ti olohun a se pari 7:07 ni and ki wa mo tan yin je gbogbo eyan ayan fe ose yi yo je ose mo ni gbagbe fun o ewo ewo mama ina
2: oruko mi ni nafi ukayat
0: nafi
2: ukayat
0: nice
2: mo dupe fun olorun ba pe igba to di opo ba wa oko mi ko eyin kan fe ra mo to fun oko mi so nda ti lo wa si bi bayi baba mi sai pe nkan ti a ba fe ki olorun se fun wa ko to di next year mo wa gbagba pe ki mo to oko mi ko jade igba to di ni october 2 ojo keji jeun ni osan toko mi se pe ni yen pe oga won to fe ra moto fa won pe o ti ra fa won moto 41 million Volvo so to ra won ti
0: Volvo ni
2: Volvo moto ti pass
0: won truck ni
2: ben
0: ewo o ni o
2: so igba to ju Wednesday to lo on le a lo CBD ti won se royin oga yen pe oga yen buru to ba ti de bi be ko sa kun le si yen mo se gbo oro mi yen
0: anotie
2: so opo mi na lati 22 yen lo na ti lo anotie tori won kin da ki yen ka wa si church tele tele won ma so pe
0: o gbo pe won ra moto fun won wa fi yin le
2: no igba ti ko to di pe won fe ra moto fun won lẹ́yìn ẹ ti sọ fún wọn ti promise wọn ti pẹ́ so bí kí wọ́n dé bíbẹ̀ kó sọ pé kò sí wọn mo fẹ́ gbé fún ẹlòmíì máa gbé fún ó sàrùn ìgbà tó wá tí mo ṣe fún wọn ní àná tí wọn ènìyàn pẹ̀lú tábà tí ń lọ jesus tí wọ́n máa rán mi lómi wọn ò kì í fẹ́ gbọ́ gbogbo nǹkan bá yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ohun gan wọn máa jí mi pé à ṣe ẹ lọ́sẹ̀hún sẹ́hún yín ni ó lọ́ bàbá rẹ ní gbà gbowó mọ́tò ó máa fún mi lówó mọ́tò àwọn máa jí mi nídàjí nípa ọyá tètè náà lọ
0: orí ọdọ bàbá rẹ
2: orí sọdọ bíbẹ so ohun èkì fẹ gbọ tẹlẹ tẹlẹ ṣùgbọn ní ìsinyìí mo dúpẹ fún ọ náà ọgá wọn yẹn ó sọ̀tọ̀ fún wọn pé kí wọn mọ gbé mọ́tò yẹn lọ 41 million ni wọn ó rà fún wọn nígbà kí wọn mọ dáwó padà
0: díẹ díẹ
2: òun gan ló pè mí pé kí n bá òun ṣe testimony rẹ àwọn ni ó sẹ̀jẹ̀ sí mi ní ìsinyìí pé kí n bá òun ṣe testimony
0: rẹ lọ́ba ń ṣe testimony
2: rẹ
0: ọkọ yín ti gbọ́ ń pẹ ẹni mo fẹ́ rọpò yín sunday náà wọ́n èkó ṣe jókòó ṣé ibẹ̀ ṣe kí gbẹmọ dìde wàá kàn lanu wàá pe bàbá ebi bàbá ẹ ni bàbá mi ìwọ ni bàbá mi yẹ olùrànlọ́wọ́ tì mí ẹjẹ́ wà wọ́n tí a lè sọ̀rọ̀ náà yìí méjèèjì bàbá mi ni o bàbá mi ìwọ ló ní kẹ̀kẹ́ iná ọlọ́run yẹ olùrànlọ́wọ́ tì mí jésù ojúwa wa ẹgbẹ́ ọwọ́ yẹn lórí gbàtí bàbá yẹn ni ẹ pariwo pé jésù sàánú fún mi bàbá tó wà sùn sí kejì èmi náà kígbe bàbá sàánú mi hallelujah bí mo ṣe kígbe nìyẹn so àṣẹ bàbá kan ń wò mí bí mo ṣe wá sin bàbá yẹn lọ ọkàn kọ lẹ́tà sí mi ni ó ní mo ti fún yín 100,000 kẹ́ ẹ lọ fi kíyàwó yín ó fi bá yín ṣe mi èmi ni ń bá wíwò yín mọ̀ pé wọ́n ń wò mí wọ́n ní mò ń wò yín ní ìsìn wọ́n kàn sẹ́ndì ẹ̀ mo kàn yí text message ah mo ní bàbá inú sáfíìsì mo wá o mo ní sùgbọ́n èyí náà dáa ẹ ìwọ náà ẹ máa sẹ́ndì ẹ sí o ọkàn ṣe ń pè mí sẹ́ndì ẹ tán ní ìlú àríwá sẹ́ndì 100 kí ló fi bá ń ṣèlè ọbẹ̀ tí ń jẹ tán ní ìsìn ní ìlú 100 sí ṣe rí bí mo ṣe rí owó yẹn mo kàn wò báyìí pé àpẹẹrẹ lèyí o ẹ̀yin mẹ́wàá kan bẹ́ẹ̀ ń bì kí lè ẹjẹ́ mi tẹ́ǹṣẹ̀ ẹ̀yin 100 bẹ́ẹ̀ ń bì kí lè ò tó sú àlá tí ó dùn lórí fóònù ó di àṣẹ mo náwó sí bá ń gbé kà yẹn bá ń gbé lọ tírọ́ọ̀kì yẹn sí mọ̀ ń bọ̀ mo náwó sí fún ọkọ yín kò ní jáàmù lọ́wọ́ ẹ̀ lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi ó dàṣẹ yes.
2: Ìgbà tí ó agbẹ́dẹ́ ní ọjọ́ Thursday so ìgbà tó jẹ́ ọjọ́ Saturday ó ní 7-7 yẹn àti holy communion. Mo wá dà sí fún ara wọn, wọ́n á ní òun ni màá kọ́kọ́ fi fọ mọ́tò yẹn nù. Òun náà ló dẹ̀ kọ́kọ́ fi lọ fọ̀ náà. So ìjọ Monday yìí ni mọ́tò yẹn ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ iṣẹ́.
0: Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti níjẹta.
2: Bẹ́ẹ̀ni.
0: Yóò máa mú wá o.
2: Àmì Jésù.
0: Ẹ̀yin kò change tẹ́ sanra wa. Ẹ wo bọ́lá mi ṣe ń ṣe. Áńgẹ́lì ìtàn wọ́n sì tún lè ràn sí o. Gbogbo àwọn tí mò ń sọ yìí, wọ́n áńgẹ́lì sí wọn ni o. Ọlọ́run bá ń gbọ́. Àìmọyejọ́ tó ti ń gbàdúrà pé Olúwa, mo fẹ́ tí ó fún mi ní car instrumental tí mo gbà ní instrument bẹ́ẹ̀ ṣe máa ń sọ. Bọ̀ lẹ́yìn àdúrà tá a bá gbà lónìí, èmi mo jẹ́rìí, èmi mo jẹ́jẹ́, èmi mo jẹ́jẹ́ pé máa fún àwọn 3000 ní anointing oil. Lágbára Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì lónìí, bàbá ti ń jáde. Ẹnìkan ni mi ò tí ì gba pépà tèmi náà o, tí màá sọ sínú omi. Bọ́lọ́run bá fún ọ ní agbára láti join. Ẹnìkan ní bò ní prayer wa lórí Facebook lónìí 6:30 náà ni. Ẹ bá wa tá à ń ṣe prayer lọ wọ́n church, à wà ń bẹ̀. Lágbára ẹni tó láyé àtọ̀run. Orí Facebook àtorí YouTube nìkan màá wà láàárọ̀ yìí. Ẹ sì já mọ̀ wò pé wọ́n wà lórí TikTok náà. Ẹ jẹ́ mọ̀ fẹ́ lè ṣe lọ. Aago mẹ́ ẹ jẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí sáfíìsì lónìí, ẹ tètè dé church ní aago mẹ́jọ. Ẹ bà wá nù àdúrà. Bó o dé méje, bó o dé mẹ́fà, bó o dé márùn-ún, ọ bà wá nù sọ́ọ̀sì. Ìgbà tí ó bá fi ẹ kúkú jẹ́ adé ní méje ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀. Ẹ mọ̀ bá wà ń bẹ̀, ẹ mọ̀ bá wà ń bẹ̀ iye aago tó bá dé. Bọ̀tì ìsìn kan pé láṣẹ yóò sì parí sí 10:30 lónìí. Ẹ jẹ́ mọ́ fi lè ṣe lo engineer.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́sẹ̀.
0: Ọkọ yín ibi tẹ ti ń sọ̀rọ̀.
2: Anna Ayọ̀ní láti Matọgun Lẹ́kọ̀ọ́.
0: Lẹ ti wá.
2: Bẹ́ẹ̀ni.
0: Nice.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run bá mi kọ́ ilé yìí lákọ̀parí.
0: Ẹ ti kọ́ ọdún sẹ́ǹtì tẹ́lẹ̀.
2: Yàrá kan tá a ti kọ́ láti 2009.
0: 2009 lè kọ́ yàrá kan.
2: Bẹ́ẹ̀ni. Ìgbà tó wá di 2022 mo wá fẹ́ sẹ́ndì 8,000 sọ́jà ọ̀dàn ọjà ọ̀dàn lọ́nà láàrọ̀.
0: Ok.
2: Mo wá mú ìwé tàfi máa sẹ́ndì owó májẹ̀mú. Mo mọ̀ pórí ẹ̀ ni mo fi ilé. Mo bá sẹ́ndì ẹ̀.
0: Ẹ bá sẹ́ndì 8,000.
2: Síbí.
0: Lọ́wọ́ bá bọ́ lọ ṣọ́ọ̀ṣì.
2: Lọ́wọ́ bá bọ́ sí ṣọ́ọ̀ṣì.
0: Ṣọ́ọ̀ṣì.
2: Mo bá bẹ̀rẹ̀ sí ní rò pé kí ni mo wá ṣe ìbáyìí Ọlọ́run. Ta ló fẹ́ bá mi gba ọjà jáde? Mo ṣáà bẹ̀rẹ̀ sí ronú. Mo
0: ń gbàdúrà.
2: Gàrí èlùbọ́.
0: Lẹ mọ ta. 8,000 wá yọ kó nú ẹ.
2: Wọ́n ṣàṣe bá mi gbà lọ́jọ́ náà nìyẹn ni mo bá pe ọmọ mi ọkùnrin kékeré. Mo ní mo fẹ́ sẹ́ǹdì owó sí ọjà o pé ṣọ́ọ̀ṣì ni mo dẹ̀ ṣe ni sẹ́ẹ̀kì tí mo sẹ́ǹdì ẹ sí o. Ó ní kí n má wọ̀rì. Ó ní gbogbo àtijọ́ ìta tí ń tà náà kí ni kílẹ̀ ṣe ń bẹ̀.
0: Choice.
2: Mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bọ́mọ yìí ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn láti 2022.

gbé ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn. Ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì, ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀, a ọlọ́run mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀. Wòó, Olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá, ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe, kò ṣeé ṣe. Kò ṣeé ṣe kan yẹn fi hàn mí yẹn. Gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀. Ní tí wọ́n pè ní mistake, mistake mọ̀mọ́ pè, àṣẹ ni ó parí iṣẹ́. Gbogbo kò ṣeé ṣe rẹ̀, gbogbo àṣìṣe rẹ̀. Sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lójijì lọ̀rọ̀ rẹ̀ gbọ́. Màmá, kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ dùn ní mọ́tò. Sọ ọmọ tó bá yín kọ́ ni? Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọjẹ wọn mọ́ o. Ó ṣe gan o. Nice! Gbogbo ẹyin ara lé ìwọ náà jẹ wọn mọ́. Ẹ̀wọ̀n tó mú testimony ìyá yẹn jáde. Mi ò mọ tó ń ṣe tóbi ní àkúwọ́ sílẹ̀. Tóbi jẹ mọ̀kútó láti owó áńgẹ́lì. Kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ wo mi ò tiẹ̀ lé ìròyìn. Gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan ni wọn ò rí áńgẹ́lì yọ sí wọn? Kì í ṣiṣẹ́ kankan fún wọn? Ẹnìkan ní kí ló fà? Torí pé wọn ò tí ì di ajogún ìgbàlà. Nínú ìwé Hebrew chapter 1 verse 14 bí Bíbélì ṣe sọ náà mo ṣe jù ú lẹ̀ yẹn. Ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọni wọn bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà. Ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà, áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀. Ó lè mí fi ń bẹ̀ yín o. Ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kó o dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Òní lọ́jọ́ àánú, ẹ já lọ church. Ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún, màá fún yín. Because a tún lo anointing oil, a sì tún lò lónìí náà, a sì tún lò bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni. Àwa ti dé church látàná Tuesday. So ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà, ẹ máa tètè bọ̀. Ẹ dé títí 6:30, 7:00 nígbà tí ó bá di 10:30 a ti kúrò ní church. And mo gba Ọlọ́run gbọ́ pé ní ọjọ́ àánú wàrà àánú gbà. Ẹ̀yin wo lẹ fẹ́ san re àánú? Ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó owó lánàá, san ìdá mẹ́wàá rẹ̀ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Ọlọ́run jọ jáńgẹ́lì mi ó ṣàánú mi. Ìjọ kan lọ kájú àdúrà. Account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn bá wọlé ẹlu eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ló ní ó gbé jáde. Gbogbo ọmọ Ọlọ́run ni kó rúbọ àánú. Mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí dà, ẹ wá kúnlẹ̀ wá dọ̀ balẹ̀ jẹ́ kí n gbàdúrà. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín. Kárángẹ́lì sí yín. Ẹnìkan ní wòlíì, ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà kẹ́ tó gbàdúrà? Ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36. Psalm 131 títí wọ 136. O ní àríwẹ̀ ìparí ìwé Sam. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ́ mark wedding anniversary yìí. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí, oríire ni wà á ṣe. Wà á gbádùn ayé, wà á tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run ń bọ́.

0: ogo ni fọba awọn ọba
1: hallelujah
0: alagbara ti a ori die ri aiku aisa ipakoda ọlọrun gbogbo agbalaye imọle nla to mọ ele to kuku le bori e lai lai ade ogo pada foruko re o oluwa ma joba la ogo ni fọlọrun lo so
1: hallelujah
0: oluwa gba awọn pe gbogbo bi to ba tin gbo mi patapata bayi oluwa ọlọrun awọn ogun ni kin wi o ni ku sinu iya
1: amen
0: mama isa mi dada a ni ku sinu iya o se sami loju mejeji a ni ku sinu iya o ya tumo oro ti mo so ye elomi se wala se wala o ku sori mo sesese ori an mo logo ma je ku sori mo sesese ma je ku sori mo jiya mo jiya ra kaka ita ko da ni na ba e ka da ni a ko da ni gbo bi tori ti eni o mo la ni sise ku sori ya a ni sise a ni sise a ni sise a ni sise a ni jiya a ni jiya a ni da mu o ku ni kan ba mi soro mo to lo ma nta nje mo ti lo sele ohun to so o ni pe ate moto lo n pa si waju yi lati bi osun marun ko de eye yokata titi e to mokala nibe awon ele ti won ko fun awon na tun lo bi anoda 8 or 9 ko de ri kakata e bo se ni oko lowo moto to fe ta to awon moto gidi ni o lexus jeep wa nbe o lexus ka wa nbe o toyota wa nbe o o ayibu awon ilo ga wa nbe o ko le ni ra eyo kankan nbe o wa yawo an ta iro le ni o e gbo n to wa sele nigba ti mo debe ti mo wo fi e mo lo ni kin so asiri meji fun nigba ti mo so mari e ka se ka taba o wa je n tori gbedu afeni yi eni yi adowole re lo mekun wa to ba ti dowole gbogbo nkan the next to ma sele nkan ye ma dojuru wa be si tu ekun sun o si sunkun laaro o o si sunkun laaro o oluwa de ni gbedu afun ekun re ti tan ba mo lekun re tan
1: mo
0: ni ekun re tan ekun re tan ibanujẹ re tan ojo ofo ojo ete re mo lo tan in the name of Jesus ja ma soro ni moto yen lo mo le losu nipa to ti teyo kan mo wa so fun wipe ijo ma asiri kan bayi to se nkan bayi o ja lenu ni mo ni o notice wipe to ba ti silekun o ma ri tesi ma jade o lohun o mo bi to ti jade mo ni de net to ma ri wa kan sa ri wipe a yan ma jade every morning oko to ba ko si so ma sa kese mo ni owo aye lo wa nbe mo gbegbe sa bayi mo gbegbe sa e gbo mi sa o ni lati osu kefa lo ti da mu eni to ni moda moto mewa to dun lo fowo ero oko gidi to ra ti ori igba ati ele ti won ko pelu e to lo bi almost 20 something sibe o ya wo jeun for the past 6 months ko ta ọkọ ẹyọ kan ẹgbọ kini wọn náà ń ṣe mo ní wá ní gbẹgbẹ ọfẹ lákòókò yìí kini tó ń ṣe gan tó rẹ jere láti jọ yìí ó yá lọ ní ìṣẹ́gun lóde mo ní kò lọ ní ìṣẹ́gun mo ní kò lọ ní ìṣẹ́gun in the name of Jesus ha wọn dẹ bá mi sọ lórí obìnrin yìí o ọyàn ẹ ló ń dùn ẹ ti di left hand side báyìí ọyàn tó dẹ ní ọwọ ayé ni o ọwọ burúkú tó fẹ máa ní ọ lára ni o ọwọ tó fẹ sọ ẹ dìdàkudà ni o ọwọ yẹn tán nà sí ẹ kò sún tó fẹ ṣe pé wọn fẹ fi gbogbo ogun ẹ gbogbo tó ní pátápátá wọn fẹ kó waste ẹ lórí àìsàn nígbà tí wọn máa dagun náà sí láìpẹ mákàn sọ fẹ pé káńtà ni kò dẹ sún tó lè ṣe á wá di wàhálà ńlá ẹyìn ò mọ wípé ọfà mi wà tí ayé máa ń ta sí yàn ẹ ọfà yẹn wọn wá fún lórúkọ ẹ gbọ o ìyá máa pọ fáwọn tí ò ní wòlí o mo gbọdúà gbogbo fẹ fẹ fi sọ ẹ dìdàkudà mo lo oníṣègùn lórí ẹ wúmọ nǹkan mo rántí ondo ló ti wá ó tó bí abo tẹ 12 years ago báyìí mo bá di wípé ọyàn ló bẹ̀rẹ̀ sí dùn ó mà ní agbára o ó mà ní agbára o ẹ̀rú wa ń bà á mo máa ń gbé ọyàn yẹn at the end of the day àṣà kì í ṣe ohun tó ń rò àṣàyẹ ló ń dà láàmú wọn ṣe àjọ kó náwó dànù wọn jẹ́ náwó dànù olúwa sọ̀tọ̀ fún pé ní kò lọ ṣe nǹkan báyìí kan lọ ṣe nǹkan báyìí ó ṣe nbẹ náà lógun yẹn tó
1: ṣe
0: mo gbọdọ fún wọn kan kí ayé fẹ kó máa ná àmọdà rẹ àṣẹ ni mo fi sọrọ ó yẹ gba ìtúsílẹ wà á máa gbà ní dandan lórúkọ jésù wàá dòmí ní ìdàní mọ bí yóò orúkọ mi mo sọlẹ orúkọ mi ni wòlíì àjúròrè àtàmátàsí iléeṣẹ àṣẹ christ artillery crusaders cac àtàmátàsí tọ́lọ́mọ bá gbé ibùjókòó agbára àánú rẹ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gé 10th June àṣálẹ̀ ní ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà yìí àmọ́ má jẹ́ kí n tẹ̀ ẹ́ o. Àárọ̀ ẹni Wẹ́ǹsì la máa wà ní ìjòkó community hall ní under Sabo bridge ní Ṣàdámù àárọ̀ ẹni Wẹ́ǹsì ni alẹ́ ẹni gẹ́gẹ́gẹ́ on the time olúwo la máa wà lọ́nà tó gé tẹ̀gbẹ́dá ní Ìbàdàn níbi ìṣòro èmi lẹ́ríkẹ́ lẹ́ẹ̀kan lóṣù pẹ́ńpẹ́. Mo dẹ̀ fẹ́ gbé ọwọ́ mi kí n fi gbé òróró kí n talé ẹ lórí. Ó lọ tọ̀rọ̀ lé mi lórí. Ó ní aago mi sìnkún àkúrọ́ sílẹ̀. Ó ní nítòótọ́ irí àti àánú yóò dẹ̀ máa tẹ̀lé mi lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. So mo máa gbé ọwọ́ máa tọ̀rọ̀ lé ẹ lórí. Kí ló tó wá ń bọ̀ fún? Ó ń bọ̀ fún kánsẹ́lì. Gbogbo ẹni tó bá wá pátápátá. A fẹ́ ṣe kánsẹ́lì fún wọn. Bẹ́ẹ̀ni, kò dáa kó kẹ́lómi kan gbàdúrà kiri. Síbẹ̀ àdúrà rẹ̀ ò gbà. kilo fa ti o fi gba o ma se o o ti gbagbe wi pe aye pastor wa ni pastor aye evangelist wa ni evangelist wa o woli wa fun woli to ba de dodo woli ibi be ni asiri ogun ti ma ntu woli wa ko lo so to ba wa e mo nu gbe ni woli ma tu asiri ogun mu ra aro yi ma ni agbara ju gbagba ba to la ya to ni shadam ishadamu la ma wa la re e ja lo gbo ogo fe ni to logo alagba to ni agbara alase to ni ase olorun ti gbo adua tawe yan ro pe ogbo wa lo dire oba to ni ase wa ko do soke fu wa to ogogo boya o jesu oluwa wa amen so pe alagbara israeli alase nla oba to ni ase aiko aita ipakoda oloruko nla amo tun ti de wa sanu wa wa gbo adua wa wa to na bayo fun ma ja gbagba ni adua na ma ja gbagba ti adua na ma ja se aso ja wa na je ro na bayo ka lo yo so pe adua wa gba o gun wa ko se o gun wa ma se jesu oluwa wa
1: amen
0: ya kunle so ni jeju wa kunle so ye se wa dowo e mejeji dele o fe fori bale ni o wa se mimo mimo mimo so ra lorun abugo a fe fi gugo ba won ba ni lo o
1: mimo mimo mimo so ra lorun abugo
0: bayi ni mo soro rina kapari ami amaje o dun o ti mo wire ninu okuku aye ti won gbe wa temi ti togotogo imole gbe wa jade imole gbe wa jade imole gbe wa jade imole gbe wa jade ida mai ti mo je wo bi mo mi amoye mo ti tere bo ni okuku aye de nje niya awon kan ma so adua laye gba
1: yin
0: won ni ko lojo ma fara pa mo je laye amoye aye de fara pa mo je won ni inu iya na wa iya dudu ko won
1: won
0: mo je iya mo so bi wo gbogbo bi taye ti jo ni ya to ti je wa ni ya loni ogun yen sha ogun yen sha omi ni rado ida ni mo fu o ma pa mi lerin n ba se lo mi ba wa ko ti ti tawo ti de gbogbo ri oke ni won ti de gbogbo petele ni won ti de gbogbo ti oku ni won ti de gbogbo bi adua ni won ti de adua ogba just a question kini oluwa wi
1: yes sir
0: won ibere ti mo bi won ni
1: ben
0: sir lori oro re kini oluwa wi
1: oluwa wi
0: nigba ti o ba mo nto oluwa wi elomi ko bi ni ko oluwa lo ma pada bi mo na odun kini koja odun kese koja odun kewa koja odun ketala koja odun kewa koja oluwa lo ma pada bi mo na ni odun ohun to duro le lori ni emi ma so pe to ba dodo woli solution gbodo wa se ri olorun ti ori isa ti n se mistake o bene sir o ti se awon eto kan sele either you like it or not protocol niyan ilana niyan o ba madu agbaju be lo itoni emi mimo lo se pataki ego o soro ko ni je won a se kankan ko ma fi won awon woli o bi Amos chapter 3 verse 7 onitori oluwa olorun ki yo se nkan kan ṣugbọn yo fi ikoko re han awon woli iranse ikan ikoko nkan tolorun ti ni lokan woli leni to ma so okan olorun at times isoro to n ba pade to kan pariwo le lori o le ma je solution yen ti a so je pe ibi ti solution ba ma wa olorun kan ma to woli sona le sister kan for more than how many years ti o so ti o romo bi nigba ti emi mimo ma gbe oro ijade won ni o ya to pada lo sile ibi kan ti bi e lọ sí ẹfọ àwọn tó bá ti jágbà ilé yẹn sí ẹfọ pẹlú ẹran tó dùn kó fún wọn kó wá ṣàdúrà fún àṣẹ ẹ ó ti gbọ ọrọ ti ṣẹlẹ lérí pé ìyá rẹ orogún ìyá ẹ àwọn àgbàlẹ wọn ti ní misunderstanding tó jẹ wípé ohun tó yẹ kí wọn lọ gbé fún ìyá àgbàlagbà yẹn ọmọ yẹn gbà dànù àìmọye obìnrin ló máa ń fi ọmọ wọn jagun nílé tó bá fi ọmọ jagun nílé bàbá àbí nílé ọkọ wọn ogun yẹn wá máa tẹ̀lé ọmọ yẹn lọ ọmọbìnrin yẹn ti bẹ ẹ̀fọ́ àgbàánu ó ti gbọ́ oúnjẹ àgbàdànù wọ́n dẹ̀ sọ fún pé kò ní láyọ̀ yọ ẹ wo iye ọdún tí ò fi rọmọ bẹ́ẹ̀ kò sórí òkè tí ò ti lọ ṣùgbọ́n gbà sẹ́yìn mọ̀ sọ pé lọ ṣe ìgbésẹ̀ báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá a ti gbé ìgbà ló ṣẹlẹ̀ bímọ mélòó la fẹ́ ròyìn mélòó la fẹ́ kà ọlọ́run ò lè ṣe nǹkan láì ṣe pé fún àwọn òde ẹlòmíì gbé gan o àwọn protocols kan wà tó jẹ́ pé o lè bírèkì yẹ ó ti wà ńlẹ̀ sádàndì ọlọ́run ni kì í ṣe sádàndì ọgbọ́n orí ènìyàn sárí àti wọlé ayé tó jẹ́ wípé wọn ò fi iṣẹ́ oníkálukú ṣe mọ́ sárí kan bá ti dá church sílẹ̀ wàá kàn gbọ́ apostle prophet doctor bishop wàá ka gbogbo evangelist pastor professor síbẹ̀ ogun dẹ̀ ń jà àwọn ọmọ ìjọ kàkà kan tó wọn sọnù bí ayé àwọn bàbá ńlá wa edification of body of Christ ìgbé dúró ara ọlọ́run ẹ̀yà kristi ó ti pé márùn ni bíbélì sọ nípa ẹ nínú ìwé éfésù orí ẹ̀kẹrin tó bá mu láti verse 11 ó ní ó ti fi fún àwọn kan fún ni bí àpòsólì àti àwọn mìíràn bí wòlíì sódì méjì, àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn sódì mẹ́ta, àwọn mìíràn bí olùkọ́ni àti àwọn mìíràn bí evangelist. So ayé oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, evangelist ti pẹ̀rẹ̀ wò ní báyìí, pastor náà ti gbọ́dọ̀ ti pẹ̀rẹ̀ lápọ́stù. Ohun tó jẹ́ kí yà máa jẹ àwọn àgùntàn yìí, iṣẹ́ pastor lolùṣọ́ àgùntàn kó bójútó àgùntàn nítọ́. That is why o lè rí kí n pẹ̀rẹ̀ mi ní pastor. Mo lọ ilé ẹ̀kọ́ pastor, tí mo bá sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé I'm a full time trained and ordained winner pastor, ayé ẹ̀ máa jáde tí mo bẹ̀ níwèé rí lọ́wọ́. Ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ mi. Bàbá Bájídé ni Ọlọ́run ò rán ẹni bẹ̀ o, ìwé ló bá lọ bẹ̀ o, iṣẹ́ tọ́lọ́run fi rán ẹni kó padà sí. Àwọn àtúntò àti ìjọba wípé tí mo bá sọ̀rọ̀ bí o kì í ṣe kí máa pọ́n lẹ́gà ń bàbá bàbá kí mo gba bẹ́ẹ̀ wọn kọjá àtàwọn tó tọrọ lé mi lórí. Wo bí yìí Ọlọ́run ti mọ̀ pé wòlíì máa wà láyé wòlíì, wòlíì wà ní ààyè wòlíì, kò dẹ̀ sí ọgbọ́n tá a rí dá sí. Bẹ́ẹ̀ni sọ ẹ̀ tó fi sọ nínú ìwé Chronicle orí ogún ẹsẹ̀ ogún, ó lẹ́ni bá gba wòlíì bíi wòlíì yóò dẹ̀ jèrè wòlíì. Àwọn kan gbọ́ Ọlọ́run gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ ti bíbélì ṣàlàyé wípé nínú ìwé Chronicle yẹn ni o, orí ogún ẹsẹ̀ ogún ni o, ó ní tọ́ ọba gbọ́ Ọlọ́run gbọ́ wà ìlọdédé ẹ gbogbo ètò ẹ ló lọ tó dé. Àmọ́ ohun tó ń fẹ́ o lè má rí gbà o, tọwọ́ sọ wípé àákàn fìdí rẹ múlẹ̀ rẹ tọba gbọlọ́ngbà á fìdí ẹ múlẹ̀. Àmọ́ tọ́ ọba gba wòlíì bíi wòlíì, wà á wá jèrè wòlíì. Èrè wo ló wà nínú èrè wòlíì? Òun ni títú àṣírí ogun ayé èèyàn. That is the difference. Èrè tí wọ́n ti olúwa ti kó àwọn nǹkan kan sínú ayé wòlíì for a purpose ni. Lọ́bọ̀ sọ pé wòlíì lẹ́ni yìí bọ́ ọba dọ́dọ̀ ẹ̀ òṣè ní láti máa ṣàlàyé ohun tó bá wá. Tí wòlíì ni kó tó àṣírí ogun ẹ̀. Ọkùnrin olóṣèlú kan wá bá mi sọ ní years back. Àwọn olóṣèlú àtàwọn èèyàn pàtàkì ló mú wa. Ó fẹ́ di ipò kan mú mi. Bó ṣe dé wájú mo ní irọ́ ló wà bẹ́ẹ̀. O ò lè rí pò ìjẹ. Mo ní ṣùgbọ́n máa fẹ́ lámọ̀ràn kan o. Mo ní lọ gbìyànjú kó lọ sọ́sọ̀ prep. O ò lè rí sẹ́ńdétọ̀ gan jẹ́. O ò lè gbọ́ sẹ́ńdétọ̀ o sì lè di gómìnà. Inú bí lọ́jọ́ yẹn ẹni tó mu ó ṣe ṣokó máa gbọ́ mi lórí rẹ́díò. Ṣùgbọ́n láti ìgbà yẹn ó kàn ó lòun lọ́sọ̀ prep kò kàn rí kankan ṣe mọ́. Ìyàrá àti wòlíì ló máa ń sọ ọkàn ọlọ́run ohun tó máa ṣẹlẹ̀. Ó ń dọ́gba owó wo la lè ná sí. Ìgbésẹ̀ òní ká gbé sometimes ògbà ẹnìkan wá sọ́dọ̀ mi. Drake Nani Ọlọ́mọ̀wé ni Fásitì Ìbàdàn ló ti jáde. Ó wá fẹ́ lọ sílùú òyìnbó. Ó ṣàṣẹ iṣẹ́ kan ládàáradà kò ìríṣẹ́ ìdí náà ló fi ń fọṣọ máramára. Ó wá lò lọ sílùú òyìnbó mo ní olúwo sọ fún pé òyìnbó ló ti máa méèkì ẹ̀. Ẹ jáde ẹ gbàdúrà ògbọ́ pẹ fẹ́ ṣe ṣe péyà fún pásítọ̀ àwọn èèyàn. Wọ́n máa lọ sílùú òyìnbó wọ́n máa ṣe. Mo lọ́ lúwo sọ fún pé bẹ́ẹ̀ ló ti máa méèkì ẹ̀. Ó bínú lọ torí wípé ẹlòmíì ò fẹ́ gbó sọ. Ó bá gbéra ó lọ. Ní ìmọ̀gbọ́tán bá dá sí. Ẹgírí dìrì kiri ó ti wọ Amẹ́ríkà. Ó ṣẹ̀wọ̀n díẹ̀ lamẹ́ríkà kó tó wálé. Kó tó padà wá bá mi. Kò gbádùn oṣù kan ní Amẹ́ríkà ẹ̀ tó fi rọrùn àìmọ̀ ni. Ó wá padà wálé sí. Àdúrà rẹ ti wá gbà. Kò tí ì lọ́dún méjì àbọ̀ tó ti kọ́lé. Ó ti ṣe dáadáa. Ó ṣe ṣe kó máa gbọ́ mi báyìí. Ohun tí wòlíì wà fún nìyẹn. Bíbélì sọ ọ̀rọ̀ kan jáde. Ó ní gbogbo àwọn tí a bá ti pàṣẹ ẹ̀mí mímọ́ sọ. Ó ní àwọn gan-an ni ọmọ Ọlọ́run. Ó bá yẹn àwọn gan-an là ń pè ní ọmọ Ọlọ́run. Sori àánú ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní. Ìwé Róòmù orí kẹjọ ló ti sọ̀rọ̀ ní ẹ̀fẹ̀ ìkẹrìnlá. Ó ní torí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá àwọn oníṣẹ́ ọmọ Ọlọ́run. Ọmọ pé ọmọ dọ̀mọ èṣù. Because èṣù máa ákú ẹ̀ṣìnà ákú ẹ̀jìyà ádà ẹ̀ láàmú. Ẹ̀wẹ̀ lómi báyìí. Gbogbo iṣẹ́ ti dàrú. Gbogbo ìrìnàjò ti dàrú. Nítorí wípé kì í ṣe ibi tọ́lọ́run ń lọ. Àárọ̀ ẹni Wednesday la máa wà ní ìjòkó community of ní under Sabo Bridge ní Sàgámù. Àárọ̀ ẹni Wednesday níbi ìṣòro èmi lẹ̀ríkẹ̀ lẹ́ẹ̀kan lóṣù pẹ́ńtẹ́.
2: Ó máa lágbára lénìí. Ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun. Ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́. Gbogbo ìyẹn lọ́jọ́ ìtì ìyọ̀ tó ti dì. Wàá lọ rà ó ní mẹ́ni ó dì. Ibì tó ti dì síbẹ̀. Ọwọ́ kan ló di iyọ̀. Ọwọ́ kan ló máa tù. Olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀. Àwọn tí ayé ti dínà mọ́. Àwọn tí ayé ti dà láàmú. Àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́. Àwọn tí ayé ti dọ̀nà wọlé. Olúwa ló fẹ́ tiwọ̀ sílẹ̀. Ọwọ́ kan bá ti di iyọ̀. Ọwọ́ mi ni o. Ó máa lágbára o. Ìwọ ni kó o mọ́ jókòó sílé. Àkókò solution ti dé. Tètè dé. Gbogbo ẹni bá dé náà ni màá dá lóhùn. Àmọ́ ibi tí mò ń lọ rè. Bọ́ bá ṣe tètè dé sí. Náà ló ṣe tètè máa lọ. Torí nọ́mbà ló máa mú. Tó bá ti di gba nọ́mbà. Ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé. Màá dẹ̀ sọ fún ẹ. Wò ó yé gbàdúrà àgbànú mọ́. Àwọn tá à ń gbàdúrà lórúkọ wọn nù níbẹ̀lì. Àwọn gan ò jókòó kẹ́kọ̀ọ́ máa gbàdúrà. Ìwé Genesis 25. Wọ̀ká láti bá ọ̀ṣun tí wà sí 23. Ìyá yẹn yàgà. Wọ́n ti sọ ní bá ọ̀ṣun tí wà. Wọ́n ní sẹ́ẹ̀kì ti bẹ olúwa fún aya rẹ̀ nítorí ó yàgà. Olúwa sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Bèbè ká aya rẹ̀ lóyún. Ẹ wá wo àdúrà ti ṣe ibi tó lè ṣe ṣe ìwọ̀nba tó lè ṣe. Nígbà tó dé bá ọ̀ṣun 22. Wọ́n ní àwọn ọmọ sì ń jàgùdù nínú rẹ̀. Ó sì ń pé bí o ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí èé ṣe tí mo fi rí báyìí ó sì lọ béèrè lọ́dọ̀ olúwa ọgbọ́dọ̀ béèrè ọgbọ́dọ̀ béèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ọgbọ́dọ̀ béèrè bí bẹ́ẹ̀ kọ́ wa kán máa gbàgbà nàdúrà ọlọ́run ní ká gbàgbà nàdúrà nínú ìwé First Samuel chapter 30 wọ́n ti kó ọmọ àwọn kan ti wá níbi Siklag wọ́n ti wá kó ọmọ Dáfídì gbogbo ọmọ ẹ̀yìn Dáfídì lọ́dọ̀ ń jagun wọ́n lọ jagun kó tó dé wọ́n ti kó ọmọ wọn ti káyà wọ́n ti kó gbẹ̀rù wọn lọ. Wọ́n wá sunkún olèwáyè kó lọ ká o wọ́n wá sunkún nígbà tó yá Dáfídì wá ni ó yá bí ẹfọ́dì wá wọ́n gbé kalẹ̀ wọ́n béèrè olúwa ṣé kí n lé wọn olúwa ṣé máa bá wọn olúwa tí wọ́n bá wọn ṣé máa rí ẹrù mi gbà padà iṣẹ́ dàrú máa lọ́wọ́ bolo ti lọ béèrè ìgbèsè dé tó wádìí kí ló bá gbèsè òòrọ̀ ọmọ bí so ti wádìí sí ọkùnrin gbàgbé àkàkiri múra àárọ̀ yìí máa ní agbára jù ẹgbẹ́ ọba tó láyé àtọ̀run ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ ìṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkùn community hall tó wà lábẹ́ bridge sabo ìjòkùn community hall tó wà lábẹ́ bridge sabo ó máa lágbára lénìí ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́ gbogbo tó ní pátá ló ti ná ẹgbà mi o oh my god ó ti ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kò lọ́mọ kò tí ẹ lè lọ àìsàn yẹn bẹ̀rẹ̀ sí ṣe ó ní agbára kó tó di pé àìsàn ṣe gan iṣẹ́ àti kọ́kọ́ dàrú ló ti jẹ́ gbèsè àṣẹ wọn fẹ́ lé ní ṣọ́ọ̀bù tó wà wọ́n ti wá fi nǹkan síbi ìṣọ́ yẹn my god ibi tó ti bẹ̀rẹ̀ àìsàn yẹn ni nígbà tó wá sábẹ́ iṣẹ́ rẹ̀ a kàn ń gbàgbọ́ program tẹ̀ sí lọ lọ́wọ́ ni lẹ́ni ọlọ́run bá tú àṣírẹ́ obìnrin yìí ó gbá ẹnìkan sọ́dọ̀ kò pẹ́ tó fi lọ lílọ tó lọ tó lè bẹ̀rẹ̀ àìsàn ilé ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ó wá bá fi kankan sínú ṣọ́ọ̀bù ẹ̀ ibẹ̀ ni àìsàn yẹn wà mo ní oṣù ẹran lọ nílé ó tún fi kan sílé fún mi lọ gbégbé tẹ̀ báyìí lọ gbégbé tẹ̀ báyìí lẹ́yìn ìgbésẹ̀ ni ara mú máa yẹn ṣe yìí gbogbo kan bẹ́ẹ̀ sí lọ dédé sẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o ní láti gbìyànjú kó o rí wípé o wá bó ṣe máa wá sọ́rọ̀ ara rẹ nígbà náà ni solution máa dé mo gbẹ̀dúà ó máa rí solution ogun rẹ̀ máa tẹ́ ibẹ̀ ni mo jẹ́ wọ́n máa ń wá wòlíì lọ láti lọ béèrè lọ́wọ́ ẹni nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹjọ tó bá wo ẹsẹ̀ ìkejì ó ní ẹ̀lẹ́ṣà sí wá sí dámọ́sù bẹ́ẹ̀ adájọ́ ọba sídà sì ń ṣe àìsàn ó ṣàìsàn a sì sọ fún un pé ènìyàn ọlọ́run dé yín yìí o ní verse 8 ọba sì fún asẹ́lì pé mú ọrẹ lọ́wọ́ ọrẹ sì lọ pàdé ènìyàn ọlọ́run náà kí o sì lè lọ́wọ́ olúwa lọ́dọ̀ ẹ̀ wípé èmi ò àsàn nínú àrùn yìí nǹkan ṣe ẹ báyìí o ti náwó náwó o ti lọ sọ́dọ̀ dọ́tọ̀ ṣé o ti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣé o mọ oríṣun ibi táìsàn gbà wá ṣé o mọ ìgbésẹ̀ tó yẹ kó o gbé ṣé o mọ ọ̀nà tó yẹ kó o gbà rìn o kò dókòó ń tọ́kọ́ sí o ti lọ rí òkè o ti lọ programu bí 100,000 ló wà nínú programu yẹn máa fẹ́ ń gbàdúrà tó ń sọ ẹ̀rí ṣé wàá ti lẹ́rìí wọ́n sọ ẹ̀rí o tá káàkiri mo gbẹ̀dúà ojú ẹ̀ máa là iyì ẹ̀ máa ṣí wàhálà ìdè mi ń wá ìdè ni mo fi dùn. O ò gbọ́ nípa ọkùnrin kan rí ni Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní ilẹ̀ Ísírẹ́lì kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ ló sọnù ló bá bẹ̀rẹ̀ sí wà wọ́n wá wá ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ní ìwé First Samuel chapter 9 lọ over 7 ever 5 and 7 nígbà tó dọ́dọ̀ wòlíì ló ṣàmọ̀ wípé wọ́n ti rí ilé o láì mọ̀ wípé ìgbà ìjọba ọlọ́run ti fẹ́ mú kádàrà ṣẹ̀fọ́ láti ẹ̀wá sọ wọlé lórí lọ múra a fẹ́ mú lérí ṣẹ̀fọ́ ọ̀rẹ́ fẹ́ lójútùú o fẹ́ rọ́nà àbáyọ ohun tó ṣe káwọn èèyàn fi ń lẹ́rìí náà nìyẹn ẹ jẹ́ kí màmá kan sọ ìrírí tiẹ̀.
3: Orúkọ mi ni Bello Richie.
2: Bello Richie.
3: Bẹ́ẹ̀ni, Bàdé orí èmi ló ti wá.
2: Bàdúgbò mi.
3: Àdúgbò àpàtà.
2: Àpàtà.
3: So ó gbọ́ programu yẹn nínú rédíò mi. So mo dẹ̀ ṣe ń bá nǹkankan yí láti bí ọdún mẹ́rin.
2: Ọdún mẹ́rin kí ni ìgbẹ́ náà ṣe?
3: Ìgbà tí bàtà kọ́ mi ṣe kú táyà mi ti já sójú. Ní àjà mi ò fẹ́ túmọ̀ lá máa ṣe gbígbígbí ní ìsinmi oorun mi ò nílé sùn. So mo ṣe wá wá níṣẹ́ tí mo kọ́kọ́ wá. Mi ò dáì láti rí ní ìyẹn evangelist ní kan ló bá wá ní kì í ṣe mi pé kì í padà wáyé ọ Friday. Ó wá ti Friday yẹn mo ṣe wá padà wá. So aṣá ṣe ìsìn. Wọ́n ní ká ra omi mọ́ ra omi ẹyọ kan lè níṣẹ́ ti fẹ́ mu omi tán kí n tó wọ ọ́fíìsì láti bọ̀. Nígbà mo á wọ ọbẹ̀. Mi sí ìjókòó tó fi ní kí n lọ ra omi mẹ́ta wá mi náà. Ṣé kí n ra méjì mọ́ tọwọ́ mi wọ́n ní rárá pé kí n ra mẹ́ta kí n dẹ̀rù lóko. Nígbà mo ṣá wọ́n bá ní kí n máa pírèsì òru yẹn wọ́n á ń pírèsì títí. Ìgbà tí wọ́n wá padà tó lọ inú ọ́fíìsì lọ bá wọn. Wọ́n á ní kí n máa mu omi wọ́n sábà mi pírèsì wọ́n ní kí n máa mu omi yẹn. Tí ìyá mẹ́nu mi mo mu omi yẹn. Ogun tí mo ti ń jà láti bí ọdún mẹ́rin mi ò jẹ́ gbúrò ẹ mọ̀.
2: Níwájú ọlọ́run
3: níwájú Kristi. Torí wọ́n tún ní nígbà wọ́n wá ní kí n mẹ́ṣọ̀ọ́ kí mo ṣèpele ọjọ́ méje. ìgbélé yẹn fún ẹ ọ̀dà ìgbé Friday ni mo lọ ní Friday tó kọjá yìí ni mo kúrò ní church. So mo ṣáàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ogun yẹn ọlọ́run fún àmì ṣe pátápátá mi kúrò nínú.
2: Bọ́lọ̀ mi ṣe máa ṣiṣẹ́ yẹn jẹ́ á tún gbọ́ ẹlòmíì kó náà tún sọ̀rọ̀.
4: Ìgbélé
5: láti wá láti ṣàbálẹ̀ ọjọ́ tí wọ́n kọ́jẹ́ nígbà inú rédíò mo ti gbọ́ wọn. Wọ́n ní pé tẹ́yìn bá dé bí wọn èèyàn kan ní ó sọ ọ̀rọ̀ lóòótọ́ dẹ̀ ni ìfẹ́yìn kankan tó sọ̀rọ̀ ṣùgbọ́n má ṣe sọ pé ẹ ojú fífọ́ ẹ̀gbẹ́ ẹsẹ̀ òwò ẹ ní wọn lọ ní ojú mọ́ fọ́ǹdìlì wa náà ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló kù tí ó gbà mí báyìí. Ṣàlọ̀ wọ́n ní pé ìrò omi mìíràn mo kó lọ mọ mo rí ìyàmú ọlọ́run nǹkan kò mú mi mọ́ báyìí mọ́.
3: Tẹ́lẹ̀
5: ojú yẹn yín mi.
3: Ṣé ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ ojú yẹn yín mi? Ojú yìí o ẹ sọ ojú rẹ ò ní tọ́gbà. Inú mi dùn sí wọ́n jẹ́wọ́ fún ojú mọ́ ìwọ̀n lé ìfì yín nígbà yẹn. Ẹsẹ̀ náà dẹ̀ ṣe yín náà.
5: Bẹ́ẹ̀ni.
3: Bó wà lẹ̀sẹ̀ bá.
5: O ti yà sọ.
3: Ọ̀rọ̀ rẹ̀ ń yanjú. Jésù òru ẹ̀ wá.
2: Kò tí ì sọ bọ́lọ̀ ṣe ṣiṣẹ́ nìyẹn. Ẹ fi jẹ́ kẹ́lòmíì náà tún sọ ìrírí ìdí ẹ̀.
3: Ẹ̀rí tí mo rí ni wípé ìjọ tí mo fẹ́ kọ́kọ́ gbọ́ program àti ní máa ń gbọ́. Ó ti fẹ́ parí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe ìtọrẹ àánú àkáǹtì nọ́mbà lọ. Ẹ ká pè bọ̀kùn tó lọ́ọ́ ní jẹun láti ṣe ₦1,000 nínú àkáǹtì yẹn. Mo láì jáde mi lọ́bi ṣe ń jọ ẹ̀. Ẹyin ẹ̀dẹ̀ ti jẹ nílówó láti bíi 5 years, 6 years gbọ́ tẹ̀. Tó ní máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀kadà fún
2: lọ́múra gbẹ̀yàn òní Wednesday ohun tó máa ṣẹlẹ̀ lágbára jù lẹ́nu ìdí ni wípé ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ ibi tẹ́ mo ti máa tú àṣírí ojú àmì ìwọ ni kó tètè dé tí tètè dé ló máa jẹ́ kó tètè lọ wá wo ohun tó máa ṣẹlẹ̀ aago mẹ́sàn-án la máa bẹ̀rẹ̀ àjọ aago méjìlá la máa pàdé ìwọ tó bá tètè dé wà lè ronú ọ̀fẹ́ counseling tó bá pẹ́ dé síbẹ̀ náà máa lórí ọ̀fẹ́ wà á kàn pẹ́ lọ ni àtètè dé a ṣe kánsẹ́lì fún wọn náà wá. So one hour before the program, one hour after the program. Tabati wa kú òṣèlè mi. A mọ̀ ń lọ síbàdàn ni ìdó ọmọ tí wọ́n ń pè ní àgàn. Àgàn òun ni pé àwọn ẹni tí ayé ń gàn. Olúwa sọ wípé gbogbo ẹni tó bá gbùdúrà agbára ní tí ó ṣòye. Òun fẹ́ pa wọ́n lẹ́rìn ayò. Joyous laughter. Olúwa ní àwọn kan wà. Ayé ti ń fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ẹni tí ayé ń gàn ni wọ́n. Àgàn àìlógo wà. Ẹlòmíì gbogbo ẹgbẹ́ àti jùlọ. Wọ́n wá máa yẹ̀ yẹ́. Wọ́n láyè ẹ̀ tàbí bóyá ògo rẹ̀ ò tayọ. Ẹ wo sà aga ẹ̀rọ kan fẹ́ wà ẹ wọ́n máa yẹ̀yẹ́ gbogbo ẹgbẹ́ ló ti lọ́kọ̀ tán. Oh my God wọ́n wá máa fi ṣẹlẹ́yà àǹtí ó yẹ kẹ́ ti lọ ilé ọkọ̀ nítorí pé kò rọ́kọ̀ fẹ́ aga ẹ̀rọ kan ni o aga ìríyàwó wà ẹ wá gbọ́ sàyẹ́lẹ̀ tó ti wá burú jù aga ẹ̀rọ mo bí. Oh my God olúwa náà fẹ́ pa gbogbo ẹ̀ rẹ̀ òun ló fi sọ wípé gbogbo ẹni bágun ìbùdó agbára ní ẹ̀mí lálẹ́ ìmọ̀ mi. Oh my God o dẹ̀ lẹ́kan lẹ́rìn ìyàtọ̀ tó wà níta lẹ́ni wípé aago kan àbọ̀ lóru ló máa parí aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ olúwo lọ́nà tó gẹ̀tẹ̀ gbẹ́dà ní àtàmátà
6: fèé ní
3: ẹ wá wo gbogbo ẹni bá gun gbùdú yẹn
6: mo
3: bá bẹ ẹkún gùn wọn bẹ ẹni sọkẹlẹ
6: ní
3: joyous laughter that is why lọ prepare rẹ olúwo tó wà lọ́nà tó gẹ̀tẹ̀ gbẹ́dà ní gbogbo ìwọ tó ń gbọ́ mi má jẹ́ wágun lélẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti ń gun tẹ́lẹ̀ ẹ ròyìn fáwọn tí o ti gùn rí o tọ́lọ́run ń dánwò olúwo tó wà lọ́nà tó gẹ̀gẹ̀ gbẹ́dà ní bàgàn abẹ́ bíríìjì wóró ni o ti máa wọkọ̀ olúwo tó bá ti wá dolúwo jọ́ṣẹ́. Oh my God wàá kàn dúró níbi ẹgbẹ́ pharmacy yẹn
6: ní
3: olúwo jọ́ṣẹ́ gbọ́ ọ̀kadà àbí kò ní kó máa lídìí mọ́tò ẹ̀ ibo ló ń bọ̀ atamátà ojú tó mọ́ wá ti ti padà òun ní bẹ́kún bá di alẹ́ kan
6: òun
3: ni ayọ̀ ń bọ̀ lówùrọ̀ má ló ń kún bí ẹ lọ́wọ́
6: o
3: èmi yàtọ̀
6: double
3: blessing lè
6: ní.
3: Lọ́bù blẹ̀sì
6: yóò
3: torí láàárọ̀ yìí ìjòkù community ọ̀la máa wà
6: ìjòkù
3: community ọ̀ London Sabo Bridge yẹn ní Ṣàgà àṣẹ kánsẹ́lì fáwọn
6: èèyàn
3: ó máa ní agbára ẹ mọ́ máa tó àṣírí ogun àwọn èèyàn tábà tó ti ń parí àti bí ọwọ́ aago bíi márùn-ún ní kánsẹ́lì ti máa bẹ̀rẹ̀
6: nígbàdàn
3: àwọn èèyàn ńlá àǹfààní àti níbi
6: wò ní
3: àti wá gbùdú agbára
6: ó
3: tó bá ń sọ kalẹ̀ dandan nìkan lẹ́rìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ tẹ́mi ẹ̀bẹ̀ oh my God ó ní dandan kó lẹ́rìí
6: o
3: ìjòkù community hall
6: London
3: Sabo Bridge
6: òun
3: ní
4: ti aro yi o aro Wednesday o amo ni ale Ibadan niyan o ni ola ni ago mejila iyen lola ni o a ma wa ni ìjẹ̀bú òde ní ìta alápò ní àtítọ̀ mi dé ọ̀ àkẹ́dọ̀ náà pè bẹ́ẹ̀ ìyẹn níta alápò lágbà ọba tó dáyà tọ̀ àgọ́ méjìlá ọ̀sán
6: ìyẹn
4: àtúráyè ní bí wò ẹ̀mí máa tún níbo ṣe
6: rí
4: ó rà dúpẹ́ o ohun tí ọlọ́run dánwò ìyẹn ní abẹ́kúta ní àná tó jẹ́ tuesday ẹbí àwọn tó wá ẹ̀mí inú kúkú tú àṣírí
6: òbí
4: bó ṣe máa ń ṣe ó tún di ọjọ́ tuesday tó ń bọ̀ ago mẹ́sàn-án sí méjìlá ni wá ti tètè lé kó rí mi bí wòlíì
6: wọ́n
4: bá tún ti ń parí ago méjìlá máa tún lo bí wákàtí kan fún kátẹ́ni ká tún máa lọ sí ìbàdàn
6: fúnṣe
4: wà lẹ́rìí tó bá wà.
7: bí ọlọ́run ṣe mẹ́fẹ́ mẹ́bẹ́ o máa ní ẹ̀rù a máa ní ẹ̀rù ìdá ní mo fẹ́ sọ ìwọ kan náà o mọ̀ fẹ́ sanwó rẹ́díò yìí tó o fẹ́ léèrè olúwa ti máa ń ṣe fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó máa ń sponsor rẹ́díò torí ìwọ lọ́lọ́run fẹ́ lò ó tiẹ̀ ti lù ẹ́ láti ó ti lu àwọn kan láti jẹ́ kó gbọ́ mi ìwọ náà tó fẹ́ sponsor program tó la kí ló wá bá mi sọ lórí ẹni náà olúwa ní gbogbo àwọn tó bá dà sí òun kàn fẹ́ pa ẹkún wọn rẹ mi ò mọ kí ló pa ẹ lẹ́kún bí a lórí ọmọ ni o bí a lórí iṣẹ́ ni o bí a lórí ìrìnàjò rẹ ni ẹkún rẹ
8: ká
7: kí ni àká nọmba tó fẹ́ lò àbúrò tó máa gbọ́dọ̀ àjọpá mi lẹ́rìn ní ẹkú kú o gbogbo ohun tí bàmí tí mò ní bàmí délé lórí olúwa bá mi mú kú o tí wọ́n bá ti gbàdúrà yẹn tán àká nọmba tó máa lò rẹ ó yà kọ́ sílẹ̀ UBA
6: UBA
7: UBA
6: UBA
7: UBA
6: UBA
7: 10 4 4 7 7 5 0 50 80 olúwa ní gbogbo àwọn tó ń bá dọrẹ yẹn òun fẹ òun á nu omi ti sọdún gbogbo tó bá ṣàmú bẹẹ nínú jẹ sọ fọlọrun lẹni bí ọlọrun ṣe ń bẹ tẹmí ẹbẹ
6: ó
7: tún di lọla ó ní bákúgbà di alẹ kan ó láyọ bọ lọwọ ó máa padà pẹ lẹrin
6: lọ
7: ìjà ní mo fi
6: bí
7: àká nà bàyí dada
6: UBA
7: 10 2 4 7 7 5 0 50 80 pẹ̀lú ẹ̀kan sí UBA 10 2 4 7 7 5 0 50 80 orúkọ tó máa níbẹ̀ Christ Artillery and Tamatasi jẹ́ ń gbàgbọ́ àfẹ́yàn méjì àkọ́kọ́ èmi tàbí ìyàwó ni a máa sọ tó ń ṣẹlẹ̀ sí ẹ ìgbésẹ̀ tó yẹ kó gbé àti ọ̀nà àbáyọ àgàgà ẹ̀yìn bíi méjì àkọ́kọ́ tó bá fi ọrẹ support program tó ní ọrẹ tó jọjú kan tí wọn náà fi já sí ká lè fi ṣètò la ẹgbẹ́ ìpè àká nọmba yẹn fẹ́ lẹ́ẹ̀kan kí wàá pe tó nọmba tó máa pè sí UBA 10 2 4 7 7 5 0 50 80 Christ Artillery and Tamatasi ló bá níbẹ̀ ogun ò ní já
8: àmú
7: wàhálí ànúbà gbogbo ẹni tẹ́ fẹ́rẹ́ support yẹn ó yẹ pé nọ́mbà yìí kí nǹkan sọ àsọtẹ́lẹ̀ fàyè yìí kí n sọ àṣírí ogun tó ń jàyà àti ìgbésẹ̀ tẹ máa gbé ó dẹ̀ lè jẹ́ màmá wò nínú ẹni ogun nọ́mbà náà rí o 070 070 3 5 2 3 1 4 14 1 7 17
6: òun
7: náà ni whatsapp number mi ìwọ tó ti rí ìyanu o lè fi so ẹ̀rí ẹ̀ then o lè ní kí n fi hàn àdìẹ sí prayer group mi kó o lè máa rí orí ọ̀fẹ́ àdúrà time to time gbọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 070 070 3 5 2 3 1 4 14 1 7 17 070 070 3 5 2 3 1 4 1 7 17
6: èyí
7: tẹ́ fi ọrẹ sọ́pọ́tì ojú òní tì
6: yìí
7: wà bọ́ lọ́wọ́ yìí àfààní kí ló jẹ́ kí n kíyànjú lè jọba ọlọ́run kó sọ ẹ̀mí ẹ̀mí àní sọ ìdúgbò
6: ọlọ́run
7: tètè dé gbogbo tó bá wúwa lójú tètè dé ẹ̀mú á tún àṣírí
6: ẹ̀
7: ìwádẹ́ tó ní ẹ̀ jésù ló wà.
9: Gbogbo ẹ̀mí wọn gbogbo ìpè àpàdé àbíjà láàbù. Lọ́ bá ti lo bẹ́ẹ̀ lù lọ́sàn-án fọ́rí. Wáyé.

kárí mọ dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ẹ̀hẹ́n ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí náà lélẹ̀ nǹkan tó yà gbà mọ́ràn náà ni pé kó dúró ti àwọn ọmọ ẹ̀ pàápàá tó bá láǹfààní àti mú gẹ́gẹ́ bí sẹ́fọ̀ tí ń ṣe sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé wọ́n láǹfààní àti mú ẹyọ kan lọ ná ipé kan fi mọ bí ó ṣe ń lọ kó ba tò rí ẹ̀ ẹ̀hẹ́n ìyẹn ò bá tó fẹ́ẹ̀ dá pọ̀ tó ẹ kú ètò.
1: ẹ ṣeun adúpẹ́ sà ẹ ṣeun.
2: Hello, ẹ kú ètò.
1: Ètò ni sà.
2: Orúkọ mi Abraham Johnson.
1: Ẹ ṣeun sà.
2: Ṣẹ́ni bí alága bọ́ ìṣọ̀ kan láìpẹ́, ọ̀sìnà bí ẹ̀ ti lè pàdé ẹ̀ sẹ́jọ̀ ní talẹ̀. Ọgbọ́n tàn bá lò ní pé kọ́ gbà lé fún un àbí kọ́kọ́ lè tẹ́ni ẹ bá nífẹ̀ẹ́ òun kó kọ́ lé fún un ní bíbá yìí àbí kó gbà lé fún un. Ìtọ́ lè fi àmọ́ kó tó wá lóun kọ ọmọ ilẹ̀ tán kọ́ sí ilé ìbò kò sọmọ tán lè bì tó lè tó ìtọ́ fi tán kó lé alẹ́ ọ ọmọ sì lẹ́yìn ọlá ọ tí ó gbọ́dọ̀ mú kí
1: ẹ pé tó bá.
2: Ẹ káàárọ̀.
1: Akojú mọ́sà.
2: Ẹ kojú òye bàjẹ́ fún àdúrà rẹ̀ ọgbà ọ. Ọ̀rẹ́dẹ̀ ẹ̀jẹ̀ rárẹ̀jọ láti ara rẹ̀ ní sàrẹ̀jọ.
1: Ẹ ṣeun sà.
2: Á ètò ẹ máa ń wú ọmọ ń mú orí èèyàn. Làákàyè rẹ ọlọ́run ní jẹ́ ọdọ́ba. Sọ́rí àwọn làákàyè ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀. Gbogbo iṣẹ́ ló ń pápá jùlọ ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ìlú ọ̀fẹ́ go in line with ogun jẹ́ ń sọ yẹn. Ọlọ́run dákò kò sàánú wa. Gbà mọ́ wa náà. Àríta gbogbo wa náà ládàlú ọ̀gá àjọ àti agbára ọlọ́run. Ìtọ́ yín dá o ẹ mọ̀ mọ́ ti ẹ̀ ṣiṣẹ́ lágbára ọlọ́run. Tó àyàn gbà lágbé òkèjáde pé ẹ wọ̀n ọ̀gá náà ẹni lọlẹ̀ láéláé. Ọ̀la wà láhàlá wà láàpù wọ́tá láàgbá yà pé ọ̀gá
3: Akojọ́ Abubakar Badmus Ọ̀tẹ̀lẹ́wu mo kí gbogbo àwọn ológun àtolóye ó ní mímọ̀ inú mi máa ń dùn ọ rí pé kò sẹ́ni tó dá sílẹ̀ méje mẹ́ta ìyẹnà yes kó jọ tó ń tọ́lọ́ ọba la kó dó tọ́ ọmọ rẹ̀ yóò jèrè ọmọ rẹ̀ yóò jèrè ara rẹ̀ mọ́ṣáálá ara mọ́ ẹ ṣe thank you.
1: Hello.
4: Baliki.
1: Yes sir.
4: Nkan ko se ni mo se ti. Agele na e jona. Ogbeni yemi ni omo joda di lati tan ile.
1: Eseun sir.
4: Oro la won lopolo ti so. Mo lo ilu Ebo. Ma binu mo lo ilu Ebo ko ja mo se ti kaluku se nbe. E mo ye lomi to ti wa ni ilu Ebo lati bi 25 years to je pe boye won lo wa. Tabi to je pe ngan sa ki to je pe ngun ti e ti roju ara re. Eyan kan ba so pe o fe mu yan lo ilu Ebo eyan mo pe o tun lo ilu owo se bo se n de ilu Ebo lo n ka owo ni so ko joko ara e je o omo eni lo le ni o o moju tawon omo re o omo je dadi yan mo pe to bo.
1: Hello. Akojumo.
5: Hello Ekaro.
1: Akojumo ma.
5: Bájọ lónìí bàjẹ́ o.
1: Àmì.
5: Màmá Rúkà yàtọ̀ láti ìlú tó.
1: Ẹ ṣeun.
5: Àmọ̀ràn tó ní lè gba ẹni rìn pé kó má lọ o. Kó dúró táwọn ọmọ torí ọmọ ọlọ́jọ́ ọ̀la. Tó bá yẹ pé ní ẹ̀ ń sìn pé ó fẹ́ẹ́ ṣe fí sáwọn ọmọ méjèèjì. Agbọ̀nyìn bọ̀ pé kó kọ́mọ sílẹ̀ kó lọ kó má lọ rárá o. Ọmọ ọlọ́jọ́ ọ̀la wa o. Ọlọ́run àánú àdìjẹ gbogbo ní fún.
1: Àmì. Ẹ ṣeun.
5: Bájọ lé ní bàjẹ́ o.
1: Àmì. Ẹ ṣeun náà. Hello.
6: Àtibálẹ̀ Grace.
1: Yes sir. Akojumo sir.
6: Akojumo.
1: Akojumo ni sir.
6: Akojumo.
1: Iṣẹ́ ni.
6: Àwọn ikú wa ń gbọ́.
1: Aláfíà làwà sá.
6: Ọjọ́ ìṣọ̀lá Peter Ọ̀jẹ̀lẹ́ ti ilé sẹ́mi ló ń sọ̀rọ̀ látàwé. Wọ́n ní inú jẹ́. Inú jẹ́. Ẹni tó ń sọ̀rọ̀ tí ẹ lè yé ṣùgbọ́n òun tí wọ́n bá sọ̀rọ̀ ẹni kó.

0: Hello.
1: Hello.
0: Akoju mama.
1: Oka.
0: Yes ma.
1: Mo n gbọ program yẹn wọ ta si ile ti na ni. Bo nkan ti mi o ba so oro lọgbọ lawọn eyan ti so lataaro. Amọ to economy Nigeria vibe. Tọ́ba dúró sí Nàìjíríà lóòótọ́, wọ́n ti bójú tó àwọn ọmọ wọn. Báwo ni wọ́n ṣe fẹ́ máa, ok, financial support. Kò sí àwọn ìṣẹ̀lẹ̀ tọ́mọ tó máa tọ́mọ ní Nàìjíríà lọ́ ṣe máa tọ́mọ nígbè yìí. But the best thing I can advise ni pé tọ́ bá lè rọ́jú kó rí ọmọ kan mú dání bá ṣe ń lọ yẹn. Ìyẹn máa build foundation fún ọmọ kejì. Tọ́ bá dọ̀hún, wọ́n ti fo pépà àti ọmọ kejì náà. Bọ̀ staying in Nigeria is even more to go. Ẹ ṣe gan ni.
0: Ẹ ṣe wọn
1: adúpẹ́. Kọ́lá ló sọ̀rọ̀ láti lọ.
0: Ẹ ṣe wọn adúpẹ́ ma. Bẹ́ẹ̀ láti máa ṣe ni wa ní dèdè síbi láàárọ̀ tì ní tó bá tún ti dánjọ mẹ́jọ á sì padà sọ́tọ̀ òwúrọ̀ làwà ó náà láti gbóhùn ẹni tó lọ́rọ̀ náà wà lórí ìkànnì yìí tó ń gbọ́ ó ní tó bá kọjọ́ sí ni kọta azeez àbúrò ni tó bá kẹ́yìn sí ni kàtà tó bá kù wọ́n nìkan kò dérò ara rẹ̀ pa ó làwọn bàbá àti màmá ti fún wa nímọ̀ràn àwọn kan ní kó máa nínú 100% àwọn tó pè gan àwọn bíi 95 àbí 98% ìwọ́n ní kó máa fọmọ lẹ̀ o kó dúró táwọn ọmọ rẹ̀ wọ́n lọ́mọ lẹ́yìn wa ọ̀la òun náà láti ń gbọ̀n lágbọ̀rọ̀ ọlọ́run àwọn kò ní ṣìrìn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ilé wo ní dàrú ọ̀nà wo ní dàrú orúkọ mi náà yípadà tijani bisola balakis alága àgbéyàwó sí inú nìyẹn ẹ lè pè mí kò síbi tí mi kì ń lọ kò síbi tí mi kì ń gbé gèlè ayò lọ ẹ pè mí máa dà yín lò 08160337888 08160337888 abáwọn tó wá fẹ́ bá mi sọ̀rọ̀ nípa ara wọn ẹ lè pè mí kájọ sọ̀rọ̀ kájọ fúnra wa nímọ̀ràn àbí ká gbowó sẹ́tò òwúrọ̀ làwọn bíbá yìí káwọn ìyá wa àti bàbá wa nínú ilé kí wọ́n fún wa nímọ̀ràn dáadáa lágbọ́rọ̀ ọlọ́run ilé wo ní túká azó ilé rẹ̀ ò ní túká ilé tèmi náà ní túká gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá tó ń wò wá ní ìràn pátápátá ilé yín ò ní túká pẹ̀lú àṣẹ ọlọ́run ọba a ní fọmọ ṣiṣẹ́ o a ní rí wàhálà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹ wọ́ títí ọjọ́ mẹ́jọ adúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ṣètò pátápátá ojú tẹ fi ń wà kò ní fọ́ ìtẹ́tẹ́ fún gbọ́ wa kò ní di pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹ̀yìn lágbọ́rọ̀ ọlọ́run òní ni ọjọ́ wednesday ọjọ́ àánú àárànú gbà lọ́sùn lọ́sì bá ṣe ń jáde àjáde wọlé kò ní jẹ́ mẹ́ràn àwọn tiwa pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ní ọjọ́ mẹ́lẹ̀ lọ tijani bisola balakis bisola alága ìgbéyàwó tó máṣà tó tún gbáṣà lárugẹ òun lorúkọ mi àwọn tá a jọ ṣètò lẹ́nu àṣìṣe tèmi ọlọ́wọ́ bọ́sìn ìṣọ́lá mi nù lágbọ́rọ̀ ọlọ́run àṣìpàdé lágbọ́rọ̀ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ I love you all.

àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò orílẹ̀-èdè. Mo ti kí gbogbo àwọn ikọ̀ Ọlọ́run tí wọ́n ti wàásù síwájú mi. Mo gbàdúrà àtẹ̀yìn àtẹ̀mí a ò ní sọ ìjọba Ọlọ́run. Gbogbo ọmọ tá a bí láyé lórúkọ Jésù a ò ní rí ibojì wọn, a ò ní mọ ibojì wọn. Mámi, mo gbàdúrà fún ọ nípa agbára tó ń bẹnu ẹ̀jọ̀ àgùntàn. Ọmọ rẹ, ọmọ mi, wọn ò ní kàdánwò. Ọmọ mi àti ọmọ rẹ lórúkọ Jésù, wọn ò ní kàdánwò. Ogun ọ̀run àpáàdì kò ní borí ọmọ wa. Mo gbàdúrà gbogbo ète òkùnkùn lórí rẹ àti lórí ọmọ rẹ, ẹ̀mí mi máa bà á jẹ́. Láàárọ̀ yìí gbogbo ẹni tó ń gbò mí ẹ ra àánú gbà. Ọmọdé tó ń gbò mí yóò ra àánú gbà. Ọkùnrin tó ń gbò mí yóò ra àánú gbà. A gbàdúrà lónìí gbogbo àwọn ọmọ tó wà nínú òde ọ̀run tú wọn sílẹ̀. Gbogbo àwọn ọmọ tó wà nínú òde ayérayé tú wọn sílẹ̀. Mo wí nígbà kẹta ayérayé tú wọn sílẹ̀. Lórílẹ̀-èdè yìí mo gbàdúrà ayérayé tú wọn sílẹ̀. Àwa ti kára wa tá ò sí nínú òde. Ó mà le jù. Mo gbàdúrà abá ogun wí nílùú yìí, abá ìjàmbá wí, abá ìjì wí. Ìlú yìí ó yá kí ìjàmbá kó dákẹ́ jẹ́. Àánú kó sọ̀rọ̀ o. Lórí orílẹ̀-èdè àánú kó sọ̀rọ̀ o. Mámi, ikú ọmọ ẹ ò ní rí o. Ẹkún lórí ọmọ ẹ ò ní rí o. Ìdààmú lórí ọmọ ẹ ò ní rí o. Ẹ ò rí tiyín ṣe o. Lórúkọ bàbá, lórúkọ tọmọ, àtẹ̀mí mímọ́, ẹ ò rí tiyín ṣe o. Ọwọ́ yín yóò tẹ ìyanu. Ọwọ́ yín yóò tẹ àánú. Ọwọ́ yín yóò tẹ ìrànlọ́wọ́. Ẹ ò rọ́gọlò dalẹ́ o. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, amen. Máa mo gbàdúrà, máa irí ò máa tẹ̀lé wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Àárọ̀ ìkíni a ní fún wa. Ẹ jẹ́ kọ́kọ́ bá ń dúpẹ́ náà. Ẹ sọ pé Olúwa ẹ ṣe lórí àwọn ọmọ mi. Sọ pé Olúwa ó ṣe o lórí èmi ti kára mi. Olúwa ó ṣe o fún àánú rẹ lórí mi, fún àánú rẹ lórí ọmọ mi, lórí iṣẹ́ mi. Olúwa ó ṣe o. Mami, ó yẹ bá ń dúpẹ́. Ẹ dúpẹ́. Ẹ sọ pé Olúwa ó ṣe. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ gbọ́. Bàbá ẹ ṣe. Aláàánú olóore olùrànlọ́wọ́. O ṣeun, o ṣeun, o ṣeun. Jésù Olúwa wa. Bí kò bá sọlá Jésù, kí ni mo jẹ́? Bí kò bá sọlá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọ́ọ́la. Sọ bẹ́ẹ̀, bí kò jọ́ọ́la Jésù, kí ni mo jẹ́? Mi ò gbọ́. Bí kò bá sọlá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọ́ọ́la.

àwọn ọmọ wa àmọ ń dẹ sàsì lórí o ní sìnkú wọn ìbànújẹ ò ní bá ọ lórí àwọn ọmọ yẹn o ní rẹkùnrin o rí tiẹ o rí tiẹ ṣe o àmọ rẹ wọn ò mú ayọ bá ọ ọjọ ọla wọn máa dà ọmọ tí ọba ní jésù o pò bí rẹ lẹkùn o matthew the person tọmọ rẹ lè ṣe láyé oníkó ní jésù tọmọ rẹ bá ní jésù yóò sá fún agbèrè tó bá ní jésù yóò sá fún ọtí tó bá ní jésù yóò sá fún sinmi tó bá ní jésù yóò sá fún olè tó bá ní jésù yóò lọ máa bá àwọn èèyàn tí a bẹ̀rù ọlọ́run rẹ torí wípé ẹgbẹ́ búburú ó máa ń ba ìwà rere jẹ́ mo gbàdúrà ọmọ yìí ò ní dídàkudà mami tí ọba sọmọ yín lé ẹ mú fọ́tò rẹ lọ láàárọ̀ lánìí o àárọ̀ lánìí o àárọ̀ lánìí o lágbára ọlọ́run mò ń lọ sí jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí jẹ́ àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ bu ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kó ràn lọ sí jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalem wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ oore ràn lọ́wọ́ o oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 14 5 5 08 0 6 6 4 8 1 4 5 5 lórúkọ jésù yóò dára fún ọ bẹẹ ló máa rí ọ orí ọfẹ jésù lọ wa yóò máa wà pẹlú yín ibi kò ní wọlé yín bẹẹ ló máa rí jésù.

gbọ́ wa lénìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìkànnì àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bó ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o Azeez Ademola aka Granny Zaka ó ga ni mí fi da wa tí ó mọ jẹ́ kí lọ́fà tí mo gbá dáadáa níbi kíbi káàkiri àgbà ńlá ayé tòúndé ọmọ ọlọ́wọ́rọ́ lóòtú ètò ìhàlẹ̀ ṣọ́gọ́sì nìyẹn ọlọ́lẹ̀ mzá lórúkọ tèmi the top striker ilé ètò gallant gan mbá tí wọ́n ń gbá sílẹ̀ bí ọmọ ẹ̀kọ́ lápá bí ọmọ afẹ́tí kó gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ lápá ọ̀dọ̀ yín mbẹ̀ yẹn mo nígbàgbọ́ pé ó máa bá

8:45 p.m. Aago mẹ́sàn-án kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Àti Portugal àti Nigeria at the same time lájọ ń lò. 8:45 p.m. Aago mẹ́sàn-án kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lásàálẹ̀ yìí. A wò ní ọ̀sẹ̀ lẹ̀ ṣùgbọ́n bábá dá aago méjìlá. A gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́. Torí pé mi a bá ń sọ nípa ọwọ́ àárín tó mú yányán. Tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe lọ́wọ́ yìí. A bá ń sọ káàkiri àgbà ńlá ayé. Èyàn gbọ́dọ̀ kóyán orílẹ̀-èdè Portugal kéré àwọn fìntíà. Àwọn Juan Neves. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àárín. Àwọn Bruno Fernandes. Ẹ kọ́kọ́ wo mẹ́ta ná. Fìntíà. Fìntíà tó ní fìtínà tì lọ́wọ́. Juan Neves. Bruno Fernandes. Ọwọ́ àárín yẹn lásán. Borílẹ̀-èdè bá ni. Ẹ̀wọ̀n tiẹ̀ kọ́kọ́ mọ́ ni pé àwọn tiẹ̀ tí kọ́kọ́ ní 1-0 ó lẹ̀ ná. Kojú ẹni ẹ bá fẹ́ bá gbá. Ṣé yóò rí bẹ́ẹ̀ kojú Naija? A gbéyẹ̀wò láago méjìlá lọ́sàn-án. Káṣẹ̀ káṣẹ̀, we go again. Ebi mo wú fún ẹ. Ruben Neves jàre Ruben Neves. Ẹ mẹ́ ìbínú. Àwọn Ruben Neves. Oge kò sí wàhálà. Alẹ́ yìí náà ni. Torí pé good test ló máa jábọ̀ olùkọ́ni Eric Chell. Bó ti ẹ̀jẹ̀ pé ono lọ pẹ̀lú àwọn complete imú ṣùgbọ́n tó wà ńlẹ̀ náà. Wọ́n ó rí fíìmù. Ó yá gbágbàgbà. Káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀. We go again. *347*1007*2# àṣì ni o. Mọ̀ wá gbọ́ o. Sórí làárọ̀ yìí. Láàárọ̀ yìí. Ẹ tó gbọ́pẹ́. Sọwọ́ rí kinní kan ń ṣe ọ́ láàárọ̀ yìí. Ò ń dọ̀tun ara ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ò ń dọ̀tun ara ẹ̀. Ò ń wò pé ṣé ó lè jẹ́ wọ̀sá. Meanwhile, èní gangan lọ́kàn ọ̀. Ó rí nǹkan tí mo wí. Ìwọ́sá mọ́ gọ́ra rẹ o. Mọ́ gọ́ra rẹ o. Báwo bá lówó lákàntì rẹ̀. Lọ́ọ̀dọ̀ àwọn ní POS o. *347*1004*2 àṣì ni ó sì gbé ọ débẹ̀. *347*1004*2 àṣì ló máa gbé ẹ débẹ̀. Mẹ́gọ́ láàárọ̀ yìí ó ti kàn ọ́ o. Ó yẹ ó ti kàn ọ́ láti bí ọjọ́ mélòó kan ṣùgbọ́n lórí ipò ń dọ̀tun ara ẹ̀yìn náà ni. Ó ti á padà kàn ọ́ lẹ́ni báyìí. Àwọn méjèèjì náà wọ́n jọ wà ń bẹ̀ àti Juan Neves àti Ruben Neves irun mọ́lẹ̀ ni ẹ́. Èwo lè wo èwo lé èwo èwo wọn gbọ́dọ̀ fi sépè fún ìyànú méjèèjì. Ó kò Juan Neves níwájú. Ó kò Ruben Neves níwájú. Èwo ni wọn gbọ́dọ̀ fi sépè fún ìyànú méjèèjì. Èwo lọ́rọ̀ ọ̀run nú méjèèjì. Àbí kí wọ́n á ní ó sì kó Bruno Fernandes níwájú. Ṣé bá bá parí ẹ̀ tẹ́gun wọn ni ó sì kó Fintia níwájú. Ṣé mọ̀ pé àwọn èpè ń ọ̀dà. Láti wá sọ wípé ti Bernardo Silva. Ẹ ti ẹ̀jẹ̀ amútò òróró kú o. Àwọn ọmọ wa tó lè handle òróró ń bẹ. Nígbà tá òróró ń jó òróró nìyẹn. Ní ìsìn òróró ò lè sọ pé ibi tó ń kò sí ti ó fọ Calvin Bassey ṣe. Kò sí ti ó fọ àwọn ọmọ Fernandes ṣe. Àwọn ọmọ yẹn lè handle òun. Ẹ̀ràn tí mo kàkà lẹ̀ o. Àbí lọ́wọ́ ẹ̀yìn àwọn Mendes. Cemento náà wà ń bẹ̀ o. Cancelo, Juan Cancelo. Okay. Wọ́n kàn sépè fún yàn. Ó sì kó Fintia níwájú. Wàhálà. Okay. *347*1004*2 àṣì ni. Gbogbo tíkẹ́ẹ̀tì rẹ ní wíìkì ó máa wúlò tó bá dọjọ́ Friday o. Sì má gbàgbé wípé ní January 24. Jackpot kan bẹ 1,000,000 naira lánà ró fáwọn èèyàn. Ẹ wo ẹ já lójú ọjà ká lọ ká padà dé. *347*1004*2 ash. Sọ wá rí tí ọba wa yí ọ. Bóyá ọwà tó ọwọ́ sórí platform yẹn ọ fẹ́ play game yẹn ọ wá kù díẹ̀ káàtó. Bóyá kò ní àwọn ìbéèrè káàbí méjì máa gbọ́. Pe nọ́mbà tí mo fẹ́ fún ọ yìí 020-13-30-6194 020-13-30-6194 tàbí kọ́ chat wọn lórí WhatsApp nọ́mbà yìí 090
0906316314 0902 6314. Yaro ju oja siso ka lo pa akade ba ba toju oja de Madrid Florentino Perez Barcelona ko awon oloselu oloselu ah oloselu hey okay e ja loju oja kade ko si bi ti oloselu e ti julego fa fun yan wa lai kakiri agba nla aye ni Etu wa se to se lu ti bi a ilu nikan ni bi gbogbo ton ba ti je mo pe oro ton ton ni se pelu ibo awon ti an si contest won si lu lego va bayi adan ti e ba se won ti wa se adan yen de bi pe koni koni o ti wa nbe koni koni to ba wa nbe yen won se osugba wa mo wo pe senti mo promise yin se mo se ati aso yin pe ko se koni se wi fun yin tori pe loju ti o se sugba inu okan ye mo gbe se nto si so pe ah oloselu ezedi e ja loju oja nbo mo fe fori oro ile e ja loju oja ka

0: bóyá ticket ìjókòó lọ́la tàbí table reservation 0706 596 1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn ìjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Mender, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Able TV, Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè lákan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹ̀mí ránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel, ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àrọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Bírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùnmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
1: Ara sọ́n ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu tọ́ striker
2: Lagilu FM.

0: padà gbé àwọn olólùfẹ́ Madrid ó gbé wọn ní gogo ní gogo mo fi ní olóṣèlú olóṣèlú tí wọ́n bá ju gogo àbí wọ́n bá gbé yẹn lẹ́go bàbá yìí gbọ́ bá wá tó bèrè pé ẹ ṣàdéhùn báyìí ò ní ẹ ṣóhun ọ̀wá má déhùn sẹ́ni àbí kí ni jẹ́ fẹ́ fàyọ. Nígbàtí Florentino Perez ti ń campaign fún àwọn olólùfẹ́ kan Madrid ó promise wọn pé Galactico kan ń bẹ tó ń fẹ́ bidì fún owó tó ń sì kó lọ fún agbábọ́ọ̀lù yìí bíi £130 million tó bá jẹ́ euro lóye yín €150 million ni òun ti ṣetán láti kówó lé tàbí ṣùgbọ́n ò sí ńbẹ̀ tẹ́ ẹ bá fi lè fìbò gbóhùn wọlé agbábọ́ọ̀lù yìí ẹ máa retí rẹ̀ ǹjẹ́ agbábọ́ọ̀lù wo ni Florentino Perez ni ẹni à ń gbéyàwó bọ̀ wá báyìí garun wòran ẹ má fọ́ ẹbẹ́ mi mo ti promise yín tí n bá ti mú àdéhùn yìí ṣe ẹ fi ká lọ mí mú kẹ́ ẹ pè mí ló pùrọ̀ ní gbogbo wọn àdúpẹ́ o ẹ mọ́ gbà gbé alátakò rẹ̀ Enrique Riquelme Erling Haaland lòun sọ ní tiẹ̀ ó ní Florentino Perez náà bí a ní òun fẹ́ gbẹ́ gbábọ́ọ̀lù kan tó ṣe kàrìn wá òkè ìbò lọ lóòótọ́ Perez wọlé ó sì ṣàdéhùn bó ṣe jọjọ́ alẹ́ Sunday ní ti ń sọ pé bọ́bọ́dọ̀ ọjọ́ Tuesday òun ó gbé ìgbésẹ̀ lórí agbábọ́ọ̀lù tó ń wí òun máa bídì fún ni ẹ tún o ààrẹ tún ti sọ bẹ́ẹ̀ o ń gbòdì lánàá Florentino Perez gbé ìgbésẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe ṣàdéhùn àṣẹ tactics ni nígbà tí ó gbé ìgbésẹ̀ ó bídì fún Julian Alvarez €150 million ọmọ déhùn sí àbí ọmọ déhùn sẹ́ gbogbo olé ẹ̀ ń wò ni gbogbo wa lámọ̀ wípé Atletico Madrid àti Real Madrid wọn ò gbàbí kankan fẹ́ràn ara wọn bí ti wù ọmọ kódà ó pé Atletico kó ta Julian Alvarez ní €100 million fún ikọ̀ Valencia àbí kò ta ní €80 million fún Getafe ju wípé kó wá ta ní €200 million fún Real Madrid lọ gbogbo wa lámọ̀ yẹn lẹ́yìn tó túmọ̀ sí pé ààrẹ ti mọ̀ wípé agbábọ́ọ̀lù tó ń ó bídì fún kò ní gbàyè tó ń bá bídì fún ó sì gbé wọn gogo sọ́wọ́ má déhùn sí àbí ọ̀ má déhùn sẹ́ ó ti má déhùn sẹ́ ó ti bídì €150 million náà ó dàbí ọdún kan báyìí ni tí ń dìbò local government wọ́n fẹ́ dìbò local government ni ẹ bá kó a lọ skul kan ní local government chairman tó fẹ́ jẹ́ ńgbà náà lọ́hùn ní bá ń ṣàdéhùn tó ń ṣàdéhùn níbi àdéhùn tó ṣe lónìí òun ọ̀dà lè ṣẹlẹ̀ ní gbogbo àwọn èèyàn ó mo wá fọwọ́ lẹ́nu náà gbé ilé iṣẹ́ local government chairman ń bó sì jẹ́ pé wọn ọ̀já wo wí nkankan bá anáwọ́ náwọ́ wọn ọ̀já béèrè ọ̀rọ̀ ẹni awí yìí wọlé lóòótọ́ o ó sì wọlé tán ó sì dálé iṣẹ́ búrẹ́dì ilẹ̀ ẹ dákun sí ọ̀ má déhùn sẹ́ àbí kí ni à ń pe bakery ṣe ilé iṣẹ́ búrẹ́dì ilé iṣẹ́ náà kọ́ ni ó sì òsì àwọn èèyàn bíi márùn-ún mẹ́fà ó sàmà wọ́n mọ nu agolo nkankan sí ọ̀wá ti dálé iṣẹ́ lẹ̀ ṣùgbọ́n kí ni a fún rú àwa iláyè gbé dákun irú ilé iṣẹ́ wo lẹ́ dà á lẹ̀ o ṣe mọ̀ pé yóò lè ṣèyànnà náà rẹ̀ tábì lẹ̀ wàhálà ókè ikọ̀ Atletico ojú ẹsẹ̀ ni wọ́n ti reject ọ́fà yẹn wọ́n ní ẹsẹ̀ o ṣùgbọ́n àwa tá a làwa tá a sọ yí pé kẹ́ ẹ mọ̀ ra Julian Alvarez ẹ free láti rà á ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo ìsàlẹ̀ àdéhùn rẹ̀ ẹ bá €500 million ń bẹ̀ tó jẹ́ release clause yẹn ẹ dákun bẹ́ẹ̀ bá ti kó yẹn wá kò sí nǹkan kan tá a fẹ́ bá yín fà tó bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ẹsẹ̀ o ẹ̀yin àti €150 million yín ẹsẹ̀ gẹ̀ẹ́sà o kò jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ̀ ẹ́ torí pé ààrẹ kúkú ti mọ̀ yí pé Atletico ó kà kókó €200 lọ ó pé wọn wọn ta fẹ́ lòmíì kódà ó pé wọn wọn ta fún Barcelona ju kí wọn wá tún ta fún Real Madrid lọ ọ̀tá ọ̀run ọ̀gbẹ́ bọ pátápátá ayé òun ọ̀run òun ni Atletico àti Real Madrid kò jẹ́ báàrin yẹn ṣe jẹ́ o ikọ̀ Barcelona náà ti wá nà ká lébù sí ààrẹ ti Real Madrid wípé aláìdániyín agẹ́ẹ̀tì tactics yẹn o ọlọ́ọ̀fi owó tó gara ọlọ́ọ̀fi tì wọ́n lójú àbí so that €100 million ti wa ko le wo ko le gented abi okay sugba je ngbe yin debe asiri kan be ninu di avaro avare Julian Alvarez asiri kan wa nbe no to €500 million ni release clause ye sugba nigba ti won towo bo wi ade oyen awon clause kan wa nbe wi pe ti awon egbe agbabolu kan ba wa won le so less than €150 million Bagba julo ti en gba Champions League lara won ni ko Barcelona wa yes awon asiri kan ti nbe nbe niyan lara awon iko to le so less than €150 million ti en ba kowo wa Barcelona wa nbe o wa no clause yen igbe e ma gba soro yen bi 2 weeks ago igbe o ye ki won o fi clause si pe bi team bayi wa wa ti team ba ba wa clause yen wa nbe eh asiri yen ti tu sita bayi igbe lara awon iko to le so less than €150 million o ni Barcelona wa possibility ko je igbe ko Madrid na wa lara awon tori pe won clarify pe iko to ba wa Champions League to si je ko to se kanrin but won ko Barcelona jade so le n to tumo si igbe e ja ma wo n ti o pada sele eh boya bi €120 million abi €130 won pada yonda re e ja loju oja ka pada de Baba de ka wo isori elekejo iye group 8 la ro yi group 8 la wa bi ologo dana e ja loju oja kade baba de world cup nu o bere lola ago mejo lasale ola ni fi gagbaga akoko sugbe ma focus gbe bi o se ma ri lonu o bi ago do awon alago mesan wa o da alago marun ro le nbe gban alago meta meji loru ago kan alago marun daji gan be lori bo se wonu ara won ni e ja loju oja ta ba de ka gba group h lo e ja loju oja ku kale
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Ooh. My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me where.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: Are you recharge? How that one take work?
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
8: Hey,
9: Friday 12.

0: kokose ruwe lo ti tu ati lododo e ti mo ka se pelu oto nu to ba so be o ma se be logologo lasiko yi akoko ti to fun media cashpo ninu ojujun ogun to le ni million lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala kotun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Òun ni Monday ní Wẹ́pẹ́.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Ara sọ́ọ́n ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu top striker.
7: Lagilu FM.
8: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Lágelu náà ni Lágelu 96.7 FM. Òkè gajòkè lè má lọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kán mọ̀ lẹ́tọ̀. Ìròyìn eré ìdárayá eléyìí tó dùn sí gbogbo nǹkan sí. Bàbá ìgbà yìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbi kíbi káàkiri àgbà ńlá ayé o. Ẹ lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ni Lágelu 96.7 FM. Àbí jẹ́ kán mọ̀ fan family lórí Facebook. Ó yá pápápá. Ẹ jẹ́ lọ sí ìsọ̀rí eléyìí tí ọjọ́ ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ ìyẹn Group HH. Akójúmọ̀ ọ̀gbẹ́ni Tìjání olóko dáná.
9: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ ọ̀gbẹ́ni Arale.
8: Ọ̀gbẹ́ni Àtúndé Ọlátẹ́jú.
10: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ ọ̀gbẹ́ni Arale.
8: Bákan náà former abẹ ex honorable tó pàdánù tíkẹ́ẹ̀tì ẹ̀ka àwọn ara ilé.
9: Orúkọ tẹ́lẹ̀ Abdulwasi Muhammadu Yusuf Akorede Baba Kilapa.
8: Wọ́n mọ̀.
9: Mo kẹ́hìntì akáàkiri àgbáláyé pé àkókò rẹ̀ ṣẹlẹ̀ ní orí tọ́jú ìnìkú dáná ọlọ́pàá kárí wa. Aburọ́jọ́ ní ọlọ́run ìjọ kan wa. Orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ìjọ bàjẹ́. Àwájì Isaac ní báwọn kì í yín dáadáa.
8: Bàbá ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ dé o. Bàbá tún ti dé nìyẹn. Lágbára Ọlọ́run ó tún ṣe rọrùn. Ọdún tí ń bọ̀ náà ó tún ní yẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe ẹ káàbọ̀ o. Ntẹ bá a mú bọ̀.
9: Mo ti sọ wọn lọ́mọ ó kàn sí
8: yín. Kárí náà ni ó kú báyìí o. Gbogbo kíríù náà ni ara àyálà wọn ganu kalẹ̀.
9: Àwọn olóko àwọn ayọ̀ tó ń dé látọ́jú.
8: Gbogbo everybody lọ ganu kalẹ̀ yẹn. Fìlà kábà yẹn ti fún bí ọdún tó ń gbé o ti pẹ́ẹ́lí báyìí ló kú mọ lórí. Gbà tí ó rí mi. So kọjá bó ṣe lóhùn ọjẹ́ ẹja sáré wo ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ wọ́kọ̀pù náà ó bẹ̀rẹ̀ lọ́la ẹjẹ́ àgbẹ̀ ò sí mbẹ̀. Tá a bá ń wo ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ yìí orílẹ̀-èdè Spain, Cape Verde, Saudi, Uruguay àwọn tí wọ́n wà ń bẹ̀ nìyẹn. Ìsọ̀rí náà a lè pé ìsọ̀rí náà lára àwọn ìsọ̀rí tí òun náà tún tó lówura díẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé bẹ́ẹ̀ yẹn náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹja bẹ́ẹ̀ láti orílẹ̀-èdè Uruguay. Kíni ránkì wọn? Kíni ránkì Uruguay?
9: 17
8: káàkiri àgbà ńlá ayé. Orúkọ olùkọ́ ni wọn.
9: Marcelo Bielsa.
8: Bielsa ọmọ orílẹ̀-èdè Argentina. Ok olùkọ́ ni ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀. Ẹja wo orílẹ̀-èdè Uruguay báwo wọn ṣe kọ́lé báyìí pòkèlò wọn ṣe jáde?
9: Ìpínlẹ̀ ìkẹrin.
8: Àwọn wọn ṣe po kẹrin jáde ní kọ́mínbọ̀. Lẹ́yìn tó túmọ̀ sí pé.
9: Ọmọ orí fìgá gbàgbà méje wọn ta omi méje wọn pàdánù mẹ́rin.
8: Ìyẹn bẹ́yẹn ní ti orílẹ̀-èdè Uruguay. Ẹja wo orílẹ̀-èdè Saudi Arabia? Ipò kẹlẹ̀ wọn wà káàkiri àgbà ńlá ayé.
11: Wọ́n ní ṣe 69 ti wà.
8: Ok.
9: Wọ́n 61
8: ni wọ́n wà. Ok. Kí lórúkọ olùkọ́ ni wọ́n?
9: Georgios Donis.
8: Ok. kila ko le won ni fi eya gbaye
9: won ti wa ri won di round of 16
4: in 1994
8: ni 1994
9: igba keje ti won ni
8: igbe le keje
4: ri orile America na lo gbalejo ni
8: igba na na ni USA 94 won to ti de America pada bayi okay ba won se qualify
4: Group B Asia work of qualify awon ni won se po akoko nbe
8: ni group B won qualify direct okay eya lo si ori olede Cape Verde
4: Cape Verde
8: ka kiri agba nla aye
4: won wa awon na 69 abi 69 la won wa
8: okay
9: 69
8: ki lorugo oluko ni won
4: babusta loko
9: omo orile de Cape Verde lo
8: omo le na ni eyin oruko won ati bo won se qualify ni sorry won
9: group ti won ti lo awon na se poke ni ti Cameroon won
8: lo le de ti Cameroon wa ibe won ti se poke ni jade won qualify
9: direct
8: taban wo ati mo pe le adulawo ni Cape Verde ti wa nja ti e star player nu won
4: awon ni agba bolu kan to ngba owo eyin fun eko agba bolu filari so won le mi le so pe gege bi agbabolu eleto e pe won le se toka si pe
9: Lugan Costa
8: Lugan Costa ni ko Villari o na agbabolu te yan le toka si pe star player ah ran ti bere star player wo lo wa nu lede Saudi Arabia
9: ah na ni
4: e ba most of awon agbabolu ti won abele ni won tin gbabo
8: most I in fact 26 player yan almost 24 lo wa lati Saudi gegegegege meji nu won boya agbabolu kan ni olede boya olede Spain abi nkan ati kan na to je pe o wa ikan yen gan na o wa ni division 2 ni Saudi na ni lai pa so le niyan so lai pa won ti ko wa na niyan won fe niyan ni taka
4: won ni Saud Abdul Ahmad yen less long play
8: lo le de France o ni kan na lo fe da bi foreign player to tun wa nbe so b24 n gba ball nu league Saudi gaga I can ben won to e gboya division 2 ni Saudi so almost 25 lati Saudi e kan to wa nta na lo wa ni
9: France
8: so ni ti won o le de Uruguay sa won ni star player
9: won no ni Federico Valverde
4: Manuel Ugarte
8: Ugarte of Man U e pa tewo Ugarte of Man U
9: e kan lo ko dan star player no se ara star player
4: iya le just star ko mo mo ball gba
8: agbara lo bi pe
4: iya le just ibo ibo won ti mo Ugarte
8: ko si
4: se o mo ball
8: se wa se star
9: ko ti ada ko
4: Man U ti jo blue
8: ara
9: oju
4: iyan gba ball fun Man U o ti di star
8: star ni
4: na ba je bobo fun Man U gan o ti di star
8: e na gbo ibere ti mo bere e ma dapo mi be gbe agba ball wo lo mo ball gba ko but agba ball star player e ma dapo mo awon se Ugarte se star ba de sa ko re
9: awon ni omo won yen mo
8: star ni yen
9: o ti di star era won ti wa nbi o ko re
8: o le de Spain ka kiri agba nla aye
9: ipele keje
8: number 2
9: number 2 won
8: akole won ni bi eye agba aye
9: awon le champion 2010
8: 2010
9: ben yo kan ti won gba re na ni
8: oruko olukan ni won
9: awon den the very champion in European championship
8: oruko olukan ni won
9: De La Fuente
8: La Fuente okay bo won se qualify
9: ipa akoko ni won se
8: ipa akoko
9: ni only draw ton against Tokyo
8: okay
9: ni qualify
8: star player nko
9: Lamine Yamal oruko Rodri to je Ballon d'Or 2024
8: eropo
9: eropo oya basa gbogbo won kun be regede
8: baba wo iko ile ta ba wo isori bo lo se se ki won se
4: Spain le bien bien gbe
9: ti o ba lo wa yin nu ti o ba si nkan kan only the Spain o ye ko na meteta ni ko ni ami mesan ya ti ru gbe ba ro gbe da si meji to kun ti ko ni se po keji tele won
8: Uruguay
9: so en ba le nara won nu Cape Verde ati Saudi Arabia
8: won ma ja
9: si po keji won ma ja so lapodo temi o mi ro pe group yo ko wa negotiable pe ke a ma runu pe abi nkan kankan le teyin yo
8: to le je bi surprise
9: ta ba ti to wa wo feature yo to wa fe fun awon kekiki ti membe awon kekiki ti membe won ti awon alagbara meje o ko ba won gba lera lera awon alagbara meje won agba figa gbagba to kan Spain ati Uruguay ni o play last match. Awon mejeje ti na pade pade ara won ni last game.
8: So pe so loju ta se wo ni se Spain Uruguay
9: so number 3 e ba na ra won last match na won mejeje kekeke o. So so no so ko keta.
8: Ti o ba ji ya po.
9: Ti o ba ji ya po.
8: Boya number 3 le
9: lo. So to ba de ri kan nu won to ba le draw bi Uruguay to mi o ri bi se le fe draw Spain. But Uruguay je o si wa ni team to se won si le ri nkan se si won tori pe Uruguay no
8: Iraq ma draw won ni jo oyin
9: se Spain friendly match olo reserve so ko ye ma experiment
8: ti ma do lo ta sota
9: olo ti fe be lo lai atola lo olo ta sota
4: ni se ni ta ba wo group so pe group le wo ti to ra ti o ba sin kan mi nbe so Spain Uruguay lapodo temi gan all of Saudi Arabia latari wi pe o se se ki won lo opportunity pe tori awon agba ball won
8: te ba wo kevad yen mo right won off
4: share in continue fi le team fi le gbe fun
8: they have teamwork o
4: mo mo pon ni teamwork but e mo pe experience na ninu idije fe yi agbaye won ma tell because ni si awon na won sese wa ni so wa kokko ti oko wa fun
8: awon learn
4: ko si mo yi fe se wa oko ni kan wa oko ba nkan pade un ti won ba pade ri wa ba pade so le mi kokko fi wo pe ko le ti rogbo fun won ki won rogbo da si lasiko yi
9: emeri saudi gege bi pe o sumo o le on le kan lo sumo pe le spin surprise against awon alagbara latara pe se na agba ball won entertain foju we na ninu league won sin
8: won ti n ba won
9: won ti n ba won top top player agba ball so awon na ti n di kanrin kanrin e yo ma wo pe won kere e yo wo pe saudi se te ba tin pade awon agbawolu kanrin kanrin lo sose o ma mu igboya wa pe ko center wa no le pade so emi ri gbe iru Uruguay ni ko mura sora re ni group
8: anything
9: can happen mi o le doubt ti Saudi ba se po keji
8: okay
9: si o le display la podo temi
11: la podo temi bi ti won ba fe se po keji ti team kan no Saudi abi Kevad ba fe se po keji Kevad ni o se po keji iko orilede to ba jade lati ile adulawo mi to top sorry ti Cameroon wa ki se ko to le fo fun Saudi to ma pade won ko
8: okay so be ba mu Spain da bon Uruguay
11: ke va ni o se ko keta Saudi bo tin ko le kerin ni team work sa gba ngbogbo laye ben o janu ipo le kerin bi o le tan won je
8: eh ele ma tan yan agba ro ni won se po kerin ohun o so pe won ja
9: so embassy kerin si
8: so wa ja
9: so bo lo si
8: oda ko mi ma
9: be le so
8: ko wa ja bi
9: o se po ele kerin
8: oda ko bo lo mo ba da go meji la loso Nigeria Portugal alanfani ati fe loju dada Nigeria Portugal okay ni waju mi o de bo se de o tu de bo se de agu dede wo ya ko ojumo oruko ati le ise
12: e ka ro olotu e ka ro gube titun gbo mi oluwa busayo mi loruko mi lati le ise ta ti mo ni ile ise tin so ni do ni ile tin so ni do ni ile ile ise design bricks homes and property ile ise ta nsoju ni e
8: inu osu kefa yi osu ayo osu dunun ni fun opopolopo awon onibara yin
12: beni ba
8: ati awon eyan tutun
12: beni ba
8: ti won fe darapo
12: beni ba
8: osu awon eyan ma gbe promo lo po
12: lodo
8: yin
12: beni
8: lati gba te ti de sipile oye bi odun bi meje seyin
12: beni
8: asi won a fi ojo ke gbon kankan pa yin pe kudie nipa le tenta
12: beni
8: ogba wo le ndasi
12: ah mo ma so gbo gba pe ki so gbon eniyan bi ki se mo olorun nitori pe ati gba ta tin fi awon ibo wa jeun ko fori olorun
8: ni ti o ba na jeun die
12: so ko fori olorun je ko fo eh idi ne ti alasa to da ile se December some property won ni kin wa lo wuro nitori pe awon kan si ngbo ton se ye meji ton wo wi pe ona wo lo won fe gbegba a de nso ni gbogbo wi pe orisirisi ere lati ni nipa se wi pe eyan di onile ni ile se December some property pe ta ba wa ta ba la nse promo ki se pe boya pe o e ki ma lo ki ma so re da keji ke ki gba pe ro wa lorun be sugbon gege bi vision ati mission ti ile ise ni ati vision ti alase atoluda ile ise ni la fe n gbe promo sita ni gbogbo gba wi pe kawon eniyan kon sha le nile lori kon ye kon ma sin kokoro ku nitori pe landlord ati landlady awon na gbe igbese akini pe gba mo ma nso eh ko si kekera
8: kan osan ni o gbele wa latorun
12: be ni olotu igbiyanju ni igbiyanju ni eh agbe won ma ni ko si kekera kan to nile lori akan ni ipinu pun fe nile lori lo se nile lori
8: akan mi na nbe ti o ni nigba ti o ba ni ipinu
12: pe ko ni
8: sowo awon ayala ti nbe do
12: be ni ba ko ni strategy ni idine ta fu awo wi pe ki la le se ta le fi contribute si society ni gbogbo gba idine ti alasa to da le se wa to fi wa gbe promo celebration 2026 sister over 80% discount lo di gbogbo won bi ti le wa wa
8: so e da ko bi melo kan
12: mo fe so merin la roi akoko be ni london villa face won wa atinta ni 2 million estate ele ko se to mo debe ti o ni ra ko de ti o to mo debe ti o ni ki aje ku kale pe ah e gbianju lori estate atita ni 2 million fun anfani celebration 2026 won shimode ra ni 700,000 naira be mo so over 80% discount la yo lori awon ele be ni olotu elekeji ni london villa phase 2 wa 13 ni 1.5 million won shimode ni anfani lati ra ni 300,000 naira be ni royal prime wa to wa ni osengere tabako ja coca cola e ko jina si water corporation atita ni 1.5 won shimode yen ra na ni 300,000 naira be ni elekeji be ni Winners Estate wa to wa ni ayegun olomi ta se si be ni atinta ni 1.5 sugbon lowo lowo fu promo yi won ma re ra ni 400,000 naira ko wa seyan to wonu ile ise wa to make deposit orisirisi ebu o ti wa nle lowo lowo ba ye soro
8: awon 300 400 10 so ni se outrightly ni
12: eni to ba lagba lati so outrightly o tun lanfani osu meta osu mefa
8: donero
12: bo te je 50,000 go o ma o ti donile ni o ti donile lodo wa so ko e ko si pe ani ani e lori ofe lati lo wo le te fe ra te ba dodo wa a ma gbe yin lo fee inspection leyin ba te ba e ma gba form o 10,000 naira ni e ma sanwo ile yin e le ma sanwo iwe eyin document sugbon owo ton ma fi dunu ati oyaya san ni a kin lori ofe lati so lori afefe so ile che the same bricks sanwo ile gbale ko de kole lo ni
8: eyin ni bo office yin wa gege bi alaye yin yi
12: e ka mejila ni silu ibadan a wa ni block q shop 20 ni joke plaza ni bodija a tu wa ni suit 57c ninu press plaza legbe ton hospital awon ere ba ni soro ti mo fe fi sile laaro yi alase atoludari ile ise wa gogogogo le mo ba soro awon lo ma gbe awon course yen loguro yi akoko be ni 090 79 95 21 83 090 79 95 21 83 tabi 080 25 42 42 53 080 25 42 42 53
8: bo se je niyan o lati le se design bricks homes and property be ba ni gaga te fe ba won so be ba lo office won yen e ba won be bo si je number yen na le pe boya yen o mo be dada won da yin lohun oja bo se lohun o je laaro yi e do ki royin ti wole bayi o abide mi akade the crew lie ege baba Firdaus oro agba bi o ba se laaro ni o ba le ni suru ayo se njo keji abi
13: yo se ni bi soro ko di njo keji tori bi o ti wa ni a tete ko se na lo si wa nisin ni o si ma wa titi lai
8: ami
13: yo ami yo se ni ngba le o ba
8: se dadan ni aboro na wa nbi aboro la so fo omoluabi enji oba wa ni abo kankan nu tele nko
14: omoluabi la nba soro
8: abi omoluabi gbodo ti ni abo tele
13: isa won pa nda
14: kese
8: so omoluabi ge yan gbodo ti ni abo
14: ti ti ninu tele
8: so abo teyin ba wa so yen
14: yo dodidi lodo e
13: yo le mo
8: okay ti oba wa gba abo ti yin mo nko
13: kese omoluabi
14: kese omoluabi nu
8: okay
14: ni aye ta wa ibo lo nse da wa orisi yan meji lo wa o
8: okay
14: orisi nkan meji ja lo e ke yan oni sugbon aye wa le mo titi kiisi yan ha pe eyan nkan kan ti nu yan o da kiyan oni owo ko si ni omo luabi sugbon ki si gbe en to wa lowo yen ina jo omo luabi
13: ben
14: sugbon lawo jo we ma wa ti lowo omo luabi ni be si re awon ise ti si
8: owo ko ni jo omo luabi
14: nko ni jo omo luabi
8: o ti lowo nge na
14: o ti mo o ikan so nje oni o pe abajo na abin tin se
13: ni nu gugu awon aso re mo dan ya
14: abi
8: ise kan na
14: si jon si
8: sugbon ni koro
13: oun tun se nkan mi mo
14: nkan nkan mi mo
13: gbo ile ise ti o se
14: e tolo ma wa fun mejeji tolo ba ni oni lari to wa tun ni ijomo luabi olorun sale sapo o to ropolopo je olowo won loro sugbon ko se won luabi nu e
8: omo luabi yen ti nu
14: o ti nu
8: latari gbo rira re elomi orira re
14: e orira etan
13: adon ara
8: e awala wa nbe kini mo fe fi ma jomo luabi si ebi owo wa
14: beni
8: kini mo fe ma wo awon
13: kan mo le ra e pa je
8: mo le se n to ba wu mi
14: lai sadi
13: lai si ragu
14: fun di eleyi ijomo luabi yen agboro mo fi okan
8: sugba yen le jomo luabi yen lo ma lo ma luabi na ko mo lowo
14: bẹni
8: awon eyan wa le ma recognize
14: won ni an ti e ni ri ti ero
8: won ni mo po lomo luabi
14: won ni mo tori pe Nigeria ni se owo
13: la
14: nbo won ni embassy lo ba ebi o ti ri kokan wa a mo
8: e si be na ko ya wa di bi enikan ti rowo
14: ah ni awon ilu ti won dagba soke won ma wa di
13: o ye ki joba gan wa pe bo lo ti je
14: iye ni pe
8: e sa le wa di bi e sa le wa di en ba ntosi na
14: to striker ni sin ugba ye mo pe ise tin se
13: mo se tin si a si mo do to ti bere
14: to ti bere re o si le gba advert o le se mc o le se endorsement legbegbe
13: a si ko tin rin ma won eyan bi ti le sanu re so a le mo
14: ko ise tin se bi to tin ruwo ni
13: to be
14: kìí ṣe pé owó tí ń rìn ọkàn délẹ̀ kan náà ọba sáré ra lé mẹ́ta ọ̀rà lé mẹ́fà ààyè ò tún fura náà pé ṣé ìròyìn rí
8: ṣé wọn nìkan lọ́wọ́ à ń kà
13: ní àbí ebi làwa náà ń fẹ́ fún káyì
8: ṣé bẹ́ẹ̀ ń tọ́ ọba kan náà là ń wò lórí fóònù
14: láwọn ọ̀rọ̀ tó dàgbà sókè ó ti ní ìlànà téyìn ó fi ṣe ogun téyìn ó ṣe láyé
8: kí ló ti wọ̀nyí wádìí ó sì
14: pé
8: kí ló dé tí máa ń yí fi ń tò sí báyìí
14: àwọn tí wọ́n ń wádìí ẹlòmíì wọn ó ti rí pa kí ni ọlẹ́ àbí kan náà ń gùn ọkẹ́ ṣiṣẹ́ kankan kì í jáde ńlẹ̀
13: lọ́ọ̀nà sẹ́lẹ̀ níbi ètò àṣà
14: ẹlòmíì wọ́n mọ̀ pé kò níṣẹ́ kankan kò ní gba àṣẹ kan wọ́n lè mọ́ lè sọ fún ni wọ́n mọ̀ dí.
8: wọ́n tọ̀ fẹ́ tí ń ṣe
14: ẹn tí ń ṣe tí ò
8: yóò
14: ò yàtọ̀
13: kò
14: ní sagbe ni yóò mọ jẹun kò sì ní mọ salẹ jẹ.
8: wọ́n tọ̀ fẹ́ tí ń ṣe tí ọ̀là ṣùgbọ́n tí ń sagbe.
13: ń ṣe nítorí mọ́ jáwà lọ́pọ̀ kọlà ni wa n sagbe ẹ ara àwọn ọlẹ náà
14: ni yóò bá ti parí ọrọ
8: kọlà
14: wọn ní kọlà kò sagbe ẹni tí bá ń gbìyànjú tí ń tiraka tí ń ṣiṣẹ ó lè mọ ní tí ó pọ jù ṣùgbọn bí kọmọrì ọwọ mú bẹnu
8: ó tún wà fàgbé kù
14: iná wa mọ
8: urgent kìíní kan
13: nítorí pé kò tó jẹ
14: ọmọ táyé bí láyé ń pọn
8: àwọn
13: ọlọyẹ
14: àwọn ọlọyẹ urgent uk yẹn ọlọmọ bí ti máa rí wọn
13: ló fi jẹ pé ọmọdé
14: àbí yìí ó wọ́pọ̀ láàrin àwọn ọmọ gen z
13: sínú pàápàá jùlọ àwọn
8: mọ̀kàbí urgent uk ṣàgbéjúwe
14: ni ó yẹ
13: ó ti bẹ́ẹ̀ lọ
14: láàárọ̀ ọjọ́ bíbá ìwọ́n kan sáré tẹ́sì tó
13: fẹ́
8: ọmọ
13: sọ̀rí mọ kọ ẹlòmíì fi ọjọ́ 2k dájọ
8: ó ti fagbe kú
13: báwọn kò ní sẹ́ ó sì ń dájọ àwọn táwọn ṣiṣẹ́ gan wọ́n ni wá wà jọ mú ní bo mo ti fẹ́ rí
8: kí ló lè kó fún
13: àwọn ọmọ sí o ń gbà máa ń dájọ
8: owó tá a fi dáhùn sí èyí
13: jẹ́ ti ganu sí
8: wà á fi dájọ
14: sọmọlúàbí láà pé rẹ lé
13: sọmọlúàbí so ibi tá a ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí èèyàn bá wá jọmọlúàbí tí ò tí ì ṣòwò ní kíákíá báyìí ó lè padà jẹ́ láàrin kánú gbèsè ayé ẹ̀ àwọn èèyàn kàn mọ́
8: òkè ẹ̀dá látàrí ìjọmọlúàbí rẹ̀ wọ́n sì lú ẹ̀yàn gidi lọ
13: ẹ̀ka nílùú èèyàn tó lè ṣerú nǹkan báyìí bí ọba wa tó sírú ẹ̀ gan bọ́ bá dàgbà dàgbà wọ́n lè wò pé ń bọ̀ bá bímọ dálẹ̀ wọ́n rò pé bàbá rẹ̀ ọmọlúàbí ni ẹ já wo torí bàbá àbíyà tó bì ká fún ní
14: nǹkan ẹlòmíì lè mọ ó lè mọ là ṣùgbọ́n tí ó ti di là
8: irú àwa yìí ní ìsìn bóyá ìjọmọlúàbí bàbá àti àtìyá wa là ń jẹ
13: lọ́lọ́ ń sàánú
14: bó ṣe rí nù
13: bóyá àti ẹ̀kọ́
8: là ń jẹ
14: orí ọ̀fẹ́ ni
13: bó ṣe jẹ́ ni
14: ẹ̀ka filẹ̀ bá wọn.
8: sọmọlúàbí ni wọ.
14: ọmọlúàbí pọ́nbélé ni mí.
8: pọ́nbélé
14: pọ́nbélé.
8: sọmọlúàbí wọn náà.
13: ọmọlúàbí pọ́nbélé ni mí inṣàlá.
8: sọ wa máa ń jà káàkiri.
13: ìjàbọ̀ èmi èmi ń
8: ẹjọ́ ọmọ bá tèmi lọ ṣé orí tó bá ti dáṣẹ̀ wọ iléeṣẹ́ yìí bó ọba jọmọ luabi tẹ́lẹ̀ tó bá ti lè dáṣẹ̀ wọ iléeṣẹ́ wa ń bì orí àwọn ọmọ luabi lọ́tún lọ́sì ìwọ náà ó pera rẹ ó dàbí gbàtágbá bọ́ọ̀lù bá lọ sínú kọ barcelona ni to ba tin wo be won si ma so fun o pe ijo ma lu abi re gbodo mu yanyan eran ti lu sarez ma ge yan je ti ma ge yan je kaaki igbode ba sa won ni a ma pe o ma ja yan ja yin ekeji aja ni o so ri bi eyin ge yan je nbi o o si towo bo wi bo ba se ba nto ji ati oji ore o iru re ni bi na to ba ti de bi bayi wa na o do ma lu abi e ja ma lo ago mewa ku seju me dogun mo npada bu ayi ko to star 347 star 107 star 2 a city gba yen temi da yoyin ladun aboro nbe nbi yo gbe yin de be to nti abide mi oro agba ba fi dawsi e ku kale
15: Lagelu FM 96.7.

0: Eku ojuma alayo lakotun o, eku oye to la peregede ka ki agbaye. Edo ki iroyin to nkile hale futu ni lagbe kaimo. Ni ikani lagilu FM. Ile fufun balao felele. Nile Ibadan. Akode iba futu ni. Oka ojokan awon iwe iroyin. Ojojuma le wa Nigeria shebe. Wanti wao de. Ni waju temi mori iwe iroyin punch. Ati the nation. Ajo akorinjo Nigeria na ko gbeyin bo ni lodo
1: tembe Nigeria na wa ni ahin
0: adupe lowo Eledumare awon akori iroyin la fi side gaga bi ise ti wa o ko to di pe aleku e soju agbami e saju on gbogbo temi tayo ye ladun aboro lo ko mi e ja pegbon ka ma ba pegbon jinijini bi eni ojuramu aboro to fomo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin ati mi ani fa kakan je ko si ni jebe ko ni talewa e ku ojuma alayo
1: e ku ojuma mo gbebe ti lanfani ati mo gbo amaso awon agbabo won ni eyin ifura bayi inu ogun agba won ni bonile o ba fura o le ni oko tori pe pansa ofura pansa jana ajo ba fura bayi ilaja si je e ka mo joju la lakan ni fi sori o abide mi lo ko ti mi akande lo ko ba to bi mi lomo oro agba bi o ba se lo ro baba pe ti a mo se lojo le kabo sori edo ki o.
0: All right, eje ka bere si ku abara bu sekere ko mo po to fun e sile awon akori iroyin la fi side gaga bi ise ti wa ke mo wa gbagbe pe be se ngbo wa kitikiti o le lori ofe lati lo wa lori Facebook
1: mole
0: e share e lo si abala ariwisi wa pe lo goju wa nbe ati le te mo fun to ro ni akomo e to nbe ni waju temi lo npe olori omo ilegbimo asofin agba Nigeria to po julo ope yemi bamidele ona ini o ti daba kan abala sida won pe won ki ku ala abala kudanu ai ku ala ba danu leyi ti o npe fun sa olodun mefa kan soso fe n to ba dije wole are ati awon gomina iyen ni Nigeria
1: bi owo agbara owo Nigeria bo ti jawale si ton ti afese mule eto abo nile yi o na ni pe ni jakan gbogi eleyi tin doju ko orilede Nigeria bo ti le je wi pe ijoba apapo won la kakati o sin gbe orisirisi awon lana a te ele reforms won gbe kale ta lo sala yoro ijoba apapo na foro na lede be o
0: lori ikolu ton waye si awon ajoji godogbo awon atorin wa ni South Africa eleyi ti won ti n kolu ama Nigeria ti ami ile wa Nigeria ti ku amo le yi ti won to bi adorin o le ni igba pada lati South Africa iyen si ile wa Nigeria gege bi won se n fidi oro mule bi pe an ti won ko pada yi pe won ogunle si ilu Eko ni ojobo Thursday ti sola
1: oda omi na re iwe royin the punch nibe ni mo ka mo o pele ba ti mura sile irokuku keke ti June 12 ele tin se ojo e ta fin se ayajo ise akoso ijoba warawa lorilede Nigeria ni ahin ini joja kume o tin tepele moro re to si nso aso tun so re pe anise se ri atiku Abubakar eleyi ti o ti figba kan je gba keja re lorilede Nigeria o na duo ni gba kan ri to le te nbo leyin wi pe anise ipo are orilede Nigeria je amo se ni pepepe laarin elekun jekun nile yi o
0: o da be e to fara pe e to mu yen lo nbe nwaju temi enikan to nje akowe si ijoba apapo le wa Nigeria George Akume on lo ti fi oro ta wi pe awon ekan oloselu oni won joko ti won fi ori kori won si fi ikun lokun wi pe bo ni won se je ikuroran ti o tan lawo to je pe run to sele ni June 12 1993 koni sele mo koni si wahala he laarin ekun ariwa ati gusu Nigeria na ba fenuko wi pe afi ka mo siku agbara lati ekun ikasi ibomi laarin ariwa si gusu koda won pe ngba ti won mo joko se ipade yi Atiku Abubakar ona nbembe abi o sa wa je pe sin le wa ni pe ko ye ko ri be iro o pe awon agbagba ni Nigeria ni won wo pe ajo je odun beni ka oni
1: opo ton baba wa ni a ma pa onu okoda
0: a bele ntasion enu
1: o ya wi yuban
0: padà fẹ́
1: ìwé ìròyìn di gẹ́jà ní àyín
0: wọ́n ti lù.
1: Wọ́n ní àjọ elétò ìdìbò tí ṣe olómìnira nílẹ̀ yìí INEC ọmọ ṣe kìlọ̀kìlọ̀ wípé ẹ̀gbọ́ àwọn ìdájọ́ ilé ìtílẹ̀ ẹjọ́ ń gbé kalẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó ní ìmọ̀ ń ṣe ìdúkokò mọ àtẹ eléyìí tí wọ́n fẹ́ fi ṣe ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ìkìlọ̀ owó náà wà fi léde bá bádàrin gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn ẹ̀ mọ̀ gbálà yìí ẹ̀.
0: ó dá ẹjẹ́ ká tún lọ tààrà sí ìpínlẹ̀ edo gómìnà ìpínlẹ̀ edo monday òpébolu ní àná tí ṣọjọ́ ìṣẹ́gun tuesday òun ló ti rọ gbogbo àwọn èèyàn léyìí tó yẹ pé àwọn gan lágbódegbà àríjẹ níbi mọ̀dàrú tí wọ́n ń ṣe àtìlẹ́yìn onígbọ̀wọ́ fún àwọn tí ń ba ètò ààbò nàìjíríà jẹ́ níbẹ̀ ó ní òpébolo ti wá ṣàfọ̀mọ́ wípé ẹ mọ̀jẹ̀ àtẹ̀ra wájẹ̀ èèyàn mẹ́ta ò lè dúró ní méjì ẹ̀kọ́ òṣìṣẹ́ taná kankan wípé ìjọba tinubu ìjọba tó dáa ni léè tó sì mú ọ̀rọ̀ ìlọsíwájú àti ọ̀rọ̀ mímú ìdàgbàsókè bá ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn tó ń sì mọ̀ wípé àwọn kan ni wọn bẹ ń bi kówókówó léè tí wọn ń lùlù náà fún tinubu.
1: ọ̀dà ìwé ìròyìn daily post ní àyín náà ìpínlẹ̀ ọ̀sùn ni ìròyìn eléyìí lọ́wọ́ àmì lọ́wọ́ níbi tí gómìnà wọn adémọlá adeleke tó ti ń bu ẹnu àtẹ lu ìkọlù àti jàgídíjàgan tó ní ṣe pẹ̀lú òṣèlú ti ń wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn lásìkò tá a ti wá ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò àtijọba àpapọ̀ ẹ wá ìgbésẹ̀ akinte gbé lórí rẹ̀ torí pé kinní ọ̀hún kò gbọdọ̀ mọ lóbìnrin nípínlẹ̀ ọ̀sùn.
0: ó dá ẹjẹ́ kémi ó tún mú eléèkó yín yorùbá bọ̀ wọ́n pé àríṣe òní àríkà àríkà rèé bàbá àrègún ni o ẹjẹ́ lọ sí olúlulẹ̀ wa nàìjíríà ìlú àbújá ilé ọbẹ̀ ibẹ̀ mo tún ti mú ìròyìn kan eléyìí tó jẹ́ ẹ̀dọ̀kí fótò ní níbẹ̀ ó ní ààrẹ tinubu ń ló ti lọ rèé sí àwọn ọ̀nà tuntun yẹ́rán tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tán bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àfihàn àwọn àwòrán bí ọ̀nà ọ̀hún ṣe wà ní epo kòtò rèé gegele rèé bó ṣe wá rí báyìí tó jẹ́ ti ìgbàlódé ńgbà wọ́n ṣe tán wọ́n pe ọkọ̀já abẹ́ o
1: and now
0: ọkọ̀já abẹ́ ní àwọn òpópónà kàárìn alábala méjì ìyẹn ni wọ́n ń pè ní mọ́rùsẹ̀ wọ́n tún ń pè ní ìgbà tí wọ́n sọ̀nà ọ̀sùn láyé ìgbà tán gbéṣẹ́ fáwọn sunabule wọ́n sinabule
1: ẹ sinabule ni ìyẹn ni wọ́n ń pè ní ọmọ bí gbogbo bá ń lé ẹ o gbọ́dọ̀ dúró
0: ọ̀nà tí wọ́n sì yẹn táwọn àṣẹ bá sọ wọ́n ni pé má gbégẹ̀ sí o
1: express ni magbegesi ṣùgbọ́n wò nílò láti pẹ́ lẹ̀ eyín òun náà máa pẹ́ ohun ìpele ilẹ̀ wọ́n rí relé kọjá ni wọ́n ní àjọ ẹgbẹ́ òṣèlú oníkàméjì ni ndc wọ́n ní nǹkan ẹ̀kọ́ òṣojú mímu nínú bẹ̀ o pẹ̀lú bí wọ́n ti ní ètò ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n ṣe ní ẹgbẹ́ òṣèlú wọn ló ti fa ẹgbẹ́ òṣèlú náà yà pẹ́ẹ́pẹ́ bí ọwọ́ aṣọ wọn obi ni wa ti ń fi ọ̀rọ̀ léde ìsìn ń béèrè pé ẹ gbọ́ ààrẹ bọ́lá ahmed tinubu kí lọ ṣẹlẹ̀ gan-an tó yẹ pé láàkó ti yín gbèsè tí nàìjíríà ti jẹ ó ti gbẹnu ókè pẹ̀lú owó tó tó bí
0: tírílíọ̀nù
1: lọ́nà ìgbà náírà kí lọ ṣẹlẹ̀ wá ṣàlàyé bẹ́ẹ̀ tí náà gan-an.
0: kọ́lá wọn ṣàánú ni bẹ́rù bá sì wà á pọ̀ ju oṣù ká àmọ́ amúríta ni. ok ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ẹ̀ wípé bí náà bá ti tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán ní èékán náà o pàápàá jùlọ lórí bí ètò ààbò nàìjíríà ṣe ń yìnrìn tó jẹ́ pé ìkọlù kọgbà àwọn tó jẹ́ agbésùmọ̀mí ló ń wáyé ní tìbútòrò ilẹ̀ wa nàìjíríà kí elédùmarè kí kọ́là wà ń bẹ̀ ni o iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa nàìjíríà wọ́n pe wọ́n kọjú oro sí àwọn agbésùmọ̀mí tí wọ́n tún ṣe ìkọlù alágbára kan ní sàǹfàrà wọ́n ní kódà wọ́n kápá wọn wọ́n sì mú nínú àwọn tó jẹ́ agbésùmọ̀mí náà.
1: nígbà tá a mọ̀ lójú ọjà eléyìí lọ sọ wípé láti ibi sítòòfù lọ bí èéfín ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ní ìsìn inú ilé kó wá wọn ni wọn ti fi èédú sàkó wọn ti fi jìrọ afẹ́fẹ́ gáàsì tí wọn fi ń dáná tẹ́lẹ̀ ń gbé pé owó tí wọn fi afẹ́fẹ́ gáàsì ní ìsìn ó ti gbẹ́nu ókè pẹ̀lú ìdá mẹ́tàdínníàádọ́rin ó sì mọ iye tá à ń ra gáàsì tẹ̀lé wọn kọ́
0: $200 olùwádìí ẹ
1: tòótọ́ sí ni bóyá a máa lọ ṣe
0: iṣẹ́ nígbà tí wọ́n dá ayé wọ́n wá inú koro fún ògbé báyìí ní iye ìpẹ́ tí wọ́n fi dá ayé
1: wá
0: tó dá alẹ̀
1: ọba àtàlákọ́ lọ́wọ́ àtọ kìnìún tó wá ń tan iye ìpẹ́ kiri ẹ̀
0: wọ́n wá ju adìẹ ló tán lẹ́yìn ìgbà ni ogun orógbó wa ẹsẹ̀ ń dé
1: nínú korofo yẹn ta ló mọ̀ bóyá àgbàdo ń bẹnu ẹ̀
0: kò ságbàdo ń bẹ
1: ṣé wọ́n mọ̀
0: inú tan ìṣẹ̀dálẹ̀ yorùbá adìẹ ló wá tan gbogbo ẹ̀ kó tó wá ẹsẹ̀ wa mú àwọn
1: èrò kí wàá lajẹ sí èrè gbàdí ẹ̀ ń sàyè ẹ̀jẹ̀ ń gbà yẹn
0: kò sí ní ìlẹ̀ sàjẹ́
1: ẹ̀jẹ̀ àlójú ọjà.
2: ẹ̀dọ̀ kí ìròyìn ọ̀rẹ́ afàìmọ̀kó má já wọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí léèmọ̀ karaw máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi má bá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ ṣọ́rọ̀ fọ̀ wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà ṣé wọn ò gbọ́ nípa bíànsì capsule ni egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yún ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀ bnc capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn bnc capsule wà ní danax pharmacy adamasinga tanimọ̀lá pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwò ẹ̀dẹ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí number 30 adékọyà house anfani road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tèmítayọ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé 08103369434.
3: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile agun badu opo makamuso Lagelu FM kakaki ile sha gun safefe tin farere idunnu fun gbogbo loja to nta imule ogugun ni so won yan secret tin midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa iba won do wopo lai ro burukawo Madoute, Lagelu FM 6-7 Gbagbo gbaju, gbaja, gbagi oko Won ti gba yera batan le yi Lan wujo le se ton kun sa fefe Ton maja se kulu oja te ota Beran le, dara poko jawa Gbogbara Lagelu FM 6-7 Iki wala hi alu barika Kulu oja mbe, ken ro peke
4: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: S E L E R R I E salary
4: ah boda mi espresso espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
6: T U R M E R I C turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Gbogbo olùkọ́ akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ pátá ní Adékunlé Ajásí University Akungba Àkókò nípínlẹ̀ Ondo Ìbàdàn campus Togun Wasimu Fulani Hun College of Education Ìbàdàn ló ń fi àsìkò yìí bá Professor Abiodun Agbálagadé tí í ṣe ọ̀gá àgbà AAUA Ìbàdàn campus dúpẹ́ àgbéga nínú àgbéga àti gbígba àmì ẹyẹ Award of United Nations Eminent Peace Ambassador tọ́nà yẹlé 193 countries tí í ṣe member state of the United Nations Musẹ́musẹ́ ni Professor Abiodun Agbálagadé ń rẹ̀rìn nígbà tó gbàmì ẹyẹ tó sì fi àmì ẹyẹ náà sọrí àwọn Wọn tó kù díẹ̀ káà tó fún lágbàáyé. Irú rẹ̀ sọ wọn, Professor Abiodun Agbọ́lagadé nípa iṣẹ́ ribiribi tó ń ṣe lórí ètò ẹ̀kọ́. Pé kí tẹrú tọmọ kó lè máa kà mọ́ kó tó jẹ àmì ẹyẹ tó gbà. Látọwọ́ His Excellency Ambassador Pär Tafsen láti orílẹ̀-èdè Denmark lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2022. Professor Abiodun Agbọ́lagadé aláwòkọ́sẹ́ rere olólùfẹ́ àlàáfíà tó ṣe fọkàn tán tó sì níbẹ̀rù Ọlọ́run kú oríire o. Gbogbo àwọn òṣìṣẹ́ lábẹ́ àkóso rẹ̀ ń là ń kí ọ pé àmì ẹyẹ ìtọ́sí ọ.

0: tẹ́ǹgbọ́ ayé ká àgbáyé ẹ̀dọ̀kí ìròyìn tó ń kilẹ̀ halẹ̀ fútò ní olóńtẹ̀ síwájú àwọn kókó tá a fún yín kìí ṣe kókó òyìn tàbí ti kókó ìròyìn àkòrí kó tó nípa lọ sí ẹ̀ka ìpolówó ọjà lábẹ́rẹ̀ sí mọ kó àbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ tí ó mọ pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ tí àwa náà ó sì mọ wálẹ̀ jìn lórí rẹ̀ àkọ́mọ̀ ẹ̀ tó ń bẹ níwájú tèmi ìlò pé olórí ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà tó pọ̀ jùlọ senate leader ọ̀pẹyẹmí bámidélé òun náà ìní ó ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ yányáyányá lórí ìdí eléyìí tí ó fi ṣe agbátẹrù àbá òfin léyìí tí ó ń pè pé ààrẹ àti gómìnà sáà ọdún kan tí í ṣe sáà kan tí í ṣe ọdún mẹ́fà òun náà ni wọ́n mọ lò láti lè jẹ́ kí wọ́n gbójú gbájúmọ́ ìṣe ìjọba yàtọ̀ fún wípé ká máa sáré pé wọ́n bá ti lo bí ọdún méjì àbọ̀ ọdún mẹ́ta pé wá ṣe tó dìbò míì bámidélé ńlọ ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹdí mímọ̀ nígbà tí àwọn oníròyìn tí wọ́n lọ sọ́fíìsì rẹ̀ tí wọ́n sì ń tàkòtó ìbéèrè sí lánàá òde yìí tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ṣé ẹ rí àbá òfin ọ̀hún wípé báwọn bá ṣe tó dòun yóò jẹ́ kí ìṣèjọba nàìjíríà kó túbọ̀ gbámú ṣe ni ó pèsè rí àbá òfin yìí wípé yóò jẹ́ lára àwọn àbá òfin eléyìí tó jẹ́ pé òun ó gbé sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà ó pé kó tó di pé a ṣètò ìdìbò 2027 tóun sì nígbàgbọ́ wípé ṣe rí àbá òfin yìí bóbá èèyàn yọ ajẹ́pẹ́ dúdú lọ́sọ́sọ́ nínú ọ̀rọ̀ ìṣàkóso nàìjíríà ó pé ẹ̀yin òwòye ni ẹ̀sìn kíyèsí wípé ọ̀rọ̀ ìṣèjọba nàìjíríà bẹ́ẹ̀yàn bá dìbò sáà ọlọ́dún mẹ́rin wọlé nígbà tí ó bẹ lọ́dún méjì ọ̀rọ̀ bí ó ṣe tún mọ́ ṣe míì tí ò ní tí ìjẹ̀kan tán òun ni ó mọ wà lọ́kàn rẹ̀ ó pé ṣe rí ilẹ̀ wa nàìjíríà ìlànà tá à ń lò báyìí onísáà méjì ni tí í ṣọdún mẹ́jọ ó wá wípé eléyìí àwọn fẹ́ kó jẹ́ pé sáà kan tí ò ní jọ ọdún mẹ́fà lọ láàrin ọdún mẹ́fà ẹ̀ ń bá nìkan ṣe yóò ti ṣe gudugudu méje àti àyà bíi 1,000,000 ẹ̀wẹ̀ senate leader ọ̀rọ̀ gbogbo àwọn èèyàn wípé ó ṣàfọ̀mọ́ ẹ̀ wípé ṣe rí ètò yìí yóò jẹ́ kí àwọn tá a bá dìbò yàn kan gbájúmọ́ ìṣàkóso yàtọ̀ fún pé wọ́n mọ lọ́bì mọ lọ́kùnkú bí wọ́n sì mọ ṣe sáà kejì nígbà jẹ́ pé sáà kan dodo òun náà ló ní sáà kan dodo kò sì ní fẹ́ kó kọ tiẹ̀ náà kọ parẹ́ tàbí kọ bàjẹ́.
1: ọ̀dà àwọ̀ ẹ jẹ́ kí n mú eléyìí ìwé ìròyìn the punch lọ́kọ́ tó dìròyìn lóòrọ̀ tù ní wọ́n ní ẹni tí í ṣe akọ̀wé ìjọba àpapọ̀ nílẹ̀ yìí george akume wọ́n ní ńlọ́mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ wípé igbákejì ààrẹ nígbà kan rí ní orílẹ̀-èdè nàìjíríà atiku abubakar òun náà lọ wà láàrin àwọn ìkàn olóṣèlú eléyìí tó ṣe àtìlẹyìn fún mímọ ṣàmúlò ìlànà pínpínpín agbára fún ipò ààrẹ láàrin àwọn ẹ̀ka jẹ̀ka eléyìí ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tí wọ́n ti wọ́gi lẹ́ẹ̀tọ́ ìdìbò tó wáyé ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 eléyìí tí wọ́n dì sí ipò ààrẹ nínú ọ̀rọ̀ ẹni tí ṣe akọ̀wé fún ìjọba àpapọ̀ ọ̀hún ni ìwọ́gi lẹ́ẹ̀tọ́ ìdìbò oṣù kejìlá ọjọ́ kejìlá oṣù kẹfà ọ̀hún eléyìí tí olóyè olóògbé mko abiola eléyìí tí àwọn yẹn wò pé òun náà lọ jáwé olúborí ńlọ padà mú ọ̀pọ̀lọpọ̀ ìlàásìgbò àti hílà yìí ló wá sí orílẹ̀-èdè nàìjíríà ló sì fà á tí àwọn àgbààgbà fi wò pé ó yẹ ká jókòó ká forí lórí ká fi kùlùkùn ká sì ṣe ìpinnu alágbára láti jẹ́ kí ètò ìṣàkóso ìjọba àwa ara wa kó lè fẹ́ rí ẹsẹ̀ walẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ká sì mọ̀ gbé nínú ìṣọ̀kan ẹni tí wàá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn fún george akume ìyẹn yomi odunuga ńlọ wá ṣe àpatẹnujẹ́wọ́ ọ̀rọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun tusidee nígbà tí ó ń fi ọ̀rọ̀ léde níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá láti mọ ṣe àmì ayẹyẹ ọjọ́ ìṣàkóso ìjọba àwarawa ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí ti ṣe lẹ́ẹ̀kẹtàdínníọgbọ̀n rẹ̀ nígbà tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ onítẹ̀ bá gbàgbé nínú àwọn ìkànnìkàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp náà ni wọ́n ṣe ìpàdé alágbára o ní ìpínlẹ̀ kaduna nígbà náà lọ́hùn lábẹ́ ìdarí olóògbé olóyè solomon lah àti alhaji adamu siroma látijọ́ jíròrò pé ẹ dákun bó lọ́jọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà kò sí ní ìdìbò ọkọ̀ bọ́ọ̀kọ̀ àlùbọ́ọ̀kọ̀ wọn ni àsìkò tó àwọn gbọ́dọ̀ gbégbésẹ̀ láti mọ́ ṣe pẹ́ẹ́pẹ́ láàrin àwọn gbogbo ẹkùnjẹkùn eléyìí ti ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà akọ̀wé àgbà fún ìjọba àwọn ìlọ́wọ́ tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìpínlẹ̀ ọ̀hún iná ni wọ́n sì gbé pé láàrin àríwá àti gúúsù ẹja máa pín láàrin ara wa torí pé fàákájá eléyìí tí bí wọ́n ṣe wọ́

0: ni ipinle oyo nbi lori gumi osegun mi won pe gumi ahmed gumi ele to je okan lara awon eyan to nimo daada nipa esin islam on lo ti safomoro lori awuyewuye to ro mo bo se se abewo si ibada ti sololu ipinle oyo losu kokanla odun 2025 odun to koja o pe ko si egbe musulumi kankan tabi enikeni ele to fi iwe pe ohun wa si iwa orun gusu nigeria southwest gumi pe abewi ohun si ile ibadan on lati darapo mo awon omowe to je musulumi nibi tan ti jo jiroro lori oro to je mo nigeria paapa julo eto abo ele ti onyirin lojojumo ngba ti gumi o mo soro funra re oni ohun wa si ibadan ke se wipe nipa pe egbe jegbe kan pe ohun tabi musulumi latekun iwo orun gusu nigeria iyen southwest muslim tabi enikeni oni wipe ohun wa ni lati soju agbarijopo awon musulumi lati apa ariwa ile wa nigeria le ti won pe ni coalition of northern muslim ulama ile ti o koro ohun sori facebook re lanode yi gome in lo pe opolopo na bere si ma beru bojo pe ah leyin ti gome to ti wa si ibadan ohun na oni orisisi nkan ti nsele ipo fe so gbo re yoba de lesse musulumi ni kan wi pe idiri ti je wi pe ijinigbe loloko ojo kan ati ipaayan in lo fi bere si bere ni ekun yi gome funra re o fi de oro mule wi pe oro pe ketu abo ko le ba duro siremu o wa lara nkan ti awon asun si darapo mo awon omo iya awon ile ti won je onimo nipa esin islam muslim scholars oni ajo wa se ipadepo ki se pe awon muslimi tabi elegbejegbe enikeni on lo pe awon o to n fi wa si bi oni to won asinu on lati yanju oro to ni se pelu oro eto abo ti yin ni lojojumo ni pe bo la se le se ona wo n la si gbe gbati yo fi jeroro ti o lo re mu mi be o pe ara won kan eleyi ti o si nye ki igbesumo mi ko gogo si oni aini eto eko imi eto eko eleyi to to munadoko ai risese awon odo ati pe mimo yan awon agbegbe kan ni iposin be lo te waju ninu alaye ti e wi pe ojuna lati wa ojutu gbetan si oro ipinija eto abo inlo fi wa o si ipinle oyo ba pajulo sile ibadan gome te waju inu alaye re ipe idire to fi nsalaye o nitori pe opolopo in lo ti nlo oro eto abo ipinle oyo mu nlese to nti ijinigbe eleyi ti o waye laipe yi ni ipinle oyo oni to nti awon oro kan eleyi ti o ti njade ni gun si gun ti won se ngba ibe re gome gome to wa badan ni gbogbo ta gba lalejo se mo pe bi gumi ba ti lo eto abo be ki ni lari mo o lo ro ri be ko le ba ada inlo na nse o
1: oda e je ki mu yi iwe royin the guardian ni na lo tari e so de o lori oro eto dibo gogo odun 2027 ile ta nwo lo kan yi to si nkankun gbangban ko bo ki kojo ba wa ni daada won ni ajo olominira ti se eto dibo nile yi inec ni na ni o mo ti se kilo kilo wi pe awon idajo ile ejo ele to gbe kale ni kope kope eto ni se pelu ate ele ti ajo ile to dibo to gbe kale lati se eto dibo gbogbo odun 2027 in lo se se oko ba nkan je bi awon ile ejo orilede Nigeria bi won ba se adayanri oko bi ti a da oro gba lasiko ye won ni lara awon ikan ele ti eni kan se ninu ose orilede Nigeria lanode yi o na ni won fi oro ikilo lede o fun ajo ile to dibo INEC pelu ibi ti oro de duro lasiko ta wa yi lori awon ejo eleyi ti nbe ni ile ejo lasiko yi ni ibi ti awon egbe osilu kan ti won ti nko aso mo ajo ile to dibo INEC lorun iki egbo atete egbe kale te be bi se eto dibo ni asiko ta wa yi won ni ola aye o nigbati eyo mo fi oro lede eni ti salaga fun ajo ile to dibo INEC nile yi ojogbon Josh Amukwitan in lo te waji ni oro pe egbo se ri ajo olominira eleyi ti nse eto dibo nile yi ninu ipade elekeji ti won mo se lodun ni won wo ike egbo eyin egbe oselu se ri bi ta jọba ra wa nisin orita meta eleyi ti damu alejo lade yo oni awon ejo bi meji bi meta eleyi ti awon ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ti lọ pè nílé ẹjọ́ tí wọ́n ti gbẹ́dàjọ́ kalẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé àjọ olómìnira ti ṣètò ìdìbò nílẹ̀ yìí àwọn ní agbára o láti gbé àtẹ bí wọ́n ti ṣe ètò ìdìbò jáde àmọ́ sá wọn ní agbára àwọn ò débi tán náwó sí o kẹ́ ẹ mọ́ sọ wípé pẹ́pẹ́sẹ́ ìgbèdéke báyìí ńlẹ́ gbọ́dọ̀ fi fún àwọn ẹgbẹ́ òṣèlú ní fún pinpin pé wọ́n gbọ́dọ̀ tètè ṣe ètò ìdìbò abẹ́nú kan fowókọ àwọn ọmọ oyè wọn léde wọn ni eléyìí ojú agbára yín lọ o níbẹ̀ ni ẹni tí ṣe alága fún àjọ elétò ìdìbò INEC Amukwitan ó ti wá ń rọ àwọn ilé ẹjọ́ pé ẹ gbọ́ ẹ já ètè gbégbé sí akin kámọbi tí àmọ́ bá ọ̀rọ̀ rè ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ti péjọ kò tẹ́mi lọ́rùn ná láàkò tá a wà bẹ́ẹ̀ bá sì gbàgbé wọn ni ìyípadà tí àjọ elétò ìdìbò INEC tó mú bá àtẹ ẹsẹ ètò ìdìbò ọdún 2027 nílẹ̀ yìí iná ni a ti kéde wípé ètò ìdìbò abẹ́nú iná ni ó wáyé nínú àwọn ẹgbẹ́ òṣèlú láàrin ọjọ́ kẹtàléníogún oṣù kẹrin sí ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún 2026 àmọ́ ṣá o wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú kan náà náà ṣẹ̀ṣẹ̀ ń ṣe ètò ìdìbò lẹ́yìn ìgbà náà àmọ́ ṣá ẹni tí ń ṣe alága fún àjọ elétò ìdìbò INEC ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ètò ìdìbò yín lẹ́yìn ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún bí ìgbà tí ẹ̀yìn kan ṣeré mọ̀dé nítorí pé bí ilé ẹjọ́ ọba tí ìgbẹ́dàjọ́ kankan kalẹ̀ tábìlì ti ń bẹ́lẹ̀ náà láàmọ̀ ṣàmúlò.
0: Ó dá bẹ́ẹ̀ jẹ́ kémi wá sí ilẹ̀ Ìbàdàn bí ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà ní ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ Ọ̀yọ́ Central Senatorial District lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ Ambassador Olúfẹ́mi Àjàdí Ògútóyìnbó òun ló ti ń dáwọ́ dùnú dọ́kọ pẹ́pọ̀ pẹ̀lú aya àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Excellency Abilékọ Tamunominini Olúfúnkẹ́ Mákindé léèchi ọjọ́bí wọ́n tún kò lókè pẹ̀ níbẹ̀ ni Ambassador Olúfẹ́mi Àjàdí Ògútóyìnbó òun ló ti ṣàpèjúwe aya àkọ́kọ́ aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúfúnkẹ́ Mákindé gẹ́gẹ́ bí ayaare lọ́ọ̀dì ọkọ ayaare tí dúró tọkọ níjọ́ tí ogun bá le ni o tó tún wá jẹ́ ẹlẹ́yin ju àánú tí ó ti fọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ayétayé wọn sì tó ti yí padà sí rere nínú àtẹ̀jáde tí Ambassador Olúfẹ́mi Àjàdí Ògútóyìnbó léyìí tí ó fi síta ìyẹn ní àná òde yìí níbẹ̀ ò ní àná tí í ṣe ọjọ́ kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí o Àjàdí ó kí aya àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúfúnkẹ́ Mákindé kú ayẹyẹ orí kádùn ọjọ́ òbí tọdún tó tún kò bá ní òkè ìpẹ̀ bẹ́ẹ̀ ló gbà ládùá wípé kí Ọlọ́run ọba kó túbọ̀ fún aya gómìnà Mákindé Olúfúnkẹ́ Mákindé ní ọpọlọ pípé ìmọ̀ àti òye tó ń ti ìlera tó pé àti àgbọ́n àgbẹ̀ ìbùkún eléyìí tí yóò fi lè sin ọmọnìyàn ó ní pé ní orúkọ tòun o àti ìdílé òun Ambassador Olúfẹ́mi Àjàdí Ògútóyìnbó tó ń ti gbogbo àwọn alájọṣepọ̀ òun nínú òṣèlú tó ń ti àwọn alátìlẹyìn òun ní gbogbo ẹkùn Ọ̀yọ́ Central Senatorial District níbẹ̀ òun kí Excellency Abilékọ Tamunominí Olúfúnkẹ́ Mákindé kú ayẹyẹ oríkádùn rẹ̀ eléyìí tó kù lọ́dún yìí níbẹ̀ ló ti gbà ládùá pé kí Ọlọ́run ọba kó túbọ̀ fún ní ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ìlera tó pé ẹ̀mí gígùn kó sì tún wá ní ayọ̀ ọkàn tí ó fi dalẹ̀ ni o wípé kí Elédùmarè kó bùkún ọjọ́ orí aya àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní ẹni tó jẹ́ pé ó gbajúgbajà nídìí okòwò tó sì wá jẹ́ ẹlẹ́yin ju àánú òní aya àkọ́kọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pé ó jẹ́ alátìlẹyìn tó gbọ̀ngbọ́n èyí wà tó jẹ́ pé bí ọkùnrin bá ń ṣe rere ẹnu wọn ni pé a jẹ́ pé obìnrin kan ó jẹ́ takuntakun eléyìí ti ń bẹ lẹ́yìn rẹ̀ tó jẹ́ kí àṣeyọrí rẹ̀ kó dájú ni o lè yí hàn nínú aya àkọ́kọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló jẹ́ kí gómìnà kó mọ dábẹ́bẹ́ máa gbé bẹ́bẹ́ sí bẹ́ẹ̀ ń ló pé aya gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ iní máa ń rí sí ìgbáyégbádùn àwọn obìnrin àwọn ọmọdé tó ń ti àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ gẹ́gẹ́ bí àlàyé eléyìí tó ṣe ó pé Abilékọ Mákindé yìí ìlójẹ́ ẹni tó nírẹ̀lẹ̀ ìyá dáadáa ni bẹ́ẹ̀ ló farajìn sọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn láwùjọ wa bí ṣe ń rí sí ọ̀rọ̀ ọmọdé bẹ́ẹ̀ ní rí sí tàgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìló ti fọwọ́ tọ́ tí nǹkan sì ti ń lọ tó ṣẹnure fáà náà Ambassador Àjàdí Ògútóyìnbó ló wá ń gbé òṣùbà kárí fún ìṣọwọ́ ṣàkóso gómìnà Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eleto ipe emoje atara wa je ipe gomina makide wa lara o je enikan lara gomina to je pe o mu ilosi waju ba Nigeria to pe awon aseyori to ti se labe sakoso re yi lori bi pe se nkan maiden lawujo ni eto eko eka eto lera oro ko ose agbe ati idagbasoke eto oro aje latigba to ti boss office re ni odun 2019 oni ogun ti o
1: eja ma lo soju oja eku kale
2: edo ki iroyin
3: Ibadan, get ready. Heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for Osos Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God. As a servant of God, Prophet Odedoyin Olaomi Ezekiel will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akiyele Memorial High School, Anlugboa, Bashoro Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaomi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaomi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
4: Emi oloye mogaji mo futa ogbadege sin ajalaruru ati gbogbo omo ile ajalaruru lopo oye osa ni badan ife asiko idupo lowo baba wa exeteria emergency oba abdurashid adewolu akanmu olodoja arusabi first ati gbogbo igbimo won fun ti dayo ti won gbe kale lori oro mogaji ile wa gbogbo aye wa gbo o ogbeni samuel olusegun akiyemi ti pere ni mogaji ile lati bi ogbon odun seyin ki se mogaji agbole wa ni ogunjo osu kejo odun 1998 ni baba wa olubadan igba na oba Emmanuel Adegbeyega ni emo ti yo arakunrin nipo tori iwadi ti won se statement pe looto lododo ki se ojulowo omo ile ajalaruru ojo kerin osu kefo odun ni kabiyesu ladan ti le badan toni to wa tun le kegba lonu ogbeni Samuel Olusegun Akiyemi lati mo pere ni magaji ile ajalaruru mo to wa so oloye magaji mu futa ogbadege se ajalaruru di authentic magaji ile ajalaruru beni kan ni ba wa mayin dan kan po lori oro ile aboro ile aboro oko eko ti o gbe magaji gbadege si lori ile wa olukede gogo omo ile ajalaruru lopo oye osa le badan
5: Eti melo gbogbo akeko atoluko lori alagbato nilewe Providence College of Education Ibadan a secured affiliation with Adekunle Ajase University Akungba ati ku oni ore meji Axis Ibadan Adeojo Junction Yanati Flour Mill Oluwaji Ibadan la wa bayi o form ti wa fun gbogbo eka eto eko to bayan layo English language mathematics Yoruba language economics political science social studies computer science biology health science human kinetics educational management guidance and counseling Christian religious studies AAUA form ti wa to rigba ni campus tuntun ta wa bayi Adeojo Junction Boluwaji along Lagos Ibadan Expressway Ibadan rogba form ni Adekunle Ajase University Ibadan campus Adeojo Junction at any community grammar school Elewura challenge Ibadan student without jam so 25 credits o le se part time
6: eni to sise Monday to Thursday eni to ba sise Friday to Sunday
5: part time form 5000 school fees 60000 naira per semester the number 0706666965 tabi 0703155155
6: website www.aauaibadacampus.com
5: nde
7: logba form
8: ogo ni fun olorun ni oke orun mo ki gbogbo eti to ngbo mi jake jado ibi ti ategun yi fede mo so pe loruko jesu oluwa aye yin oni baje oruko emi ti ngbo ni woli Emmanuel Kande Akande baba kiki oro kan lati Christ Healer of the People Global Ministry ye Christ People Church eleyi to wa ni Fatusi Academy Olomi nilu Ibadan olufe 90 days verse number ati bere on the 7th ye Sunday oh my god to fi ma di on the 12th Friday inu isoru la wa power night akori e anu ati ojurere olufe jajo pade lati bi kibi the Abbey Bridge Academy Olomi so bayi pe o n lo si Fatusi ni church baba ki yoro kan a pade awon iko Olorun ati opolopo lori emi jajo gbadura todun yi ileri ase ohun ti oluwa so ni pe hanu yo fun fun e o le fe pe ni 08031 95425 08031 95425 ase japo si olara lora anugba loruko jesu
9: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
10: s e l e r I e salary
9: ah boda mi espelli espelli no di salary oya no pe gbiyanju espelli turmeric
11: t u r m e r I c turmeric
9: e kare pali ohun isebe magic chicken flavor kan fun yin
12: ohun isebe magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
13: Jesus olugbara ba bisegun mi o kemi na gbigbo pa lori soro mi
14: moya akoko kido obu arun ebi amara akoko kido
13: eda to ba mo ise agbara adu ati awe ki bi sere o loko ojo keri se jade lenu awe eniyan to wa fadu ati awe bo lo soro lori oke baba situ ori oke anu idi omo sekere gugu kaluku won se nse nibi awon adu alagbara ti waye lori oke bi soro ale wednesday adu alagbara aro thursday ti waye lagu mesa aro sagu meji labo san Atadura agbapapo ale Friday ti se soru majumo Saturday be laye se ti wa ko gbe eniyan to ba ba ni police sabe situ lori oke anu idi omo sekere ojo Thursday Friday Saturday ati leye si Sunday bi wole ba le wa pawe ati adura bolon soro lose yi arajo Olorun lori on to la koja o lati bi ki bi lu Ibadan iwo odun ni ati wo ko egbe da osekere ke so mo ti mo to pe ni yare di omo le ti bole o ba je pe pele osun da ti nbo iyare di omo le ti bole o e ti ri sambo lori oke ti je leruku ti nbe mede ma to bo wa sori oke bo ba wa pelu gbagbo re ogun re ose loruko Jesu
15: Ni West Midlands Open University amuki ekan wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ekan re pelu owo to kere to 2,500 naira fun abala ekan kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi lo sese pari ile iwe girama direct entry abi o fe ipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di memuse
16: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkìá mọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà rí ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ Bus Stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwùú ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
2: Ẹ̀dọ̀ kí ìròyìn.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀dọ̀ kí ìròyìn, òun náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ wájú ìkànnì Lagilu 96.7 FM. Ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí a máa mú ròyìn eléyìí tí ọpọ́n súnkàn ní àyín o. Wọ́n ní olùdíje fún ipò gómìnà eléyìí tí ó jáde wá o látinú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn African Democratic Congress ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyún olóyè Adégbòye Gataofik Adégòkè FCA òun náà ló mọ̀ ti jẹ́jẹ́ wípé òun ti ṣetán láti ṣe pinpin agbára eléyìí tí òun ó sì fún àwọn ìjọba àbílẹ̀ ní agbára bó ti tó àti bó ti yẹ láti mọ ṣàmójútó owó ara wọn eléyìí tí wọ́n ń pè ní local government autonomy ó ní mímọ ṣe eléyìí yóò mú kí ìdàgbàsókè eléyìí tó lóòrìn kọ́ wáyé o ní gbogbo ẹsẹ̀ kùkú jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú sí ó tún ṣe bẹ́ẹ̀ o fika to awon lausi na soke pe olohun gbo oni gbogbo awon ti won je lade lade loye loye ni ipinle oyo ohun o ri daju pe owo ti won ele ti se ida marun ninu owo ijoba abile ele ti won ba ngba gege bi allocation oni loju ogan ti owo ohun ba tin so kale si apasun awon ijoba abile ina ni won mo yonda owo ti won fun o tori pe owo won ogbodo mo pe di akata won oloye adegoke o tun te waju ninu oro re wi pe e gbo oro yi ina ohun se nso ohun si nfi owo gbaya ni o tori pe bo ohun tin so yi ina ni o seri won o si ni se be won ni jamba de npinrin bi ti wuli omo oro na lo fi lede o lasiko to se abewo en lembeun si ekun dibo oyo federal constituency eleyi to ni ijoba bile atiba afijo ila iwo orun oyo ati ila orun oyo ni office egbe oselu awon eleyi tin be ni agbon benwo nigbati won ki kabo iyun ogbeni muse abiola lo ma o ma dupe lowo olohun wipe ah o si tun dupe o lowo oloye adegoke wipe ah olohun o mo se awon mo dupe ase ti olohun o ba saanu eni ni mo gbe alawo re ko ni oni inu ohun o dun o wipe oloye adegoke ina ni omo oye fun ipo gomina lati nu egbe oselu awon o wa salaye oro pe egbo eyin baba ni a soro ti enu ni ya pegede bi gba baba wa ti ma se bo oloye adegoke ati awon aseyori to ti se seyin oni okan won si bale pese wi pe o ni agbara o si kaju e lati lewaju ninu imo se sakoso ni ipinle oyo gege bi gomina o wa te waju ninu oro re eyin oloye adegoke oni ohun awon fi nda oloye adegoke loju o wi pe gbogbo awon ban ti po to awon o si atileyin alagba fun bo ba di nu eto di gbogbogbo lodun 2027 ninu oro ti e na oloye adegoke nigbati o mo fesi eni ti se ekan kugu olusiro owo lorilede Nigeria iyan fellow of chartered accountants FCA eni tuntun si are egbe omo balogun ti le ibadan eni ti awon eyan tun mo gege bi eleyin ju anu toke be eyan ba gbomi leju bi toto de waju e yo e kokon nuju yin nuna kini nkan na to je ipenija fun yin ti o si yanju e won ni lo wa sala yoro pe inu won modun pelu bi omi lengbe won bi an ti tewo gba won kaabo o wa sala yoro wi pe mo tun so mo si tun so si ni o wi pe ohun oni ja yin kule won o si ni ja yin tan mo bo n ba fi le di gomina ni ipinle oyo lodun 2027 o wa se waju nuna pe oro ti mo so o wi pe ijoba abile won o ni agbara lati do lori ese won bo ti ma je ina lohun ti sala yoro won o wa sala yoro pe inu won dun o ati pe gbo nkan to won so pe won o se ina ni o ri be
0: o da be yin ni yin ni keni o le se mi eni ta ba se lore ti o ba dupe bi igba ti olosa ti okunrin leru ni asimo dun ni jojojo bi igba te yan fi egun owo ti so igiri ni o ni se ni won ti ndupe dupe pe okun lowo honorable akinjide kazim akinola aka fun ise takun takun ile to se papa julo ise akanse riri awon ina ti nlo itasorun ta mo si solar power project eleyi ti honorable akinjide Kazim Akinola Togunle ni ijoba abile Onara won pe ise akase ohun in lo bo akoko gba ile to si nse afihan iji omo luabi ati fifarajin lati ri wi pe teru tomo ona oni won gbadun isijoba awarawa be on lo fi yan wi pe honorable Akinjide Kazim Akinola in lo je adari tu to to ni ife omo niyan de o kan aya re won pe ise akanse ina tin lu itasorun ta mo si solar project yi ona lo fiyan wi pe honorable Akinjide Kazim Akinola in lo farajin lati ri pe idagbasoke o ba gbogbo ti kere gbogbo ese kuku koro kondu ijoba ibile re lona ara ati lati ri daju pe idagbasoke ti o lelegbe o ba ekun ribu na ki awon eyan tun si nbe ni ibe ki won mo gbe aye irorun won wi pe seri ise akase yi leyi ti honorable Akinjide Kazim Akinola to se ohun na lo fi yan pe omo luabi ponbele ni ti opolopo si bere se mo kan sara si pe bo ti e je pe won fun ticket lati soju ekun dibo egbe down ara ni legbimo asofin apapo keji ni ilu Abuja sibe honorable Akinjide Kazim Akinola o na lo si farajin o duro wamu wamu gege bi akoni le to ye pe gbogbo ise ireti nbe lokan re o si nje fun won ko te ti ngba kan bẹ́ẹ̀ ni kò ti ẹ̀ wẹ̀yìn wò wípé òun fẹ́ kí mùkúrùn ìjọba àwarawa kọ́ dọ́dọ̀ tẹ̀rù tọmọ̀ wọn wípé ìdí rèé tó fi jẹ́ pé àwọn ìpèníjà tí bá ń kojú ọmọnìyàn níjọba àbílẹ̀ rẹ̀ òun gangan ni ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola ni máa mú gbọ́ ara rẹ̀ rí o nítorí pé iṣẹ́ àkànṣe náà ìn ló ti mú kí ara tutù ọmọnìyàn ní ẹkùn ìdìbò rẹ̀ lọ́hùn ti ṣe ìjọba àbílẹ̀ ọ̀nààrà wọn pé àwọn nígbàgbọ́ nínú ìdarí ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola bẹ́ẹ̀ làwọn ń tẹ̀lé gbogbo ojú inú rẹ̀ àti bó ṣe jẹ́ pé kì í tẹ̀tí ngbà kọ̀ọ̀kan wọn wá gbà ládùá wípé kí ọlọ́run àlá pé kó túbọ̀ jẹ́ kí gbogbo èròǹgbà rẹ̀ ti ń rò nínú èyí tí ò tíì sọ́ọ̀ta èyí tó ti sọ́ọ̀ta kí gbogbo ẹ̀ kọ́ wọlé àṣẹ kó sì jọ lójú gbogbo àwọn o wọn pé àwọn ó sì máa ṣe àtìlẹ́yìn gbọ́ngbọ́ngbọ́n ni o sí ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola bẹ́ẹ̀ ni wọ́n ń pe bó bá ku ìràwọ̀ kan lójú ọ̀run títí ẹ̀ làwọn ṣe wípé ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola ó jẹ́ àpẹẹrẹ ẹni tó ṣiṣẹ́ ẹgbẹ́ dénúdénú tó jẹ́ ọmọ ẹgbẹ́ dọ́kàndọ́kàn tó jẹ́ pé kì í ṣòṣèlú ẹ̀tanú pìnpín kì í ṣe òṣèlú bó o bá kó o pa bó o bá kó o bù ú lẹ́sẹ̀ síwájú sí i níṣẹ́ ni wọ́n pe àwọn gbóríyìn à ń gbé òṣùbà kárí ìyẹn fún ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola wọn ní bọ́mọ ẹni bọ́ba dàkáwí ni a ní fi sáyá wípé ó jẹ́ àpẹẹrẹ ọmọ ẹgbẹ́ tòótọ́ eléyìí tó yẹ pé ìlànà progressive gan ní tẹ̀lé níjọba àpapọ̀ ni o ìjọba àpínlẹ̀ ni o àti gbogbo ìjọba ìbílẹ̀ àwọn tí wọ́n pàápọ̀ tí wọ́n fi àtẹ̀jáde síta òun láti rí aláàjì ọ̀nàrẹ́bù akeem ilé ti gbé mọ̀ sí omar bẹ́ẹ̀ láàrin ọ̀nàrẹ́bù ọ̀làlérè akinlolu madam rọmọkẹ́ ọ̀làníyì ìyálájẹ́ bẹ́ẹ̀ láàrin ọ̀nàrẹ́bù aláàjì maruf ọ̀làdèjì ṣùgbọ́n pé lórúkọ gbogbo àwọn alátìlẹyìn àti àwọn èèkàn ìlànà fífi àtẹ̀jáde síta o láti dúpẹ́ dúpẹ́pẹ́ òkun lọ́wọ́ ọ̀nàrẹ́bù akinjide kazeem akinola fún iṣẹ́ ribiribi eléyìí tó ń gbèsè níjọba àbílẹ̀ ọ̀nààrà.
1: ọ̀dà comrade fẹmi awogboro ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn fún alákòóso àná fẹ́ka agbára nílẹ̀ yìí ẹni tuntun ṣe ọ̀kan lára àwọn ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ètò ìdìbò ọdún 2027 láti inú ẹgbẹ́ òṣèlú apc olóyè adébáyọ̀ adélábù òun ló mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀gbọ́ irọ́ pátápátá gbu àlọ́ ilé tí èso tọ́pinrin bíi ti wulẹ̀ ọmọ iná ni àhesọ ọ̀rọ̀ àti ìròyìn eléyìí tí ń jàrìnrìn lẹ̀ tí sì ń so ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olóyè báyọ̀ adélábù ìyẹn ajíbóyè sangogade eléyìí táwọn èèyàn mọ̀ sí àjì àti àwọn ajínigbé papọ̀ gẹ́gẹ́ bí ìròyìn òfegè ó ní àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ ajínigbé tí ẹ lọ rèé gbé àbúrò obìnrin alákòóso àná ọ̀hún tó ń ti àwọn ọmọ rẹ̀ bejì nílẹ̀ ìbàdàn ó ní àjì eléyìí táwọn mọ̀ sí ajíbóyè sangogade kọ̀mọ̀mọ́wọ́kọ̀ mẹ́sẹ̀ nínú ohun tí ń ṣẹlẹ̀ ọ̀hún o nínú àtẹ̀jáde eléyìí tí ó fi léde awogboro ṣàpèjúwe ẹ̀sùn láabi ọ̀hún gẹ́gẹ́ bí irọ́ pátápátá gbáà n tó lè bàyàn ló kọjẹ́ ó sì wá wòye pé tá a bá ní àwò dáadáa ọ̀rọ̀ òṣèlú ìbọn òṣèlú ìní tí ń bẹ́lẹ̀ yóò ọwọ́ aṣọ àsọtúnṣọ rẹ̀ pẹ́ gbọ́ béèyàn bá mọ sọ̀rọ̀ tẹnu ò ní ya pẹ́gẹ́rẹ́ bíi gbá sangogade ọmọ nǹkan kan nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún pínrín bíi ti wulẹ̀ ọmọ o nígbà tí awogboro mọ̀ tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀yin náà ẹ̀ wò ó ọ̀rọ̀ tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ csp àyánládé ọláyínká eléyìí tó sọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ó ní nígbà tí yóò mọ ṣàlàyé ọ̀rọ̀ jáde ó ní kò mọ̀ síbi tó ti dákọ̀ wípé sangogade o iná ni ó lọ́wọ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ó ní nínú ọ̀rọ̀ tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá sọ ó ní wọ́n kàn sọ wípé ẹnìkan eléyìí tí wọ́n kàn sọ wípé ó ti àmọ́ jẹ́ ṣẹ́gun iná lọ́wọ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún awogboro tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe rí àwọn èèyàn eléyìí tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ fastafosto káàkiri tí wọ́n lè nà ká síbì kankan tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti dákọ̀ sangogade ó ní ẹ̀yìn tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri tẹ́ ẹ fẹ́ bó kọ sangogade jẹ́ ó ní ọ̀rọ̀ di ọ̀rọ̀ ilé ẹjọ́ láàrin àwọn àti yín o pé kan ṣe bẹ́ẹ̀ kan stop ṣe bẹ́ẹ̀ awogboro ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ náà ni níjó ni ìkílẹ̀ ni yìí gbéngbà yín ganan bẹ́ẹ̀ náà làwọn kan jáde níjó ni nínú ọ̀rọ̀ òṣèlú tí wọ́n ní adélábù o pẹ́pẹ́sẹ́ o ó ti palẹ̀ gbogbo ètò mo ti píyàmọ́ ọ̀rọ̀ láti lọ rèé mú tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú apc fún ipò ètò fún ipò ọmọlẹ́gbìmọ̀ asojú sòfin tí ọmọ sojú wọn ní ẹkùn ìdìbò àríwá àbàdàn iyan Ibadan North Federal Constituency eleyi ti o tun ibo re dinjo ni won ni gba na ni so pe ah Adelabu ti pari eto lati gbe ticket ohun le san gogade lo ini ti se amugbalegbe ro ni a e si wa ma wo san gogade leleyi eni ti awon mo si aji ke won wa lati ijoba abile Ariwa Ibadan o si wa je te ni po na ni o fe gbe ticket le lo o ni amo san gbengbe yin onirubu wale Olatunji Murphy o na ni pada gbe ticket le lo o gege bi omo oye fun ipo ohun ninu eto dibo na ko to di wipe won seto dibo ohun lo awugboro wa te waju nuro pe se ri ajiboye san gogade ele ta won si mo si aji o ni omo luabi eyan gidi ni o iwa daada si kun owo re awugboro wa se kilo kilo eyin te fe mo ba lo ko je awon ati yin awon ojo mu nkan le o nile ejo
0: o da eje ki emi o tun mele ko yin papapa lori eto dibo to nbo lona ni 2027 awon ikan gbogi leka eto eko ni ijoba ibile oluyole ni pinle oyo nbi ni ojo aje monday to koja ona won se atileyin gbagbagba bi ke se beleyin malu fun gomina ipinle oyo oluseye abiodun makinde to nti alaga ijoba ibile oluyole leti ona yo ma soju ekun dibo oluyole nlegbe ma sofin apapo keji baba dibo wole ni 2027 lohun yeti gomina makinde ntie to mo dije dupo are labe egbe oselu APM be nise ni awon eyan hun won kede bi pe an setan o lati se atileyin to gbangban iyen fun gbogbo awon to je oludije egbe APM latoke ti de isale iyen ni ipinle Oyo nbi nibe ni awon ikan ikan hun ye ti won be nibi ipade enle nbe hun le to waye ni Oluyole Multipurpose Hall New Garage ni Ibadan bi won pe awon egbe sanko sanko leka eto eko merin ototo ona ni won popo ti won pe awon se atileyin fun gbogbo afojusun olurije fun ipo are lebe labe egbe oselu APM iyen oluseyi Abiodun Makinde to nti engineer Akim Olatunji eleyi to fe soju ekun dibo oluyole nlegbimo asofin apapo keji be oni won pe an na tun satileyin fun oloye Bimbo Adekanbi lati di gomina ipinle Oyo ambassador Olufemi Ajadi Ogun Toyinbo lati soju arin gbogbo Oyo nlegbimo asofin agbale wa Nigeria to nti honorable Wahid Akintayo lati lo re soju ekun dibo oluyole nlegbimo asofin ipinle Oyo nbi awon egbe ile ti won akura won jo jopo le ti won so pe awon ti lu won lonte ohun na lati ri All Nigeria Confederation of Principals of Secondary Schools TAMS YANCOPS yoni ekun toluyole ati egbe awon oluko ekun toluyole yen National Union of Teachers NUT ati egbe kan ile to pe ni Association of Primary School Health Teachers of Nigeria won pe won be melekun toluyole National Association of Primary School Games Teachers ana bembe to je kun toluyole gbugbo ni won kura ajopo ti won wi pe awon se atileyin o fun awon olurije to ba jade labe egbe oselu APM ni ekun ta won wa nta won o be ni won wi pe e ma je atara wa je wi pe ambassador Olufemi Ajadi Ogun Toyinbo omo to gbe owo nla kale nbe million 2 naira lo pe e ma lo lati je ki egbe ko tun le se daada si lese kuku won pe okan ojo kawoyan ni won soro nbe lara awon lati ri alaga ancops ni ekun toluyole ogbeni sanu ade emmanuel eleyi to n wi pe ise ri an se atileyin ohun latari wi pe imuyanyan onimero akimo latunji latigba to ti de ipo re o han daju pe ato fi ise ogun ran ni be ni won pe nigbo ti debe ati disin yi o ti se guruguru meje yaya mefa ma ba ran ru eni be jade lo soke lo nkan lo soju ekun dibo re yo to da bebe se ogbeni Emmanuel te waju inu alaye re wi pe e ma ja tara wa je o gbogbo awon to je awon oluko ni ile eko alakobere ati girama lekun tawon jobo joba bi lo luyole o wi pe awon se atileyin fun Akim Olatunji ogbeni Sanu Ade David leti ohun je oluko ile eko kan ta mo si community secondary school to wa ni Olomi Omiyale o sapejuwe Olatunji gege bi awokose gomina Makinde gele ni ipinle ni ijoba abile oluyole be onu won pe isejoba re o fi han pe o ni ojunu be lo mo bi baba patati nta opolopo eyan lese won gbosuba kare na fun gomina makinde bi pe mu oro awon osise ni okunkundun ni gbogbo ipinle oyo lapapo be won wa npe awon se atileyin o iyen fun gbogbo idari egbe ti APM to nta mo ita ba faale lara awon ti won wa peju pese si bi eto na in lati ri alaga ajoba bi lori ole tele honorable pupo ola olaide alaga fun won pe ni chairman of the PDP APM coalition njoba abili oluyole alaji na siru amzat won pe alaga immediate past PDP chairman njoba abili oluyole alaji adegbola mukaila former commissioner engineer ayuba balogun be lari vice chairman oluyole local government honorable neyi akorede lara awon ikan mi ona lati APM secretary loluyole abileko folashade idowu be lari en to je olori fun gbogbo awon egbimo nile lohun nijoba bi loluyole honorable tafik assis education secretary comrade ganiyu wahid chief of staff nijoba bi loluyole be ni si alaga ijoba bile honorable abalola assis honorable oyepeju maruf honorable akin ajawo ancop chairman ogbeni sanu ade emmanuel nuc chairman comrade akitunde akin tonde be lari opsin chairman pastor akitunde richard ati comrade said latif gbogbo won peju pese be awon councilor member awon to je olori ile eko alakobere ile eko girama gbogbo awon ikan ikan leka eto eko ni won peju pese
1: oda eyin iya yin ina ko ni ati seriwale laaro tuni ba ba ti de nisin eto je ka joso pelu emita yoye ladun the black hunter
0: she
1: na le mo la fani ati ba bi demi lo ko temi akande lo ko aba to bi mi lomo oro agba bi o ba se lo ro bo ba pe ti a mo se lojo le seun oni yo san wa si dada
0: temi tayo ye ladun aboro lo ko mi ire o
17: Eti melo gbogbo akeko atoluko lori alagbato nile we Providence College of Education Ibadan a secured affiliation with Adekunle Ajase University Atungba ati ku oni ore meji Axis Ibadan Adeojo Junction Yanati Flour Mill Oluwaji Ibadan la wa bayi o form ti wa fun gbogbo eka eto eko to bayan layo English language mathematics Yoruba language economics political science social studies computer science biology health science human kinetics educational management guidance and counseling Christian religious studies AAUA form ti wa to rigba ni campus tuntun ta wa bayi Adeojo Junction Boluwaji along Lagos Ibadan Expressway Ibadan rogba form ni Adekunle Ajase University Ibadan campus Adeojo Junction ati ni Community Grammar School Elewura Challenge Ibadan student without jam sugbon 25 credits o le se part time
18: eni to sise Monday to Thursday eni to ba sise Friday to Sunday
17: part time form 5000 school fees 60000 naira per semester be number 0706666965 tabi 0703155155
18: website www.aauaibadacampus.com
17: nde
19: logba form
20: Oladolu FM 96.7

0: ìyẹn sọ̀rọ̀ láti rí pé àwọn tó wá kẹ́kọ̀ọ́ ní Lagos City ni láti North wọ́n ti wá láti Sokoto wọ́n ní Wamaku àbí nǹkan ló sponsor wọn wá
1: former governor
0: former governor okay agent kan ló ti gba owó lọ́wọ́ gbogbo wa fọwọ́ bá wálé bóyá kò wá wálé gidi ó fẹ́ kó gbogbo wọn sójú kẹyìn 60 ijọ tí wọ́n kó àwọn èèyàn débẹ̀ ó jẹ́ ẹjẹ́ tí wọ́n láwọn olè kan jà mọ́júmọ́ ládùúgbò báwọn sì wá tún jí báyìí tán tún rérò tó tún pọ̀ yẹrẹ bíi sí ìsẹ̀wọ̀n apárò pé tí mo sì gbọ́ yorùbá fúlàní ti dé o
1: ṣe rí
0: iṣẹ́ ọṣẹ́ tí àwọn agent ń ṣe láwùjọ kèrè mi kọ́
1: àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ tá a bá ń sọ pé nípa insecurity àlè ju àwọn náà sẹ́yìn
0: torí àwọn ẹni tó ní ilé nǹkan tó pọ̀ òun tiẹ̀ fẹ́ mọ ẹni tí ń gbélé ṣe sábà ń kówó
1: ẹlòmíì wà tó ní ilé tí ó sì nàìjíríà
0: okay
1: ẹ má kà á jẹ tó wà tó ní ilé tí ó sì nàìjíríà tí èèyàn bá gbé fún olókodá àpẹẹrẹ olókodá fún àpẹẹrẹ tí n bá gbélé fún olókodá ní sí pé bá ń filé mi rẹ́ǹtì o tó dẹ̀ mọ irú èèyàn tí mo jẹ́ olókodá náà ò ní mọ polówó lèmi kí wọ́n sọ wípé coded bobo is allowed
0: coded bobo
1: is allowed
0: ewo tó ń coded bobo
1: ó ti yá àwọn tó yé
0: okay
1: ó yá àwọn olókodá náà ó yá àwọn tó ẹ bá tẹ bá tẹ sí google ẹ máa rí ẹ bá tẹ sí facebook ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn post
0: ẹ ge
1: coded bobo àwọn tó ń tẹ ká
0: okay àwọn náà tún náà tún jórúkọ
1: àwọn ẹlọ́ngẹ ló ń jẹ́
0: wọn àjẹ́ yahoo yahoo mọ
1: mi ò mọ àwọn tó ń tẹ ká coded bobo is allowed coded bobo anything ló lè mìí sí tó bá rí kó máa ṣe iná sọ àti pé ilé tí ò ju bóyá 200,000 lọ tí wọn á gbé lẹ́ni 700,000 so price tí wọ́n attach mọ́lé tí wọ́n ń gbé lẹ̀ gan ó ti ju value iye tí lẹ́yìn gangan worth ní àdá environment lọ environment tí ò sí ná tí ò sómi tí ò sí government bow tí ò sí ná tí ò sí ọ̀nà tech security gan 50% ni ẹ máa máa attach price yẹn mọ́ so ó wà láwọn tó ń dá wàhálà sílẹ̀ so àtẹ̀wọ̀lọ́wọ́ gba àwọn tó ń ṣe agent kì í ṣe pé bóyá wọ́n lọ school wọ́n ṣe estate valuers
0: àbí estate management
1: àbí estate management àbí wọ́n ṣe survey and geomatics ní
0: school
1: àbí wọ́n ṣe entry level to engineering and construction tó fún wọn lóye nípa bí iṣẹ́ yẹn gangan ṣe máa ń rí àbí wọ́n ní òye nípa òfin
0: tó rọ̀ mọ́ à ń gbalé
1: tó rọ̀ mọ́ à ń gbalé ṣàǹkó lọ́yà ṣiṣẹ́ agent
0: bẹ́ẹ̀ni ara àwọn tó jẹ́ pé
1: property lawyers ni wọ́n so specialization ti wọn nìyẹn but wọ́n pa àwọn tó ń ṣe bí ẹni tó ṣe mathematics tó ṣe agric tó ṣe physics àbí tó ṣẹ̀ṣẹ̀ kọ́ọ̀sì mi tí ò ríṣẹ́ àbí tó kàn wò pé iṣẹ́ náà òun lè mọ ṣé kó náà mọ tibẹ̀ rí owó.
0: Okay, kí n tó béèrè pé báwo la ṣe lè báwo la ṣe lè mú kí ètò ààbò kó mú yányán ní agbègbè wa mo fẹ́ wo ṣàlàyé àwọn èèyàn tí ọwọ́ tẹ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣàfọ̀mọ́ pé ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ gbámú ni Wálé Abọ́láwá àbí nǹkan tí wọ́n pè ní Olóró òun ni wọ́n kọ́ gbámú nígbà tí wọ́n gbámú òun ló ṣe okùnfà bí wọ́n ṣe tún mú ẹlòmíì ìyẹn dáre oyèdélé yẹn lẹ́yìn tán ṣèwádìí wọ́n gbá wọn mú wọn kó kọ tiẹ̀ ní solution ìyẹn ni rìwáyà tí wù yẹn mọ̀ dáadáa pé àṣé ara àwọn èèyàn gan ni nǹkan ti ń rùn lẹ́yìn tí wọ́n mọ̀ dáadáa lẹ́yìn yẹn wọ́n pe àlàyé tí wọ́n ń gbà látẹnu àwọn méjèèjì ó ran iṣẹ́ ìwádìí lọ́wọ́ tí wọ́n fi tún mú afurasí mi torúkọ tiẹ̀ ń jẹ́ Kelechi Èkó nìyẹn ti travel wá sí Ìbàdàn láti wá kópa nínú iṣẹ́ láàbì yẹn ìwádìí tí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé Kelechi yìí òní ń sọ ibi tí wọ́n lọ rìn gbé àwọn èèyàn pamọ́ sí àwọn tí wọ́n jí gbé ìbejì àti obìnrin tán gbé ní ibùba wọn tó wà ní ayé Gómàdàn bí ibi tí wọ́n ti gbá wọn mú wọ́n pe okódà òun gan gbéná ojú àwọn ilé tó ààbò lásìkò tí wọ́n jọ ń yìnbọn síra wọn mọ̀lẹ́mí ẹ̀ bọ́ sí ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí gẹ́gẹ́ bọ́ ṣe ṣàfọ̀mọ́ pé kódà àwọn míì náà nú àwọn ikọ̀ yìí ìbọn tó bá àwọn míì tí wọ́n sì papòdà lórí ẹ̀ pápá ń bá rí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ni wípé àwọn afurasí míì bíi Sẹ̀míù Ìṣọ̀lá ara wọn nu ẹni 39 years lòun àti Ayọ̀bámi Adéyẹmí 35 years àwọn tán kópa nínú iṣẹ́ láàbí rè ìbọn jàgìlà ọta àbọn

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ṣe ti en go wa kaakiri agbaye eto yin eto wa je ka jo so lo n tesi waju ani ikani lagilu fm okay to gaju ibi ti mo boro de lekan ni wi pe awon ti isele to sele tu asiri wi pe awon onise owo mi to ti ubo o ti mo wole wode awon eyan won le se akoba fun won le mu ise won le ki won so bi won se rin fun awon ti o ji won gbe lati jo se apapin owo oro ise ji ni gbe ki sise enikan ngba ti enikan wa lati Eko Kelechi
1: iyan o aje over the weekend Vanguard se report kan pe ninu hotel kan Leko ni awon kan tin plan lati ti lo kidnap iyan ni around the Ikeja Fanga lo ko report
0: ti map out movement
1: ma map out awon to wa ninu hotel yen awon lo se alami fun ile ise olopa ti won fi lo ko won because they were so suspicious of their movements so ko lo mo so wa ka wa na so ra wa ni elekeji be koko be ni pe ki se gbogbo onise owo lo se je onise bi ki se gbogbo onise osu lo se je onise bi elekeji be ni wi pe awon to ba ni domestic staffs ati lopolopo lenja pe domestic staffs lo se ikupa opolopo oga domestic staff lo se okun fa be se ji oga egbe ni opolopo gba ki awa more conscious ba je fe ma ba awon iyan yen di ko si wakate kankan be en to nso wa amo pe won de nji yan gbe oto ni awon terrorist ponbele oto ni bandit ponbele oto la won gbomo jo to ti grow ni sin ti won ti di kidnappers ti won jiyan gbe fun owo fun kankan so you ti to me gan ti lojo suka ba se wadi dada en ti won ni won ji gbe ni di odo en ti won ji gbe lona ele lona titi akala nbe yen ori ade en ti na ji gbe ni bodija o se ko je pe awon syndicate yi gangan lo nja awon eyan gbe
0: Wọ́n le lọ́wọ́ ń bẹ̀.
1: Ṣé lọ́dún tó lọ ní ilé-iṣẹ́ ọlọ́pàá mú àwọn kan tí wọ́n fi Micra jalè lórí títí express. Ọlọ́pàá ní statement ní pẹ̀lú àwọn mú wọn. Sáìdì ọ̀nà ayégun ayé tó rùn kankan yẹn náà ni wọ́n padà track base wọn lọ. So in other words, ṣé àwọn environment tí a fẹ́ pè ní local area.
0: Tí a fi ń ṣe bí hideout.
1: Ṣé bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣe hideout ni àbí èwo? Iye tó tó sì pé àwọn tó wá jẹ́ landlord ládùúgbò yẹn iléeṣẹ́ ọlọ́pàá civil defence ó gba àwọn tí ètò ààbò tí ó kàn wọ́n ní láti padà jókòó kí wọ́n tún dáta ara wọn gbà kí wọ́n create proper data platform kí wọ́n tún dáta ara wọn gbà pé ìwọ o bó lo ṣe dádùúgbò o ta ló mú ọwọ́ o ìwọ lo ti gbalé o ìwọ tó nílé o tù ta ló fi ralẹ̀ tó fi kọ́ lóṣù àdúgbò o kí wọ́n gba àwọn dáta yẹn kí wọ́n wà nílé iṣẹ́ ọlọ́pàá tó bá mójútó community yẹn in case tí ẹni ọ̀rá tí n bá fẹ́ ṣẹlẹ̀ ó máa tún wà
0: ìjìyà báwo ni sí pé ilé sílé pé a ti fẹ́ dáàbò bora wa àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí community kọ̀ọ̀kan
1: wọ́n gbé kò sí community tí o fẹ́ ní security tí ń ṣọ́ wọn lálẹ́ àwọn kan wà tí ò ní tọ̀sán
0: àwọn kan ní tààrọ̀ àtọ̀sán
1: àwọn kan ní tààrọ̀ wọ́n ní tọ̀sán wọ́n ní 24 hours owó ni wọ́n dẹ̀ ń san ní ọ̀pọ̀lọpọ̀ àwọn community tá a tún sọ yìí ara àwọn tó yẹ kéwé talẹ́ nìkan ni wọ́n ní wọ́n tún ń jẹ́wọ́ ọdẹ so gbogbo ẹ̀ ó lọ́wọ́nú ara wọn ni ìjọba nìkan ò lè provide security àwọn lẹ́yìn láti contribute sí tí èèyàn bá lọ sí community tí ò bá dé rí tẹ máa bẹ̀rẹ̀ sí bílẹ̀ bẹ́ẹ̀ kó mọ̀ feel embarrassed
0: àti wọn ò rírí
1: kó answer question wọn truthfully kó dẹ̀ sọ mission tó bá wá wọn á jẹ́ kó lọ ṣẹ́rí executive order ti Gọ̀ọ́sì Mákindé ṣe were the first one yẹn to regulate àwọn groups tí wọ́n kọ́ ìtàn àwọn dáàbò bòlú nkankan ó ti wà òkè àwọn community lè lọ máa rent àwọn pípù yìí láti máa bá wọn
0: gáàdì àwọn tó wà registered
1: nípa government tẹ máa dẹ̀ fẹ́ máa gbà kẹ́ máa gbà ètí ò sí nínú àdúgbò wọn lè ṣe yẹn àwọn kan ló kà tó yẹ pé kò sí gbà tí ọ̀kadà ò lè rìn bọ́ nísìnyí ìjọba ti fi òǹtẹ̀lé pé àwọn bánu ọ̀kadà ní 10:30 p.m. sí 5:30 a.m. so kí àwọn community kọ̀ọ̀kan káwọn náà ṣe kíni kí wọ́n tẹ̀ láti enforce ban yìí tẹ́ bá tẹ̀ láti enforce ban yìí ó ṣe kí awon ijinigbe idigunjale nkan kan ko se kini ko se ko diku lawon agbegbe yen ti won ba moju to eto abo olowo ale kan ma gbagbe to losan to wa duro ka pe adbo yen won da
0: losan losan ti lo bi ise
1: ti lo bi ise asko gba yen lawon mo ku sika yo lo be ti won lo ji property awon eniyan ko
0: ta ba woru ayego to lo yen a ri pe gbogbo ona be o da awon to je onise bi awon bi to ye pe ko lo fin je pe ati lo be go royan loju to na bi o da idagba so ki o de be ibe won lo kini iyasi eye ko si pe o ye ki ijoba o se
1: ara failure of representation lawyer state oni ona yegun te nso yen senator to soju oyo central in lo ni ona yen federal road ni rep to soju ijoba bi lo ni ona ayegun lati 2017 ti won ti ni won ti be ona aye fashola first fashola as minister lati junction olomi dayegun lo si ita egba ni ogun state ni ona yen ti wa ni dilapidated position bayen odo fatusi ni won pa ri ona ko do gbe odo fatusi ni won pa ri ona yen si
0: o se
1: o ni won te abala kan te se de be kan to se yen gan emi fe ejo fe tan le elejo to ba je pe
0: awon ona yen o si se mo gba be ni bi ose kan se
1: to ba je pe awon to represent constituency yen won ba make sure pe won pa ri ona yen o se je ko tun ma bi bayen emi wa be ijoba apinle oyo since that ni failure presentation ni local government ni at federal level ki joba apinle oyo ko jo ki won se ona yen ko fi le leak mo circular road ta won ti se ti an ti se bridge si already
0: a je ki dagba soke o ba gbe gbe
1: gbe da soke ti wa nbe already
0: ko awon ni se bi oni le ma lo be
1: ko wa more spontaneous to ni then number 2 ki le se oloki boya laga joba abile ni boya state honorable joba abile oluyole ni abi federal ki won facilitate police station si ayegun ko si police station ni ayegun ogba atun ni rode wa lo na be
0: e ogba won
1: ai be ni o wa lo na be ki won facilitate police station si be ti o ma moju to arin yen because sanyo police station ko le oju won o le de gbogbo be yen
0: o jina
1: because e ti ma facilitate si be yen na lo ma oju to ona onila ayetoro to fi ja do sojo olojo
0: ro e se gan ka ma fi ileese lo nitori pe awon eto kan to je ipolowo ti wonu eto laaro e sugbon mo nke si en to je asofin to nsoju ekun oyo central ona ayegun meji in lo wa ni ijoba abi loriyole ayegun olomi baye be se ri emi e ba de be ri
1: ogun
0: ayegun oloyo ta ti nse lati jo eti lati bi odun merin oyo nbe na e ba wa moju to senator Yunus Akintunde awon ni won soju be yen ati honorable Tolulope Sadipe awon ona mejeji yen ti en ba Oluyole gan o n ba loju je e ba wa nkan se si temi ta yoye ladun aboro lo ko mi e seun ti e je wa laaro yi comrade Damola Akanbi ire atayo
2: Oladilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Retio Ma

méjì tọ mẹta tí wọn náà ti ń gbìyànjú rẹ sọ wá rówó tiẹ náà ó ti kó òṣùwọ̀n rẹ ti kú báyìí kọ́ gbọpẹ́ ló kù báyìí star 347 star 1004 star 2 hash ni ó sì gbé ọdẹ bẹ mari lẹ́ǹtì mọ́ wàrà ro ọyá já gba bí ìwọlé jẹ́ǹbẹ̀ lórí 50,000 naira first 50,000 naira láàárọ̀ yìí 070 ló bẹ̀rẹ̀ rẹ̀. Zero, zero, zero, lo bene.

0: ti lo pari e 0231 0231 0231 0231 0231 lo pari re ta lo ni number yi ta lo ni number yi ta lo ni number yi ta lo ni number yi ogo ta ni number yi ta ni number yi 0231 lo pari e okay o connect o ti connect egbe ko yi
1: hello
0: hello e karo
1: e karo
0: ati kan ni lage lo ati npe yin oruko yin atadugo je waisa
1: oruko mi ni Idris Ismaila biodun
0: Mr. Idris Ismaila Abiodun igba o le tin play case adugbo wele wa yi
1: ah mo se pe la ro ni amaro pa wa e pire tele mo se pe la ro yi
0: akoko yin re
1: be ni
0: adugbo wele wa yi
1: mo wa ni ita change ni sanga sanga mo bayi ni
0: sagam nipinle nipinle ogun
1: e nipinle ogun be ni
0: sagam iya akoko je koko try re na re
1: be ni
0: bọ́ẹ̀ tí mo ń gbọ́ ti pẹ́
1: àmọ́ tí mo ń gbọ́ àmọ́ gbọ́ ilé mẹ́gbọ́ sports ní ilẹ̀ fpp ẹ
0: kílá kílá ẹsẹ̀ ọsẹ̀ ajẹ́ pààrọ̀ ilẹ̀ ẹsẹ̀ fẹ́ try rẹ̀ for the first time
1: ẹ ọkàn mí kàn ní tirẹ̀ láàárọ̀ ìní ọdún ilé mẹ́gbọ́ sports ní ilẹ̀ fpp
0: ọkàn yín sẹ́ẹ̀tì ẹ ẹ̀yin lẹ́jọ́ 50,000 naira àkọ́kọ́ láàárọ̀ yìí congratulations ẹ customer care máa pè yín wọ́n á bèrè account details yín bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn ìyẹn ti lọ bẹ́yẹn ìyẹn ti lọ bẹ́yẹn another 50,000 naira another 50,000 naira ta lọ wà ńbẹ star 347 star 1007 star 2 hash ọlá akéwú ó ń wò mí àbá ọlá akéwú àbí aláàjì ọlá akéwú gbogbo àwọn tó bá jẹ́ pé àbá la máa ń pè wọ́n tipẹ́tipẹ́ tí wọ́n bá lọ àjì àbá yìí èyí sábà kú ò lẹ́nu èèyàn ọba àti lọ àjì àfá àfá àfá àtẹyẹ máa ń pè wọn náà ni ó sì tún mọ yàn lẹnu ọlá akéwú ó ń wò mí gbígbé ọsẹ sọwọ ẹni yìí láàárọ yìí tiẹ bọrọ ọlọrun ṣe rí nu ókè another 50,000 naira 080 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ another 50,000 naira rẹ̀ kí lọ parí ẹ 3046 lọ parí rẹ 3046 lọ parí rẹ 3046 080 lọ bẹ̀rẹ̀ rẹ ọ parí pẹ̀lú 3046 ta ló ni nọ́mbà yìí ok ẹgbẹ́ kọ́ yìí o ẹgbẹ́ kọ́ yìí o hello
2: hello
0: ẹ kaarọ sa o
2: ẹ kaarọ sa
0: lati ikanni lagelu ni o
2: ẹ kaarọ sa
0: ako ojubo oruko yin atadugbo je waisa
2: adedamola eyitayo ni
0: adedamola
2: eyitayo
0: eyitayo
2: lati moniya
0: lati moniya igba wo le tin play cash
2: o ti pẹ wa ti last year ni o ti pẹ
0: last year ni sẹ́ẹ̀ ti jẹ́rí
2: ní ìjẹ́rí o
0: jẹ́rí
2: àtọ́ ní ìjẹ́rí
0: ìyá ọ̀dà congratulations ẹ̀yin lẹ jẹ́ 50,000 naira lẹ́ẹ̀kejì láàárọ̀ yìí
2: olúwa ṣeun
0: congratulations customer care máa pè yín sẹ́ ń gbọ́ wọ́n á bèrè account details yín
2: okay
0: sir ẹ̀ sọ bó ṣe jẹ́ nìyẹn congratulations
2: ẹ ṣe gan sir
0: yes sir yes sir ìyẹn náà tún ti lọ bẹ́yẹn 100,000 là ń lọ báyìí lẹ́yìn 100,000 naira là bọ̀ sórí 200,000 naira ta ló ní 100,000 naira yìí kí ni nọ́mbà tó gbé wá 070 náà lélẹ̀ náà tún gbé wá o 070 ló gbé wá o 070 ló gbé wá o kí lọ́ wá parí nọ́mbà yìí kí lọ́ parí nọ́mbà yìí 070 òun lọ bẹ̀rẹ̀ rẹ̀ owa pari pelu 45 22 45 22. Ta lo ni number yi? Ta lo ni? Ta ni number yi? Ta lo ni? Star 347 star 1704 star 2 hash. Hello.
3: Hello, Ekaro.
0: Ekaro ma. Ekaro. Hello.
3: Hello.
0: Baya ke su sibi ka die network yen. Eka ku.
3: Hello, Ekaro sa. Se tin gba mi da.
0: Mo tin gbo yin bayi. Oruko yin atarugbo te wa yin ma.
3: Oruko mo. Adija la airport.
0: Airport Alakia.
3: Then
0: igba o le tin play cash e
3: lack of idea ni
0: se ti jeri jeri
3: jeri o
0: congratulations eyin le je 100,000 naira la ro yi congratulations congratulations customer care ma pe yin laipe ni o aipe ye ma fi phone yin le o
3: yes sir
0: o bere account details yin ma fi phone yin le mu phone yin dani o wa pe yin laipe
3: yes sir
0: yeah bo se je ni o se je ni yes ma iyan na ti lo e ja lo sori 200,000 naira 200,000 naira 200,000 naira kilo bere 200,000 naira ita ni oje star 347 star 1004 star 2 ash na ni code yen na ni baba ku onbi a tun pade ni ikani ti splash fm awon eyan o tun gbenu si nbe na kilo bere re 070 lo bere re o 070 lo bere re o kilo wa pari re 86 87 86 87 86 87 86 87. Ta lo ni number yi 200k 200k ta lo ni number yi oko net lawon kan egbe ko yin ogo mama sowo lofo mama fowo lofo mama sowo lofo iyen ma ti re e ke me e kini ke be keji ke be nbi yo ko pe meta o 200k Hey, 200,000 naira. Wala, kogbe. A delete any. A mu mi lowo kan. Oju be lo. A delete a mu mi lowo kan. Oju be lo. Awa ko o iwo lo gbe call re o. Ke se 40 ti aniyan o. 40 ti eni o. Ati se mi bayi, ati se mi lowo kan bayi, imi ta se re. Ta lo ni number yi 080 080 080 lo bere re 080 lo bere re kilo wa pari re kilo pari e 080 lo bere re kilo pari re o pari pelu 3655 eja wo eleyi 200,000 naira Dalele yi. 00 lo bere re o pari pelu 3655. Okay. Hello.
3: Hello.
0: Hello. Ekaro.
3: Ekaro sa.
0: Oruko yin atadugbo te wa yin ma.
3: Yano church ni mo nsa labi fatai.
0: Igba o le tin play cash e.
3: How serious sa?
0: Se ti jeri ma.
3: Beni sa.
0: Elo le je.
3: 50 20.
0: Okay. Congratulations. Congratulations eyin le je 200,000 naira la ro yi.
3: Wow.
0: So, customer ke ma pe, won ma pe yin bi an se ma npe yin gba te je awon ti bi yen. So, exactly be na won o se pe yin. So, bo se je niyan, congratulations. All right. Bo se je niyan la ro yi. Ere gbogbo do se ni kan ni Splash 105.5 FM lori eto ta lo ta. Titi gba yen. E ma ka

0: bi America, bi America.
1: Ọmọ lọ́kọ́ ẹwì rí.
0: Gbogbo òlú tó bá fẹ́ lọ tó bá wù ọ lọ́kàn, Ọlọ́run ó sílẹ̀kùn ibẹ̀ fún. Ọlọ́run ó wọlá wípé gbogbo òlú tó bá wù mí láyé. Mi kì í wá fìsà abẹ̀ ẹ tì.
1: Ẹni ìjà ọba ti pera rẹ̀ lọ́kùnrin.
0: Ọ sì máa lọ rí ọmọ bọ̀rẹ̀.
1: Ẹni akàn léèrè.
0: O ní wọ bàálù eléwu.
1: Gbogbo yẹn kú àlejò wa. Àbúrọ̀rọ̀ bí ẹni sùn bí ọbọ̀ òde ìbí ni o.
0: Kódà ọ lọ Jerusalem, ọ wà á dà láàjì Kudus.
1: Àtolú òjẹ́ ara òde àjánu ti.
0: Ibẹ̀ kan ń bẹ ní Jerusalem, ìrún ni a máa kí ń bẹ̀.
1: Ìdè lọ́wọ́
0: ìdè. Mọ́sálásí tá a wí yọ kọjá bẹ́ẹ̀.
1: Ẹ làgbórí odó sàn sọmọ lóko ẹwì.
0: Ẹsẹ̀ yìí dánbẹ̀ 24/7 èmi débẹ̀ ni o. Wọ́n àròyìn ibẹ̀ fún mi mo débẹ̀.
1: Àgọ́lọ́.
0: You fit fly ló gbé mi lọ.
1: Àgọ́lọ́ náà.
0: Gbogbo bí ó lágbára láyé ni mo ti dé. Mo dé òkè Fuji ní Japan. Mo gòkè àràfá ní Saudi Arabia.

gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ níbẹ̀rẹ̀ ọdún yìí olófin sẹ̀ríà tí wọ́n ń sọ̀rọ̀ àbílẹ̀sí tiẹ̀ ni gómìnà sọ̀rọ̀ ń pa ó ní òfin sẹ̀ríà òfin sẹ̀ríà tí gbogbo èèyàn ń sọ ó ní ayé democracy la wà àwọn tó pọ̀ lọ́yọ̀ state tí wọ́n bá ti ní sẹ̀ríà làwọn ń fẹ́ bisimilahi òun náà fẹ́ sẹ̀ríà ó ní àwọn tí wọn ò sì pọ̀ àwọn tí wọ́n pọ̀ tí wọ́n bá láwọn ò fẹ́ sẹ̀ríà òun tó ń jó lórí wọn àwọn náà ò fẹ́ sẹ̀ríà nu that is to say àwa mùsùlùmí nìkan kọ́ la lọ́yọ̀ state that is to say right táwọn míì ní làwa mùsùlùmí náà ní lọ́yọ̀ state ẹjẹ́ agbẹ̀yẹn ti ẹgbẹ́ kan tẹ̀yàn bá jorí àhun yóò sunkún principal ti rù

ọdẹ ẹja ṣe báyìí. Tẹ́ ẹ gbọ́ lù, ó ní onílé ni ò ní gbà fún agbára òjò kò sọ pé òun ò ní léwó onílé ni ò ní gbà fún.

0: búrò olówó ẹ mọ sọra o àwọn wòlẹ mọ sọra fún dáadáa àwọn staff yín tẹ bá mọ wípé ẹyin ojú wọn ràn mówó owó kékeré tó wọn ẹyin lẹ sọ bẹẹ o ẹyin alhaji kini lọ sọ pé àti driver o alhaji ọlá ké wọn sọ wọn yíwọ sí mi bíi steering báyìí pé kéèyàn sọra fún driver àwọn driver náà tí wọn bá fóònù padà pé ẹ sọra fáwọn àfáà pé ẹ sọra pàápàá jùlọ àwọn àfáà tí bá ń ṣe jálàbí ẹ sọra fún wọn o tẹwọ pé yóò ta bẹyìn náà èmi ọdá kọ sẹkàn àwọn staff yín tó bá súnmọ yín bíi sọrùn.
1: ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣò rí ẹni.
0: àwọn staff yín tó súnmọ yín bíi sọrùn ẹ sọra díẹ̀ fún wọn o pàápàá jùlọ àwọn domestic staff. tó ṣe pé ẹ fẹ́ tráfù lọ́tún làwọn ti mọ̀ ẹ fẹ́ lọ bìkan lọ́la wọn ti mọ̀ lẹ́nìí
1: títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀
0: ṣé ẹ mọ̀ pé ẹni tí ó kángun sí ìyànjú náà ni driver bẹ́ẹ̀ bá tiẹ̀ pé jókòó tẹ́ ká ẹ sọ fún pé mo fẹ́ tráfù lọ́la o ẹ lè mọ sọ lórí fóònù pé ìyá yìí bó ni o ṣe ń prepare time ni wọ́n wà gbé mi ní airport o mò ń bọ̀ lọ́la mò ń bọ̀ lọ́la o. tíkẹ́ẹ̀tì tí wọ́n bá ń rí tíkẹ́ẹ̀tì time báyìí báyìí ni tàbí ká ẹ máa discuss business. àwọn ní ọmọ movement èèyàn jù bí kú ilé ò pa ní tòde ò lè pa ní ọ̀rọ̀ àgbà mi fún tèmi nìyẹn o bí kú ilé ò pa ní tòde ò lè pa ní. àwọn tí ó ṣe jàǹbá nínú ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn tó ṣe jàǹbá tí wọ́n ṣokùnfà jàǹbá fún àbúrò pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn domestic staff wọ́n wà ń bẹ́ o wọ́n ń ṣèwádìí lọ ìfẹ́ sadina gbo òkú ìwádìí ìjọba mi ìfẹ́ bó ni eléèbó ṣe pè é mi ìfẹ́ bá ṣe ìwádìí ń jẹ́ ó lè ṣe yẹn lẹ́tà. iṣẹ́ ìwádìí ìfẹ́ bá ṣe ìwádìí ìjọba jẹ́ ẹ wò mí kókó tí mo rí tó wà nínú ìwé ìròyìn rèé. wọ́n ti dákọ méjì nínú àwọn staff tí wọ́n mọ̀ sí ó lè jàgbà kọ́mọ̀ ṣe kinní kan lójú fìrí tẹ́ ẹ bá ti rí àlejò tó wọlé tí mo bi sàré ìyá àgbà wà tẹ́ ẹ bá ti rí àlejò tó wọlé tó mo bi sàré afọ́jú wà owó onílé ti wà ńbẹ o. nígbà wọn ni wọn gbé ìyá àbejì àtàwọn àbejì nta kọ́kọ́ rò ni pé àwọn ará bí tí wọn gbé àwọn tíṣà àti principal ni wọn tún ti ya wọ̀lú. gbàrà tá a gbọ́ wípé wọ́n gbé wọn ní sunday bẹ̀rẹ̀ sí ní ru gàlè pé mo ní mo fẹ́ lọ inú gbóhùn òfun láṣẹ.
2: ẹni ṣeré kó múra sílẹ̀.
0: wọ́n ní wọn ò lè sáìn fún mi kí n lọ inú gbó lọ báwọn ará bíi.
2: ìgbà ẹ̀kọ́ ò níbẹ̀.
0: ẹnìkan wá ń sọ pé sunday ẹnu ẹ̀ pọ̀ ṣé ó gbàṣẹ lọ́wọ́ ẹnìkan kó tó lọ gangan. inú gbó ọ̀dọ̀ àwọn bandiiti ọ yàtọ̀ fún gangan o. kò sí nǹkan tí wọ́n ń pè ní collateral damage tí ọ wà ní gangan o wọ́n gbé ẹnìkankan pamọ́ gangan tó lọ gba o. àwọn èèyàn wà ní pamọ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà nínú igbó yẹn. mi ò rí ìjọba.

0: lórílẹ̀ jẹ̀rà ní latun
1: ara lélẹ̀ lo.
2: Ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí.
3: Unique Fertility Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. Unique Fertility dé. Wọ́n ti kó wọ̀lú látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò, mára jí gbégbé. Unique Fertility tọkùnrin wà, tobìnrin wà. Lóníwòrò capsule àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC ìlú lọ́ǹtẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo Unique Fertility lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique Fertility CEO. Facebook Unique Fertility app, TikTok Unique Fertility app. Olú iléeṣẹ́ Unique Fertility wà ní Jankata Junction after Kuola opposite Sofeco filling station Akara Express Oluyanli extension Ibadan 08067153744 09033556970. Unique Fertility lo wa si rẹrin ayo ni gbẹyin.
2: Iya buro buwe bu.
4: Online Dynamics ile-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹjigẹ sí Nàìjíríà kàkà kí tún fan wípé lọ́dún 2026 gbégbèsè kó bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London Work Permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí China April and October, Europe, Germany and Netherlands. June 2026 South Africa May lo bo si London November 2026 ni ti BSB irinajo to nfogbon kogbon fimo ko mo pelu oloko wo lagbaye business supporting business international online dynamics ati BSB won o nilo ejo arokudorogbo ati mo won mo se an ko irinajo fojo pipe ti eni ko kan won la office won o Adepate Abebi Crescent off Idishin police station Jericho Ibadan telephone 08102738145 ati 08032429497 online dynamics de okan ninu alabasepo won ìrìn àjò ayọ̀.
5: Lagilu FM 96.7.
6: ẹ mọ bá ṣe ṣeré o. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọ̀rọ̀ àwọn aráabí tí mò ń bá bọ̀ ẹ tẹ yẹ́ẹ̀sì.
7: Mo tún gbọ́rọ̀ àgbàdé.
6: Pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń wò mí lórí Facebook.
8: Bí ó ṣe lóhùn.
6: Ẹ̀yin tẹ̀ bá fẹ́ kí n tẹ̀síwájú, ẹ mọ̀ tẹ yes. Ẹ̀yin tẹ̀ bá fẹ́ kí n fi gígùn báhùn ẹ̀tẹ̀ no. Tọ́ra àwọn èèyàn ti ń pè mí lábẹ́lẹ̀, ẹnìkan fẹ́ bá ń sọ̀rọ̀ lórí fóònù. Ẹ lè pè wọlé náà ká gbọ́mọ̀ràn tiyín náà.
9: Ẹ̀lú Bọ́gàjì.
6: Mò ń gbọ́ yín. Ẹ káàárọ̀ sà.
9: Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ibi tí ó yẹ kẹ́ ẹ mẹ́nuba ilẹ̀ ti ìrẹsì ń dẹ̀yẹ pé nípa ìwádìí. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá jẹ́ pé ó ti wà fọ́ pílìsì nù nífipa àbúrò tẹ̀ fáìlì máa kọ̀ntínú ẹ̀ lọ.
6: Mo ti gbọ́.
9: Ṣé ẹ kàn?
6: Mo ti gbọ́.
9: Àbò ti jẹnu.
6: A tún ń fẹ́ mọ̀ràn lọ́tún lọ́sì lórí Facebook náà bẹ́ẹ̀ bá fẹ́ ń tẹ̀síwájú ẹ pé yes. Ìjọba ẹ pé kí n fi gígùn bẹ́ẹ̀. Dámọ̀ epo olówó ọjà lọ́ká wá mí sọ. Ẹ máa sọ no no no. Hello somebody. Hello.
10: Sàwọn alekun ọ̀rọ̀.
6: Wà alekun salam ẹ káàárọ̀.
10: Bàbá Ọlọ́run nǹkan ò ní ṣe.
6: Àmì Ọlọ́run àmì o.
10: Ẹ wo ẹ dákun torí Ọlọ́run èyí tó bá ṣe mẹ́nu bá ni kí ẹ mẹ́nu bá.
6: Ẹ̀dùn àrí méjì lẹ́dùn sí ẹ látàn nù tó bá ṣe mẹ́nu bá yẹ́ẹ̀sì àbí no ni kẹ́ ẹ sọ gẹ́gẹ́ bí abiyamọ.
10: Bàbá ẹ má mẹ́nu bá ẹ dákun ẹ̀rù
6: jèrè o. Ọ jèrè Ọlọ́run ọ̀dọ̀ ọmọ rẹ sí. Ọ̀pọ̀ gbà lẹ máa rò wípé tí a bá ní a dáná nbì kan wọ́n ń gbẹ̀yàn lójú pópó wọ́n ń gbẹ̀yàn lójú títì gbogbo bẹ̀ ibi tọ́kàn yọ ọmọ lọ ni pé àwọn Fulani tún dé o àwọn Fulani gbọ́mọgbọ́mọ tún dé o. Hello somebody.
10: Hello baba.
6: Ẹ káàárọ̀.
10: Ẹ kúètò.
6: O.
10: Ẹ káàárọ̀ sà. Ẹni yóò gbọ́n àgbà Ọlọ́run.
6: Àmì Ọlọ́run.
10: Ẹ dẹ́kun ẹ jẹ́ aṣọ mi báyìí.
6: O ti yé mi. Ẹ gbọ́ àwọn abiyamọ. Àwọn ìyá mi ti kú àwọn tí mo fi ṣèyánu. Hello.
11: Hello baba.
6: Ẹ̀hẹ́n.
11: Ẹ̀jẹ̀ tó rẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ mi kúrò ń bẹ̀ bẹ́yẹn.
6: ọ̀dà ẹja gbé ti inú gbó ògbómọ̀sọ́hun ẹja gbé ti yùn òtí àwọn príncipà yẹn ẹja gbé yùn òtí lórí ti Sunday Igbòho tí mo wá ní n ó mú wá tí n bọ̀ bá mẹ́nu bá kọ̀dá ìdí abárè o ọ̀rọ̀ ọ̀hún ó ti di ọ̀wọ́ o mo wá pe Sunday fúnra ara rẹ̀ mo bá Sunday sọ̀rọ̀ lálẹ́ àná kí ló wí ṣé Sunday ló mú àwọn gbọ́mọgbọ́mọ àbàdàn ṣé Fulani làwọn gbọ́mọgbọ́mọ àbàdàn bó lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n àwọn Yorùbá ara wa lélẹ́yìn wọn lè sí nǹkan kan àti mẹ́nu kò ń bi tàwọn ti àwọn ti ẹ̀yìn tí ń wà ní gbóhùn pàápàá jùlọ torí Kọ́lá Tọ́rádà méjì àwọn security tó wà lọ́dọ̀ wọn ìbá amẹ́ríkà wọ́n gbé ọmọ amẹ́ríkà kan àwọn èèyàn wọn ti kó àwọn èèyàn wọn alágbára àwọn èèyàn wọn ti kó ní nàìjíríà níbẹ̀ wọ́n kó wọn wọnú gbó agbára àbò ṣe gbà wọn àwọn sọ́jà gbà wọn wọ́n gbà wọn sí ìpè dún láti amẹ́ríkà pé ẹ fún wa ń sọ́fẹ́láǹt ibi tí wọ́n wà àwọn ará bíi mọ̀ kọjá ẹni téèyàn máa kó bọ́ǹbù kó nǹkan ẹyin àfi èèyàn bá pa gbogbo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá sì parẹ́ àálù sí táwọn wá gan o ẹja fi sùúrù mọ́ tù wọ́n ni o àwọn ará bíi láwọn ò tù wọ́n mọ́.
1: wọ́n wá wá wá wọ́n rí
6: wọ́n lé lé lé. nígbà ọ̀dọ̀sán kan òru kan àwọn amẹ́ríkà dé dídé tí wọ́n sì dé wọ́n dé bùbá àwọn ará bíi.
1: lé lé wọn bá.
6: wọ́n ju gáàsì ilẹ̀ látòkè.
1: ọ̀nà tó mi bá wọnú àgbọ̀.
6: àtẹ̀rán àtẹ̀yàn àtẹ̀sí àtẹ̀yẹ àtọ́yẹ ojú ọ̀run àti gbogbo nǹkan abẹ̀mí tó wà ńbẹ̀ gbogbo wọn sùn fọnfọn ti fọn. àgbogbo tí bá jẹ́ abẹ̀mí ńbẹ̀ wọ́n gbọ́dọ̀ sùn. wọ́n sì bà pẹ̀lú ambulance wọ́n sì bà pẹ̀lú ambulance wọ́n sì máwọn èèyàn wọn wọ́n sì sọ wọ́n sínú ambulance wọ́n sì fún alábẹ́rẹ́ wọ́n sì tàwọn eléyìí òjì wọ́n sì gbé wọn lọ. nǹkan ju nǹkan lọ o agbára security ju security lọ o wọ́n yìí ṣẹgbẹ́ wa. ọ̀rọ̀ Sunday Igbòho tí mo wà ń bá bọ̀ mo pè é lálẹ́ àná pé olóyè bó lọ jẹ́ à ń gbọ́ báyìí. inú mi ti ẹ̀ dùn ipò tí Sunday Igbòho wà báyìí ó ti mature púpọ̀ ẹ̀rí ká máa sọ̀rọ̀ fatafata ó dínkù ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ ẹ ti rí títí ń sọ̀rọ̀ fatafata lórí ẹ̀rọ alágbèéká ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ jẹ́ wípé ibi tí a ti ń sọ̀rọ̀ fatafata nú ẹ̀rọ alágbèéká yẹn ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́rọ̀ tó ti sọ sẹ́yìn kó tó lọ jẹ training nípa ti security ó ti mọ̀ nípa ààbò kí wọ́n tó lu iléeṣẹ́ rẹ̀ lóǹtẹ̀ wọ́n ti kọ́kọ́ fún ní training wọ́n ti kọ́kọ́ lọ jẹ training wọ́n o ìwọ̀nba lọ̀rọ̀ sísọ o ó ní bàbá ó ní kẹ́mi ọláògùn bí ṣe pè mí nù àpọ́nlé yìí pọ̀ nǹkan máa pè mí ni kì í fún mi lóògùn kì í fún mi ní nǹkan kan ó ní bàbá kẹ́mi ọlá yín ògùn mo ní àmì o ó ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìsìn tí ó sì yé yín yékéyéké ẹjẹ́ ń sáré wo bàbá àáfàá olókìkí tó dé yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti mọ́ka ni àwọn àtọmọ mi pàdé lọ́hùn ní saudi arabia tí wọ́n pàdé ẹ kí àwọn èèyàn ń lé pápápá ẹ fún mi ní ìṣẹ́jú bíi méjì kí n fi sáré bá àáfàá yìí sọ̀rọ̀ lẹ́yìn yẹn ẹ gbọ́n tí Sunday Igbòho wí
8: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
6: Wa alaikum salam.
8: Aki gbogbo ara aleku le o.
6: Olorun lo ni ori be.
8: Baba wa olotu.
6: E seun.
8: Olorun oba yo ma salekun daada yin.
6: Amen.
8: Yo salekun agbega o.
6: Amen.
8: Gege bi o se wa ninu ose wa.
6: Hmm.
8: Nile ise wa Almadani Ajan Umara Travels.
6: Hmm.
8: Ti emi ti mo je oludasile re na oruko mi nje Dr. Najmuddin Agbolu Aje.
6: Hmm.
8: Almadani.
6: Aje Agbolu Aje eku rin.
8: Yes sir.
6: Eku alobo.
8: Ojari.
6: Bo ni mo ka todun yin.
8: Alhamdulillah adupe lodo Olorun oba o gugu e lo daada smoothly ni o.
6: Pelu gbogbo ogun lotun ogun lo si ro keke ogun ta n gbo pe won jagun ni ranu pe abi oni mo tun pe yin pe nje le lo mo ka ni pelu ogun Olorun pelu yonda Olorun ko dan ti o ba lo e dowo e pada. E mo n wo kini guarantee kini confidence te ni njo na.
8: Ati edupe lodo Olorun oba baba wa.
6: Gbogbo
8: awon ti won sanwo fun awa ni won le lo
6: e so be
8: so ko si enikankan to seku ninu awon eyan
6: pe gbogbo won lo gbogbo won lo lo tan pata
8: so gbogbo won ni won lo pata pata alhamdulillah
6: nipa ya wa nja pe a irokeke ogun ranu kankan yi ile mi fi pe yin gba na
8: news ni won broadcast okolopo awon nkan ati to sele ati ti o sele won ninu Saudi Arabia Alhaji Bambam na le jeri si
6: ko debe
8: ko debe awo ti e mo pe nkan sele lagbaye
6: kan gbadun lo ni
8: asi nsise haji wa pelu irorun ati alaafia
6: bo ni haji odun ni siri
8: adupe lodo Olorun oba o haji na odun pupo ju
6: Alhaji Agbolu Aje o
8: yes sir
6: o se je pe lodo odun ni haji mo dotun si mo rawon bi kan ti Bolaji lo mo rawon hotel to de sipa mo ti de so hotel ri gbogbo e tun ada bi eni pe ah se won change maka lodo odun ni abibo
8: o gugu change maka sugbon owo oduro ijoba ilu yen
6: gan owo oduro ni
8: Saudi Arabia gangan o dawo duro nipa mi mo tun ilu se ngbogbo gba be na si ni won encourage gbogbo awon to je investors ninu awon ilu yen na lati je wi pe ki won mo maintain standard so o lo fi je wi pe in te ba ba lonu to lo te ba tun de lodun eleyi o tun ti da ju be lo so alhamdulillah Olorun si ni pe ki nkan ko tun ma lo daada si so la fin fi asiko yi na dupe lowo gugu awon ti won ba wa lo ni le ise wa Almadani Ajan Umara
6: oh yin mo cheap ise o si ja se pe awon nkan mi ta won alalaji o tun se fa won alalaji eyin ma se fun won bi ke gbe won lo se excursion bi ti opolopo ede ti an ba lo moka bi ke se ise ase pe ise fun won pelu won ba wo perete te n gba won se eni ibi ti an ti fun yin lowo loke okun ni tori ngbo je pe bele ti kawe o se se ke ma won larubawa ti won mo gberan lowo dide
8: Olorun je ke pe fun wa baba wa
6: amen
8: ibi ti eyan ba ti fi iberu Olorun ba se nkan Olorun bo je kala ma riri o ma ja si rorun gbe bi gbogbo wa na se mo ilu yen lati keko a mo awon nkan kokan to je wi pe awon mi ti won je agent awon o mo
6: Tio han si won.
8: Ele fa wa opportunity ko je pe ka won alalaji wa kan ma ni access si awon nkan kokan na.
6: O je to
8: ta won mi na o le ni access si ngba awon omo be.
6: No ti mo ni le Arubawa ti we lo bere fe to.
8: Elomi ogbo Arubawa ti o fi bere fe.
6: E pe kini kan ko ke wan tewo ti Arubawa mo pe kini nso kini le nso. Sugbe yin o working lo ni.
8: Awon working de be.
6: E da Arubawa bole nkan ba.
8: To ba tun je gift mi gan ninu awon eyan mi ta wa na tun mo ta ni relationship to
6: ta to ja awon eyan nla nla
8: lu ninu ilu yen awon na o tun se fun wa
6: awon olowo yen kini a ma fi sun ti won mo ha labam won mo fi trailer won mo fi ha nkan won mo fi gbogbo elerin dodo ni omi ni kankan ni juice ni ti won mo ko wa kini a fi sun
8: in ti won fi sun na ni yonu Olorun oba
6: sara
8: ndo je pa won mo yi se re nsise nti won
6: Hmm.
8: Yàtọ̀ sí pé ìjọba ń ṣiṣẹ́ eré àwọn aráàlú gangan mọ yi iṣẹ́ eré wọ́n sì mọ ládàá ti ń bẹ́ńbẹ́ nínú ọ̀jẹ́ pé iṣẹ́ hajj yìí kó tó di pé ànábì wa muhammad gan sallallahu alayhi wa sallam ó dé látorí ànábì ibrahim alayhi salatu wa salam tó jẹ́ bàbá àgbà àkọ́kọ́ ìlàwọn kan ti jogún iṣẹ́ eré hun tó jẹ́ pé wọ́n máa ń pè ní àsìkọ́yà wárìrì fada bó o láṣẹ gbàlejò àwọn alálàájì táàní jẹ́ kára ó ní wọ́n ta fun won ni jije mumu lofe family anabi wa in la won ti won gba seun kan ri ninu ilu maka to je
6: Allahu Akbar
8: do baba won ko to dori anabi wa gan sallallahu alaihi wa sallama so o wa nlo be titi doni awon adugo kan wa ni maka teyan ba gbe be ni asiko haji onje mete to ojumo yo ma je lo fe
6: ko
8: ba tin kasun ba tan bayi o ti ma ba tin net won ti ma safo e si waju re bayi tori pa won gba bo ba tun ti dosan won tun wa ha onje osan bo ba da le won tun ha nje ale fun ki lo fa o ni pe won gba pe ise yi ise tan fi le ri oju ri olorun oba ni
6: kona
8: hashimu ti won ma ki anabi wa mo to je baba baba anabi nga hashimu ye amuru gangan lo ko re in ti won fi n pe ni hashimu lodun kan ti nkan won ni maka onje won o wa lo ko awon bredi tawon eyan je ku ka ki ilu mi to sun ma maka o wa nko ojo o wa nsa wi po won otun sa bredi won wa create onje kan ti won pe ni sherid latara bredi bigbe to pa saun awon lalaje o sa firi je mi abade ni asiko haji o ni won fi ma pe ni hashimu ke si hashim gangan ni oruko re ni pile amuru lo ko re won ma nko seye le kan pe a fe se boy sin awon to wa sin ile olorun oba agbodo je ki won enjoy ki won gbadun
6: nibi te soro te parode mo lo aji lodun kan larubawa kan lowo ni o wa sokale o wa ri bread nibi egbe bi tawon eyan tin te mole o wa mu bread o wa fe bayi o wa gbonu o wa fi le oke bayi mo ni abi won ti e to n gbe tutu ni ni kini tumo nti o se soke yi mo wa bi awon eyan lere won lo gbe sibe fun awon eye ti ba nfo wi pe eye o je wi pe ohun o si fe ki won fe se te ki won ba wi pe bi won se n fi ese te bread n pe ko ti e to ba iyonu olorun lo
8: ko si ba iyonu olorun
6: ke won gbodo fun je sofo
8: so bo ti rinu baba wa kolorun ba ko da kan ko je
6: kin la mo reti ninu aji odun tin boy
8: a fi asiko yi dupe lowo gugu awon ti won tele ile ise almadani lo fun haji ti 2026 to je 1447 hijiriya bi pe e seun gan bi e se gbo le ipolo wa lodo baba wa kola olotun bi bayi ona le ti ma gbo
6: tori pe disappoint ri e le wa ki mo gba yin laaye
8: ati omo ni ata abroad ni gbogbo eyin te tele wa lo adupe lowo yin o olorun ba yoba ni san yin lesan olore yo de tun se alekun daada awon eyan wa lati nigeria ati outside nigeria
6: won awon ara diaspora
8: awon ara diaspora wa gan gbo inu won si dun gbogbo e wa lori page wa almadani tv eni to ba wo lori facebook yo ri bi gbogbo e se lo awon larubawa tun gba wa lalejo ni madina won fa awon alalaji wa lebun lori sirisi leyin igba ti won jeun tan ti won mu tan ti won entertain won pelu gbogbo awon nkan daada so eni to na ba
6: yo je ejo yan loju madina te gbegbegbe fun bi odun marun te keko nbe
8: so odun erin di logun ni mo lo nbe
6: otan suga ja suga ja
8: yabai so olorun pe ka segbe si aye nibe
6: odun 16
8: odun 16
6: si kira de te fe larubawa te fe fofun lohun
8: eza ja fi yan se keke
6: ba boya ni baba yo ti fara koso bi bo se nwo yi
8: olodun olorun ba ka olorun salekun ori
6: maka todun ni bo ni o se lo
8: maka ele ti nbo yi iforuko le re o ti bere bayi o
6: inshallah
8: iforuko le re ti bere bayi o ti a ba gbagbe tele ita lo ta de December in registration re ti close ti tele ti nbo yi in ta tun gbo ni sin ni pe titi October registration ti e na yo fe close nitori ide eleyi tori pe sa ijoba Saudi Arabia n seto pupo
6: pe ko mo ba si wolu kolu
8: emergency kan ko ma sele si awon alalaji ko je pe late registration ni o wa ma fa ki service o ma da awon ofe nitori ide eleyi gbogbo erin to na ba n gbiyanju lati lo ko tete wa fo kole ni office wa Almadani building to wa ni junction Adeun Masfala road ti en ba ti dori bridge Muslim to ba ti lo nlo si Adeun junction to ba ti debe Adeun junction e yo ti ri building Almadani nbe Islamic center ni to je pe ebe yan diju bo ba ti de junction yo ba ni yo ri ni ibe olorun ba ko da
6: o ya e pe number tawon eyan mo pe fun yin mo lu number ti en fe pe fun yin mo lu lo nte o e pe afa yi lo olooto ni ke ni gbowo eyan ko mo ko doworu ko ni gbowo lowo eyan ko po hun mu eyan lo maka ke wa wati awon eleyi se abere ti o lowu ndi o won lowu ndi ni won ni ni maka won ni madina e pe number n fun won
8: 081
6: 081
8: 54 54 50 50
6: 5050 93 ẹtun number e pe
8: 08 1 08 1 54 54 50 50 50 93 93. So adupe lowo yin o baba olotu
6: adupe lodo olohun
8: adupe
6: lodo olohun
8: awon ti won patronize wa na o
6: amen
8: opolopo odun o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin
6: amen.

0: jókè. Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi esipẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Miliki special Ajabale to tutu nene pẹlu awọn boys olon ti o dero ni Remi ati Remi Remi additional big man presenter pẹlu Remi Babajide MC General

0: kan ti de lati odo Olorun wa ijo God of White calling for all souls ministry si pe si ipade agbara lojo meta iti o ma waye ni ilu Ibadan ti akori re nje ase tun dari gbogbo aye authority that leads the whole world iti o bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 ipade yo ma bere ni agogo meri role ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Basonu Road ije agbe Ibadan Olorun lati ni ranshere prophet Odedoyin Olawumi Ezekiel ti setan lati pa gbogbo ko pade pelu wa agbara ati ise iyanu Olorun yo se ohun ti ko sere ni ilu Ibadan nipase pade yi aro yo rin afoju yo riran laiso yo gba iwosan ireti yo pada wa ibukun itupale ati oro asotele yo wa eni ti Olorun yo lo fun ise ami ati agbara ni prophet Odedoyin Olawumi Ezekiel setan lati gba Olorun ipe funfun fun gbogbo ko pade awon boss yo fe wa lati gbe owa si bi pade lati iworo mokola challenge ojo egbera priri igbare ti de won wa pelu igbagbo e si gba ohun ti Olorun ti pese fun yin fun ibere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara prophet Odedoyin Olawumi Ezekiel ma se pada seyin Olorun duro di o
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbẹ́dẹ́ o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Mìnínì Olúfúnkẹ́ Mákindé kásì máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọbabìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
8: Gbogbo yín là ń pè ó.
9: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
10: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
9: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
10: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sárọ̀wọ́ tó wọn.
9: Admissions are now open. Training season runs from June 1st, 2024. 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arishekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
10: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo la.
11: Javis PR I Care Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni sugba nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun muni rada ni 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se oriran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090

ǹjẹ́ lórúkọ ọlọ́run ọba ìpẹ̀dá ìṣẹ̀dá ọba adániwáyé tẹ́nìkan kì í dá adígún àdìgún ọba mi ọ̀ mìmìyàmìyàmì ọba tó lo gbogbo lọ́dọ̀ èmi mú àwọn wòlíì pa orí pẹpẹ òun la fi kí yín pé atúnkù àmójúbà ara wa lẹ́ẹ̀kan sí i lágẹ̀lú wọn ń pe bí òkè ga jòkè ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àwa náà sì kọ́ ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀ ẹ kúlé ṣe dáadáa ńlá bá yín a tún ti dé sí gbàgede ẹ̀dọ̀ kí gúdúgbẹ̀ ìròyìn fún ti ọ̀sán tèní ṣáájú ohun gbogbo.

0: kokoro ajaru ru ni tori re osu me fa to ku ni 2026 alorun ti so be ku bu ni ba fara mo ni sa se danu mo e ma se bi olorun ri agboro se atawon ra wo lori mi just be woli e be ta iwo jo baba so ji ora pe yo ti ma so tele lojo friday 12 at the saturday 13 wakati adua me sala ro me ta so pelu shoru ajo sunday 14th june ago me ju abo wura la o kon pa de pelu shoru re koja sojo monday ta ma shoru ofe lati ibado to ba je pelu osu o se je ni ka ma bo ni kilometer 80 mercy complaining e be ba se anu a ma li emi aje ni ru jade
1: Javis PR iCare Foundation lo nlogun tatata wi pe tin yin me lo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowolowo ni Charity PR iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofese layewo Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR iCare Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo re ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 ojulobara oni dindo mo wa lagbari
2: ní west midlands open university a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò ya ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry àbí ofe ṣàyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwa ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ Kore dimemuse Maulaya
3: Ìrìn àjò umra láti ṣàlékún Imani kálẹ̀bà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.

0: láti ìpínlẹ̀ Ọ̀yọ́ Moruf Akinwande ló yọjú ẹ̀ síta ò wípé àwọn òṣìṣẹ́ àjọ náà eléyìí ti ACFS àmọ̀wó tó léwájú wọn ni báráká wọn yabo ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún látàrí ìpè pàjáwìrì èyí tí wọ́n gbà látọ̀dọ̀ Olúyọ̀mádé Adépéjú èyí tí ó ń fi ọ̀rọ̀ léde wípé ìsọ bí wọ́n ti ń ta fóònù kan ńlọ́mọ̀ ti sọ iná ọmọ rárá ló ti sọ dorin tídẹ̀ ti ń gbẹ́sẹ̀ sókè ti ń gawú sí iná o wọ́n ni níbi tí ilé ìtajà ti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ Tecno ìyún Tecno Complex Roundabout ní Mọ́kọ́lá Àbàdàn wọ́n ní ó ṣe àfikún rẹ̀ wípé àwọn dìgbòlú iná tí wọ́n jí òṣìṣẹ́ dìgbòlú iná ìyún Firefighters ti àjọ náà wọ́n ni ní kété ni wọ́n gùn lé ojúṣe wọn torí ìdí iṣẹ́ ni láti mọ̀ni lọ́lẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ wọ́n sì pitú méje tí akọni ọdẹ ti ṣe nínú gbòòrùn mọ́lẹ̀ wọ́n kápá iná ọ̀hún tí wọn ò jẹ́ kí iná náà ké báráká rẹ̀ kọ́ sọ́ra rẹ̀ di àwọ́gbà tí ó bẹ̀rẹ̀ sí ní mọ ti bi ìṣọ̀kan ran ìṣọ̀kan débi pé yóò jó òbítíbitì àwọn dúkìá àwọn èèyàn wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde o gẹ́gẹ́ bí ẹni tí ń fi ọ̀rọ̀ léde pé ìwádìí ìdákọ́ńkọ́ tí wọ́n ṣe ló yọjú ọ̀rọ̀ síta o wípé iná ọ̀hún ló wáyé láti pasẹ̀ bátìrì fóònù màtí bátìrì fóònù tá à ń lò yìí àṣé ó lè ṣokùnfà iná ọmọ rárá wọ́n ní nígbà tí ọkàn àwọn irinṣẹ́ kan tá a mọ̀ sí kọ̀m̀bọ́ ìyẹn combustible material tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní pàù ni iná ńlọ́ba ranjú dé wọ́n ní alága àjọ panápaná ó gbóríyìn fún àwọn òṣìṣẹ́ àjọ náà àti àwọn ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti Mọ́kọ́lá Division ìyẹn Mọ́kọ́lá Division Headquarters fún bí wọ́n ti ṣe pèsè ààbò tó péye lásìkò ìgbà tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn kọ̀sà ìwárò àwọn èèyàn àwùjọ o wípé gbogbo àwọn ìlànà eléyìí tí ó dẹ́kun ìṣẹ̀lẹ̀ iná ọmọ rárá tí òfin ní jí ọ bẹ́ẹ̀lẹ̀ tàbí kọ́ wáyé rárá òun náà ni ẹ rí dájú pé ẹ̀gùn lé o látàrí pé iná mojú ẹni ọ̀ dá
1: o
0: èbó ńlọ ní ọmọṣẹ́ pín nísín téèyàn ò tiẹ̀ lè rí o ní iná o ṣùgbọ́n a mọ̀ sọ́ra rẹ̀ di ọ̀gá ńlá tí apá ò ní ká mọ̀yàn lọ́wọ́ Akinwande ńlọ ṣe àtẹnumọ́ rẹ̀ pé ó ṣe pàtàkì o kí gbogbo iléeṣẹ́ kọ̀ọ̀kan àti nísọ̀nísọ̀ pé ọ́ dá o pàápàá jùlọ bí ẹ bá rí wípé àwọn ìṣọ́ bí ilé alátòpọ̀ tá a mọ̀ sí complex building ń bá nìṣọ́ yín wà pé ọ́ dá àwọn èéfín apanáhùn tá a mọ̀ sí fire extinguishers pé ó ṣe pàtàkì kí wọ́n mọ̀ ni o látàrí pé bí iná ọ̀hún bọ́ bá ti ń bẹ́lẹ̀ tí ń húkọ́ báyìí òun náà lèyìn ó ti mọ̀ fi tẹ̀pọ̀ ọ̀rọ̀ ikọ̀ rẹ̀ téèyàn ó fi mọ̀ gbà lẹ́nu pé mọ̀ wù kọ́ mọ́ mọ̀ wù kọ́ mọ́ ó ṣe bẹ́ẹ̀ ó di gudugbẹ̀ fún tọ̀sán tèní adúpẹ́ ó ní ìròyìn ọ̀hún lọ bá dé ìwé ìròyìn punch ńlọ punch ẹ̀ síta.
1: Alele ìlú Èkó òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tí ó jẹ́ pé ń bẹ lọ́wọ́ mi òun náà ló di gudugbẹ̀ tó sì ń ṣe lálàyé síta báyìí wípé ilé ìka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ ojúṣàwọn mi eléyìí tí wọ́n pè ní Marine Police Unit òun náà ni wọ́n ti ṣe lálàyé síta wípé àwọn ti láǹfààní láti dóòlà arákùnrin kan eléyìí tí wọ́n po orúkọ rẹ̀ ní Joshua Babalọla
0: okay.
1: wọ́n ní ọdún mẹ́tàléní ogún ni kí ni Joshua Babalọla ṣe tí wọ́n fi dóòlà mí rẹ̀ ó ṣe òkóònù wọ́n ní ṣe lówó sùsùnsùn tí ó sì lọ sí orí afárá àti Third Mainland Bridge eléyìí tó ń bẹ nílùú Èkó tí ó wọ̀ tún tó wò sí torí pé èèyàn kankan wà wọ́n ní jùà òun náà ló bẹ sínú odò ọ̀hún wọ́n ní ṣùgbọ́n àwọn ọlọ́pàá gbìyànjú tí wọ́n sì láǹfààní láti tẹ̀lé pé ìwọ́kẹ̀ ó lè para rẹ sí wa lọ́rùn wọn ni wọ́n láǹfààní láti dóòlà ẹ̀mí rẹ̀ wọ́n sì mú jáde nígbà tó wá mú jáde tán tí wọ́n jẹ́ ara rẹ̀ sílẹ̀ dáadáa ni wọ́n ní Babalọla kí ni owó tí o fẹ́ fi bẹ́ sínú odò ṣé o mọ̀ pé tó bá bẹ́nu odò yìí nǹkan ó ṣẹlẹ̀ ni Babalọla ni kì í ṣe pé òun náà mọ̀ ìlú Ìbàdàn lòun ti wá wọn ní Ìbàdàn kan náà wọn ní ìwòrò odò ni òun ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé akunlé lòun péńtà ni òun oní ṣùgbọ́n àwọn gbèsè ti pọ̀ ju lọ́rùn òun tóun ti wọ̀ tún wò sí dẹ́pẹ́ àwọn tí òun jẹ́ ń gbèsè àárọ̀ báyìí òun ó ti rí mẹ́sẹ̀ẹ̀jì wọn ọ̀sán mẹ́sẹ̀ẹ̀jì wọn alẹ́ mẹ́sẹ̀ẹ̀jì wọn olóhùn ti wá dé ìlú Èkó yìí láti ibi àṣálẹ́ àná lòun kọ́ ti dé tí wọn kọ́ ti mọ́ ń kọ́ pé ibo lòun ti lè fò ibo lòun ti lè fò ní báyìí nígbà tóun wá rò ó pin pé wọ́n wulẹ̀ fò náà ni oni be lo se wa fo sinu mi be le nto wa je alokuro le iso lopa ti ipinle ti eko lohun ti wa salaye sita eni tin se sp abimbola debisi ti wa salaye fun awon iwe iroyin ti punch ipe awon ko ti do lemi re na o sun be lakata awon lopa nibi ti eka ele ton ri si eto lera nibi ti won ti n gbianju pe ki eto lera re ko pada tori en to benu mi na jua ki won do yo na ona ti mu die na eh yo ti mu ge die bi o ba ti e mu pupo ipe leyin na
0: ko si bi o se ni ti benu si ge
1: mm
0: ko lo mo je ari ko se dada
1: mi oni won ti gbianju lati kan si awon obi re ati molebi a ti so fun won pe odo awon oni Joshua Babalola wa
0: adupe
1: eja se jeje o
0: se jeje
1: sekulu wa kan
0: iwo na di won si je ni owo ranti pe ngba to wa laye o na ni iyan ko ranti pe ngba to wa laye o na ni o le sanwo re iwon ba ni o abi iwo na ba si yawo tori ojo mi
1: o na san
0: ni lokan lati san pada tori ebi a mo ojo a mo pa yan wole kan lai mo ye gba o omi tore ti iwe iroyin the nation to tun san si ita won ni iya lomo kan re ni ipinle edo to ko re nje oluchi opomwa won ni oni iko le ise olopa ti ipinle edo ni won fi kele ofin gbe leyin to diban ti o paro pe won ji on gbe to si diban bi won o se ji gbe latari ati gba million lona adota 50 million naira lowo awon molebi re kini to fa ti oluchi to fi gbe irufe igbese be enyo bo lowo se owo palaba re bo lo si segi eyin fe mo e tele mi eja jo ririn ajo re
1: so nbe
0: won ni o si won oje won ba nile itura kan ni ipinle delta lati ipinle edo o di ipinle delta won ni gbon wa ba atohun atokunrin re eleyi ti won gbagbo pe orekunrin re ni ololufe re kunrin o ni won ni won jo ba won le itura oni ole ni oyin oluyan

wọ́n retí kó sẹ̀ kí mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà kó sẹ̀ nú àkáǹtì kẹwàá fi àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n ní ọlúṣi ni wọ́n jábọ̀ rẹ̀ pé wọ́n jí lọ ní ọ̀sẹ̀ tó lọ ní orí òkè ìpoba ìyún ìpoba hill tó wà ní ìjọba ìbílẹ̀ ti ìpoba ọ̀há ní ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ọmọ rẹ̀ nínú èyí tí ọmọ rẹ̀ bìnrin kan bẹ̀ ní orílẹ̀-èdè canada wọ́n ní ni wọ́n bá mọ̀ pariwo síta pé ẹ mọ̀ jó ẹ̀yin èèyàn ẹ bá wa wá ìyá wa láwárì àwọn ajínigbé ni wọ́n ti jí gbé tí wọ́n sì ń béèrè owó ìtúsílẹ̀ láì mọ̀ pé ìyá rẹ̀ díbọn rẹ̀ ni wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ bìnrin eléyìí tí ó ní ó kọ tòun jẹ́ anita nínú fọ́nrán àkásílẹ̀ kan n ló ti ń fi ọ̀rọ̀ léde pé ìyá òun pé ẹjọ́ ẹbọ́n wá ìyá àwọn pé ó ń bọ̀ láti ìsọ rẹ̀ níbi tó ti lọ mú aṣọ wọ́n ní kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní kàn sí tí àwọn ò rí mọ́ wọ́n nígbà tí yòówà tẹ̀ wájú ń lọ yọjú ọ̀rọ̀ síta wípé èròǹgbà tòun ni wípé ìyá òun ọ lọ sí ọ̀dọ̀ ìyá ìyá àwọn sí ilé ìyá ìyá àwọn láti lọ sùn nígbà táwọn ń pe nọ́mbà rẹ̀ tí àwọn ò gbọ́ tí ò tiẹ̀ wá yọjú síta tí ò tiẹ̀ lọ rárá bí ti wù kọ́ mọ́ wọ́n ní ṣùgbọ́n ìyàlẹ́nu lọ jẹ́ fáwọn o nígbà tí bàbá àwọn àsóbìnrin tiẹ̀ tó ní ọkọ láyé pé nígbà tí bàbá àwọn sọ fáwọn pé ìyá yín pé kò sí lọ́dọ̀ ìyá ìyá yín o nígbà tó ń débẹ̀ òun ọ̀bá o anita ló fi ọ̀rọ̀ léde wípé kò pẹ́ kò jìnà o ó ní àwọn ajínigbé ní bá pe àwọn pé ìwọ ìwọ o ìwọ ni anita ó lóun ní bẹ́ẹ̀ ni láni ìyá yín ẹ̀ lè rí o bẹ́ẹ̀ bá fẹ́ rí ìyá yín ẹ lọ mú mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wá o àwọn sì fún ní ọ̀sẹ̀ kan torí oúnjẹ tí ń bẹ lọ́dọ̀ àwọn ìyá yín ò lè mọ jẹun lọ́fẹ̀ẹ́ o pé ẹ fowó lẹ̀ o wọ́n ní ibẹ̀ ni àwọn ti sásọ̀tún sásọ̀sì pé ẹjọ́ mílíọ̀nù lọ́nà ogún ni àwọn sàpapọ̀ wọ́n ní ọ̀dà àwọn ajínigbé wọn wá ní ẹ̀ẹ́nà yá ìyàwó ṣe díẹ̀ nílé àná nú mílíọ̀nù lọ́nà àádọ́ta ẹ ti rí mílíọ̀nù lọ́nà ogún ẹ tẹ̀ yẹn sí wa náà wọ́n ní ní bá tẹ̀ sí wọn pé ṣùgbọ́n nígbà tí wọ́n ń ṣe ìgbésẹ̀ náà àwọn ọlọ́pàá àwọn ti bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ tiwọn wọ́n ní kánran làwọn ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ o wọ́n ní kó tó di pé wọ́n san owó ọ̀hún làwọn ọlọ́pàá ti sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ṣe rìn rè o wọ́n ní gbẹ̀yìn gbẹ́yìn wọ́n sá ọwọ́ sá tẹ wọ́n bá ọlúchi ní ilé ìtura ní òbíàrukù ní ìpínlẹ̀ delta ńgbà wọn ó wàá bá ńbẹ̀ wọn ò bá ní onìkan wọ́n bẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn yẹn tiẹ̀ fi pé wọ́n lérò pé àwọn tí wọ́n jí gbé wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń yọjú ọ̀rọ̀ síta pé àwọn ọlọ́pàá ni wọ́n wá tọpinpin nọ́mbà ọ̀hún tí wọ́n sì tọpinpin nọ́mbà náà tí wọ́n tọ̀ de ilé ìtura tó wà ní òbíàrukù ní ìpínlẹ̀ delta níbẹ̀ wọ́n ti bá ọkùnrin àti obìnrin tí ọlúchi tó ní wọ́n jí òun gbé wọ́n bá wọn ilé ìtura ilé ìtura lẹ́yìn fi ìpàdé sí ni wọ́n ní ẹ̀wẹ̀ nígbà tí wọ́n wà pé ọkọ ọlúchi inú rẹ̀ sádùn pé wọ́n rí ìyàwó òun o wọ́n ní ṣùgbọ́n nígbà wọ́n wá dé àgọ́ ọlọ́pàá ibẹ̀ ni ìròyìn tí ọ̀dà ló ti wá bẹ́ẹ̀lẹ̀ pé ìyàwó wá bẹ̀rẹ̀ sí ní bẹ ọkọ pé ẹran ìjọ jàre ẹ pàun sílé ẹ mọ́ pàun síta pé iṣẹ́ èṣù ló mú ọtí ó fi díbọ́n pé wọ́n jí ọ gbé ọdún wá díbọ́n tán ọ wá tẹ̀lé ọkùnrin tó jẹ́ olólùfẹ́ rẹ àbí tó sì wà ní ilé òun bí ìgbà náà ni pé òun fi ọbẹ̀ ẹyìn òfin jẹ òun ní su ni èmi ọmọ pé òfin jẹ ni ó sà ń bẹ ọkọ òun pé jọjàre má sọ fún àwọn ọmọ òun wọn ní ọmọ rẹ bìnrin tí ń bẹ ń canada eléyìí tí òfin ó kọ rẹ síta nínú fọ́nrán ọ̀hún òun náà ni ó sọ wípé ìyá ọlúṣi ìyá anita ṣé ìwà lè tẹ wù yìí ìwà tẹ wù yìí ó ti bẹ bí jẹ ó di gudugbẹ fún tọ̀sán tèní àmọ́ ọlúṣi ó ti wá ṣèlérí pé bí mọ̀lẹ́bí bá fi lè dáríjì òun ohun tún ṣerú rẹ sọ́wùlẹ̀ wàá ṣerú ẹ̀ náà tẹ̀lẹ́ ni bó o ní ọjí ọgbẹ́ tó bá tún ní ọjí ọgbẹ́ gan sáwọn èèyàn wà á gbà ọgbọ́ àfi ká fàdúrà sí ọgbẹ́ kí wọ́n mọ̀ jí ọgbẹ́ o torí jẹ́ bá wá jí ọgbẹ́.

0: Eka bo pada lati eka ipoluwo oja ka gudugbe na la se wa ni ikani ti lage lu FM 96.7.
1: okay gajoke
0: okay to gajoke lo baba baba ni
1: dodo re dodo
0: be la wa bayi eyin
2: o ri li mo se aye gbon
0: eyin eyin sibe ke duro sibe alele bayi ipile ti osun lohun o na lo ti je pe iroyin to nbe lowo mi to je pe iwe iroyin ti Daily Post o na ni won gbe mi pa lo si ipile ti osun iroyin ohun na lo nse lalaye si ta wa ipile ile ise olopa ni won ti mu awon afurasi meta ototo kan ile ti won ni pe won ni nse pelu awon egbe okoko kan ti won tun je janduku loselu to tun je pe awon ibon o na ni o nbe lakata awon lalaye se ko won gba ase lowo ijoba oni be lo tun lawon ogun dudu awon sangbe o na ni won tun lanfani lati bani akata won en tun soro ndi mimo o na ni en ti eje alukoro le ise olopa ti eka ti ipinle ti osun lohun ti se DSP Abiodun Ojelabi o na ni o soro ndi mimo fun iwe iroyin ti Daily Post wa salaye orun sita ipese re commissioner olopa ti ipinle ohun en ti se Ibrahim Gotan o na ni o fun lase lati soro yi jade o keje pe ohun soro yi ni ohun nikan o onise re nigbati
2: awo wula yara re
0: pe o fun lase ni o ko n to so oro yi o oni pelu awon ise iwadi orin kini wi eleyi ti awon gunle pelu awon ohun ta won ti gbo ipe awon omo elegbe okoko kan won ti wo ipinle awon to se pe won ti n kora won jo won ti n kora won jo oni be la won ti bere ise ohun oni be la won ti wa kefin awon meta kan oni n ta won ba lakata awon o na ni awon ba ibon meta kan ile to n febo ti won pe ni English Beretta pistol o la won ba lowo
2: ibon to n febo
0: a o gbo ni English Beretta pistol
2: won ti di fi English si
0: officio oni awon tun ba awon ta ti yen lo bi rere oni awon tun ba ada pana ile ti won ti mu to ti mu ti enu re mu sansan o la won ba merin oni awon tun ba aake ti won se kan tan oni heavily sharp axes
2: ma rora o
0: oni won tun ba iyen na ni o seun jare oni won ba iyen na ni owo won o wa nse lalaye sita bi pe owo won ti ni ki ohun daruko won o tori pe awon meteta ohun na lo je pe odo na ni awon meteta oruko alakoko o na ni Adekola Olayinka Abdulaziz oni ni odun meta de ni ogbon ni 27 oni kan tun be nu won omolara Ezekiel oni eni odun meji de ni ogbon na ni ohun oni tun ba kan nu won Baba Tunde Aziz eni odun meji le ni ogbon 32 o na ni ohun o ti wa so bayi pe ise iwadi ti nlo o tori pe awon tumo ku won seku sugbon awon ta awon kokko mu yi ise iwadi ba se nlo fun ara won ni won mo toka ara won oni iwa odaran awon ofe ni ipinle osun
2: awa na ofe ni ipinle oyo
0: afẹ awa na ofe
3: Oladele Sunday mu iwa arowo yin Bijes Kuma Kelencheri Adebayo Yunus Adewale Sherifat Funke Aziz to fi mo Adekunle Adebayo Abidemi Adisa Fasasimu Idin Eseun o Tundex Lukman Omolara Wumi Arowo yin Eseun eku kiki e ba wa leku e sibe e comment si e share e je okari ile ko kari oko ajojo odun benikan o ba ni be si re ajogbo odun benikan o ba gbo e je ajogbo ka jo fi se odiwon aye wa ka le mo mo wi pe Alagamo tin se jeje iku npa gbele nta si opolo tin fi gbogbo igba janra re mole won ni awon eyan meta ni itesiwaju gudugbe tosan teni gege bi iwe iroyin the nation bo ti se san sita o ti won wa lakata awon ajinigbe ti awon ajinigbe adi hamara abon ti won jigbe ni agbegbe Karanla ndele to wa ni magbon ni mowe ni ipinle Ogun won ni o ni won ti ri oku won o nigbati won fi japeta pelu awon ajinigbe bo loro sisele won ni oku awon eyan yi ati enikan ti se ode eleyi ti o nse iranlowo fun iko ologun eleyi ti won fi mo ojuleja agbegbe bi ti awon ajinigbe ohun ti won pago si o na ni awon ajo eleto abo ni won kefin nigbati won wa tinu igbo ati ju nibi ti awon ajinigbe ohun ti won fi se buba leyin ti won fi ibon pejata petaja pelu awon olopa ni agbegbe kan wọn ni gẹgẹ bi wọn ti se yọjú ọrọ síta o wọn ni àwọn ajínigbé yìí ni wọn jí àwọn èèyàn márùn-ún nínú èyí ta ti rí ọmọ orílẹ̀-èdè china eléyìí ọjẹ́ pé orí kò yọ lásìkò ìgbà tí àwọn ajínigbé yìí tí wọn fi ń kí òkì ìbọn wọn wọn ń kí lókì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn àjọ elétò ààbò àwọn náà bẹ̀rẹ̀ sí ni da ifá lẹ̀ pé ifá ìbọn rèé wọn bẹ̀rẹ̀ sí ni dàálẹ̀ pé ẹjẹ́ àdáálẹ̀ àtúnṣà wọn ní ikọ̀ ológun ti ìpẹ́ẹ̀rẹ̀ nǹkan ogun karùn-ún lé ní 35 artillery brigade ti iléeṣẹ́ ológun ilẹ̀ yìí nigerian army nínú àtẹ̀jáde tó ti paṣẹ ẹni tí í ṣe agbẹnusọ wọn lucita ọ̀gágun ìdèrègbè samuel akari níbẹ̀ ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn ni wọ́n sẹ́bù ni wọ́n sẹ́bù wọn ní òpópó ní ojú ọ̀nà níbi tí àwọn ti fèsì sí ìpè pàjáwìrì eléyìí tí wọ́n fi síta látàrí bí wọ́n ti ṣe ń gbìyànjú àti jí ọmọ orílẹ̀-èdè china kan tí í ṣe àrè eléyìí tó ń ṣiṣẹ́ ní ibùba ibi ìfẹ́ odò lójú ọ̀hún wọ́n ní gẹ́gẹ́ bí àkàrí bó ti ṣe fi ọ̀rọ̀ léde wọ́n nígbà tí ikọ̀ ológun ilẹ̀ yìí tí wọ́n débẹ̀ ni wọ́n wò wípé ẹ̀yin kẹ̀ ẹ̀wẹ́ wọ́n ní níbẹ̀ ni wọn náà ti bẹ̀rẹ̀ sí ní da ọwọ́ wọn lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fìbọn sọ̀rọ̀ sí wọn wọ́n ní àwọn agbébọn náà wá wò pé àwọn náà ń ṣe apá bí tán wọ́n ń sẹ̀yìn bí àyà ni wọn náà dúró bí wọ́n ò kàn pé àwọn dá padà fún yìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní da kiní ọ̀hún padà fún ikọ̀ ológun wọn nígbà tí wọ́n ń jábọ̀ rẹ̀ síta agbẹnusọ ọ̀hún yọjú ọ̀rọ̀ síta o ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ogun the deputy superintendent of police dsp bolúwátìfẹ́ babaṣeyí ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n rí òkú àwọn èèyàn ọ̀hún lásìkò ìgbà tí àwọn fi ń wá gbogbo àwọn règbèrègbè ibi tí ìjọ ọ̀hún tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ ajé monday pẹ̀lú àfikún wípé òkú àwọn èèyàn mẹ́ta tí wọ́n wà lákàtà àwọn ajínigbé náà ó ní wọ́n rí eléyìí tó jẹ́ pé ńṣe ni àwọn ajínigbé ni wọ́n gbẹ̀mí lẹ́nu wọn wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ẹnì kẹrin òun náà ni ó jẹ́ ọdẹ eléyìí tó ran àwọn àjọ elétò ààbò lọ́wọ́ látàrí àti lè mọ gbogbo bùba àti kọ̀rọ̀kọ́ndù agbègbè ibi tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n farasin kò sí ìwé ìròyìn the nation òun náà ni ìròyìn ọ̀hún ló ti jẹ́ síta ó di gudugbẹ̀ fún tọ̀sán tèní kí ọlọ́run ọba kọjọ ọmọ fi sọ rẹ̀ sọ wa
0: àmì àti àmì
3: kálé kí àwọn ẹni bí yìí
0: àmì àti àmì ìròyìn eléyìí ló ń ṣe ládùúà wípé ẹjọ́ tá a bá ń rìn lọ́nà lágbọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀jẹ̀ wa báyìí kò ní di ohun ìtàjẹ̀ sílẹ̀
3: àmì o
0: ẹjọ́ tá a bá tún bẹ́ẹ̀ lé náà àbọ̀ ọlọ́run yóò mọ dájú lórí gbogbo wa
3: àmì
0: ìwé ìròyìn ti punch náà ni ó kọ ìròyìn eléyìí jáde eléyìí tó jẹ́ pé ó ń bẹ lọ́wọ́ mi tó sì jẹ́ pé àwọn ìrìn àjò kan rèé eléyìí tí wọ́n ti pàdé ikú òjijì látàrí bí ọkọ̀ eléyìí tó jẹ́ ọkọ̀ akẹ́rù eléyìí tí wọ́n pè ní minibus àti ọkọ̀ kan eléyìí tí wọ́n pè ní toyota tundra eléyìí tí wọ́n forí sọ́ra wọn ní ìlú èkó gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti punch tí wọ́n ṣe punch ìròyìn ọ̀hún jáde eléyìí tí àwa sì ń punch ẹ̀ sí yín létí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ti àjọ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ ojú pópó àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹni tí ń ṣe adébáyọ̀ taofeek òun náà ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ìpè iṣẹ́ rí ìjàmbá ọkọ̀ òun náà ló ṣẹlẹ̀ nígbà tí àwọn ọkọ̀ méjèèjì tí wọ́n forí sọ́ra wọn òun náà ló jẹ́ pé dírẹ́bà ọkọ̀ tó jẹ́ ọkọ̀ akẹ́rù ọ̀hún òun náà ni ó jáde láyé ní ìfọn náà fọnṣu ọ̀nì nígbà tó ṣẹlẹ̀ ló jẹ́ pé ẹni tó tún wà ní àárín gbùngbùn tí ọkọ̀ eléyìí tó jẹ́ ti bọ́ọ̀sì ọ̀hún ló náà tó farapa nígbà tó ṣẹlẹ̀ náà ló jẹ́ pé àjọ ọ̀hún náà ṣúre tí wọ́n sì gbé àwọn kan tí wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn torí pé wọ́n ṣàlàyé síta wọ́n ní pé nǹkan ó ẹ̀ wò torí pé àwọn kan wà tí wọ́n fara pa yànnà tó jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òun náà ni wọ́n wà látàrí ìkọlù ọ̀hún eléyìí tó wáyé wà ń ṣe lálàyé ìpè nígbà tí àwọn gbé dẹ́rẹ́bà ọ̀hún ni wọ́n gbé lọ síbi tí wọ́n ṣe òkú lọ́jọ́ sí ní ilé ìwòsàn kan ilé tó ń bẹ ní ìlú èkó òní àwọn tán farapa wọn ń gba ìtọ́jú lọ́wọ́ ó ti wá ṣe lálàyé síta báyìí pé ọkọ̀ àwọn ọkọ̀ méjèèjì náà ni wọ́n ti gbé báyìí tó sì ń bẹ ní àkàtà àwọn ọlọ́pàá ó wá ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí ó jẹ́ awakọ̀ ìpè ẹ jẹ́ ká mọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo lè gbé yọ mo le fayo mo le se bayi mo le sure koja awon to mo nfare tori pe nigba ti ma fe sure koja oko kan ti mo pe ni overtaking o ye ki en mo se pele pele to ba si pe en to nbo na ngba mi elomi ko je bi sugbe en to nbo na ni yo se akoba oni ka mo se pele pele loju popo tori pe emi o laaro
3: omi ture gaga bi emi o ti se laaro won ni ile ise olopa o na ni ti ipinle benue ni won ti doju igbiyanju awon adigunjale won ti doju re dele won ni won doju re dele o ti won si gbemi lenu awon adigunjale meta ototo lasiko igba ti won fi fi ibon ti won fi fi pe taja laarin ara won ni opopona yi ti o ti valte lo si chito ni ijoba ibile ukun ni ipinle na ajo eleto abo bi won ti se yojo oro sita o pe isele ohun lo waye leyin ti dpo ti ekun gbeji iyun gbeji division to gba abo iroyin pe awon adigunjale won yi eleyi ti won gbagbo wi pe awon omo iko lote ni won ni won be si ni ko lu awon arinrin ajo ti won si ngba nkan lowo won ti won ji eru won gba won ni latari afin to ni leti otele muye yi dpo ago gbeji loku awon iko re sodi pe ni kenne iko re ati awon iko iyon eso iyonda adugbo iyun community volunteer guards ti won si lo si bi agbegbe yi won ni gaga bi oro un ti se njade sita won ni awon afurasi adigunjale yi ni kete ti won ke fi won pe eyin de ni a so pe eyin ke eyin we ni a be si ni fi ibon ni a tu ijanu ban won le ni rojo re gege gege gege gege la won olopa ni iwo eyin ke e we kede kede kede keke ni na ba lu an ba fese ti le gbi ni ba bere si ni da won lohun pe eyin le kan le kun o eyin le bere fun a o si fun yin tan ti e gba e ni gba tan e le fe to be won ni ngba ti ibon ti be si ni dan latun tiun tan tiun won ni ile si olopa won sa kapa won o won gbemi lenu awon awon olosa adigunjale yi won gbemi lenu awon meta won ni be kedere won ni awon ninu won lo je pe won tun wo aso egbejo da bagbomu ti ologun iyun military camouflage won ni won tun wo pe ahe ayamo ko won ke o won ni opo awon eyan ti won je omo iko olote yi ti won digunjale ni won feyin gbegba amole to si je pe ngba won wa si bi agbegbe ti won ti pitu owo won won lori okada ni won wa won ni nigbeyin gbeyin opo won na ni won fi eyin gbegba amole amo won sa ilo lo fe o tori ibon oko won leja won ni ibon ko won leja o won si ri awon nkan kokan atawon nkan mi won ri gba sugbon iwadi onte sowo waju won ni won gba okada won si gba ota abon won gba ota bi mokanle ni ogun ibon AK-47 eyo kan won ri gba pada adupe ni oyan n se
0: tun tun tun tun se den to yin dunu
2: tun tun tun tun tun ni so ka ruyin
0: o ndu o ndu bi bati
2: karoyin bi
0: ah okonu alele bayi ipinle ti delta olu je pe iroyin to nbe lowo mi bayi non lo je pe o di iroyin gudugbe eleti o je pe ko si dun mo ninu rara o oni be lo je pe ajo abi le ise eleti ori si igboke gbudu oko ojurin the Nigerian Railway Corporation non ni won ti so di mimo bayi pe awon ti fi idi e mule o pe awon eyan meta ototo eleti to je pe won wo oko ojurin o na ni won ti dagbere fun aye yi ni ana ki lo sele ki lo de ti awon eyan meta eleyi ti won lo lati agbegbe ti wori lo si itape ni agbo ni ipinle ti delta ti won fi dagbere fun aye yi oni oko ojurin ohun na lo nlo na lo nlo oni sadede na ni o ya ko lori irin ti o si yawo gbo to si yi ni iyeku yi oni oko ojurin ohun fẹyin tẹ ba mọ pe isori isori isori isori oni bi isori bi mẹrin
2: alakanpo
0: na ni o lo lo si inu gbo to si ja lo oni be lo je pe eka ti le ise ohun le tori si isele pajaburi na ni won sure lo be lati dola awon eyan on lawon kan farapa on lawon kan ninu won won sese die awon kan bayi ori ko won yo ẹni tó wá jẹ ọgá àgbà fún iléeṣẹ ọhún ẹni tí ń ṣe ọmọwé káyọdé ọpẹ ifá náà ló fi ìdí ọrọ ọhún múlẹ òní àwọn mẹta ọtọọtọ ọhún ó náà ló jẹ pé wọn dágbére fún ayé yìí o òní ìṣẹlẹ ọhún náà ló jẹ ìṣẹlẹ tí kò dùnmọ nínú bẹẹ ló wá képe àwọn orílẹèdè wa nàìjíríà wípé kán dákun jọ torí pé orílẹèdè wa nílò àdúrà pàápàá jùlọ nírú àkókò eléyìí tí a wà yìí òní iléeṣẹ ọhún náà ni wọn ti wá ojútùú sí irú tó de farú ìṣẹlẹ ọhún tí àwọn sì fi ń dá àwọn èèyàn lójú pé irú ìṣẹlẹ ọhún náà ni a kò ní láǹfààní láti ṣẹlẹ mọ lọjọ iwájú.
3: àmì o kò ní ṣẹlẹ̀ mọ́ ìròyìn tó dùn mọ́ nínú ńlá fi gbé tán yányán fún tọ̀sán tèní wọn ni ìjọba ìpínlẹ̀ borno ló ti kó mílíọ̀nù mẹ́jọ owó náírà kalẹ̀ àti àwọn nǹkan tẹnu ń jẹ fún pínpín fún àwọn tí wọ́n gba òmìnira kúrò lákàtà àwọn ajínigbé eléyìí tí wọ́n fura sí pé wọ́n jí ọmọ ikọ̀ lọ̀tẹ̀ ikọ̀ boko haram tí wọ́n jẹ́ 360 wọ́n ni gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ gósà èyí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún abba timta ó fìdí títẹ́wọ́ gba àwọn nǹkan ọ̀hún ó fìdí rẹ̀ múlẹ̀ ìwé ìròyìn punch ni wọ́n ti jábọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wípé àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n jẹ́ 300 ni wọ́n wà lára àwọn èèyàn tí wọ́n jẹ́ 384 ìyún 416 tó jẹ́ pé ọ̀pọ̀ wọn obìnrin sì ni àti àwọn ògo wẹrẹ èyí tí wọ́n jí gbé lásìkò ìkọlù ìgbésùmọ̀mí tí wọ́n dojú ẹ̀sùn ngozi ní ìjọba ìbílẹ̀ gwoza ní ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2026 wọ́n ní alága ọ̀hún nígbà tó ń bá àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún sọ̀rọ̀ lẹ́yìn tó ó ṣe àbẹ̀wò sí wọn lẹ́yìn tí gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún ìyún ọ̀jọ̀gbọ́n bàbá gana zulum tó ṣe àbẹ̀wò sí wọn ní pulka ni ó fi léde wípé kó wá àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ni kó wá àwọn ọmọ gba 100,000 naira 21,000 naira wọn ni nínú fọ́nrán àkásílẹ̀ oníṣẹ́jú mẹ́ta àti ìṣẹ́jú àáyá 22:22 3:22 eléyìí tí akọ̀ròyìn ìwé ìròyìn yìí tí ọtẹ́ wá gbà ní ọjọ́ ìṣẹ́gun tuesday eléyìí tí ó jẹ́ akọ̀ròyìn ìwé ìròyìn punch láti pàṣẹ alága ọ̀hún ni wọ́n rọ àwọn èèyàn náà wípé àwọn nǹkan tí wọ́n fẹ́ pín ọ̀hún ni wọ́n ó pín gẹ́gẹ́ bí ìní kó wá bó ti sì jẹ́ tí ó sì jẹ́ yí pé wọ́n ní àwọn mọ̀ pé kinní ọ̀hún ó lè mọ́ tó o ṣùgbọ́n béèyàn bá ṣe gẹ́ omi kan ó níbi tí ó pa òǹgbẹ́dẹ́ wọ́n ní gómìnà ọ̀hún ló gbé 1,000,000 owó náírà kalẹ̀ tó sì jẹ́ pé kó wá àwọn èèyàn náà ni wọ́n sì mọ rí 120,000 tí wọ́n sì mọ rí gbà timta fi ọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn èèyàn ọ̀hún wípé nǹkan náà yọ tẹ̀ wọ́n lọ́wọ́ tí ò sì sí wípé wọ́n yọ ẹnikẹ́ni wọ́n yọ sílẹ̀ ọ jẹ́ ìròyìn tó gudugbẹ̀ tó sì dùn mọ́ nínú ìwé ìròyìn punch òǹlọ́kọ̀ ó di ẹ̀dọ̀kí fún tọ̀sán tèní.
0: a jẹ́ pé ibi tá a rí mọ fún tọ̀sán ti tòní léyìí tí ó ròkè lórí ìròyìn ti gudugbẹ̀ fún tọ̀sán ti tòní ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa
3: lọ́la oníkọ́ lọ́jọ́ kẹwàá
0: oni
3: ọjọ́ bí mi kọjọ́ méjì nù
0: kọjọ́ méjì nù àti
3: ìdá june 12 àwọn ọmọ june 12 èmi àti ṣẹ́gun sàlám
0: ẹ pàdé àwọn akẹgbẹ́ wa
3: àwọn ọmọ june àwárí
0: nígbà tí ọjọ́ béèrè ò tí tòó wá ní àwárí ṣe kábẹ́ra tó ní ni
3: àdúbẹ̀rẹ̀
0: àkílódé àtòní
3: láti fẹ́ bẹ̀rẹ̀
0: mẹ́gà àti bẹ̀rẹ̀ látòní
3: àtòní láti bẹ̀rẹ̀
0: látòní
3: ọgbọ́n mẹ́gà
0: kété tá a bá ti kó lórí ìròyìn òun náà ni kí la rí
3: gbọ́n ṣe ń jò ní ẹ tá a ti parí ẹ̀ náà nù randy dan
0: jábẹ̀rẹ̀ jábẹ̀rẹ̀ lónìí
3: mẹ́gà sí adún take return
0: jábẹ̀rẹ̀
3: tiwi
0: onímẹ̀rin ló ń fẹ́ martini
3: aago mẹ́rin àbọ̀ gbogbo ẹ̀kọ́
0: ló kọ tèmi jẹ́ ń dákọ̀ àbí wà ní báyìí
3: dákọ̀ rẹ̀
0: martini salau ló kọ tèmi ó dàbọ̀
3: ọmọ kọ kínní ìsáyà
0: mo kọ
3: one love àkànjí ìkọyìn rèé ẹ̀yinjú olódùmarè tí ò ṣe é fi gígún okon joseph ajókọ bí ẹni tí ń fẹ́ náà ló kọ tèmi eré gbogbo ó tún di ọjọ́ àbámẹ́ta saturday lórí ètò àgbẹ̀lọba aago mẹ́rin sí márùn ni gospel gbẹ̀dú ò báyé aago márùn sí mẹ́fà pẹ̀lú ṣọlá ààrẹ òtítí wá dìgbà náà ń kọ́ àkànjí ìkọyìn rèé ẹ̀yinjú olódùmarè tí ò ṣe é fi gígún.
4: La la la la la gelu FM jagaba gogoretio ma

0: bí wọn bá ń sọrọ pé èyàn la olu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èyàn rí tajé ṣe ọpọlọpọ èyàn ni wọn máa ń rò wípé èyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èyàn oní tẹ́ǹdì kó tó di wípé ó la olu right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wọ pé báwo làwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ìtí mọ́ sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndogójì rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ essence global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 090-75-10-1004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 090-75-10-1004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tiyín.
1: rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-75-10-1004.
0: The number again, sir.
1: 090-75-10-1004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 090-75-10-1004 090-75-10-1004 ẹ ṣeun o.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrí agbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: kí wọn náà fẹ́ kí àwọn ọkùnrin wú èèyàn ṣe.
1: Obìnrin tún máa tẹ́yìn ọwọ́ ọkùnrin. Ẹ máa dé tó bọ̀.
0: Ẹ ṣeun ìyá mi.
2: Tẹ bá wá dálẹ̀ tán ságbára yín wa kà.
0: A ò ka agbára Ọlọ́run ka. Yọ̀yọ̀ ti lo agbára Ọlọ́run ka. Ẹ mú mi agbára Ọlọ́run ka.
2: Tẹ bá dálẹ̀
0: tán. Tá bá dálẹ̀ tán agbára Ọlọ́run ka.
2: Gbogbo bèbèrè tẹ́ ń sọ. Tẹ bá dálẹ̀ tán ságbára yín ka.
0: Agbára Ọlọ́run ka.
2: Dọ́dà mo ti gbọ́ yín.
0: Hello.
2: Kò sí wàhálà. Ọ̀kẹ́ owó.
0: Ok.
2: Àríṣe àpáta Ìbàdàn. O ti cut. Àbí kò cut.
3: Nǹkan rí. Dọ́dọ́ ni kéèyàn sọ fún. Ṣùgbọ́n tó bá ti jọ́kùnrin tó máa ń bínú nǹkan rí tó jẹ́ pé tó bá ti gbọ́ báyìí tí nìyẹn ò ní ṣe é ṣe mọ́. Tàbí kó tún ṣe físíkálì gan. Ìmí ìwà tó jẹ́ pé inú ẹ̀mí ni. Torí tẹ́lẹ̀ mi bá fẹ́ ṣe nǹkan títí kejì bá ti gbọ́ sí bó ti nǹkan súnmọ́ làwọn tó.
0: Kò ní ṣe
3: é ṣe. Kó dé ìyàwó ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Tàbọ́kọ kí nìyẹn ò ní ṣe é ṣe mọ́. So kò ní ìdí kéèyàn sọ síta. Ṣùgbọ́n tó bá jọ́kùnrin tó jẹ́ pé kò ní ṣe ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà lára ẹ̀ ìyẹn lè sọ fún.
2: Sọ wá yẹ kíyàwó wa máa fẹ́ to traveling kó mọ̀ sọ fọkọ.
3: Ọ̀ǹda òun náà mo fi sọ pé kò yẹ kíyàwó máa sọ fún.
2: Ibo ló ń lọ.
3: Ìyàwó tí ò bá sọrú ẹ̀ ó ti mọrú ọkọ tó òun fẹ́.
2: Ṣé tọ́ba wá fún un yóò wá lọ láì sọ fọkọ.
0: Yóò padà sọ fún wọn ti fóun owó sí lọ.
3: Yóò padà sọ fún
2: ọkọ náà ẹni náà wọ́n fi sọ ìdí ni wọ́n fi jókòó. Àmọ̀ kóun ti ẹ̀ ti dàgé yọrí nǹkan tó ń fẹ́ ṣe náà. Ìgbà mí àmọ́ ọbẹ̀ yóò lóṣò. So you wa sọ fún mi pé o ṣe traveling.
0: I know.
2: Sorry, ó sì ṣe sọ pé o sáré nǹkan tí ìyọ̀yọ̀ sọ yẹn pé àwọn sáré fẹ́ dè sẹ́yìn wọ́n padà. Ìyẹn sì ṣe fìwé ọmọ ọmọ ṣùgbọ́n kò mọ̀. So fẹ́ sọ fún mi.
0: O
2: fẹ́ sọ fún mi pé tó fi bẹ̀rẹ̀ processing kì í ṣe nǹkan tó fẹ́ ṣe in a day in a week. Nǹkan tó ti ń ṣe for a month.
0: Ó ní kí n má sọ fún yàn.
2: Wọ́n ní má sọ fún yàn.
0: Wọ́n ní kí
2: tíkẹ
0: Ẹ̀lẹ́ ẹ ká sọ sáré kan ibi tẹ́ ti ń pè wá. Ẹ pè wá padà.
2: Wọ́n
0: bá ní kó bá sọ fún un kó pé òkè o má pariwo orí ẹ ò pariwo.
2: Ó ti yé mi. Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ ẹ ká sọ àwọn yàtọ̀.
2: Ẹ
0: ká sọ sáà.
4: Ẹ pé o tó. Ìsàlẹ̀ ṣọpẹ́ láti ẹ̀rọ wa.
0: Òkè ẹ bá dà sí.
4: Ẹ ṣe ń rí ìtẹ́gbẹ́ báyìí ẹ̀kọ́ gidi lẹ́fí ń kọ́ wa. Bọ̀tí ní ojú ìwòye tèmi. Mi wo pe kò sí nǹkan tóbìnrin lè ṣe pamọ́ the first person tó yẹ kó kọ́kọ́ mọ̀ òun lọ́kọ́ kò sí bí ọkọ òun ṣe lè burúburú tó tí ò ní fẹ́ ìlọsíwájú ìyàwó ẹ̀ so dábàá ṣe nǹkan àwa ìyàwó wa ẹ jẹ́ ká sọ fún àwọn bàbá wa nǹkan báyìí mo fẹ́ ṣe o tá a bá sọ tá a bá lọ ṣe nǹkan yẹn lẹ́yìn tí ọkọ yẹn bá padà gbọ́ gẹ́gẹ́ bí ohun tí ó yàtọ̀ ń sọ yẹn bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ yẹn ọkọ mi ò ní gbà o kò ní kèké yìí sí o.
2: ọkùnrin kan ló wà níbi tó ti lọ ṣe.
4: kí lẹ sọ sà.
2: mo lọkùnrin kan ló ṣàn help ẹ ní nǹkan tó ṣe.
4: ìbéè ni
2: ló
4: ẹkọ ètò.
2: ẹ ṣe jà
4: ní. ọmọ bàbá ṣe o.
2: àwọn kan wà
0: tẹ́lẹ̀ pé kò sí. bàbá jẹ́ kí ìṣọkùnrin ló help ẹ̀ nǹkan.
2: kò sí nǹkan tá a máa
0: lè nìyẹn. àná ọkùnrin yẹn dẹ̀ lè help ẹ̀ kó má ní ọ̀tí rí ọmọ tí kò kàn help ẹ̀.
2: a sọ̀rọ̀ nípa a trust yẹn a lè trust yín pé a trust yín kì í ṣe kébẹ̀ rìnrìn kùnrin bọ̀.
0: exactly.
2: kí ló máa sọ fọkùnrin yẹn pé ibo ló sọ fún kọkọ ẹ wà.
0: mi ìfẹ́ sọ fọkọ mi ní
2: ọjọ́ ṣe.
4: jókòó àìmoye obìnrin tó ṣe nǹkan sínú ọkùnrin òde àìmoye ọkùnrin yìí tó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ fẹ́ ìyàwó ẹ̀ fẹ́ nǹkan rí wọ́n pọ̀ sálálẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí nígbà tí ọkọ mi bó ṣe ń ṣe kò mọ bí mo ṣe kọ́ ọmọ mi àwọn ọmọ méjèèjì tí mo bí ìkan jáde lóṣù ìkan jáde nílá sí ọkọ mi ní 35,000 naira lórí àwọn méjèèjì nígbà tí a wá ń ṣe traveling ọmọ mi wọ́n ní ká má sọ fẹ́ nìkan kan gbàtọ́mọ mi wá travel tó lọ mọ̀ ní wá relocate wá sí ìbàdàn ó wá ń bá mi ní ìbàdàn mi mo bẹ̀rẹ̀ ọ̀la ń ṣe ayáyé kan wẹ́rẹ́wẹ́rẹ́ tó ìgbà tó máa dé tó máa gbọ́ ó kojú sókè ní kìí sí nǹkan tí ò sọ fún mi lọ́mọ travel ọmọ ṣe kan ọmọ ṣe báyìí mo ní ọmọ tó mọ bó ṣe lọ sí sùn tó mọ nǹkan kan ọmọ náà ó ti wá di ọmọ ọ̀sìn o. Àtiwádìí ẹni tó jẹ́ pé ẹ máa ìṣẹ́jú ìṣẹ́jú náà fi ń pè wá ń
2: sè. Mama tẹ̀rí yẹn ó sì yàtọ̀ wọ́n ní bàbá ń ṣènáwó lágboolé ó súnmọ́ra jura ọmọ nìyẹn kì í ṣe bíi tìyàwó.
0: ṣé ìyàwó wa dáràn ni.
4: àní nígbà tí mò

0: lagi lui babane. Oke kajo keni lulu ya dembi. 96.7 sani. Osani fi kwesi titi wao. Esi tembo wa.
1: Kali Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Biyoda.
2: Mega Crusade 2026. Yara Lubado, Eko Oriro, Ipela Kanti De, Lati Odolon Wa, Ijo God of White Calling for All Souls Ministries, Ipe Yi, Si Ipadi Agbara Lojo Meta, Iti Oma Wayeni Ribado, Ti Ako Oriro Nje, Ashe Tun Dari Bubwaye, Authority That Leads the Whole World, Iti O Bere Lati Ojo Kewa, Si Ojo Kejina, Oshu Kefa, 2026, Ipade Yoma Bere Ni Agogo Meri Role, Ibi Ipade Ni, Ile Weobaki Yere Memorial High School, Anubwa, Bashonuru, Iti Akwe Ibado, Olono Lati Nui Noshere, Prophet Odedoy Olaumi Ezekiel, Ti Sheton Lati Pa pẹ̀lú wa gbára àti iṣẹ́ ìyanu ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni prophet Odedoyin Olaumi Ezekiel ṣe tán láti gbọ́ ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbàrẹ́ ti dé wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn ọlọ́run ń dúró dí ọ́.
3: Ẹ jẹ́ kí n mọ̀ kí n kábọ̀ sórí àkànṣe ètò èyí tí God of White Calling for All the Souls Ministry tán ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ̀yin náà ti ń gbọ́ ìkéde yìí lọ́tùn lósì ẹ ti mọ ikọ̀ àti ìríjú ọlọ́run tá a fi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta rán Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi ń gbogbo àsìkò tẹ́ ẹ bá ń gbọ́ mi ń rú èyí yìí ikọ̀ àti ìríjú ọlọ́run ni mo gbé bàbá gangan náà ń bẹ lórí ètò lónìí àṣẹ tó ń darí gbogbo àgbáyé bàbá prophet Odedoyin èmi àti ńlá tó ń pàdé yìí
4: ọlọ́run ni
3: dádì ìbá bẹ̀rẹ̀ báyìí pé agbára tó ṣiṣẹ́ níbi ìtọ̀sún jòónì agbára tó wo wèrè jòónì ìsàn agbára tó ṣiṣẹ́ láwọn ọ̀nà
4: agbára tó gbomi òkun nílùú london
3: èmi ò fẹ́ mo tẹ̀lé yín nígbà tẹ́ ẹ lọ ṣe tọ̀ ní london gbogbo ẹ̀ lájọ rí àti ti jerusalem bàbá ìbá ń kọ́kọ́ kí àwọn aráalé kí wọ́n mọ ẹni tó wà pẹ̀lú mi.
4: ẹ jẹ́ ń pe ẹni tó ní ìpè wàtábọ́líkà wàtàyàmà ṣèǹtẹ̀yàmà káìlíbọ̀ ṣèǹtẹ̀yàmà wàyíríbọ̀ wà ṣèǹtẹ̀yàmà wàtàbọ́líkà ṣèǹtẹ̀bọ́líkù ṣèǹtẹ̀yàmà káìlíbọ̀ ṣèǹtẹ̀ mo gbé gbogbo ẹsẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ yìí jẹ́ gbogbo ojúmọ́ ní bóyá ṣíríbọ̀ kúbọ̀ ṣèǹtẹ̀yàmà káìlíbọ̀ ṣèǹtẹ̀ mo gbé gbogbo ẹgbẹ́ tí ń bẹ jẹ́ mo fún ẹ̀wọ̀n àjẹ́ ètò olórìṣà mo fún ilé ìṣẹ̀dẹ̀ ṣíríbọ̀ kúbọ̀ ṣèǹtẹ̀yàmà bẹ́ẹ̀ ni mo gbé ìṣàkóso fún ọlọ́run ìpè funfun nínú àṣẹ iná bọ́ọ̀lù bẹ́ẹ̀. láàkọ́ mo fẹ́ fi olùdájí gbogbo àgbáyé ayé àtọ̀run hàn.
3: kábíyèsí.
4: èyí ni ọlọ́run ìpè funfun nínú ìpè tí ò lábàwọ́n àṣẹ tí ń darí gbogbo àgbáyé tí mo fi wípé ìkéde ti wà fún àwọn àjẹ́ àwọn ọṣọ́ àwọn lẹ́bọlóògùn àti fi ìṣẹ́de ńlẹ̀ fún wọn. kò sí ẹ̀jẹ̀ tàbí lẹ́bọlóògùn tó gbọ́dọ̀ lọ sí ìpàdé nítorí ọlọ́run ìpè fún yín ti sọ̀rọ̀ sí rímọ̀ kúbà ṣèǹtẹ̀yàmà títí àkókò tí ìsọjí yìí yóò fi parí ìṣẹ́de ti wà fún àwọn òkùnkùn ìyẹn àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ni mo fi ìwàláàyè ọmọ oníkan èyí ti ọba àwọn ọba èyí ti ṣàṣojú bàbá àwọn ọba. ẹlẹ́ẹ̀kejì ni orúkọ mi ni wòlíì Odedoyin Olaumi Ezekiel aṣojú ọlọ́run ìpè funfun ni fún gbogbo àgbáyé lè a wà ní ìlú ìbàdàn yìí fún ìsọjí alágbára. o ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọjí ìsọjí èyí yàtọ̀ bọ́yá ọ̀pọ̀lọpọ̀ ibi tó o ti ń yà gbogbo akẹ́tì ẹ̀ sọ fún mi pàápàá ní ìbàdàn yìí àtàgbègbè rẹ̀ gbogbo omi o ti gbómi lórí òkè gbómi lórí òkè ni ọmọ amúrèké wá o ó fi kókó gbàdúrà o ti ta ògo rẹ olúwa sọ ó ní ìrànlọ́wọ́ tí ò tí ọ̀dọ̀ ń wá ó ní yóò pọ̀ ó ní àwọn ènìyàn yóò ta ògùn ara wọn ọ̀pọ̀ yìí ti ta ògo rẹ̀ nítorí rẹ̀ báàgì agolo rice kan ko sogo mo an ti gbe sori aye dukara sugbon mo bo ki le ori ese to wa an gbe aje agbe oso eyin te mo mu oro eyin mu o eyin mu edidi eyin te mo pe li ose e wa de olorun pe fun riwo ta ba ri en ti mo danyan wo eyin to je pe yo ma so yo ma peje afa yi ti e be leyin so ji yi te ba ti ri nkan kan se e so mi ti agbara yin ni o tori gbogbo ojubo ni won ya ninu emi gbogbo awo itedu awo ala iru ala won o de be si ri boku ba se ni ba won o de awuju awo ku won o de ti talale a mu yi so a o gba isakoso ilu yi fun olorun gbogbo agbaye
5: baba intern so yi ti n poju o
4: kini poju ni gbajo ba awon ba
5: edu o kile gbe mi te fi lo si ojubo osun
4: Jesu Kristi mo gbe olorun wa laye olorun olorun gangan ni mo gbe mi
5: tesi wo sun lo tesi
4: olorun awon kan o je awon kan ni kilo ni teyin fi njeja o je awon kan ni ibi kibi to je be wa a wa lo iyan awon ko elekeji gan elekeji ibe ye gbogbo eyan ni itedo igba fe ni anybody lo le lo be orisisi ilu ti mo pe mi pe ka ba won ti orisa kan ba nbe bo nlu kan a lo be han pe wa a de gbo isa
5: yeje kile yin gbe mi asebo le nlo
4: olorun gbogbo agbaye ni
5: asi olorun gbogbo agbaye
4: oro wi pe mo de de kan sinu ile mo de de kan si oju ofufu e ko gbo lo bowo be de ko gbo lo si won o lo ti fi wa joba lori won emi ati eyi be se wa yi te ba ti mo ru ase ti benu yin eyin ni olorun won elomi olomo si gbere gbo ko si bi ta le de o ko si bi ta le te ba ti pe wa boya itedo kini kan ogunmola ogunroke ogun kini kan e pe wa igbo ewo kan
5: e baba edo kin to soro nipa isojo lojo meta yi kin to iru awon eyan wo ni nbo wa be sugbon bi ka to lo be daddy eni won pe yin awon mo kan be won se won ro won be ninu gbo atawon oluko
4: so fun pe won ose won ro ko si di osele ti olorun oni ti ni wo yin awon isoji ti wa awon oro ti wa
5: e ba nfi ase tun won sile bayi
4: ase lai tun te gbe ni bade ile tori isoji wa ko ma fa ti wa ase lai tun igba te ba pe wa a o de be se eraye e fokan bale won so won sile sugbon won asu oyi pe won o pe bo sugbon awon ko o sa jade
5: ah daddy e fi ase tun awon ti won jade kan jade kia bayi
4: won jade kia o gbogbo ni igba ti awon ko wa fun lati mo kankan so ni sugbon mo je ke mo wupe won yo jade yan yo jade e se kan ki dede se eniyan ni nbe di oro ko lo fi ke ko si tan pe loro o nje loro atoro ategugo atoloro atobatalo atoya o nje ni gbogbo won
5: daddy ojo meta iru awon eyan wo ni se ko ni were ka gbe were wa
4: eyin ta ni were le fe won wa awa si nibo ni idoloje ni badan awa ankede Jesus lo to ni gba olorun
5: pe pade were
4: lona pade were mi wa were afa kan owo pe ona so pe e je ki wo le oba nu ni o o wa si ori papa ni omo e ti yawo e latopolopo odun wo le kan pe mi o lo le olori gbogbo awon awa la so fu ni lu ibadan o lo ni so ro mo o mo ni gbe wa o lo lo wo ro yo ri mi kini ko pelu awon royin se awon royin o ni ologun se ologun oroyin
5: awon na ni gbe olorun ni se
4: iwale oroyin lo gbogbo yan ologun nitori die yi e jade mo je kan pa mo we lawa ni ko mo para re mo bo osa ko para re mo kuro pe woli ni o opolopo woli te na ba te mo se mo so iba lo ya fe te na gba te la se e lomi ti mumi iku ati jimi nitori pe omi adua ojubo o ti jere kere jere ke o ti bebo mo bo woli gbowo koni gbowo koni gbobi
5: da bebo baba nbo lola oni lo bere oni lo bere lago merin
4: kini
5: amu lowo ka mu owo ta da lowo
4: ati egbowo bo ba fe mo mi gawa lati le de ma gbo mi bo bo ba mo ro wa ma gbo mi agbadu asi bo ba ni kankan ma bo ase pon be le o sise be yan ba ti te papa aso ji gan ni o ti ma ri sile iyi ni kan te ti iseri oko ti si isoji bayi ri ko ti si odun kankan
5: ikede yin ti e ti po ibadan crusade ibadan wonderful crusade ibadan crusade mo ni nje oni baba yi na tun wa bere ru soji itagbangba
4: a ti se soji itagbangba ti pe e guro wa losogbo ni
5: isoji ta
4: wa se losogbo ninu soji e loluwa ti so ye ibe lati te ba so pe o mesu laye olorun ipe ni ti gbe mi agba ti gbe agbara je ko to di baba ti pe alopolopo bi o won ti pe alopolopo bi o ta ti lo be kabiyesu lu yen ni oni oluwa so pe osakan be na ni bu oninu o se mo de mo si iwo re isa to be o gbe mi emi o pe kinu eniyan dun bi nba soro bi nu eyo ba dun inu edun ni o po lu e idina ko gba olorun pe fun ni gba o kinu edun opo olorun pe fun ni ase ti dari
5: olorun ipe fofun
4: iye ni ipe ti ola bawo
5: ase
4: iye ipe ti ola bawo olorun to da aye to da orun to do gbogbo mo ti lo so iredo kan ri ti mo se eto tani kan yin ile mo lo yin aye ile
5: ei
4: eh tori pe wo mo san se ofe mo bi beyan ba yin ile o yin aye ile nu ogo e pa renu that is
5: won ti e ayin ile
4: e mo yin ile ni o
5: ayin ile ayin ile ayin ile ayin ile
4: e ba so eyan yin ile aduro owo la ko bi
5: daddy se bi be ti soro eyin na gbo leti
4: a mo gbo leti
5: eh e jan ba yin o ke e je yin tetin
4: mo le fo gbo le mo le gbo leti ke
5: so ti da ba
4: ke fo gbo fo gbo yin ile beyan yin ile
5: so ti da ba
4: o yin aye e pa renu
5: so ti da ba daddy oba kin ele memorial high school yo gbalejo ba so run mi titi ibadan mi
4: titi o ti mi kan bayi tori pe lati oru lati le le mi olohun ti wo gugu ojubo lo gbogbo awon alagbara gugu a ti de ibo beyan fo si fonu
5: hey
4: beyan ba fo baba pe araje ma bo
5: baba sawon eyan wa lori ofe ati ri yin
4: ah wow, ori ofe afa ye canceling le
5: canceling
4: afa ye won wa ba ni
5: ago merin le ni yo bere
4: won ba lati ose ti nbo lati ola lo aye kan fe ni ma ti ma wa ko to di akoko soji a ma fa aye kan se yin le
5: se ni ka jo yin tore meji ni
4: ore meji
5: abi ti ba sorun ta ti se soji
4: lore meji a ma wa lore meji
5: ni bi junction di oro gangan
4: ojo sunday na a tun ma wa nbe ni gbogbo ojo a ma ran atenis yan ko si ogo
5: eyin te pada se ko loni
4: ah eko gan awon gbogbo awon se lo te wo yi gbogbo e wa ta ah ibadan ni duro si ah ko si fo ya emi atawon
5: gbogbo ojo duro be ko ma se pe da soji le le sa lo mo
4: nibo ana gbe mi ni ti ma di embassy na gbe mi o de wa gbe mi e ti o gbe mi gan mo wa
5: e so ba le embassy
4: ko ko ta ba ti fe gbe mi ni yabo to ko to fe gbe mi a o ko yen ni radio ti ma nsele igbe ba gbe mi tan le to fogo mi han that is it gbogbo challenge la wa doju ko la wa fe nitori pe lati fi olorun pe fun ni na ko si
5: olorun
4: ko si gega ti o yo lai si doju ko ni doju ko
5: mo ba daddy mo ba daddy e je ndoke lohun kin je ise won e je nje ise won tori pe Olorun ipe funfun nene
4: ah ton kari gbogbo agbaye ase
5: nla ase ton dari gbogbo agbaye eh mega e ja gbo ikede won
2: Ibadan Mega Crusade 2026 Eyin ara Ibadan e ku orire o ipe la kan ti de lati odo Olorun wa Ijo God of Fight calling for all souls ministries in pe si ipade agbara lojo meta ti o ma waye ni ile Ibadan ti a ku orire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world ti o bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 ipade yo ma bere ni agogo merin irole ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Basonu Road Ijeape Ibadan Olorun lati ni ranse re Prophet Odedoyin Olawumi Ezekiel ti setan lati gbogbo ọkọ pàdé pẹ̀lú wa gbára àti iṣẹ́ ìyanu ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú ìbàdàn nípasẹ̀ pàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni prophet Odedoyin Olawumi Ezekiel ṣe tán láti gba ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbàrẹ́ ti dé wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn ọlọ́run dúró dé ọ́
5: ẹ káàbọ̀ padà látẹ̀ka polówó ọjà wa ikọ̀ àti ìríjọ́ ọlọ́run wòlíì Odedoyin Olawumi Ezekiel bàbá ń bẹ́ẹ̀ bí pẹ̀lú mi ṣùgbọ́n bí màá ti ṣeré ẹ jẹ́ ń kọ́kọ́ sí ojú òpó lẹ̀ dádì nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí irú àwọn ìránṣẹ́ ọlọ́run wo la bá pàdé.
4: Ohun àkọ́kọ́ ọlọ́run ìpè fúnni fúnra rẹ̀ bàbá wà ń kalẹ̀ aláàbò tó ju aláàbò lọ
5: arúgbó ọjọ́ nù
4: arúgbó ọjọ́
5: ìmọ́lẹ̀ láàrin
4: òkú onibo tó dá gbogbo ayé ń tẹ́nìkan ọ̀dá ọba tààrà ọba para gbà mí yóò tún para téèyàn bá rò pé òǹdó téèyàn bá fi ara ẹ̀ sípò ọlọ́run yóò gbàrà lọ́wọ́ rẹ̀ yóò wá wáyé bí aláìsí ẹlẹ́ẹ̀kejì ni ìwà láàyè ọmọ oníkan èyí tí àwọn onígbàgbọ́ ń pè ní kìrìsẹ́nì tí àwa ẹlẹ́sìn ìpè funfun ní pè ní ìwà láàyè ọmọ oníkan ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn gbọ́ọ̀rọ̀ awon soje ogun ona awon angeli
5: beni
4: yan ba kora re ni wa pera re nikan onbo wa face ku ni eleketa ni awon irese olorun awon apostle awon woli
5: won ma wa
4: won wa nbe gbogbo awon irese olorun awon ariran awon agbohun kaki awon olori emi gbogbo sugbon e pele pataki te nbo aba o ni olorun pe fofun ni fura re asenla ti dari gbogbo agbaye
5: bo ni jiji ati mimo fa won to ba fe sun ati bo le to abo
4: etu abo dajo ati awon
5: iko mo se pe eje jesu atagbara mi mimo na ni o tu so wa
4: la to si agbo olorun pe fofun ni awon alabo nbe kale awon jtf agban agba awon amoteko beyan ba pe en togi yo bare nu colony o ba si omu awon atebu ko mu ba wa atebu gba tu po lo gbo aso mo le kiri ni keyin me pe en ti wa le won gbo ajo ni le ti oluwa ni le ati ekun re
5: hello hello hello hello 0912370 8675 eje n gba pe bi meji hello
6: hello
5: e ka san o
6: atoju alaafin lati pe
5: ni latoju alaafin
6: baba e dakun ise ranse yin yo ma tesiwaju
5: amen
6: te ri awon omo ti won be njekun wa soji to waye loni e ba fa ru aja bi won pa won mo nle won pe o pe won o ti e ba wa tun won le tori o ti affect awon omo kankan lo le lo si school e dakun
4: e foka bale won jade won jade won jade e foka bale won jade
5: hello
7: hello sir
5: yes ma
7: láti ẹgbàdúrà fún mi.
5: Orúkọ yín látàdúgbò bo.
7: Olúwa tó yìn lórúkọ mi látẹlẹ
4: yẹlé. Ẹ máa bọ̀ ní sọjí. Ọlọ́run ni ohun tó fẹ́ ṣe fún yín. Ẹ máa bọ̀ ní sọjí. Ọlọ́run kò tú yín sílẹ̀ ẹ lọ ráàánú gbà. Kí gbogbo ènìyàn máa bọ̀ ní sọjí. Mẹ sọ̀pọ̀ tẹ pápá àsọjí náà. Ìsọjí tẹ́ ti ń lọ yàtọ̀ o. Kò sí tó wulẹ̀ kó máa sí ọ́. Àyè ti gbé ọ láyà. Ẹ lọ ti gbójú bọ, ó ti gbójú mi. Ẹ gbé àwọn wèrè wá o. Àwọn afọ́jú àwọn òkú gbígbẹ.
5: Hello.
6: Hello, hello sir.
5: Yes, wọ́n ti gbé, a ti gbé. Ó yá orúkọ yín àdúgbò òbólẹ̀ ti ń pè wá.
6: Orúkọ tèmi ni Wasiu láti Gate.
5: Ó yá, kí lè fẹ́ bi dáde?
6: Yẹ́n àmú kí bàbá wa Ọlọ́run ìpè funfun lẹ́lẹ̀.
5: Ẹ
6: kú iṣẹ́ ìrànṣẹ́. Ọlọ́run sì ni fi yín lẹ̀.
5: Àmì.
6: Mo ní ẹjọ́ sá bàbá. Mo ní ẹjọ́ ẹ bá gbàdúrà fún orílẹ̀-èdè yìí. Gbogbo oníkálukú wa tó wà náà ni ọlọ́run mẹ́jà gbé náà nira. Kí ara dẹ̀ wá kí ẹ sì gbàdúrà fún àwọn ìjọba wa náà kọ́lọ́ ń kún wọn lọ́wọ́.
4: Ìjọba tó wà lórí àlééfà àṣì ọlọ́run pé fún ni ló gbé wọlé. Olúwa sì fún ní kọ̀ǹdíṣàn ẹ lè má rí ń tẹ̀ ń rí. O ti ní òkùnkùn àti ìmọ́lẹ̀ ní òṣìṣẹ́ pọ̀. Ẹ sàtọ̀ ọlọ́run wa ni mo gbàdúrà fún yín kó lọ́wọ́ kó gbàdúrà fún yín.
5: Àmì Jésù. Hello.
6: Hello.
5: Hello sir.
6: Ẹ
5: ká san o. Orúkọ yín àdúgbò bo.
6: Mi ò gbọ́ mi ní Afúlábí Fúlámọ́, Agbáfẹ́ Òjé.
5: Òjé.
4: Òjé Nìbàdàn bí. Ẹ mẹ́sàn-án ọ̀kẹ́ dé sọjí, ayé yín kò gba èṣù mọ̀. Jésù Olúwa, ẹ rí wa, òun kàlùkù ló lé àkọọ́lẹ̀, ẹ wá gba àkọọ́lẹ̀ yín lọ́dọ̀ Ọlọ́run pé funfun ni ni. Ẹ mọ̀ gbégbé sí ayé pẹ̀lú ẹ̀bù, ẹ mọ̀ bọ̀.
5: Dadi latọ latawọn èèyàn bá dẹ ti ń dé sórí ọfẹ wà
4: látàrí láti òní àwọn kan ti wà lórí pápá
5: báyìí ẹni ọ̀la ni kánṣẹ́lì ó wà dáadáa
4: òní náà kán mọ̀ bọ̀ ẹlòmíì sọjí ni tó bá ti ń dé pápá àsọjí ni
5: sọjí ara rẹ ti yá
4: gbogbo mi ò wá sẹ́mu ni.
5: Hello. Pápápá orúkọ yín àdúgbò bo.
6: Àmì.
5: Ó yá. Àmì. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ jọ.
4: Ẹ wá ẹ ti rí àwọn ìrànṣẹ́ ọlọ́run tán tó wọ́n sọ bí ẹ ṣe rí wa wọ́n sọ fún yín ẹ mọ̀ wọ́ọ̀rì.
5: Àjùwe láìpẹ́
4: àjùwe ọba Akinyele Memorial School ni high school ni kò sẹ́ńtì ọmọ nínú Ìbàdàn kò sẹ́ńtì ọmọ ọba Akinyele kò sẹ́ńtì ọmọ kọba kan ti lo gbàyè tó ti lọ. Akinyele lorúkọ rẹ ọba tí bàbá mi ti gbé mi gbé mi dáde dáde hello.
5: 0912370 8675 Daddy, wọ́n ní àwọn agbègbè kan bẹ tí ọkọ̀ àti gbẹ̀yàn wà.
4: Bẹ́ẹ̀ni
5: wọ́n a sọ gbogbo bíi ti agbègbè torí wọ́n ní bẹ́yàn bá ti lè dé Mọ́kọ́lá gbogbo ni wọ́n fi mọ́tò sọ́rẹ̀
4: léjì
5: àti challenge.
4: Ibẹ̀ láti máa rùn.
5: O ti yé mi. Hello. Hello. Hello, ẹ ti wà lójú òpó.
8: Hello, sir.
5: Yes, sir.
8: God bless you.
5: Yes, sir. Baba, papa, papa.
8: Adi o jumo ki man se radio ba lo manu ki ba wan debe. Baba de pe wa ekuni ba je fun won na.
5: Amen, sir.
8: E pa se wa dura won fra.
5: Woli to kilo wa.
8: Woli to kilo wa ni sabe ni to ni. God bless you.
5: Nkan fe so ti won na. God bless you.
4: Okay, okay. Eyin gaga ma bo lori papa. Beyan ba nlogba ti o ti logba re tan. Ta ye pa mo bi kan ko wa ri Olorun e ma bo o.
5: Hello mama.
9: E kwale sa o.
5: E kwale ma.
9: Sharon lo nsoro lati Iworod.
5: Iworod nbi.
4: E ma gbagbe lati wa si papa asoji. Awon angel n duro de yi. Oluwa ti gbadura fun e lo ra anu gba.
5: Amen.
9: Amen.
4: Olorun ipe fun ni ti de si ilu Ibadan. Mo wa loyo, mo wa ni kini kan. Gbogbo eyi de lo sale e ma ko sayin bo. E wa dewo, e wa dewo. E wa dewo
5: daddy
4: eh e ma ko sabo
5: come on ko
4: e ma ko sabo olori aje awon olori aje kan ti je awari agbe emi taya taya ni eyin olori aje ma bo e ma bo eyin olori emere
5: hello hello e ko le gbe radio yin te ba npe wa oju opo yin oto e dakun tori mo fe gba pe kan si
4: ki baba e ma drop won to ba se pe kini
5: e je ki se bayi baba fi awon number ti e le pe sita daddy lo ni e ma ko won bo e dakun daddy won lodo yin ki won ma ko won bo
4: lodo olorun pe fufu ni ni ni
5: ninu program yin
4: ninu program were ni afoju ni odi ni eh amukun ta ba ti ko wa e ma e dari
5: won si awon dari won sodo
4: yin olorun pe fufu ni ni
5: ibi tawon eyan hello
4: esin yi
5: hello
10: hello e ku eto
5: mama ipe yin la gbagbe yin papapa to ra ni awon oro ta fe so
10: mo n pi ranse olorun ni o
5: yes I want down
10: ifororo yan yin yo mo tesiwaju
5: amen ma mama kile fe bi
10: o si
5: amen ma
10: agbara oro ti e nlo agbara oro na ko ni baje mo yin lo
5: amen ma
4: e ko ti e mi raye kiyan mo gbadura fun mi olorun ko fun ti gba fa fun mi eh an fo
5: uwe si mo fa bere bere ni
4: sugbon bere won na bere e mo gbadura fun wa olorun ko fun ni ti gbadura fun wa a ni opolopo ta fe si
5: hello
8: e ku eto
5: yes sir baba kile fe bi won
8: ta oko lo ko mi la toran yan o
5: baba won ni e ma bo won la foju yo gbianju yo ri
8: e mo eh iru baba wa I need yin o ko lo ba gba won mo wa le o
4: e fokan bale ohun kekere ni tawon mo eyan mo apply ni sugba eyan yi kere olorun e mo worry won jade
5: o jade
4: won jade ase ni ase oro ni
5: a ni lori ofe ati gba ipe kankan mo eh daddy e ja se bayi tori asiko wa tori ari ojo musolokun ipade yi
4: ojogun le duro
5: ojo meta lo ma fi waye
4: o ti bere bayi
5: o bere loni
4: loni loni
5: agun merin ni o ma bere agun melo ni o ma pari tori awon tona won ba
4: ah ah le pe lagba olorun ko to deny a ti pari
5: ko to deny
4: a ti pari
5: awon to wa fe sun tabi ti won ba
4: aye wa aye wa a ti se aye wa fun to ba ti fe sun kan ri awon ranse olorun tan du awon sa an ti ri won an fi nkan sun
5: a ti kan
4: a ti kerude o a fe sun
5: o di Friday ka
4: to lo o di Friday aye ti wa a ti se to gogo yen a se to
5: gogo ti wa awon tan sun ba wa latona to
4: tan wa tan na to ji won ti se bo ba ni se pe kini gan omi tan mu an se to e fun
5: omi ti won mu o nje nko
4: omi na ni tori ka le satisfy eyan daddy se
5: sugbon won fi nkan banu won fi nkan banu eh daddy e ti ni eto abo wa to gbopan
4: eto abo wa
5: tori asiko da wa won agbodo ji gbe won agbodo ji yin gbe
4: ah ya to si ah ta ni o gbe wa a gbe iranse olorun kan ninu ipe yi ngban gbe farun e lo tori pe o jale oji nkan olorun pe o lo sagbere won wa gbe lo oluwa so ko ma lo be wa lo ona gbe lo gbe kini lo ngban gbede mo ni a gbe le gbede oni jesus ma ti ya were iwo emi wi ko jade nu re koko sinu mi o si ko sinu mi jesus wa lo e lo bodo kele mere jesus gbegba gbo ti lo olojo nkan mu
5: sewa olorun ti darije
4: e le mo darije te ba ti se yoji ya ni ta ni o gbe be yan ba gberu awa yi a fe ka wa su nu camp awon agbe nipa ni nbo akoje n da gbe o
5: ojo meta ni pade fi ma wa ya go merin la ma bere a ma pari titi ago mesan nbi to ti ma waye ni oba kinyele memorial high school tin be ni basorun ko senti o mo ba kinyele memorial high school e wa gbo dada eyin te n bere bere kan to fi number ata te ba nbo lati wo road e di abe bridge general gas e gbo kada tin lo basorun be e le oba kinyele memorial high school le nlo te ba nbo lati wo road e de di ape e pada sona basorun e kan le ile eko yen nbe te ba nbo latoje e gba oje wole abi gate abi bere te ba ti le de basorun oba kinyele memorial high school le deun ibikibi ta ba ti n gbagbe anju ka de gate abi di ape abi general gas be ba nbo latojo ona meji leyin le gba wole sugbon general gas ya dada eko gori bridge le ba ma wo be lo kan daddy awon to ba fe pe yin ero bani soro wo ogorun eyan kan kokko pe yin
4: okay
5: ogorun eyan
4: ta to pe oro bani e gba pe ah ni tororo ah ni tomi ah ni ta ai tan kankan awon oro wewewe ase la wa nlo ase pure pure ase o si ni wo san
5: ase to n dari gbogbo
4: agbaye ase to dari gbogbo agbaye inu pe lo inu inu esin lo wa awo ese kristiani o
5: ese kristiani e lo e do ha ko saye mo ese kristiani
4: ese pe fufun nini
5: kini
4: awa ipe fufun nini ese pe fufun nini be gbo ese pe fufun nini o ba gbogbo awon esin o ni leyi muslimi
5: number number we won mo pe yin si
4: 080
5: yes
4: 32
5: yes
4: 80
5: yes
4: 30
5: yes
4: 45
5: e ba ntun pe le
4: 080
5: 0832
4: 32
5: 80
4: 80
5: 30
4: 30
5: 45
4: 45
5: 0 kejin
4: 090
5: yes
4: 57
5: 57
4: 13
5: 13
4: 73
5: 73
4: 67
5: 62 abi 67
4: 67
5: e pe le
4: 090
5: yes
4: 57
5: yes
4: 13
5: yes
4: 73 67
5: Olorun ipe
4: Olorun ipe fofo ni ni
5: irole lo
4: be ara to nda e ma bo
5: e wo
4: e ma bo o ti lo sodo woli wewewe ma bo Olorun ipe fun baba lowo ti gbo ma bo Olorun ipe fun ni alale ti n se kere kere ani odo bodi sayin ma bo Olorun ipe fun ni
5: daddy elegbogbo di role kayo di ade osun lo ko mi o da bo pa n lo se won

0: kẹ́ni.
1: Ọlọ́run ni.
0: O kò fọ tí bó
1: o látẹ̀yìn. Ṣé o mọ̀ pé o máa gbọ́ sórí àwọn àyájì kan wà.
0: Kẹ́ni jáde.
1: Tí èèyàn máa ń lò.
0: Yáàdì kẹ́ni.
1: Tí ó bá ti di pé nǹkan fẹ́ sáfẹ́rẹ́ báyẹn. Àwọn àyájì yẹn pé.
0: Sára wọn lẹ ti.
1: Ṣé nígbà tó pẹ́ tó a wọlé tó a kó gbogbo ẹ̀mẹ́sàn mẹ́wàá. Èèyàn sáré kó mẹ́sàn mẹ́wàá ni. Déèyàn sáré fi cover up o ti get.
0: Nǹkó bọ̀ ni.
1: Ọmọ mi tó wà mí ti get rábí kó ṣe ohun rẹ̀rìn àdípò ohun rẹ̀rìn.
0: Ẹ ó rí pé mi gan dúró dé ọ̀tòrò tòrò. Torí tó bá ti ń ṣàǹgùn lórí wọ́ bí ọrùn báyìí. Àdánwò ṣẹ lọ bá lọ.
1: Èèrè lọ́wọ́ sí ti
0: máa pẹ́.
1: Orí òkè lèmi wà.
0: Òkè bo.
1: Òkè olúwa.
0: Tijọ́ wo.
1: Tijọ́ mi.
0: Kí ló kọ chọ́ọ̀chì ẹ?
1: White kini kan.
0: Ọbọ.
1: Oli white. Tó o bá gbé mi lẹ̀ tó gbé lẹ̀.
0: Láì jẹ́ bá ipa gbó ẹ.
1: Wọ́n pe ṣé Sọlẹ̀mọ̀ ló gbé lẹ̀ ní àbí?
0: Sọlẹ̀mọ̀
1: ni. Adios.
0: Sọlẹ̀mọ̀ ni.
1: Tó o bá gbé lẹ̀ tó yí sílẹ̀ rẹ.
0: Tó o bá gbàdúrà. Tó o bá tí ọyẹ o ti gbàdúrà. Ọ fara ko.
1: Ẹ kó àárọ̀ ẹ kó gbogbo yín. Ẹ kó wa.
0: Ẹ kó wa. Gbogbo sọ̀rọ̀ yín ẹ máa kó bọ̀.
1: Nígbà tí òpin ayé bá dé. Oríṣiríṣi la máa rí ohun ẹ̀ alábíà.
0: Alábíà.

0: àwa máa kọ́. Rẹ̀mí àti rẹ̀mí, Ọlọ́run ni o,
1: àtòbí jùlọ
0: Ọlọ́run ni o,
1: olùgbani olùlànà.
0: Àwa kọ́.
1: Báyìí
0: ẹlẹ̀ ìgbè wọ̀
1: fẹ́lẹ̀
0: ló dúró ni wá ti máa kún kún.
1: Èyí pẹ́ padà.
0: Máa gbé ẹ wálẹ̀ o, máa yín ọlẹ̀ kò lè sí tó ṣe fún mi.
1: Agbára bojì tó ń lò.
0: Bójẹ́lì yẹn ló dúró
1: ni wá ti já pa. Lọ dànù dànù. Bójẹ́lì yẹn ló dúró ni wá ti máa ṣìrègùn nú ayé. Onídúró wá ẹ̀ṣẹ́.
0: Wọ́n ní láìlà ìlànà Muhammadu Rasulullah. Láìlà ìlànà Muhammadu Rasulullah.
1: Ẹni rẹ̀ rẹ̀ là ń wá o.

0: ó sẹ̀mẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di
2: kéjì wọn kan so, ẹbí máa ní kéjì àgbọ̀ṣẹ́ wọn.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí
0: Mid-Year Casper.
1: Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 15,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004*#. Lórí Ládélú FM tẹ *347*1004*2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: rẹmi sọmọ bóyá ká kí ọlọrun ká kì í torí pé ọrọ wa ò kì í sú.
1: ó lóun ọjọ yan.
0: ọrọ èèyàn lè súyàn pé o rẹmi ó bá dàbí àti rẹmi àti rẹmi ẹtí yọmi lẹnu ju jàre wàhálà yín pọ jàre.
1: ẹ bẹ́ẹ̀ dàbá dáko tí ọba yẹna tẹ́ dàbá gbin nǹkan tí ọba kọ èdè àṣedànù ló ṣe ọlọ́run tó dá wa èmi tó mì yẹn ọmọ tó náà hùn torípa ṣẹ bàbá ni ó fún ọmọ ọwọ́ adó lórí àdéhùn tó ṣe fún olódùmarè ó ní tó ní kí n ṣe mo ṣe ó tó mọ pẹ́ lọ ó ní mo mí èmi yè mo sì máa máa paláṣẹ ẹ máa ṣe fẹ́ bàbá ẹ jẹ́ kí èmi náà máa ṣe fẹ́ yín mẹ́ta ni bọ́ ọba ṣe bẹ́ẹ̀ bàbá tó ṣe fi ọmọ ó ti dojú ti sẹ́ránṣẹ́.
0: ẹ jẹ́ ká kàn sáwọn èèyàn wa lórí facebook rẹ̀ mí
1: ọlọ́run ọba gbọ́
0: ọmọlára ìyàkọ̀ mọ́ kàn sí wa lórí facebook ẹ̀yin náà máa lọ síbẹ̀ kẹ́ lọ ṣí ẹ̀
1: o ṣe
0: wọ́n ní well done sir ẹ ṣe o mosquito amori wọ́n ní good afternoon sir alani wọ́n ní alalinure wọ́n ní ẹkú ètò ẹ ṣe o ọládélé sunday muyiwa wọ́n ní ẹ̀ka ẹkú ètò lovely program ẹkú ètò lovely program more wisdom to you from gbarimu ọlọ́ba ìbàdàn ọlá mikey ọmọ ìbílẹ̀ náà kàn sí wa lórí facebook wọ́n ní káàsán ẹkú ètò ẹkú sí ọpọlọ kò ní dàrú àmì mikey ọmọ ìbílẹ̀ láti àpáta gangan wọ́n ló ti mú yes
1: omu
0: afis ganiyu náà kàn sí wa lórí facebook wọ́n ní sọ́wọ́ ń yálè ètò rẹ̀mí àti rẹ̀mí ẹ káàbọ̀ sórí ètò ganiyu afis láti ọyọ aláàfin òjòpá ṣèkẹrẹ mọdé ọmọ àti
1: bàbá. ọmọ kútíkù ọgbọdọ pọ ọmọ àrùntàrùn ọgbọdọ gbéde ọgbàgbàdo ẹranṣẹ ẹkùlé ẹlẹkùlé
0: ẹlẹgbùdé ọgbọdọ yáyà
1: kílẹ ẹlẹkùlé ó fi ṣe
0: ọgbọdọ tú dànù
1: àwòmọjú lọrọ yín bẹ yẹn
0: eba
1: eegun nungu
0: gombe. lórúkọ lọ́gàlọ́gà lórí ìkànnì lágẹ̀lú nairis sponsor fm lórúkọ àwọn ọ̀gá tiwa lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí lórúkọ àwọn òṣìṣẹ́ pátápátá là ń kí gbogbo ọmọ nàìjíríà là ń kí gbogbo àwọn èèyàn lórílẹ̀-èdè tí ẹ ti ń gbọ́ wa là ń kí gbogbo àgbáyé torí rédíò eléré mi
1: wọ́n
0: kú ò lẹ́lẹ́kùn jẹkùn international radio station
1: lélẹ́yìí
0: gbogbo àgbáyé náà ti ń gbọ́ wa akínyìn o kú dédé àsìkò yìí ẹ káàsán ẹ kú lé ẹ káàbọ̀ sórí ètò ṣọ́wọ́ ń yá o tọjọ́rú wednesday rẹ̀mí àti rẹ̀mí náà ló ń kiyín o.
1: bẹ́ẹ̀ bá gbókọ̀ wa tẹ́ ẹ wo dáadáa tẹ́ ẹ wọ̀ ní àbáyọ tẹ́ ẹ wo ṣàgọ́
0: ẹ
1: ti mọ̀ pé ọmọ rẹ̀mí lẹ́kún gangan ló sàǹdì lórí gbogbo ẹ̀fẹ́ gbọ́ ọ̀tọ̀ ní ká sọ ọkọ̀ ọmọ ọ̀tọ̀ ní ká mọ̀ yiri ẹ̀ wò bọ́ ọ bá sọ rẹ̀mí àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ àtòrú ẹ̀rín ò ní wọn torí pé arẹmọlẹ́kún òde ọ̀run làwà ẹni dá yín lẹ́jọ́ mọ̀ dá lẹ́jọ́ ẹni dá yín lẹ́bi mọ̀ dá lẹ́bi agẹ́lẹ́ ọ̀kẹ́ àìmọye agẹ́lẹ́ ogun ọ̀run ló sọ wa bọ́ọ̀bà tí ìbí rẹ̀ mi ìdọ̀wọ́ ọmọ dúdú
0: lọ́bí rẹ̀ mi.
1: èmi kò ṣe lọ́rẹ̀ kí mo mọ̀ ọmọdé
0: aṣọ pẹ́ o. tẹ́ ẹ bá dẹ̀ wá bímọ mọ́ èyí tá ẹ ti bí yẹn ẹ lọ sọ́n rẹ̀ mi.
1: tọ́ba fara mọ́ ṣùgbọ́n tí ọba fara mọ́ tọ́ ojú tẹ ìwọ ojú burúkú ni.

0: o ti rele sare mele wa
1: alo so fun pe grandpa ebun lasiri
0: grandma ebun lasiri
1: we se wo si mi grandpa ebun lasiri any yele n to fe
0: nigba ti mo ni ko mu 1000 wa
1: yes
0: tejo bupo bayi
1: elo lo fi kan
0: ti ma ni ko mu 5000 jade nko kini so ro aye
1: e se wa ni 5000
0: kini to lahun bayi
1: so ni 5000
0: o ya sare mu 1000 mo fe fun sola re
1: ma se wa si olohun ni jo gbowo sare ba mu apore
0: o ni o mu wa file ani o mu 1000 jade ba yen na
1: boda bagbara yin oba karan lowo e duro ni level yin e ma fagidi saye te de fi labi apere tomato
0: mo lo ni ese wa la o ni la ka
1: yo ba fa kale bo lo telu
0: se kilo de ti aye ni o lara tori owo
1: a ti le fi ba saye
0: e kilo de ti 1000 se 1000 sagbe bo se joko
1: bi mo se joko
0: ba mu 1000 la bo e ba yin
1: nipa ori ofe olohun mo le yonda 20000 fun bi mo joko si
0: fun tani
1: dara ki se fe lomi fun sola
0: 20000
1: naira kilo for high is wallahi is eh ya gbe asista je dasa
0: 20000
1: for get 1000 that way inu bibi si o ise re se ton lo gbe le lo o gba
0: ti sejo re ma jide e lo 20 kilo gbe
1: I need 1000 naira wallahi o wa
0: ko se jolale o je sale ba mi pe account e fun didirin
1: sin ki o pe e se ti ma pa ka number jade ba woli ni eyin o le ko ba se re se re lo mo ja yo so di woli ku nbe bo
0: be wallahi wallahi ta less mo bi la to ba fun jolale 1000 ma fi da 3000 para fin
1: 3000
0: ka to ba so pe 20000 wallahi ta less mo bi la o le fun 5000
1: igbon to gun eku loru si to ni ti kawo to bi ba yo bo
0: opolu
1: eyan pio tasona so
0: opolu gi
1: owo ko ra
0: awon osi
1: hello o jare
0: ka ko ma mi hello wa me
2: ka se pe to
1: se da le de ma
2: nwa ti te first eyan re mi additional ngba to fe ta yan lo re to se se wa pe kenikan se se sare be mu 1000
0: o ye kini ya
2: iwo ni ore mo mu wo la ko re
0: hello
1: kini pare mama
0: kini yan fi wa kan iwo
1: tabi ame
0: kilo fi kan e se loro loro to kan e to yoju si
1: emi ri ogun
2: boda mi na awon na ton ko da se won boda mi tun ni 20000 la mo fun yen
1: ti se bi tori yin ni
2: so ko ko si nkan kan le
1: se suru alaanu lo lohun so ri bi adebu
2: oyi ki kun fun mi normal tori mo like woman yen ni olohun oko eni lo tun ku
1: jesu sayin gan ma ki oko yin ma
0: eje jesu
2: emi mi emi re mi lekun olu ni kekide se mi
1: e ki oko yin be se wa yen e ma wowe o
0: e ki mi e ki mi
2: leyin olohun okunrin lo
1: a ni e o rara leyin ndawo
2: olohun eyan keke loko eyan
1: mama e da koko yin keki
2: ni bodunrin o ko mo yan omo iya mi je o ko mo kokoko da ko mo ba mi nawo
1: gbogbo be se gbo iwa la
0: antoni bodunrin nawo fun already
1: se ri ti kon ifo me normal joko ti ye o omo de beauty o omo yato so mo
0: e se
1: gbe kenu
0: ikan ro lori
1: elu e ka bo
3: I make
1: eh
3: bo la je be soro yin
1: si eh ja la America bi no ba bi
0: no ba bi yan gbe ale London
1: eh ja wa se no bo de London
0: ko eh ja wa le
3: eh make
1: eh
3: bo la je be soro yin si bayi
1: eh ti bo fun akadi gomina
0: ma ra aye wa bi mo
1: eh ti a se senator
0: oro wa bi jeji ko ye ra wa
1: ah da tara wa
0: awa gan mo pa agbadun
1: eh jo ki lo sele
4: mo le ba ma se njaye lai gba gaye kon pa
0: faji ojoru wednesday la mu wa yi
1: olohun ba ko ki dede ni
0: e kan pe wole ka kan gbo ara ka bara wa sere
1: sabi awa faaye ronu so tanu
4: ani ba se njaye lain gba gbaye gbege
0: faji arin ose
1: awa le so fin pe to ba jodo tolohun ba pe ko si lanfani ati ni nto ye oni to loye to ni mo ti gbogbo nto je to mu oba ti ma mu iyo lenu lowo kan de dide tori pe nta ni la wa lo bo ba je awako to le wa school bus pe mi leyin eto to mo po na re o jena soluwo ona re o jena segbeda ko jena salake adegbayi ki wo kan lanfani lai ri o lai mo ka wo fin tin jeremi ati remi ka ise olore bo ba wa to je odo to fe ma sun le to fe ma rin ki adugbo ki won ko omo nto omo iwo kan pe mi leyin eto to ba n gbe to si salawu to n gbe gbagi to n gbe alakia to n gbe airport wo isobe isokun to ba pe mi o ni duro le mo won o si fun oni nto ya won o fun iwo na den tin lo ti n bo tori pe olodun lo mo mo to awa be ko si nkan kan a mo de bi pa gbowo lowo e ani ko mo ri bi lo to ba jodo ti n gbe to si salawu pe wa
0: leyin eto
5: emi ati emi
1: eh ni baje mama osuwo nbe de yin
6: oṣù tó bọ̀ lọ́wọ́ ni.
1: Kí ló sọ ohun?
0: Lára kọ́ yìí.
6: Lára ni oní oṣù keje ni.
1: Bùkátà rẹ̀ ti bí á. Bùkátà rẹ̀ ti bí á. Ọkọ̀ ẹ dájọ́ ka oṣù kẹfà ní oko.
0: Kí lẹ fẹ́? Kí lẹ ń pè fún? Kí lẹ fẹ́?
6: Ṣé oṣù kẹfà yìí ó tẹ̀ wá bọ́ síbẹ̀ dé?
1: Ìnáwó ẹ̀kọ́ tó la ní oko wo. Ìnáwó ẹ̀ tó
6: kọ̀ tó la.
1: Àjọ ṣe
0: ẹ̀ ní bẹ́yẹn. Kò
1: lè.
6: Àjọ ni.
1: Fún olóorun kó fẹ́mi jíjẹ.
0: Wo ọ̀gbẹ́ni. Ọ̀gbẹ́ni ọmọ lára.
1: Ọ̀gbẹ́ni ọmọ lára. Yọ dọ̀rọ̀ rú nù. Kọ̀ yàtọ̀ sí gómìnà ẹjọ́. Yọ dọ̀rọ̀ rú.
0: Kí ni
1: o lè pòǹgàn ọmọ orí mọ́ bá.
6: Àjọ ṣe ni ó ti bọ́ sí dédé.
0: Ọtídà.
6: Ó
0: ti dà wà lára.
1: Ó dẹ̀ lẹ̀ pọ̀.
0: Èmi àti ẹjọ́ lè
1: pèlè. Déètì inú òjò náwó yín.
0: June àti July. June and July. JJ.
1: Lọmọ ju wa nù.
0: June and July.
1: Lọmọ jẹ́lì wa.
7: Tó bá gbé báàdì wí pé kò mọ̀ pé tó bá dẹ̀ bá
0: wọn. Inú mi dùn ayọ̀ mi kún torí pé àwọn wòlíì kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Ìbàdàn rẹ̀ mi. Tó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run gbénu wọn.
1: Wọ́n ṣèfẹ́ olódùmarè.
0: Wọ́n dẹ̀ ṣèfẹ́ olódùmarè. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ ìjọ tó wà.
1: Wọ́n ọ̀bẹ gbéraga.
0: Tó wà ní abẹ́ wọn.
1: Wọ́n ọ̀dọ́ra wọn lójú.
0: Rẹ̀mí. Wọ́n nífẹ̀ẹ́ ọmọ nìkejì.
1: Kábíyèsí elédùmarè.
0: Wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ ìjọ wọn.
1: Kábíyèsí elédùmarè.
0: Bí Ọlọ́run bá ń ṣọ́yàn, èèyàn náà gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Ìyẹn la fi ń kí prophetess Dr. Dorcas Mayowa JP.
1: Màmá wòlíì nù.
0: Ìyá dáadáa.
1: Ọmọ ìyá wòlíì.
0: Olólùfẹ́ wa.
1: Tọ́lọ́run fi sẹ́ẹ̀rọ
0: sẹ́ẹ̀rọ. Olólùfẹ́ iléeṣẹ́
1: Rajilu. Ìyá tí èbínú tí èkara.
0: Màmá máa ń ṣe àwọn prógámù kan lórí rédíò yìí.
1: Kábíyèsí.
0: Every second Thursday lóṣooṣù.
1: Gbogbo ayé ló ń gbọ́ màmá.
0: Ṣé o wá rí ìṣòro tó wá máa ń ṣe every second Friday Salvation Night náà
1: pè.
0: Ìyá
1: wa ni kogbele ẹ
0: wọn ni suspended
1: for now abiyama o ni sa rẹ
0: wọn pàtó fún ìyàwó olú yẹn wà á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà lè ṣe bẹ́ẹ̀ wọn ni ọrẹ omi ìsì ọrẹ ó mọ̀ lọ
1: táìtì mọ jẹ nkú mọ jẹ nsọnù
0: táìtì kọ àwọn special offering
1: owó tó jẹnẹrétọ ṣe
0: tàbá ní ká suspend ìṣòru
1: ọrẹ kọ kọ wálé ayé mọ yà
0: ni
1: ó rí pé tó bá pàdé lọ́pọ̀ bí tó bá ti bá ìtì ìyá máa ń ná jáde fún ọ̀pọ̀ gan ojú ń tẹ́ fún lọ
0: ó sóríire
1: bọ́bá yẹ envelope wò torí pé ò ní ìtumọ̀
0: ó sóríire
1: àni ẹ̀dá padà folúdàsílẹ̀
0: lára ìránṣẹ́ ọlọ́run tó ń lọ mínísítà láwọn chọ́ọ̀chì tí ò ń dúró di envelope tí ò ń gba ọ̀nà ráyàn
1: abiyama
0: ara wọn ni ìyá dọ́kà
1: sí wa ọmọ tí ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀
0: bí wọ́n bá tún fún wọn bá tún fún kò ní gbà
1: ibẹ̀ ni ó ti fi ọ̀gbìn ní jẹ́bẹ̀ abiyama tí ò wálé ayé mọ́ yá ebi ń bi mo jókòó sí ló ti wojú mi ló wojú mọ̀mẹ́ ẹ̀
0: tọ́sí fún envelope ní joystar concert
1: ó ní wọ́n lọ po kíní yẹn wá ọwọ́ aṣọ sọ̀rọ̀
0: sí ó ṣàfihàn envelope white
1: ọwọ́ agbè fún mi
0: envelope funfun kọ́
1: èmi mo gbé fún yà màmá ọgbàlọ mi ti fi mú lọwọ mi ó lóun ò mú bá ń rí ọmọ kankan ò fóònù nírú eléèmú rí ndé máa pè wéré gidi díẹ
0: òfúyẹ
1: fi ju
0: ó
1: jẹ sóbò
0: ó
1: dúdé fúyẹ ọ̀dájú ọmọ
7: yẹn.
0: tọ́lọ́run bá ń ṣọ́yàn kéèyàn náà ṣọ́ra ẹ̀.
1: kéèyàn ṣọ́ra ẹ̀ abiyama ló lè sọ́rú gbólò yẹn.
0: wọ́n ní ìṣòro salvation night suspended.
1: Kálukú dúró
0: lé lọ́tún láyé oníkòsíṣẹ́ òru
1: kí ló fẹ́ fàyè sí ẹni tọ́ ló ń ti pè tó ti rọ̀ lọ́rùn.
0: Wọ́n ní tí wọ́n bá wá wọ́n ní kíṣòru yẹn tó wà oṣooṣù ló máa ń wáyé wọ́n gbọ́dọ̀ gbọ́ pé àwọn ọmọ yẹn jáde.
1: Wọ́n á gbọ́ lórúkọ Jésù.
0: Wọ́n máa ti jáde nínú àhámọ́ àwọn
1: arábí. Ayérayé sàn gbọ́.
0: Wọ́n nígbà yẹn ní ṣòru tó máa bẹ̀rẹ̀.
1: Ìwọ làwọn ìkọ̀rí jù ránṣẹ́ Ọlọ́run gbọ́rọ̀ lé lọ́wọ́
0: o. Ṣùgbọ́n àwọn mi-ín ò lè ṣe bẹ́ẹ̀.
1: Torí àṣà àjẹni.
0: Torí àwọn ọ̀rẹ́.
1: Àjẹni.
0: Jákú olórí ẹ̀ ọyọ́lọ́. Hello.
1: Hello ẹ káàbọ̀.
0: Ẹ ká sọ.
1: Ṣé dáadáa lẹ dé?
0: Sálàfíà lè wà.
1: Ebi ẹlẹ́ ti travel America ní gbò lẹ́dẹ́.
8: Ìdí travel ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ ni o.
0: Pẹ̀lẹ́ ká sàn. Sálàfíà lè wà.
8: Mo fi yẹn kó ètò.
1: Ẹ ṣeun bàbá.
8: Mo ò ní jí yín gbé o.
0: Àmì o.
1: Àmì àtẹ̀yìn náà
8: o. Àmì ò ní bàjẹ́ o.
1: Àmì àtẹ̀yìn náà o.
0: Àmì o.
8: Ẹ ń pẹ̀ ṣé múnú wa dùn. Ẹ̀yin ò ní sunkún o.
1: Àmì o. Àmì o Jésù.
8: Ọ̀dẹ̀yìn
1: ẹ̀mí yógun o.
7: ẹgbọ́n kí lẹ pé mo tún ṣe. ẹsìn mi àdìwọ́ pẹ̀lú agbájá. torí pé ọwọ́ ọmọ ara.
0: ọba ara àtòrí àtọrùn kò tó dúró.
1: gbájì
0: gbájì
1: gbájì
7: gbájì. àníṣe ọwọ́ ọmọ ara. ẹsẹ̀ ọmọ ara àtòrí àtọrùn.
0: kẹ́mi ogun sọ́yà lórí facebook rẹ̀ mọ́bájídé. ó ní good afternoon sir. ẹ kú ètò ìbànújẹ́ kò ní wọ inú
1: ọdún yìí. Amen.
0: Láṣẹ Ọlọ́run àmì o abe àṣẹlà wọn ní rẹ̀mí àti rẹ̀mí ẹ̀ka àsán o
1: ẹ̀kú ètò
0: egbon wa e ma se suru o e ma se suru fun aburo yin se mo pe omode ni won e ku ise opolo
1: yo da fun o
0: e ku ise opolo
1: emi re no ogun o
0: aye oni ti bi oro mu yin
1: ase o
0: lai lai loruko oluwa
1: o ami o ami o
0: ami abe asela lati from okeo
1: lebi odun
0: oladele sunday mu iwa won ni e ku eto lovely program more wisdom to you from barimo oloba
1: I love you too
0: imafoje peter won ni re mi ati re mi eyin ogbon tari gi ojogbon
1: seto
0: seto to mu yanyan seto seto to mu yanyan e se o imo imafoje peter
1: peterunu
0: ore mi dada
1: peterunu
0: babe lepistu
1: pete pete
0: pete hello
1: hello
0: hello e ka san
1: wa welcome sir grandpa
9: I'm a grandpa.
1: Eyan
9: lohun lofu e kon se boda to ni lo ye ko lofu
0: yawo re so ti land so ti soro de
1: rojo soro tan
0: so ti land ore
1: yo soro
9: pe oto ni pe mo like re mo like
0: so ti land so ti soro tan
1: o ni sise bo ti soro eni
0: ma gbo ata kankan
9: mo pe mi so ohun
0: ah kankan ma gbo
1: o ti mo lorun owo
0: ata kankan o sayidi sayidi so gbo sayidi oran yan ma gbo sori
9: mo lo fu
0: ko emi o ma gbo farabale sayidi
1: woli atu
0: emi o emi o emi o emi o so ani o ma gbo emi o so pe mi o so be emi so be
1: se loju aye
0: mi se mistake emi ja be meta mo so sori in to sele ni pe iru iwo yi sayidi
1: ma se ru iwo ma
0: ati
1: ma se ru iwo ma
0: ati dede to waju mi yi ma gbo ni suru sori iru iwo sayidi ati dede to waju mi to pe legbon re so ibi kan na ni ejo sun si te doriko tori pe ileiwe eyin bo ko ni to ba je pe eyin lo ileiwe gidi o mo wi pe when we are talking about love love only orisirisi type of love orisirisi different of love ma gbo and to ba wa fe pe o gbo dada eni wa so wi pe I love her because she love her husband. Mo fẹran de tori pe mo fẹran tori pe fẹran oko e.
1: Atakankan je aje obo wa to pari ise ma wori. Baba la ku eni. Baba la gbeja sori ayanran.
9: O le ba iwo.
0: Sori, we fun mi number ti wo nwo yen. Egbon aunty temi ni egbon temi ni.
1: E ba oni wo
0: ni pe yen. Sori, iyawo baba eyan iyawo egbe eyan iyawo eyan na ni ile yoruba
1: o ti npa ago e
9: a lo omo yi jade
1: o ti de waju agodi ki wo sile kone a lo ti de waju agodi wo sile kone
0: atakankan ero buburu ta ba ni da lori monde kai o
1: obo
0: gbogbo re lo da san gbogbo ero yi lori mi o le te
1: a ma re ga ti ko gbogbo
0: ogbo okay Anthony Bodurin o ya pe wole e ti pe wole Anthony Bodurin
1: nbo ni o ti pe
0: le ri mi pe e le ri mi pe WhatsApp e mo mo pe ma ti send WhatsApp message
1: o bc ko le raye pe e
0: WhatsApp message WhatsApp for me o ti ready
1: bye me si around this time
0: o se changing of kini kan gun je lowo
1: changing of kini
0: Anthony Bodurin e gbo e pe wole to ba je pe
1: o bc bye ma ra wora sembi gba sit down
0: dedere e be je ju wala hello.
10: Ekun. Ekun.
1: Ekun down.
0: Hello, hello, Ekun.
1: Ekun down.
10: Ikan se nu fi kan rori.
1: Ish, o pari. Yo yo.
0: Fi kan si e, fi kan rori.
1: O le so like be nkan enu.
11: baba re mi mo ki o
1: o ni damu
11: emi ati emi e
1: mi re ogun
11: to yawo ni pa yin
1: amen
11: ya ni ba yin sokun le ya polo eyi o sokun le wa o polo
1: amen
11: o gba to wa lu sokun gugu o pada mo ki
1: o se baba
11: o gba de mi ni awo lowo iduro gbeke to ma yu ba
1: number 1 won gbodo fi osa
11: ko oya ah emi ati re mi
1: o se
11: aya wo mo kan ba do yin ati ma rin yin le se ba ta da ba
0: ni olodun lo ni ori
11: mi awu gugu o ni sunko o ni gbo yin na ni kin
1: se
0: last call ojo ti lo an lo le hello lori facebook e ma kan wa se le be da won ni lagara lori facebook won ni bosse bola won ni eku ise sa oluwa seun idowu won ni eku eto ba mi je akin wa le won ni alakoba ni remi yi o
1: remi ewo
0: iwo ni
1: no speak
0: o tu test waju oye wale opeyemi ba wa si gona won ni 20k abi 20 naira ngbo lo fe fun sola re o tori tasile kan lo reverse you
1: no,
0: o ni se 20k or 20 naira
1: emi egbera ga o ti ye
0: kabiru olugbaye won ni good afternoon re mi ati re mi well done sir
1: afternoon
0: abdul kabiru jalaru
1: baba
0: baba niyan
1: owo meji fe yan kan
0: atori bodurin akiyin ekins akiyin
1: abiola yali yali
0: abiola yali yali
1: it is swear
0: stone cold
1: oluwa
0: to sin akiyin o Solar of Toronto, Akins of London, Mama Fashoro, Elepo Lolere,
1: Agboma Fesi,
0: Mama Victoria Ogudi,
1: Agboma Soro,
0: Nkan ni se yin, Olawale Shorte, ni gboku yin,
1: Amen,
0: Lashe Dumare, Nkan ni se yin, gbogbo olufe wa parapata, like the fans club, parapata, Akinyo, Afis Abiodun, Omo Jo Daddy,
1: Omo Jo,
0: Ola Lojo Ibie,
1: congratulations
0: in advance, God bless you, my brother. Hello,
1: hello,
12: Emma Kweko,
0: Eshio,
1: Emma Kabo.
12: Agba daro.
1: Ese o.
12: Obe di sola lo soro latawe.
1: Baba.
12: Nero.
0: Gbe yin dada mo. Ojo pe yen. Owo.
12: Hello.
1: Hello.
12: Hello big man.
1: Oh, you are welcome.
0: Sayidi.
1: Side on papa.
12: Eh mo kon lo sele.
1: Eh.
12: Boda.
1: Eh
12: si nbe n ka ti big man dogbon ti ma la ja boda de.
1: In simbe mo sa ri pe tele won ki bi ba gbe bagi
0: ata koko ero re lori mi oni
1: aya oloye adebayo gani yu kankan soso
0: oloye de
1: oloye de
0: ade alan
1: ade wow
0: baba niyan
1: baba be
12: alaja pe alaja erama o ni di mo
0: asi wala ma lo alabos alabos
1: oh de
0: Ola lojo bi oji
1: oda oji
0: wa
1: oji wa oju oni ti e
0: aki gbogbo yin gbogbo yin lo fa papa ato lojo bi agba olohun a sopodun laye o ambali assist bi win laki lo je di america
1: se re yin te fe pe te fi le land fani ati le pe mi sugbon lopo gbangba mi bi mo ni elo o be ba ti de oxygen ni gbogbo to si bi te wa yen e bere number e bere bankole e pe 08102167644 08102167644 e pe tori pe karibi lo ka de layo osan ju ka ma rin ke adugo lo e bere bankole ni salawu o seun oju oni ti wa
0: keni igbeje kebugi lo lotu eto yi
1: baba be ni
0: sola re o lo nte ta jo se a o pade lori eto yi lojo mejo but am bon friday o tun la
1: am bo
0: lori miliki special ta tun wa da gbogbo faaji do le
1: olohun olohun
0: ni pa yi o
1: aisan ni se wa
0: ni joro ngbe sonu bi o se bi
1: o abeke yan ojo yin wa ke ma ra aye ronu
0: a jo ma bi obe bayi lo nbe se
1: gbogbo eni o ba ra aye rin to ra aye donu ko ni ni
0: pa giga o ni je pin yin
1: o ti pare
0: eje ruru oni je ti yin o
1: oni je ti
0: a jo mo dunu a jo ma yo ni o
1: lagbara olohun
0: e gbiyanju ese ti mo munu yin dun aye ikere o
1: o kere po o
0: lagbara olohun ani kukuya
1: tori pe won ri o ni an fi to po o wa nbe
0: ni fojo olojo lo o
1: oni kuku aso
0: re mi ati re mi an lo leni
1: a pada ni jima
0: friday lagbara olohun
1: lojo jima
0: o n te ba ni gba
1: ma fi le mo ni keji
0: o lewu
1: o lewu
0: re mi ati re mi o
1: o dabo
13: pa ma wo won ni ran
14: Lagilu FM 96.7

láti kàn ní lágelu 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní làmú wa fún yín okun joseph ẹni dọ́bọ̀ ló kọ́ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà ààrẹ tinubu ló ti buwọ́ lu bílíọ̀nù mẹ́wàá owó náírà láti fi gbọ́ bùkátà ìfèsì pàjáwìrì sí àìsàn ebola okonkwo ló ti fi ìtàkùn ọ̀rọ̀ sọ orí ìbáraẹnisọ̀rọ̀ whatsapp lélẹ̀ èyí tí ó ń fi àáké kọrí wípé òbí àti ndc ni wọ́n gba owó rìbá trump ti fi ọ̀rọ̀ léde wípé tehran òun náà ni yóò ru àgbélébu rẹ̀ látàrí fífà nílẹ̀ kí wọ́n tó dé ìkóríta ìtàkùn ọ̀rọ̀ sọ lórí fi àdéhùn lọ́lẹ̀ àwọn tí í ṣe alábòjútó eré ayò ti somali ni wọ́n ti jẹ́jẹ́ láti kópa nínú ife àgbáyé èyí tí yóò wáyé lọ́dún 2030 àwọn ìròyìn ń rèé lẹ́kùnrẹ́rẹ́

ẹkùn ìpàṣẹ ilẹ̀ adúláwọ̀ ti ilẹ̀ àgbà America United States Africa Command AFRICOM ni ó ti fi ọ̀rọ̀ léde wípé ikọ̀ ológun rẹ̀ òun náà ni ó fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà tí ìbáṣepọ̀ wọn tó sì lọ́rin lẹ̀ nínú ìgbésẹ̀ bíbu ọ̀lá fún ìjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ìfẹ́nu rẹ̀ pẹ̀lú àlàyé wípé ikọ̀ America òun náà ni wọ́n ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti pàṣẹ ìfìwé ìpè pinni àti lórí àdéhùn ìbáṣepọ̀ alákòóso AFRICOM fún lẹ́ka tó kan àwùjọ ìyún Colonel Rebecca Hasey lẹ́ni tó yọjú ọ̀rọ̀ yìí síta lásìkò ìtàkùn ọ̀rọ̀ sọ ti X-Space ní ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni ó sọ̀rọ̀ láìsiyèméjì léléyìí tó jẹ́ kó di mímọ̀ wípé ìbáṣepọ̀ ọ̀hún òun náà ni kì í ṣe àfipamúniṣe bákan náà lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ilẹ̀ America òun náà ni wọ́n farajìn fún ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún níwọ̀n ìgbà tí àǹfààní tó wà níbẹ̀ ti ọ̀tẹ̀ àwọn méjèèjì lọ́rùn ẹni tí ṣe agbẹnusọ fún olú iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ yìí ìyún ọ̀gágun àgbà Samiala Uba ń ló ṣe àtúnyan ipò rẹ̀ láti igun orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti ń ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ń léwájú ìpinnu àti ìgbà tí ilẹ̀ America yóò lò nínú ìbáṣepọ̀ náà Uba yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀rọ̀ run àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ni wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ ní apá àríwá ìlà oòrùn gẹ́gẹ́ bí ọ̀kan ìgbésẹ̀ ìbáṣepọ̀ ọ̀hún tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ó láǹfààní tó ṣe pàtàkì nínú. Ààrẹ ilẹ̀ yìí ìyún ààrẹ Bola Ahmed Tinubu ló ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ìfẹsẹ̀múlẹ̀ ìgbaradì tako àìsàn ebola ti ààrẹ ìyún Presidential Task Force on Ebola Virus Disease Preparedness tó sì tún buwọ́lu yíyọ̀nda bílíọ̀nù mẹ́wàá owó náírà lẹ́yẹ ọ̀sọ́kà láti fi gbọ́ bùkátà àìsàn ọ̀hún èyí ń ló wáyé látàrí ìbẹ́sílẹ̀ àìsàn ọ̀hún eléyìí tí ó ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tí ó jẹ́ òjìlé ní 349 ní orílẹ̀-èdè Democratic Republic of Congo àti Uganda eléyìí tí àjọ ìṣọ̀kan àgbáyé tó ń rí sí ètò ìlera tí wọ́n ti kéde ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí tó pè fún ìrònú nínú ẹ̀ka ètò ìlera àgbáyé ìyún Public Health Emergency of International Concern àtẹ̀jáde láti pàṣẹ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí àfihàn-tónilétí àlàyé tó ń ti ààtò Báyọ̀ Ọ̀nànúgà yọjú ọ̀rọ̀ síta wípé ikọ̀ náà òun náà ni olórí òṣìṣẹ́ ààrẹ Fẹmi Gbàjàbíàmílà yóò léwájú wọn tó sì jẹ́ pé yóò kó àwọn ọmọ ẹgbẹ́ sòdí láti àjọ àti lẹ́kàǹkà àjọ ìjọba tó fi mọ́ àwọn aṣojú ní ìpínlẹ̀ bílíọ̀nù mẹ́wàá owó náírà ọ̀hún gẹ́gẹ́ bí Ọ̀nànúgà bó ti ṣe fìlédè òun náà ni yóò dasọ̀rọ̀ ìgbaradì ìṣiṣẹ́ àjọ tó ń bójútó ẹkùn tó ń rí àjọ tó ń bójútó ìṣẹ̀lẹ̀ tó níṣe pẹ̀lú dídènà àìsàn nílẹ̀ yìí ta mọ̀ sí Nigeria Center for Disease Control and Prevention tí yóò sì tún rí dájú wípé ẹ̀ka àwùjọ ẹ̀ka ètò ìlera àwùjọ òun náà ni wọ́n fèsì sí ní kànmọ́nkíà ikọ̀ náà ni àwọn ikàn ni wọ́n kó sòdì sínú rẹ̀ tó sì jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ọ̀hún lẹ́yìn ìpàdé àwọn ìkànlú eléyìí tí wọ́n ṣe tó jẹ́ pé Gbàjàbíàmílà òun náà ló ṣe àyẹ̀wò ìgbaradì orílẹ̀-èdè yìí sí àìsàn náà bákan náà ló jẹ́ pé lára àwọn tó wà níbi ìpàdé náà láti rí àwọn aṣojú láti iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ abẹ́lé
ati awon asoju lati awojo to ri si oro papako ofurufu orilede wa Nigeria Federal Airport Authority of Nigeria to fi ma awon asoju ni ajo to ri si iwolewode nile yiyun Nigeria Immigration Service ati Nigeria Civil Aviation Authority to fi ma asoju ni ijoba ipinle Eko atawon mi ijoba apapo le yewe oni o ti mo riri o ti je ko di mimo wipe ijoba on lo mo wipe alekun ati aisi eto abo ona ni o je okan gbogi ipinija to nkoju awon omo orilede Nigeria be ni o si soro gbe awon atuntu oro aje eleyi ti isakoso are Bola Ahmed Tinubu to gbe kale lawon asiko to ti lo ni ipo asoso nigba to nsoro ni bi apero awon oniroyin eyi ti se is okan awon eto ti won la kale lati se ami ayajo isejoba awarawa ti odun 2026 ta mo si 2026 democracy day celebration nilu Abuja eni ti se akowe ijoba apapo le ijoja kume ni o yoju oro sita wipe ijoba nlo mo wipe ori nta awon eyan lati pase okan ojokan awon ilana sugbon ijoba nlo tun soro gbe awon ilana nleyin wipe o nse atoni wipe idagbasoke nlo tin waye lawon eka to se kanrin nigba to njabo nibi eto ohun eleyi to je pe awon omo igbimo isakoso ti ijoba apapo ta mo si Federal Executive Council ni won wa nibe leyi ti se okan isami awon eto odun 37 ti orilede yi tin se isejoba awarawa laisi idasi awon ologun ninu nibe ni eni ti se akowe ijoba apapo le yi nlo ti se apejuwe eto ohun gege bi to ijin ise riju eni eyi ti isakoso ohun ti o gun le be ona ni akume nloju odi mimo wipe awon nka ti nwaye ni eka oro aje nlo se afihan wipe igbewon nlo ti nde ba abajade ati idokowo pelu bi orilede Nigeria bo ti se ni apapo GDP eyi ti alekun ida 4.4% je odo ati meje 4.07% to ti deba ni arin osu meta koko odun 2025 ida 4.4% je mejo ati mesan iyun 3.89% ni o ti deba ni osu meta koko odun 2026 gege bi o ti se fi oro lede o le ni milionu kan awon akeko ti won ti janfani eto eyawo ti fun eko kiko orilede Nigeria iyun Nigeria Education Loan Fund pelu apapo owo to je bilionu 4.84 billion naira yi ti ijoba ti fi sita lati fi gbo bukato ohun ekan oloye ninu egbe oselu African Democratic Congress ADC Kenneth Okonkwo ona ni o ti fi oro sita to si nse apejuwe re gege bi eri mo jeminsu eyi to fi sita lati fi gbe oro re ninu eyi to ti fi esun kan eni ti se omoye fun ti ipo are labi ase egbe oselu Nigerian Democratic Congress NDC wipe o gbowo riba iyun Peter Obi Okonkwo eni to fi igba kan ri je ilere tage to di oloselu lojo aje Monday nlo fesun kan Obi ati awon adari NDC ni gusu ilaorun wipe won gba milionu 10 owo naira ati milionu lona 20 owo naira ni owo ile asoju sofin ile yi ati awon ti won dije ti won pongbe ati dije du ipo senator bakan na lo yojo oro sita wipe okan lara awon omo oyi ohun Obunike Ohaegbo ni o fun oni ekunrere alaye lori esun to ni se pelu oro owo ohun pelu receipt re nibe na ni o ti fi oro lede wipe eni to ti fi igba kan ri je gomina ti ipinle Anambra oni o tewo gba owo riba amọ oro naa ni o ti pe fun igbese eyi ti ko awon to je iko ileto eto ofin ti obi ti won ti pe ejo le lori bakan na lati pase atejade ti ojo kesan osu kefo odun 2026 to ti owo agbejoro re iyun Alex Ejezime
Lucita no ti nbere owo ibani loruko je bilionu 5 owo naira ati titoro aforiji nita gbangba o tun dukuku laja lati gbe igbesi ofin ta ko konko bi o ba kuna lati se ohun ti o fi lede pe ko se akojopo iroyin agbaye ti role ti ni lo nde si ti gboyin ni kon ni lagelu 96.7 fm oke gajoke to kale si ile funfun bala oni felele nilo ibadan iroyin le okere are ile america donald trump lo ti fi oro lede wipe o pe ki orilede iran ki o to gbe igbese ati joko jiroro soro lori adehun to si je pe yo fi eyin ru pasan igbese na iko ti revolutionary guard to orilede iran ni won kolu duke ati ile america to wa ni ekun ohun ni ifesi si kolu to ti owo ologun ile america waye ni gusu orilede iran gege bi igbese adehun alafia bi o ti nfeju mo won laarin ipenija ti won koju awon orilede ati awon ayanana ni won ti nlago ikilo lori ewu eleyi to ro mo irufe igbese be laarin ile america ati orilede iran bi won ba wa woroko fisada lori oro na

0: ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà ìkànnì lágẹlú rẹ̀ lágẹlú 96.7 FM sẹ́yìn tí ń lọ sójú òpó wa ẹ lọ darapọ̀ mọ́ mi lórí òpó ìkànnì lágẹlú ẹ̀fẹ̀ lórí Facebook ẹ bá ṣe ń wò ní kẹ́ ẹ mọ́ ṣí ààrẹ lápàbẹ̀ yẹn ó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ 0891-2370-8675 ẹ̀lọ́ ẹ̀ka sàn. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ẹ káàsẹ̀ kó ètò sá.
0: Ọlọ́run ló ṣètò. Kí ló orúkọ yín, sir?
1: Latif láti Mọ́kọ́lá.
0: Latif láti Mọ́kọ́lá, àbí?
1: Bẹ́ẹ̀ ni,
0: sir. Mr. Latif láti Mọ́kọ́lá. Ó yẹ mú bèrè.
1: Ẹ fún mi number 21.
0: Ìbéèrè number 21, ilé ìtẹ́lá ń fà láti mú. Ṣé ẹ gbọ́ mi?
1: Mo ń gbọ́ yín.
0: Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé tá a bá ń sọ nípa ìdíje FA Cup ìyẹn nílẹ̀ Gẹ̀ẹ́sì. Lọ́dún 2013, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà?
1: Wigan Athletic
0: olúlànfààní láti gbà, àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ṣe jẹ́ nìyẹn kọ Wigan náà lọ́lànfààní láti gbà. Ó yẹ mú bèrè tó gbẹ̀yìn.
1: Ẹ fún mi 25.
0: Kí lẹ pé?
1: 25.
0: Number 25. Ìbéèrè number 25 ilé ìtẹ́lá ń fà láti mú ìdíje CAF Champions League náà ló gbé ẹ̀yìn náà lọ. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ẹ dárúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó gba ìdíje CAF Champions League táwa náà gbá nílẹ̀ Adúláwọ̀ nìyẹn ní ọdún 2021/2022.
1: Àlẹ́ ló gbà.
0: Alihali láti orílẹ̀-èdè Egypt, àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: 2021/2022. Final answer.
1: Bẹ́ẹ̀ni.
0: Order. Wydad Casablanca láti orílẹ̀-èdè Morocco olólànfà láti gbà kí ṣe Alihali ẹ ṣe gan. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Alihali 2022/2023 olólànfà láti gbà lẹ́yìn tí Wydad Casablanca tóun sì gbà ní ọdún 2021/2022. Ó ṣe jẹ́

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Àtàbálàsó jẹ́ kí n máa bò dá báyìí.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June.

0: clever way of connecting us. One cup, one alpha at a time.
1: You won't believe what happened yesterday.
2: Seriously. And good morning to you too.
1: Sorry, I forgot. Tea before tea.
2: All right then, spill.
0: With Lipton tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton tea is for togetherness.
3: Lagilu FM 96.7. Go.
4: Eka bo pada lati eka polowo oja. Ikanni Lagelu re, Lagelu 96.7 FM. Be ba se darapo mo wa, e lo ma wo loju opo ikanni Lagelu lori Facebook. Be ba se nwo ni ke mo share kaakiri agba nla aye. E bo se je niyan. E mo ko loju opo ka se yen o. Tori wi pe ka se to ba di seju die si bayi. Wa lanfa ni lati pe enikan ti o lanfa lati gba ebun owo losan tini. Yin bere pe kini code ka se yen. *347 *1004 *2# *347 *1004 *2# oni code cash yen e fi lanfa lati fi ta cash bi wo ba ti ta cash o je mo rora re pin omo ti o ku o fail emi se mo nja yin si o le je en to ba yese ta cash bi mo tin soro yin o je cash mo fun yin lori jo yen niyan e bo se je niyan lapa be yen eni ro ni abi oda ko si labu ajomo owobo *347 *1004 *2# *347 *1004 *2# Olé fi lanfani lati fi ta cash yen losan ini o se je ni lapa be yen 0912370875 0814249106 awon ti aloju opo ikanni banidore yen Lagelu 96.7 FM a fi ese kankan sawon ti ana lapa be yen awo yemi mike lati olorun sogo oladele sunday mu iwa lati gbare mu fun ina titi lo pe oba sola o na gbori wole iyen lapa be yen abdul gafar opeyemi lati lu seyin seyin oro omo ebe dimoko bi dare oluwa feran mi se share be se wo life and direct yen e je mo tete mo share iyen lapa be e mo bo e mo bo e bo ko lo fa abada 0912370875 number tell am fani lati pc hello sir
5: e ma ka so pe
4: olo lo se to kilo nuko yin
5: oye de ra jibola lati rita challenge
4: oye mu bere
5: number 30
4: David Beckham inu kan wo lo ti feyin ti ninu bola la fese gba
5: David Beckham
4: Liverpool ni Beckham ti feyin ti
5: ben
4: oda Liverpool ko PSG ni Liverpool ke David Beckham o lagbara losan yi ni Liverpool bi bo 0912370875 ni number tell am fani lati pese 0814249106 Honorable Adedugbo Olukayode Alase Atoludari Ileise Adedugba & Son Limited iyen ni lo abi okuta up gunners awon tasna niyen ni gbogbo lo abi okuta up gunners gunners for life ni Hello, sir.
6: Ekurole,
4: sir. Kilo ruko yi wa lati ba yin soro.
6: Owo ko mi to ye ajowole Musa lati ni garage.
4: Yo gbo ruko ye, sir.
6: Ajowole Musa lati ni garage.
4: Lati new garage ni Badan bi.
6: Eh.
4: O da, sir. O ya mu bere, sir.
6: Bere keta.
4: Ibere le keta ti lo.
6: Karun.
4: Ibere le karun ti lo.
6: Ikeje
4: number 7 ibere elekeje number 7 ibere elekeje elete lanfani lati mu agbabolu wo olokereju ti o kokon bi awon ninu dj yoba champions league youngest yoba champions league scorer kí lorúkọ agbábọ́ọ̀lù yẹn tó fi ìtàn yẹn tó kọ́kọ́ fi ìtàn yẹn balẹ̀.
6: Lamin Yamal.
4: Lamin Yamal abi.
6: Bẹ́ẹ̀ni.
4: Lamin Yamal. Lamin Yamal. Final answer. Final answer.
6: Hello.
4: Final answer.
6: Lamin Yamal.
4: Oda Ansu Fati agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún kọ́ Barcelona ni. Olóòkọ́ fi ìtàn yẹn balẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó kéré jù tí ó kọ́ mi àwọn nínú ìdíje Yorùbá Champions League. Ẹ ṣe o. Ọdún 2019 òun ni ó láǹfààní láti ṣẹlẹ̀ nígbà tí ikọ̀ Barcelona tán kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan nínú ìdíje ọ̀hún náà. Ẹ já fẹ́rẹ̀mí láǹfààní láti pè wọlé. Hello.
5: Hello.
4: Hello, ẹ káàsán.
5: Ẹ káàsán o.
4: Kí lorúkọ yín?
5: Sàràfà Kọ́lápọ̀ láti Olúyọ̀lé.
4: Sàràfà Kọ́lápọ̀ láti Olúyọ̀lé.
5: Bẹ́ẹ̀ni.
4: Sàràfà Kọ́lápọ̀ láti Olúyọ̀lé. Ó yẹ mú bèrè sà.
5: Number 35.
4: Number 35.
5: Bẹ́ẹ̀ni.
4: Number 35. Ìbéèrè number 35. Ìbéèrè number 35 ilé tẹ láǹfààní láti mú. Ṣé gbọ́ mi?
5: Mo gbọ́ yín fà.
4: Ó lọ sí tábà sọ nípa agbábọ́ọ̀lù. Ẹ dárúkọ olùkọ́ni tí ó kọ́kọ́ gba ìdíje fi ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí ó sì tún gba gẹ́gẹ́ bí olùkọ́ni. Ẹ dárúkọ wọ́n pọ̀ ṣùgbọ́n ẹ dárúkọ ẹyọ kan péré. Wọ́n yà dànù. Ẹ ti gbàgbé France Bekabua. Ẹ ti gbàgbé Dida Deschamps olùkọ́ni fún ikọ̀ orílẹ̀-èdè France. Ó gbà gẹ́gẹ́ bí olùkọ́ni ó dẹ̀ tún gbà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù gẹ́gẹ́ bí balógun fún orílẹ̀-èdè France. Mario Zagallo. Ẹ ti gbàgbé òun náà òun náà gbà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ó dẹ̀ tún gbà gẹ́gẹ́ bí olùkọ́ni. Ẹ bá láǹfààní láti pè wá padà. Mo ti jẹ́ ènìyàn lápapẹ̀ yẹn. Hello.
5: Hello.
4: Hello sir.
5: Alábìdá.
4: Ẹ káàsán sir.
5: Kàfárì Ọpẹyẹmí láti ìlú Sẹ́yìn ni o.
4: Kàfárì Ọpẹyẹmí láti ìlú Sẹ́yìn. Kàfárì Ọpẹyẹmí láti ìlú Sẹ́yìn. Àbí.
5: Bẹ́ẹ̀ni.
4: Ẹ mú bèrè.
5: Mo ń bèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
4: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá number 10. Àbí.
5: Number 10 ni bẹ́ẹ̀ni.
4: Lọ́dún 2022 ikọ̀ wo ló gba ìdíje WAFCON ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin orílẹ̀-èdè wo ló gbà.
5: orílẹ̀-èdè sí.
4: Sá.
5: orílẹ̀-èdè sí.
4: Mi ò gbọ́ orílẹ̀-èdè wo. Bàbá ti yá o. Orílẹ̀-èdè South Africa bayana bayana àwọn náà gbà lọ́dún 2022. Hello.
5: Hello.
4: Hello sir, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́.
5: Ikọ̀ náà.
4: Kí lorúkọ yín bolẹ́ ti ń pè wá?
5: Michael láti ìdí ọya.
4: Mr. Michael láti ìdí ọya. Ibo ìdí ọya wà?
5: Ní Tipa Garage ni.
4: Ó kì ní Tipa Garage ni ìdí ọya wà. Ọ̀dà. Ó yẹ mú bèrè sà.
5: Number 20.
4: Number 20. Ogún àbí?
5: Bẹ́ẹ̀ni.
4: Iro 2020 orílẹ̀-èdè wo ló gbà?
5: 2020. France ló gbà.
4: France ló gbà Euro 2020.
5: Bẹ́ẹ̀ni.
4: Final answer.
5: France.
4: Ọ̀dà. Ó lè dé Italy ní sẹ́ẹ̀ tí gbàgbé ní Euro 2020. Ọ̀dà. Ẹ ṣe o. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn. Ṣé ẹ ti kó lójú òpó káàṣì ẹ̀? Torí láìpẹ́ láì jìnà ẹ á mú ẹ tó jẹ ẹ̀bùn wa lójú òpó lọ́wọ́ yẹn. Káàṣì ẹ̀ owó yẹn ti wà ńlẹ̀ báyìí ilé tẹ́ láǹfààní láti gbà. Ẹ tó ń pe nọ́mbà mi yẹn nọ́mbà ilé agbára ara ní ẹ pè kìí ṣe nọ́mbà tèmi. Nọ́mbà tẹ́ pè lélẹ̀ ẹgbọ́n mi dáadáa 0912370 8675 0912370 8675 àbí kẹ́ pé 0814249 1006 òní nọ́mbà ilé tẹ́ láǹfààní láti pè.

owó lọ́kàn lọ́rọ̀ tèmi o ẹ̀yin ò sọ sẹ́yìn ò sọ lé àbí ẹ mọ́ jẹ̀dẹ̀ sọ owó lọ́kàn lọ́rọ̀ tèmi ẹ̀yin ń kán ẹ̀yin náà lówó lọ́kàn bẹ́ẹ̀ ni o olówó láyé mọ́.

0: talento ni number e eja wo 25,000 naira ri talento ni number e o ti gbe wa bayi o ti gbe ise yen wa 4260 lo pari number won 4260 lo pari number won 4260 eja wo en to ni number e 4260 081 ni ibere number yen 081 ni ibere number yen 4260 ni o pari number won yen 4260 lo pari number won talo ni number e 081 4260 lo pari number won tale to ni number e owo re o owo yen re o tale to ni number e
1: it's remaining dial star
0: tale to ni number e talento ni number e talento ni number e talento ni number e owo re owo re owo re owo re owo re hello
1: dear customer your account balance is too low for this
0: 4260 oda hello
2: e
0: ka san ma ki loruko yin
2: Ṣọlá túbọ̀ sọ mọ́ bọ́lá.
0: Ṣé ẹ̀ta káàṣẹ̀ lẹ́ni mà?
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀ṣẹ̀ṣẹ̀ ta ni àbí?
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé ẹ̀rí nǹkan báyìí? Ìgbà mo bẹ̀rẹ̀ ètò, mo ní ó ṣe ṣe pé ẹni tó bá ṣètè ta káàṣẹ̀ ni, eré làwọn èèyàn pè. Ó dà ẹ ti jẹ 25,000 naira lórí ètò ta ló ta kẹ nírọ̀lẹ́ yìí.
2: Olúwa ṣe o.
0: Ṣé ẹ ti jẹ káàṣẹ̀ rí mà?
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ti jẹ rí, ó dà. Ẹyin ti bẹ̀rẹ̀ sí ní jẹ káàṣẹ̀, ẹ tún ti jẹ káàṣẹ̀ lọ́sẹ̀. Kẹ́ ẹ máa fi wọ̀ ọ́kán, ó ti sẹ́ẹ̀tì báyìí.
2: Ó ti sẹ́ẹ̀tì, ó ti mú yẹ̀ẹ̀sì.
0: Ó ti mú yẹ̀ẹ̀sì mà. Àwọn káàṣẹ̀ ó pè yín, wọ́n máa pè yín láti gbà pàtàkì nàbà yín mà. Ṣé ẹ ti gbọ́ báyìí mà? Ẹ máa jẹ́ ńlọ mà, ẹ máa jẹ́ ńlọ. Ẹ ṣeun,
2: ọ̀dà
0: bó ṣe jẹ́ nìyẹn lápapọ̀ yẹn. Ẹ mọ̀ pé mo sọ fún yín wípé tí n bá sọ fún yín. Ẹyin tí n bá ti sọ fún yín, ẹ máa fọ́lò mi. Ó dà kò sí láburú ó yẹ̀sẹ̀ gbégẹ̀ sí tiẹ̀ ni ìyá mi àlùbáríkà àwọn sáré gbégẹ̀ sí nìyẹn 25,000 naira àwọn sáré jẹ́ nìyẹn. Ẹjẹ́ jẹ́yìn tí a sin pé nírọ̀lẹ́ yìí náà ní alẹ́ ìní káàṣì ẹ̀ tún wà tẹ́ẹ̀tù láǹfà láti jẹ lórí ìkànnì lágilú FM. Ìyẹn fẹ́ tó bá ta káàṣì ẹ̀ ni o ìwọ́lẹ̀ máa ta lẹ̀ báyìí mo tún fún ọlọ́rìjọ ó tún ló gbọ́ àbí ó da mọ́ tún gbọ́ o orí tó bá dalẹ́ tó bá sọ pé aláfidá ẹ̀ sọ fún alẹ́ báyìí náà wọ́n tún mú èèyàn mọ̀ pé ojoojúmọ́ báyìí làwọn èèyàn jẹ káàṣẹ kò dúró kò wá ro kò lẹ̀pẹ̀tì bí ọ̀pẹ tí náà mú káàṣẹ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run lálẹ́ ní ẹ̀ tún láǹfà láti gba owó ní aago mọ́kànlá lálẹ́ ní lórí ìkànnì lágilẹ̀ ẹ̀ má gbé kó ń bẹ̀ ẹ máa fọ́lù ẹ̀ ni mo ṣe jẹ́ ní ẹ̀ lápapẹ̀ a pàdé lọ́la lágbára ọlọ́run kọ́ lọ mọ̀ pé òkú ní sọ̀rọ̀ kádúpẹ́ lọ́wọ́ àwọn tó fún alẹ́bùn lórí ètò Mr. Anthony Bodunrin ọkọ fún mi nọ́mà bàbá nìyẹn jẹ́nsókè kó jẹ́ sápò láti United Kingdom up Liverpool may you never walk alone. Àjọ pàdé lágbára ọlọ́run ọba lọ́la nọ́mbà tẹ́ pè mí síre lẹ́yìn ètò 09050275364 09050275364 ò ní nọ́mbà tẹ́ láǹfà láti pè mí sí. Títí ọ̀la ní aago mẹ́rin kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún tààtù láǹfà láti pàdé lórí ètò ta ló takin. Abdulkadir Adérògbà lórúkọ tèmi àláfídà ìpàdé mi àti odiwọ̀ ìyẹn nírọ̀lẹ́ ọ̀la ẹ̀kú kalẹ̀.

0: ani an tun gbe major general ami ni kogi o ku on kogi on lu abuja won si da lona won si gbe won gbe won gbe yawo e
1: abi won kan ti e so wi pe awon ti ti won fe ki are wole awon na nfa ogbo wahala won fe ki are pada lele keji won ma ma se kini won fo selu bo won to selu bo pe ki won da oju eru kare ma ka come on Nigeria ma bale dibo fun are
0: ba won ba wa nse dada ta ba re ni kankan ti ba ngbero be ilokan ta won si nse dada ti gbogbo ara ilu ri pe are se nkan bayi o yanju nke lokan wa pelu se bi ka o to de be lagbe nsun ma mi ti wa ngba de be lo pele kesi ni ba dan wa ni se challenge lodo yin eyin o sefu eyin o ba rora ma rin ko ma wo eyin won kan jigbe ni
1: se o ti di toro foka to yen
0: ko di toro foka
1: tori be ye so e
0: bo royin ni o
1: be ni eni pe ni challenge wa nbi eyan le ma rin ki kokoko gbe ni yen
0: se won gbe won o gbe aburo adilabu nbo de ti gbe se be ri oje won ti gbe ni
1: awon kan ti en pe o selu ni yen pe o da pa awon kan atawon kan
0: an wo
1: awon o lo selu na le na o ye ke le mo
0: so so lo selu kankan en sarafa ali ti en da ko sarafa o le mi buruku be ki so megbe mi o but aburo mi ni wallahi
1: so megbe yin amo ki
0: aburo ko le se
1: won le seru e
0: seru e mba wallahi ko le se wallahi ko le ru
1: won le ru
0: ara o sarafa o le ru sarafa sarafa ronu negatively bayin la sarafa ko
1: e si ni pe egbe yin ma wole
0: nigba ti won gbe aburo adelabu o adelabu ati seyin makede won ajo sinu egbe seyin lo kile
1: be ni
0: iru ija ofowo le ma ja te rara o
1: amo ya
0: ke amo ti agbe ebi yibo menu won to wa to lo wa lateko
1: be ni
0: won ni awon awon osise won awon osise won tin ba won sise awon lagbode gba ti won so bi aburo adelabu se rin kolo won so wa le olowo en ti e a so tin so ni
1: ti so ni ta so
0: awon ota nu pata
1: kabiyesi
0: eni to n folowo osu ko na ma je ko ma mu to wa ni won wa ji ogbe mo ti elu awon olopa mo lu alogo enu awon gbiyanju
1: won gbiyanju lele
0: awon se lere lele ba ti nu gbohun se ti se mu ni oye mi
1: ha tori pe a tu soro npa yen lawon ti e mo pe agbesumo mi lawon yen a le pa awon eleyi ni kidnappers
0: a sa jeun lawon egbe sa po lori si
1: lori chi terrorist bandit kidnapper kilo de
0: eh si riyan kan se si awon ami wa ngba major general nu palo inu ọfiisi ni a ti n di major general
1: wọn ologun mọ
0: lọmọ wọn ale lọmọ ni a gbe sọpa láti abuja lieutenant general kẹnẹkan general ni a na wa sori ire ni o se ẹlẹ nbi ti a ti gbe awọn ọmọ wa se kini plane ti a gbe wa ibọn o le ja ibi lẹnu nbẹ wọn o
1: gbe wọn o
0: gbohun kilo pe bo
1: awon surveillance aircraft ni
0: surveillance aircraft bo ba ri bo se ri afi bi eyin pepe yen lo le kokoko wo an bo le an wa gbadia funfun ikala won eyan wa lori lede ye o igba ti an ti a wa abo kin la ri
1: won la an egbe eyin ti e lo pin resi ni lojo kan nibe lori ire won le lo pin resi
0: egbe wo
1: egbe APM PDP won awon obirin won
0: awon gbogbo la wa ti ani won ko owo lo ti an ko rice lo tawon ara ilu ko ti an lo ma awon la won fe
1: balẹ̀ ìlú yẹn sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ ṣèyí mákindé bíbalẹ̀ ṣe sọ ni
0: rárá ọ gbọ́
1: mo gbọ́ mo lò lórí program gan
0: lórí ẹranko wa
1: wọ́n ní pé wọ́n á pín rẹ̀ sí àmọ́ pàwọn ò gbà rẹ̀ sí yẹn
0: kì í sọ ọmọ ẹgbẹ́
1: wa
0: kì í sọ ọmọ ẹgbẹ́ wa ló ṣe bẹ́ẹ̀ pàápàá
1: ok ẹja sáré lọ tajà lóní pápápá tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Mogaji Olawale Oladoja Mogaji ile Akisola lopo labiran awon be lori eto bayi eje nsare lo taja nigba ta ba pada sori eto akan lo agba ni eto an pada bo
2: ni omo yin na ni o jalija ni mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
3: s e l e r r I e salary
2: ah boda mi esipeli esipeli no di salary oya lopin gbiyanju esipeli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Ibadan Mega Crusade 2026 Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Ìtí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Rírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
7: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 08071124000 08071124000.
12: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa ni mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
15: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
16: Ìwọ náà kojúmọ́.
15: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
16: Ó dáná, sọ ká gbọ́.
15: Àbí.
14: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
17: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: SELARIE Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fáfá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Ká ṣe

ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Tashie.
1: Gbogbo ọ̀nà ni Lipton ti fi ń fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀pù kan, bóò ni kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojú mọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: O dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton ti, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀pù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton ti, ó wà fún ìṣọ̀kan.
4: Labbaik Allahumma labbaik.
5: Assalamu alaikum gbogbo muslimi. Ile ise akorinrin ajo sile mimo Aljanna Travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si Hajj odun 2026. Won ni Olorun o gba ni bada fun gbogbo wa o. Alo tun lo alogba. Olorun o se won wa ni karun awa leti o. Wi pe atete sun latete ji fun gbogbo eni to fe ba wa se Hajj 2027. Yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu November 2026. Ni gbogbo pepepe o wa sopin ni le se Aljanna Travels gege bi alakale ijoba Saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se Aljanna Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kale ba jo gunle sorilede Saudi Arabia fun ti Hajj 2027 fun alaye lekunrere e ma pe 0904444945 esi le be wa wo lori www.aljannatravels.com pẹlu Aljanna Travels Hajj 2027 wẹlẹ mu ni o tun jẹ the evening light ala
6: obirin obirin obirin obirin
7: Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí, tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó, èrò ọ̀sà, ẹ bá wa ní Jẹ̀bútù Retiwa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kùlú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní iṣẹ́ pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ó pin mìíràn kó lárinrin jù Flash Academy ní Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò à ń retí yín o.
8: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Jubilee FM 96.7.
1: Ìlú Ìbàdàn yóò gbàlejò wákàtí ìtúsílẹ̀.
2: Ọlọ́run wákàtí ìtúsílẹ̀.
1: Fáyáyáyá. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nílùú Ìbàdàn. Ọjọ́ méjì nílùú Ìbàdàn. Gbogbo Ìbàdàn ẹ pariwo. Jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Lẹ́dẹ̀bẹ̀lát. Ìmọ́lẹ̀ máa tàn sí gbogbo ibi tí òkùnkùn ti bolẹ̀ nínú ayé rẹ. Thursday ọjọ́ kọkànlá àti Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026. Agogo mọ́kànlá àṣálẹ̀ la máa pàdé ní The African Church, Holy Trinity Parish, Polytechnic Road, Sango, Ibadan. E wa pade awon iko ati iriju Olorun. Bishop Tunde Bamigboye Fayayaya. Pastor Yomi Bamigboye Fayayaya. Evangelist Bukola Akin Adesewole Jesu. Evangelist Folashade Taiwo. Reverend Mrs. Tunyi Adebayo. Pelu Evangelist Seun Ogunride Seun Praise. Ni wakati itusile ti ilu Ibadan. Gbogbo eniyan ni ko gbaradi. Tori imole yoton. E ma pe 081-0432-2578. Wakati itusile ni ilu Ibadan. Christ Covenant Deliverance Ministry in conjunction with the African Church located

0: Olorun to dabi ara ohun eni to nbe lori omi to po ohun eni ti o fa kedari ya igi kedari yo fa ya gan ni ohun eni na to ni ola nla oruko re on la gbega o e ti ma wo wi pe ah folasade ajala ma lele ike ah be ni nigba ti iyanu to ba de bayan wakati itu sile to de bayan ah ko si nkan teyin o wa se ju pe keyan ma gbohun safefe ko si ma dupe lowo olorun ni gbogbo igba lo gege bi agbohun safefe emi ti ri temi gba o adupe lowo olorun adupe lowo oba oga agba olorun lowo lowo iran lowo nigba iponju mo ti wa nbi fun eto kan to je pataki nitori itemi nitori iti eni eto ta pe ni wakati itu sile fa ya ya ya ya ya ya ya ogun esu daran baba mi si ti wa nbi baba wa ninu oluwa bishop tunde bangboye baba e kuro le sa
1: e ma kuro le ma o
0: e ba ki gbogbo awon ara le
1: mo ki gbogbo awon ara le papa julo gbogbo awon omo wakati itu sile te ngbo mi nile loko e kuro le o
0: e ba mi fi adua ki won
1: bi oluwa ti nbe ti emi re nbe olorun yo tan mole si aye wa ohun gbogbo to nfe atunse ninu aye eni kankan yo gba atunse o ni oruko jesu
0: baba wa itumo wakati itusile yi kilo bi gan
1: ah wakati itusile je ipade agbara ipade nla ta man se ni ilu eko nibe ni olorun ti nowo itusile to nowo igbala to si nowo imularada sinu aye awon eniyan aderi owo re ni gbogbo igba
0: ilu eko gangan le to yi ti bere
1: ilu eko lo ti bere to de fi ntan kaakiri
0: o ti to odun melo bayi to ti bere
1: ah ti aba wo ipade wakati itusile ti o ba ti le ni 19 years
0: eh
1: abi ju be lo
0: sugbon se o si ma wa badan na
1: wa ele keje re la wa se ni badan
0: ni badan re
1: be ni ma
0: ah ni ru ase ni ru asiko yi na ni
1: eh ni ru asiko yi na ni tori e la se so pe je ki imole o wa la se pe akuri e ni je ki imole o wa ni ru akoko ti wahala nsele lorilede wa ba pa julo tori e la se se atunse die lori ipade yen depo ka se isoro agbe si role ka le gbadua kolorun ko tan imole si juju aye eni kankan idile wa ise wa papa julo orilede nigeria
0: olorun wi pe je ki imole ko wa
1: imole si wa
0: awon aye kan o gbagbo pe imole le tan nbe o eh get in ti mo so daddy
1: oye mi
0: wi ke ah to go lo fa gan gangan o gbe ah imole wo lo ma mole si ru bi ti àwa wà yí àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ibi tí òun wà yìí tí òun ò fi wá rí mọ́lẹ̀ dádì ẹ bá mi sọ̀rọ̀ retí fún wọn.
1: Ọ̀rọ̀ ọlọ́run bí o ti sọ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kò tí ì sí ìdánwò kan tó tí ì bá wa tí kò mọ níwọ̀n fún ẹ̀dá ó ní ọlọ́run yóò ṣe ọ̀nà àti yọ pẹ̀lú ọlọ́run wa lágbára ó ní ó lè ṣe ohun gbogbo kò sí ìṣòro náà bó ti wù kó le tó ọlọ́run ní agbára ó sì lè gba ẹnikẹ́ni la tó bá wá sí ọ̀dọ̀ rẹ̀
0: àwọn ẹ̀rí yóò ti lọ gan lórí ètò yìí o
1: ogun ni fún ọlọ́run lókè ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀rí láti gbọ́ ní nàìjíríà ni àti lókè òkun ọlọ́run ló sì ń ṣiṣẹ́ rẹ̀
0: ṣé àwọn ará òkè òkun náà ṣé wọ́n ń darapọ̀ mọ́ wa ni
1: a ní wákàtí ìtúsílẹ̀ Texas a ní wákàtí ìtúsílẹ̀ nílùú UK a ní wákàtí ìtúsílẹ̀ ní South Africa ti a ń lọ láìpẹ́ yìí a ní wákàtí ìtúsílẹ̀ ní ìlú Abuja a ní wákàtí ìtúsílẹ̀ ní Ghana a ní wákàtí ìtúsílẹ̀ ní Canada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ògùn ọlọ́run.
0: Wákàtí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ tá à ń sọ yìí ẹ mọ̀ pé ó yẹ kó lè yí àwọn èèyàn kan àwọn kan ti rò ó pin pé láyé sẹ́ àwọn ò lè rí ìtúsílẹ̀ lórí ọ̀rọ̀ ayé ara àtàwọn o

ìlú Ìbàdàn yóò gbàlejò wákàtí ìtúsílẹ̀. Fáyáyáyá ẹlẹ́kejìrú ẹ̀rẹ́ nílùú Ìbàdàn ọjọ́ méjì nílùú Ìbàdàn gbogbo Ìbàdàn ẹ pariwo jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà Lẹ́dẹ̀bẹ̀làt ìmọ́lẹ̀ máa tàn sí gbogbo ibi tí òkùnkùn ti bolẹ̀ nínú ayé rẹ Thursday ọjọ́ kọkànlá àti Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026 agogo mọ́kànlá àṣálẹ̀ la máa pàdé ní the African Church Holy Trinity Parish Polytechnic Road Sango Ìbàdàn ẹ wá pàdé àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run Bishop Tunde Bamigboye Fayayaya Pastor Yomi Bamigboye Fayayaya Evangelist Bukola Akiadesewole Jesu Evangelist Folashade Taiwo Reverend Mrs. Tunyi Adebayo pẹ̀lú Evangelist Seun Ogunride Seun Praise ní wákàtí ìtúsílẹ̀ ti ìlú Ìbàdàn gbogbo ènìyàn ni kò gbáradì torí ìmọ́lẹ̀ yóò tàn ẹ máa pè 08104322578 wákàtí ìtúsílẹ̀ nílùú Ìbàdàn Christ Covenant Deliverance Ministry in conjunction with the African Church located

0: ba bi ni baba wa ninu oluwa yo ni nkan kan to bi wakati itusile yi o yo ni nkan kan to bi eto yen
1: ti tiluwa tulu ibadan eh gege bi awon ti olorun ba wa so oluwa ti se to de se leri pe ise ranse yin ohun afun wa ni iriran itan kale emiri ipade ti ibadan gege bi itan kale ari opolopo awon omo olorun ti won ma ndarapo mo ipade ori oke ta ma nse lẹẹkan lóṣù mẹta tí wọn máa ń wá láti ìbàdàn àdẹwò pé ó yẹ kí a tún ní àwọn ìpàdé tá a máa ṣe ohun tó bí ìpàdé yẹn ni.
0: Láti ìgbà náà sì rèé tí a ti ń ṣe ìpàdé yìí nílùú ìbàdàn ọwọ́ ọlọ́run wà ńbẹ̀.
1: ọwọ́ ọlọ́run wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ ọlọ́run tọ́lọ́run ti gbọ́ àdúrà wọn tí wọ́n ti rìnrìn àjò lọ sókè òkun ẹni tó fẹ́ kọ́lé wọn ti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni àwọn ọmọ ọlọ́run ti ṣe.
0: Bí èlé ló wá ni kí oníkálukú mú lọ́wọ́ báyìí.
1: Ọ̀fẹ́ ni ẹni tó bá wá sọ́dọ̀ Jésù ọ̀fẹ́ ni.
0: Ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sí owó fọ́ọ̀mù.
1: Kò sí owó fọ́ọ̀mù àwọn gbowó fọ́ọ̀mù
0: lọ́wọ́ yẹn. Kò sí owó kánsẹ́lì.
1: Ẹ̀rọ wọn gbowó kánsẹ́lì ní wákàtí ìtúsílẹ̀.
0: Kò wá ní sí owó kan tẹ́yìn ó tiẹ̀ kọ́kọ́ dá kí fáyàyàyà ó tó ṣe kánú ayé yàn.
1: Kò sí owó kankan.
0: Kò sí owó kankan.
1: Àwa gan la tún máa ń ṣètò bí a ṣe máa fún àwọn òpó tí wọ́n bá wá ní oúnjẹ ní ráìsì ní ẹ̀bùn tí wọ́n bá ń lọ.
0: Yàtọ̀ fún ti ìbàdàn yìí tí ẹ máa ń ṣe gẹ́gẹ́ bí ètò wákàtí ìtúsílẹ̀ ṣé àwọn ìpínlẹ̀ míì tún wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́ ti ń ṣerú àwọn ètò yìí.
1: Àti
0: torí pé lágelú tẹ̀ ń gbọ́ yìí kì í ṣe bí nìkan náà ti ń gbọ́ wa o wọ́n ń gbọ́ wa dókè òkun wọ́n ń gbọ́ wa káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ fún àǹfààní àwọn èèyàn míì náà tí wọ́n ń fẹ́ láti jẹ àǹfààní wákàtí ìtúsílẹ̀ yìí a fẹ́ mọ̀ ṣé àwọn ìpínlẹ̀ míì tún wà yàtọ̀ fún ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ètò yìí tó ti ń wáyé.
1: Bí ìdáhùn sí ìbéèrè yín ìlú Ogun State ibẹ̀ ni
0: ìpínlẹ̀ Ogun
1: nípínlẹ̀ Ogun níbẹ̀ ni camp wa pin ló wà wákàtí ìtúsílẹ̀ prayer camp ní ojú òre ní ọ̀tà níbẹ̀ la ti ń ṣe àwọn ìpàdé yẹn bákan náà a ti wà ní ìlú Ìkẹ́rẹ́ Èkìtì a ti lọ ṣe ìpàdé tiwọn bí oṣù kan sẹ́yìn báyìí bákan náà ni a máa ń ṣe ìpàdé yìí ní Abuja lẹ́ẹ̀kan lọ́dún ìṣòro ọlọ́jọ́ mẹ́ta wákàtí ìtúsílẹ̀ Abuja.
0: Bákan náà lólùlú lẹwa Nàìjíríà yìí
1: náà ní Nàìjíríà yìí náà
0: Abuja.
1: Bẹ́ẹ̀ni bákan náà ni ìpàdé yìí a máa ń ṣe ní South Africa ní Cape Town wákàtí ìtúsílẹ̀ Cape Town wákàtí ìtúsílẹ̀ Johannesburg and wákàtí ìtúsílẹ̀ Pretoria.
0: Tọ́ àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ owó ni àwọn èèyàn míì lè pè sí torí pé bọ́n ṣe ń gbọ́ wa lọ́wọ́lọ́ bí mo ṣe ṣàlàyé fún yín pé lágelú yìí o kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan o ni wọ́n ti ń gbọ́ lóòótọ́ ló jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn òun ló kalẹ̀ sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún ń gbọ́ wa káàkiri àwọn ìpínlẹ̀ míì àti àwọn ìlú míì àwọn kan náà tí wọ́n ti ní irú ìrírí bóyá wọ́n ti wárí tí Ọlọ́run ọba tí ó ti fi ọwọ́ tọ̀ wọ́n ìyẹn ìmọ́lẹ̀ ńlá tó mọ́lẹ̀ láàrin òkùnkùn ayé tó kùnkùn ayé kankan ò lè borí rẹ̀
1: wọ́n
0: tún wá fẹ́ padà wá pé fáyàyàyà yìí ó tún gbọ́dọ̀ ṣe nǹkan ní ọdún ti 2026 pàápàá jùlọ ní ìlú Ìbàdàn tó súnmọ́ àwọn wọn wá mọ bó ṣe lè rìn ṣé ó ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kankan tí wọ́n lè pè sí.
1: Wọ́n lè pè sí orí nọ́mbà yìí
0: 080-238-126-85 85 ó ní nọmba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n lè pè sí
1: WhatsApp dẹ̀ wà lórí ẹ̀
0: pé àwọn náà dẹ̀ tún fẹ́ wá sí bí o àwọn sì fẹ́ kí Ọlọ́run kó fi ọwọ́ tó àwọn ṣùgbọ́n àwọn ìlú tí àwọn ti ń bọ̀ àwọn ò mójú lè já ìlú Ìbàdàn dáadáa nọmba yẹn nìkan pè sí yẹn 080-238-1268 ó ní nọmba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 85 ó ní nọmba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tí wọn ó pè sí 080-238-1268-85 ó ní nọmba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tí wọn ó máa pè sí tó bá jẹ́ pé ọ̀nà wọn jìn ká padà síbi tí wọn ó ti ṣe gan kí wọn lè gbọ́ dáadáa.
1: Ìpàdé yìí máa wáyé ní ìjọwà the African Church Holy Trinity Parish ní Sango Polytechnic Road nìbàdàn.
0: Nìbàdàn a sì ti yí àsìkò tí à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ pé aago mọ́kànlá alẹ́ ló máa ń ṣẹlẹ̀ tí ó jẹ́ ìṣòro ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìrọ̀lẹ́ ní báyìí láago
1: mẹ́rin
0: òní wọn bẹ̀rẹ̀ sí ní máa láǹfààní àti máa fi iná fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ tí fáyàyàyàyàyàyàyà tí ó sì mọ dáhùn lórí gbogbo ọ̀rọ̀ ayé oníkálukú torí pé ọ̀rọ̀ ayé wa ó nílò fáyà ká mọ̀ pààrọ̀ ká mọ̀ jalè ero bare ni soro ohun lekan si oni 08023812685 te ba fe pe wa oya e lanfani ati pe baba wa lori apere ti won wa itori pe yoruba ni a ki ri efan ta le meji te ba ni bere kan abi e ni nkan kan te fe so fun baba wa ninu oluwa iyen baba wa bishop tunde bangboye e le pe sori ero bare ni soro ti 09123708675 eleyi to je pe inu kan ni lagelu gan ni o wole sinu ni o 09123708675 won ti wole we lo ta lo wa nbe o won ti wole hello e kuro le o
2: e kuro le ma o
0: e kuro le ma
2: yes ma
0: loruko yin bo
2: ati baba wa ninu ile oluwa ni o
0: ese
2: a fe kan gbadura fun wa ni o
0: won ni baba won ma gbadura fun gbogbo wa papo se ba tun ni se gbo ma mi won ma gbadura fun gbogbo wa papo tan ba ti fe dide lori apere to ba je pe lati ile okere on le tin gbo wa e le pe sori ero bare ni soro si +234 8142 491006 hello hello talo wa nbe o hello e ti wole hello
3: akurole ku eto
0: akurole sir
3: la je loni baje ruko me ni ala mo ko ya wo la bo jo ri se tem
0: le fe baba baba
1: Bẹ́ẹ̀ni ó wà lára nǹkan tí a fẹ́ gbàdúrà lé lórí bàbá a ó gbàdúrà fún orílẹ̀-èdè wa kọ́lọ́run kó tàn mọ́lẹ̀ àwọn ọmọ yẹn náà a ti ní àdúrà pàtàkì tá ó ṣe fún wọn kọ́lọ́run nínú àánú rẹ̀ kó tú wọn sílẹ̀ bó ṣe tú Daniel sílẹ̀ kúrò nínú owó kìnìún Ọlọ́run yóò sì gbọ́ igbe àdúrà wa.
0: Àmì àmì.
3: Àlàáfíà fún ẹ̀rọ.
0: Àlàáfíà fáwọn tó ń pè wá o.
3: Ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ láti ìgbà rẹ̀ Ìbàdàn. Mo kí bàbá wa nínú olúwa pé ẹ fún ìdọ́tí mú mu.
1: Ẹ kú ẹ ṣe sáré.
3: Ẹgbẹ́ Ọlọ́run inú ológun yẹn kò ní jẹ́ òun gbogbo wa.
1: Àmì Jésù.
3: Kí lọ́pọ̀lọpọ̀ lọ́sẹ̀ Lágbọ́ àbọ́lọ́run dájú lórí gbogbo wa. Gẹ́ bí ògbẹ́ni mi ló ní alákòjú olómi. Ẹ jọ̀ọ́ Nàìjíríà ń ní ìdí àdúrà gidigidi. Torí ń dojúkọ lásìkò ó lágbára púpọ̀. Àti jáde lọ síbi gbogbo home anybody lẹ́rù. Ṣé bá ti gbogbo ọ̀rọ̀ iṣẹ́ bá ti nínú àdúrà sí Nàìjíríà rẹ̀ jájú báyìí lọ lágbára náà ti náà tẹ́mú wọn Nàìjíríà gbé o. Àlàáfíà fún ètò.
1: Ẹ ṣe bàbá.
0: Gẹ́gẹ́ bí bàbá wa nínú olúwa bàbá wa Bishop Tunde Bangboye bí wọ́n ti ń sọ látàárọ̀ wípé wákàtí ìtúsílẹ̀ yìí tó já ètò eléyìí tí ọlọ́run tó fi sọ́kàn wọn láti máa gbé kalẹ̀ ní àwọn ibìkan lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn ìpínlẹ̀ míì tó ń ti olúùlú lẹ̀ wá nílùú àbújá torí àti orílẹ̀‐èdè ti south africa yìí wọ́n ní ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fi sí àwọn lọ́kàn láti máa gbé ètò yìí kalẹ̀ ó sì jẹ́ pé kìkìdá ètò àdúà ni níbi tí èèyàn ó fi máa láti máa fi fa ọwọ́ ọlọ́run wá sílẹ̀ pẹ̀lú iná agbára irú eléyìí tí wòlíì yẹn tó pè ń jọ sí tí iná yẹn sì sọ̀kalẹ̀ tó jó ẹbọ tó gbé omi tó mú gbogbo ẹ̀ tó fà á mu pátápátá pé ọlọ́run tó ń ṣerú àwọn nǹkan yìí nígbà náà wọ́n ló ṣì wà láàyè bàbá wa bishop Tunde Bangboye mo tún fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wọn lẹ́ẹ̀kan sí pé aago ti yàtọ̀ kì í ṣèṣòru mọ́ báyìí káwọn èèyàn ó lè gbọ́ dáadáa ká mọ̀ pé ẹnu yín ló ti jáde bẹ́ẹ̀ torí pé ó yàtọ̀ sí fọ́nrán eléyìí tá ń lò yẹn fọ́nrán tá ń lò yẹn ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo eléyìí tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n nírú àsìkò yìí ẹni ẹ tún wò pé bó ṣe rí yìí kí torí ètò ààbò àti nǹkan kan ó ní kálukú lè tètè wọlé ẹ̀ lójú ọjọ́ ẹ tún sọ fún wọn ibùdó tí wọn ó wà àti yago pé aago mẹ́rin ni kì í ṣalẹ́ mọ́ báyìí
1: ní agbára ọlọ́run ìpàdé yẹn torí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa akọ́kọ́ fẹ́ fagilé ni ṣùgbọ́n bí ẹ̀mí ọlọ́run ti tọ́ wa sọ́nà ìpàdé inú ẹ̀ náà láti máa gbàdúrà torí ètò ààbò la ṣe kọ́kọ́ fẹ́ fagilé ṣùgbọ́n wá wò pé ìpàdé náà a ó fi gbàdúrà forílẹ̀‐èdè wa ni la ṣe wá yọ ọ́ kúrò nínú ìṣọ́ òru tá a gbé wá sí ìṣọ́ ìrọ̀lẹ́ ní dédé aago mẹ́rin ní ìrọ̀lẹ́ olórí àdúrà wa náà sì ni láti máa gbàdúrà fún orílẹ̀-èdè wa kọ́lọ́run kó tàn mọ́lẹ̀ kó gba àwọn tó wà nínú ìdè sílẹ̀ kí lé kọ̀ọ̀kan àtorílẹ̀-èdè wa kí àlàáfíà jọba níbẹ̀.
0: Kálàáfíà jọba níbẹ̀ adupe awon baba wa ninu oluwa bishop tunde bangboye won kuku ma nwa ni ori radio ti ikeji wa to je radio ti splash 105.5 fm won ma nwa nbe ni gbogbo ojo monday to je ojo adie iyen ni ago mefa o koja bi iseju meedogun ni idaji kuto ai won ma nwa nbe won de tun ma nwa nbe ni alaale laago mesan abo lati ba oni kaluku wa soro lati jise ti olorun won si wa lagbara lowo olorun ba wa lati damu ko ni debe ni kokan wa ohun gbogbo to duro gege bi inira ina olorun alaye faya ya ya ya ya ya ya ya ya yo koja lo sori e lagbara olorun alaye eto yi e meji pere lo waye ni pele ba ni ipinle oyo ni ilu ibadan se bo se ma ri kakiri na ni ojo meji na ni
1: ojo meji awon bi kan wa iru abuja yen ojo meta la ma nlo nbe
0: meji wa ni ti ibadan lowade baba mi
1: oluwa ba ti to wa sona atule fi ami fagun die si
0: sugbon lowo
1: bayi
0: meji si ni
1: lana ta gba
0: nilu ibadan
1: ojo meji
0: si ni sugbon lawon ipele mi na o le ju be lo papa julo ni olulu le wa ni ilu abuja etun ni e wa ni ipele ogun ti olorun tun ma nlo eto yi na nbe lekan lodun ni ipinle odungun abi
1: ipinle ogun yen gangan ni camp wa wakati to sile prayer camp ibe la won orisirisi awon eyan tin wa kakiri ni Nigeria ni oloke okun ni o ti won ti ma wa gbadura
0: se gbogbo gba ni faya ya ya ya ti be yen
1: gbogbo gba ni ipade ma wa nbe
0: ibadan ni kan lojo meji faya ya ya to ra nilo anilo faya o baba mi
1: olorun ase
0: anilo faya o lori lede wa Nigeria ni lo faya
1: olorun a gbo igbadura
0: ti o yanju gbogbo oran ti nbe nle
1: a yanju e la
0: olorun o saanu fun wa mo fe ki e tu gbadura fun awon to wa nle to n gbo wa
1: olorun alagbara gbe oga fun awon omo re ti won gbo wa nile olorun gba ope wa mo pase sinu ile kankan ti won reti idasi olorun oluwa yo dasi oro yin alafi olorun yo joba ninu ile yin bi odun itin pari lo ogun ikawoleri ifesejonle koni sele ninu ile yin o ijoko ofo won ni gbe kale ninu ile yin Nigeria gbo oro oluwa alafia yo joba ninu re mo gbadua gbogbo awon omo to wa ni ahamo agbara olorun ko lo tu won sile loruko Jesu abu olorun ko daju lorilede yi be lo de se mari Jesu oluwa wa e pariwo
0: fa ya baba wa ke to lo lekan si agbegbe ti eto yi ti o ti waye oni the African Church Holy Trinity Parish to nbe ni oju ona ti
1: Polytechnic Road
0: ni Sango ni ilu Ibadan lati ago meji la awon to ba de lanfani lati wa ri
1: fun counseling ago meji la osan
0: gbani nimoran
1: bene
0: ati ago meji la osan
1: la o ti wa nbe
0: ni o ti wa nbe
1: iso je abere ni ago merin
0: daddy e wa ro pe wa la yin oni lagba die latosan te ba ti joko
1: nti olorun fi ran wa ni
0: mi na won tun ma da wa
1: lo e ki se mi nikan ani awon iranse olorun ti a jo nsise yi
0: eni iranse olorun alaye senwele Jesu Bukola Akin Ade awon na nbo
1: bene
0: atawon olorin mi na
1: awon olorin mi Falashade Taiwo
0: lojo meji
1: Oluwa seun praise bene
0: se na ni gbogbo awon olorin yi o wa si
1: bene awon na ma fi orin pe owo olorun so kale ki a to bere eto adura ko olorun ko le fi anu gbo adura wa
0: to ba si sele lose yi bayi o tun di odun to nbo nu ni
1: bayi odun to nbo gbogbo ipade to ba de tun ma wa won ma wa si camp wa ni Ogun State ni
0: o tumọ si wipe a ki ri efan ta le meji eni to ba mo pe oro aye ohun o nilo ina olorun ti ina jonirun ti o jo gbogbo ran dandanu ti asiko si wa
1: bene
0: ka je pe koni kaluku ka pade ni oju ona Sango
1: bene
0: oju ona Polytechnic Road
1: ni the African Church Holy Trinity Parish
0: fun adua faya ya ya ya ya ya yo dara fun wa loruko
1: amen
0: baba wa e pe ka mo mu wa
1: e nilo ati mo wa
0: don awon gan gbagbo pe to ba ti lowo nke ke sise o se be
1: se ran se tolorun ba pe eyan si to ba je lo to lorun pe eni yen ko nilo ati ma bere fun owo
0: ko nilo ati ma
1: pe ni ki pe ni fun yaje
0: a pe ni ki pe ni fun yaje iyen ni ko je oro fun awon kan to gbagbo pe bi o ba ti lowo nu ko le sise won ni ha ogun de o ba fi owo se ẹyin aro ni o lo gbe
1: iyen ki se ti oro olorun
0: ki se ti mole nla
1: ki se ti mole
0: to mole laarin okunkun aye
1: beni
0: to gugun aye o si le bori re
1: beni
0: ohun sise lo ni
1: beni
0: lai sowo gan
1: beni
0: ha loruko jesu to wa laye a jora anugba ni
1: amen
0: ko se nkan tani kankan duro de
1: beni
0: du pe ka jo lo si waju olorun alaye ka fo wa adua ka fa wale nipa ina olorun alaye ki fa ya ya ya ya ya ya ya ko mo du ninu aye oni kuluku wa awon gangan wa to nilo lati jorun olorun oba ko si ba ni jorun na ni eto yi lo fi waye loruko jesu to wa laye anu olorun ko ni fi wa sile o
1: amen ese

La Gelu FM, jaga bagu buletiu, maru wanjo.

0: ṣe kìí ṣe èèyàn.
1: Ọlọ́run ni fún wọn ṣe kìí ṣe èèyàn. Dókítà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ má lórí Facebook ọyẹ ẹ̀tẹ̀ Yẹmí Ìjálá ẹjọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ká lè mọ̀ pa léèyàn. Yẹmí Ìjálá ẹ̀tẹ̀ ẹ ti rí wa pa wà ń láìfù ń bẹ̀ ẹ̀tẹ̀ ìyẹn ṣàtẹ̀ Yẹmí Ìjálá. Bákan náà Adésuyè Adéjọrin lórí Facebook ni o Adésuyè Adéjọrin. Dókítà ẹ̀ka rẹ̀ sà.
2: Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé kalẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé ní àṣálẹ̀ yìí. Ẹ káàbọ̀ sí orí ètò ìlera wa tí a máa mú wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ, níbi tí a ti máa ń jíròrò nípa àgọ́ ara wa àti àwọn àrùn tó ṣeé ṣe kó lè máa ṣe wá nínú àgọ́ ara. Orúkọ mi ni Adésuyè Adéjọrin tí gbogbo èèyàn mọ̀ sí Suyiland Abafẹ́njọ. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé kalẹ̀.
1: Ẹ jẹ́ ṣe báyìí, àwọn abolẹ wà ká kọ́kọ́ fìyàn síwájú ná.
2: A wà ní nọmba 52 Majerita bus stop lọ́nà Adéọyọ́ titun ní ìlú Ìbàdàn níbí.
1: Kì í ṣe old Adéọyọ́ titun
2: ní
1: Ring Road. Mo wà pẹ̀lú yín sà.
2: A tún wà ní nọmba 5 Ayétòrò Ẹlẹ́yọwó ní ìlú Àkúrẹ́. Bákan náà la tún wà ní Adó Garage ní ìlú Àkúrẹ́ náà.
1: Ìgbàwọlé wa wà lẹ́rùwà àtẹ wà lẹ́kọ̀ọ́ àtàbí òkúta.
2: Wọ́n ti múra mi sílẹ̀.
1: Ọ̀dà ìyọ́jà rọrùn sá. Lálẹ́ yìí ẹ jẹ́ àwọn èèyàn tó já àǹfààní. Bẹ́ẹ̀ ṣe ń sọ fèmi ó ń dùn mọ́ mi. Mo ní bàbá àmọ̀ ti fẹ́ wọlé ọjọ́ mọ̀ ti lọ. Ẹ mọ̀ wulẹ̀ sọ yòókù tán. Ẹ jẹ́ àwọn èèyàn já àǹfààní ẹ̀ aráàánú lélè mi gbogbo ẹ̀ ó rọrùn fèmi láti mọ̀. Ṣùgbọ́n àwọn tí ò tí ì mọ̀ ẹ jẹ́ kan tó ń gbọ́ lálẹ́ sá.
2: Ní ìjẹ́jọ́ nígbà tí a ń sọ̀rọ̀ nípa àwọn àrùn tí ó máa ń sábà ń wọ́pọ̀ láàrin àwọn obìnrin kan, ìyẹn ni àrùn tí a mọ̀ sí PID infection. Wọ́n á ti sọ àwọn àmì tó máa ń wá. Ó máa ń dìnà láti jẹ́ kí àwọn obìnrin lè wọn bí. A dẹ̀ ti sọ àwọn ọ̀nà àbájáde ohun tá a lè ṣe pé tá a bá ti kófìrí ẹ̀ ká tètè gba ilé ìwòsàn lọ tàbí kí a wá láti wá gba ìmọ̀ràn. Ṣé ẹ rí a máa sọ a wá jẹ́ kí a mọ̀ pé tó bá ti di òní. A máa sọ ìyàtọ̀ tó wà láàrin PID àti PCOS. Ìyẹn ni àwọn èèyàn kan wọ́n máa ń sì gbé síra pé ìkan náà ni ìtọ́jú kan náà ni.
1: Ó sì yàtọ̀.
2: Ó sì yàtọ̀ síra.
1: Ok.
2: A fẹ́ ṣàlàyé ibi tí a bá lè bá dínà lálẹ́ ìhà ò ṣàlàyé. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mọ mẹ́nuba PID yẹn díẹ̀. Ó jẹ́ kòkòrò kan tí ó máa ń dí ilé ọmọ tàbí tí ó máa ń wà ní ọmọ tàbí nígbà míì ó máa ń wà níbi ẹ̀yọ́ nílé ọmọ ní ikùn àwọn obìnrin. Tí ó bá ti pọ̀ jù tí wọn bá tètè kíyèsára ó máa di èyí tí ó gbinlẹ̀ gan-an. Ó máa ṣe àwọn ìdádúró. Ṣùgbọ́n tí obìnrin bá ti rí nǹkan àlejò ilé ọmọ tàbí òpó ilé ọmọ tí a mọ̀ sí Malopian tube ìbẹ̀rù sábà máa ń dúró sí. Ilé ọmọ tí ó jẹ́ uterus yẹn náà ó máa ń dúró sí. Nígbà míì ó máa ń kóra jọ torí wọ́n máa ń ní àpò kékeré kan tí wọ́n á kóra jọ sí atamọ́sẹ̀. Ṣé rí àpò yìí tí ò bá ṣeéṣe pé bóyá wọ́n destroy nínú. Kò sí oògùn tá a bá lò sínú. Ìṣẹ̀lá túbọ̀ máa pọ̀ sí i. Á kàn san díẹ̀ dànù ni. Ṣé ló dàbí gba èyí tí ó sàn síta nínú àpò yẹn òun la máa ń rí tí ó máa ń jáde ní ojú ara yẹn tí wọ́n sọ pé wọ́n ń discharge. Ó dẹ̀ máa ń mú àwọn bí òórùn burúkú dání. Ìyẹn máa ń kó ìbànújẹ́ báni. Ṣé rí ó tún máa ń ó tún jẹ́ kí wọ́n máa ń ní ìmọ̀lára pé ikùn ní ìsàlẹ̀ a máa ro wọ́n. Ìbàdí á bẹ̀rẹ̀ sí ro wọ́n. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la máa ṣẹlẹ̀ sí wọn. Kòkòrò àrùn yìí máa ń bẹ̀rẹ̀ láti vagina. Ó máa gòkè lọ sí inú lọ́hùn-ún. Àwọn àmì tí wọ́n máa rí ni pé tí wọ́n bá ti ń rí bí ibà a máa

0: ti won wele wele ibo ba ikun kekere won ma discharge pe lawon mu buruku leyin na ibo ba nigba ibalopo awon kan ti won ma ri niyan sibe sibe na elomi o lakasi o digba ti o ba to se de bibi ti o le mo nje je mo npe elomi ti en ti ni awon kan to fi wo oju ara nigba ti kini ba ti poju ko le duro sami erun mo a lohun ti toju e toju anu ti gbe fun lohun nje je mo npe a tu ko ba elomi nibi ti o ba se igbonse si tabi ti bi ti o ba ye si eyan si tabi lodo oko e gan a tu ko idi niyan ti a fi n pe ni kokoro ti akoran akoran ni orukọ ti a n pe ti a le ko awọn ewu ti o wa nibẹ niyan e je ki n sọrọ nipa pos yen kini pos yen tumọ si
1: pos awọn eyan ma ro pe
0: PCOS. Sẹ́rí PCOS yìí, a máa sọ iṣẹ́ tí òun náà ṣe nínú àgọ́ ara. Ó jẹ́ gẹ́gẹ́ bí àmì kan, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní polycystic ovarian syndrome. Sẹ́rí bí ó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyí, hormone ni ó máa ń bá ṣiṣẹ́ nínú ara. Òun kì í ṣe gẹ́gẹ́ bí àìsàn kan bí PID. Ẹ jẹ́ kí n mú àpèjúwe kó lè tètè yé wa wá. Ara ìṣiṣẹ́ obìnrin ni a lè pé gẹ́gẹ́ bí ago. Ṣé mọ̀ pé ago ní oyè ago tí ago méjìlá bá ti lù. Ago kan bá ti lù a ti mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní àwọn àkókò yìí. Tí ó bá ti tó àkókò kí àwọn obìnrin kí wọ́n rí àwọn nǹkan àlejò wọn iṣẹ́ ènìyàn. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ lára ìwọ̀n iṣẹ́ ovarian PCOS yìí lákọ̀ọ́kọ́ náà tí a bá ń sọ̀rọ̀ nípa poly àwọn nǹkan tó pọ̀ ni ohun tó pọ̀ gan-an tí ó lè wà nínú ẹni tí a bá ń sọ̀rọ̀ nípa cyst ohun tó túmọ̀ sí ni omi àti níbi tí ó ṣe é ṣe kí omi ti máa jáde lára àwọn obìnrin tí a bá ń sọ̀rọ̀ nípa ovaries yẹn ìyẹn ní ilé ọmọ níbi tí ẹyin ti ń dàgbà tàbí ká kúkú sọ pé ibi tí ọmọ ti ń dàgbà tá a bá wá ń sọ̀rọ̀ nípa syndrome ìyẹn jẹ́ àwọn àkójọpọ̀ àrùn tí ó ṣe é ṣe kí ó wà nílẹ̀ àwọn nǹkan wọ̀nyí la fẹ́ mọ kí ló ń ṣe okùnfà rẹ̀ lákọ̀ọ́kọ́ náà nígbà tí ovaries bá ní cyst kékeré ovulation kò ní ṣiṣẹ́ dáadáa nígbà tí ó yẹ pé nǹkan mẹ́wàá ló yẹ kó tú jáde ṣùgbọ́n nǹkan tó fún kò ju bíi méjì lọ irú ẹni bí a ní wọn ò tí ì rí ovulation nígbà tí ó bá ṣe nǹkan oṣù tán ẹni tí ò dẹ̀ rí ovulation àwọn nǹkan tó ń tú jáde lẹ́yìn nǹkan àlejò ẹ̀ báwo ló ṣe fẹ́ bímọ èmi à sọ pé infection ni wọ́n sọ pé infection ló ń ṣe òun a bẹ̀rẹ̀ sí lo oògùn infection láì dènà pé kì í ṣe infection ẹlòmíì máa ní méjèèjì papọ̀ a ní infection yẹn a tún ní pcos yẹn a wà máa gbà yí síán a ní kò sí ilé ìwòsàn tí wọ́n ti dé kò lè síbi tí wọ́n ti yà kò sí ilé oníṣègùn tí wọ́n ti dé ṣùgbọ́n a máa sọ díẹ̀ lára àwọn nǹkan tí ó ń fà á àmọ́ àìsàn pcos ni pé oṣù kò ní bọ́ sí déédé mọ́ a máa ṣe ségesège bóyá ó yẹ kó rí ní on 5 ó lè rí ní on 13 àbí kó rí ṣáájú a máa ṣe ségesège
1: kò yẹ báláǹsì mọ́
0: èmi ìgànnù ò tiẹ̀ kájọ́ mọ́ gan a ní nígbà tó òkú kú sínú ọkùnrin tó bá wù kó má wà á bó ṣe máa lọ díẹ̀ díẹ̀ nìyẹn kò ní ní oyún torí pé àwọn nǹkan tí ó ti ṣokùnfà ẹ̀ ẹ má gbàgbé pé iṣẹ́ ara ìyẹn hormone tó bá ti dàrú ó dàbí ìgbà tán bá sọ pé aago tá a fi bátìrì sí gbogbo ẹgbẹ́ ti ń lu aago méje alẹ́ òun ṣẹ̀ṣẹ̀ ń lu aago mẹ́fà ṣẹ̀ mú pé ó ti ń rẹ̀ nìyẹn
1: bẹ́ẹ̀ ni bo ago kan ba lu o le lo ago mokanla
0: o le lo ago mokanla lai sago America awon kan woyi na ma sele lara awon obinrin to ba ti sele be awon ami ti won ma ri ni pe ara won wu nigba mi pimples abo won omi irun e ma po ti o ba ti sele be ko ti mo pe ohun ni pe si o nsi ni o ti da ni e ma gbagbe pe ohun ti a nso yi iyato to wa nbe ni pe PID kokoro ni PCOS ohun ni ohun problem ni se bi ami ti a fi le mo iyato e ni pe PID infection yen o ma mu pain lowo iyen irora pupo leyin na o ma mu ibadani o ma mu ki won ma discharge yen ni ki awon kan ko ma jade lojo ara leyin na ti a ba tu ki si PCOS ki lo ma mu dani nigba ti ohun ba ti daru ohun ni o ni je ki nkan alejo ko ma se sege sege ti o ni wa bo se yen ko wa sugbon PID o ki se be ni ti iyen ni won pe ni irregular period leyin na ohun o ki mu ibadani ti e won o de ki mu discharge dani se ri pe iyato wa nbe lo ni
1: wa nbe
0: tori na ti a ko ba mo iyato yen a o ma fi ogun e a fi ma toju bi idi niyen ti awon opolopo fi ma saniyan pe won kuku loyun won si nkan kan sugbon a le wa bere lowo wa pe ki lo n si okunfa awon nkan yi lakoko na opolo ni o mu gbogbo awon nkan wonyi ti o mu dani wa se ri ohun ti o sele ni pe a fe lo awon egboogi ti o le mu ki ara ji pepe eyi ti o le din ifarapara ku eyi ti o le mu ki ipon wa san daadaa eyi ti o le mu ki arun kokoro ti PID yen ko lo sile ta wa so pe awa ni PID to ba je pe PCOS la ni a fe din ona igbesi aye wa ku jije suga pupo iyen akoko a fe ma sere idaraya sere elomii ki n sere bi won se bi won se to dagba ni ijoba to ba ti loko oko e ni ore ijeje mo pe ki n bayan rerin se lasuju po dududu o de n woyin o ko mo pe ninu awon ere sise kansawada kan rerin ni ohun ti ma n jijade elomi oko a wa legbe odo anu ti mo boye eyan wa lodo ara a wa se gbagidi imi a so pe ohun ti dokunrin ohun ti daru ni
1: so si da be
0: kódà ẹni tí
1: ó tó rápò obìnrin mà á sọ ni èmi ti dákun ẹlòmíì gan ilé ọkọ rẹ ni ó wà yóò tó mọ ní ẹwọ kò wù mí ṣe ṣe ń tó dáa ni.
0: ṣe mọ tó bá jẹ ẹni tó ti bímọ tán a ti lè sọ pé ó dáa ṣùgbọ́n eléyìí tí
1: a lè sọ ni ṣùgbọ́n kì í ṣe pé ó dáa torí pé ó fẹ́ ti ọkọ rẹ ta kọ́ òun ó bá ti ń lo òun ò ṣe òun ò ṣe.
0: kì í ṣe eléyìí tó ti bí tí ò tí ì bímọ tó bá sọ pé òun ò tiẹ̀ ní ìmọ̀lára òun ò rí ovulation bó o lọ sì fẹ́ lóyún kó dín ṣúgà jíjẹ kù kó máa ṣeré ìdárayá dáadáa kó máa sùn tó ó kéré jù wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án lẹ́yìn náà kó máa lo àwọn egbò tí ó lè tú àwọn ohun ẹ̀sìn tàbí àwọn oògùn míì tí ó lè mú kí àwọn ìpọ́n kí o ṣiṣẹ́ dáadáa ìyẹn ni blood rẹ èyí máa ran àwọn ọ́fíìsì lọ́wọ́ láti lè ṣiṣẹ́ dáadáa tí ọpọlọ náà bá ti ń ní ìmọ̀lára pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ ara máa jí pépé.
1: bọ́pọlọ bá ti ní ìmọ̀lára pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ kódà ẹjẹ́ ń dá lé níwọ̀nba ǹjẹ́ yín ní béèrè kan tẹ́ fẹ́ béèrè ẹ máa lórí facebook báyìí ẹ kàn tẹ́ Yemí Ìjálá kí má lọ gbàgbé láti kí àwọn tó darapọ̀ àkókò ọdẹ ọdẹ kó má ya àbí nǹkan wọn ní ẹka alẹ́ olóòtú ẹkú ètò ẹ má bínú bí mo ṣe ọra rí inú wo tolú lọ pé akíngbadé wọn ní ẹka alẹ́ olóòtú àti dókítà ẹ ṣé o ọlá mickey ọmọ ìbílẹ̀ wọn ní ẹkú ètò iṣẹ́ ọpọlọ kò ní dàrú o mickey ọmọ ìbílẹ̀ láti àpáta èèyàn wa dáadáa nìyẹn ẹ ṣé o ti mú yẹ̀ẹ̀sì ojú òní tì yín ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ká kí yín ní pápápá tàbí kẹ béèrè béèrè yín bẹ́ẹ̀ báwa ṣe Yemí Ìjálá ni ẹ tẹ̀ ní bá ti tẹ̀ inú wa ó dùn tàbí kẹ lọ Adésuyì Adéjọrin Adésuyì Adejorin eri wa nbe 0912370 8675 eja gbagbe ipe bi meji 0912370 8675 0912370 8675 ohun ni e fi le pe wa wole ni papapa ni o si ile ise ni o number dokita e mo gbo laipe yi ni o si se yin lanfani o te ba le gbiyanju e number ti won e gbo laipe o e ja gba pe bi meji pere e si gbo number won hello
2: hello sir
1: e ka le o ko yin lati wo
2: e ka le o le o se ti se
1: o
2: Just
1: for any more people who are following. And one boy, you better say, sorry, me, Mocky, me can die. Oh, yeah.
2: Apollo, you don't like by alone.
1: I'm you.
2: I don't matter. So, no, we're going to say, well, I'm born. All of us are not working.
1: I'm you.
2: I'm not saying, we're going to go alone.
1: Or the S, you're not bad.
2: And if you just do.
1: I'm you. Eseun eseun 0912370 8675 e gba number dokita laipe yo e mu phone yin le o mo ti so le mo ti mura yin le mo pese okan yin le e mu phone yin le 091 dixin ba nwo yi ti o nseju yen ti e ba nwo to nseju ba leyin ile ka gboru kan pere si hello eh oge oge oge tintin 0912370 8675 tan yan ba nbo odo yin kini kan mo lo an foko kan po ye meji bi mo se nwoju
0: ni de bi mo se ma so
1: e ja gbe pe na hello ah kilade o nwole o nge ni oke sa wa ba ti wa bi kan ba ti wa se be leyin eleyi e wo emi o ni a fi gigun ipe ni o ka e ba nwo yun Dixon ba nwo yun hello
3: hello
1: oruko yin lati bo sa network ni o dokita kini kan mo lo tan ba nbo wodo yin
0: owo ayewo
1: se se pe yo ma lo bi 20000 bayi
0: 2000
1: eh ki da pe
0: 2000
1: ara ile bi je
0: 7000
1: e gba mi 5000
0: egberun
1: ko to mi je nle lo nje sa e gba mi ko si wahala bo le se ndogbon si to se npe sa pelu gbogbo nte ko si be yen
0: gbogbo awon nkan ti se mo pe tele tele ah ki gbogbo ayi o ofe ni so bi gbogbo nkan se bi bayi e je ka ma gba lowo won be sibe sibe nje je mo pe awon kan ti so pe o ma ti won ji
1: eh ki won so ki won ku won so
0: sugbon awa ni tan ba dele iwosan wa mo nkan to nlo nbe
1: won ni bo ba dele iwosan wa mo poro re tope yin oluwa o sa nbo ni ileise yin wa ke wa pe number yin bayi
0: a wa ni number 52 Majevita bus stop lona di oyo ti tun ni ile ibadan
1: ilu ibadan eh afolabi asimeyu e se o awon na ki wa sa e wa pe number gangan iyun lo je mi logoju bo ti so fun gbogbo eyan kan mu phone won le oya
0: number ti e le pe mi si 070 70 39 39 00 00 46 46 87 87
1: egbele kan si
0: 070 070 39 39 00
1: iyan odo meji
0: beni 46 46 87 87
1: seyin gangan le egbe abi
0: emi gangan
1: ni eyin gangan ni won le ri yin lola lati ago melo
0: lati ago meje si ago marun ile
1: sugbon to je koko ni pe ki won kokoko pe yin na se won le pe yin lale igan ba se nsoro
0: won le pe mi lale
1: e ba npe le meji ka ma lo
0: 070 070 39 00 00 46 46 87 87
1: in to kanida
0: 070 070 39 00 00 46 87 87
1: be ba fe to gbogbo egbe ma lori Facebook e teyemi ijala e ri nbe e te Adesuya Adejorin e ri gbogbo e nbe bo se je o niyan Adeyemi Akin oye loko mi yemi ijala o a ma lanfani ati pade lose to nbo Oluwa Fikayo mo ki yin o Emmanuela mo ki gbogbo yin e se oju oni tin number yemi ijala re 080 67 38 38 88 ele gboda da 080 igba to kan inu o 6 at 7 38 38 again 88 number Yemi Ijala gangan tabi lori Facebook Prince Yemi Ijala lori Facebook sat Yemi Ijala emi na ni gbogbo e ba mi soro nbe a jo gbadun ara wa oju Oluwa ti de sugbon number awon etun to gbonu kini je ngu yin nisin ba wa se ndide e mu phone yin te ba gbagbe e Dixon o se oju oni ti o ni sonu won ni je ogbe o titi ojo mejo alafia wo ni di fi afia e wo di ojo mejo dabo
4: wo satide Sweetland Aba Ventures.

0: ẹ̀.
1: Ká ṣe ẹlẹ́yin jọ àánú ti a.
0: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
2: O máa ṣẹ́ẹ̀ tì yẹn.
0: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashball
0: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
1: 15 million naira
0: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
1: Gbé bọ́dì ẹ̀.
0: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: Tashie.
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ni Reliance Future Football Academy, sise toju idagbasoke ebun awon agbabolu ni se wa. Ko mo lori papa nikan o. An ko awon keko wa ba se nje akinkanju, omo luabi to ntepa mo se pelu afujusun.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Ba se mu dagbasoke ba awon odomode agbabolu, be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arishekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy. Ipile awon ogun ojo la.
3: Ayo igbanda na yo mi o.
4: Association of Nigeria Itinerant Evangelist ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn ajínrere tó ń kéde sọ́jí ìkẹyìn ayé. Ẹgbẹ́ Evangelist Timothy Yanda, Evangelist J.K. Solomon, Evangelist Caleb Olóyèdè, Evangelist Timothy Olúwọlé Ọbádàrè, Evangelist Amos Akíndélé Arówọlá Kéhú, Evangelist Ọlárẹ̀wájú. Ẹgbẹ́ yìí sì ń tẹ̀síwájú o. Reverend P.F. Ọwáwà ń bẹ̀. Evangelist Ìdòwú Anímọ̀sàhùn, Evangelist Nat Ọláníyàn, Mike Bóyèjọ, E.O. Alábí, Evangelist J.K. Aládé Abẹ̀rù Àgbà, Evangelist Káyọ̀dọ̀yẹ̀ Bàdé Ojú Olúwa, Evangelist Abiodun Adéwọlé Mr. Dabuwe, àtọ̀pọ̀ yòókù, alágẹgbẹ́ ajínrere ìpínlẹ̀ Ọ̀yọ́, Apọ̀tupe Alimi. Ká sọ gbogbo ènìyàn wípé ìpàdé ńlá lágbára fún ìmúrasílẹ̀ ìsọjí omi àdìo ń bàdàn yóò wáyé o ní Friday ọ̀sẹ̀ yìí June 12th bẹ̀rẹ̀ laago mọ́kànlá òwúrọ̀ ní Benue Intercontinental Evangelical Ministry ẹ̀yìn Odian Òkèbọ́lá ń bàdàn bí wọn náà bá wá jẹ́ ajíhìnrere tí ń so òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé pé bọ́ ajíhìnrere nínú orí ẹ̀mí oníwàásù ọ̀rọ̀ náà ajíhìnrere nínú dírámà lórí rédíò èyí tó ń contract èyí tẹ́ ìpolongo ìrere káàkiri ìgbèríko ìsọjúri pápá kẹyìn ayé ti fẹ́ bẹ̀rẹ̀ o ìjẹ̀rí ọkàn dé àárọ̀ Friday ọ̀sẹ̀ yìí ni o gbogbo ẹ̀yìn ajíhìnrere kárí ayé o a máa retí yín o.
5: Ṣé látọjọ́ Monday ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣágbókò lẹ́jọ́ nù.
6: Ó wà bẹ́ẹ̀.
7: Mo dẹ̀ sílé gbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
5: Ètò tó ń múlùú dùn lórí ńlágelu 96.7 FM túbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa ṣípà.
8: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steez. Gentleman on the body system ogbon tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo yaaja 50 bitters be ti gbogbo bere to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun to wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba kuga 50 bitters is produced by the 50 waves limited esinirira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building lasorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac jolote
9: Fẹ́ Mídíà Akẹ́kẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
10: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
0: orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000.
12: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lo
1: adupe eku kale ka bo pada e won binu awon oro kan ninu labele ni adupe adupe eyin eyan wa ni social media te ba ti wa nbe inu mi adun lati pe ka rowo yin tori mi fe ka fi akoko kan jata ma fe ka mu yan le lori ofe lati gbo monika ki esara ta ba nso awon wo la jini gbe yi gangan se eyawo ni won se bi ta foju si gan so na ngba be lo eyin eyan wa ni social media lo ni la gelu lohun e ba ngbe si e ba ngbe kini si e ba njan si e ba gbe si e se e ba ngbe si lohun eyin te wa lori radio na e lori ofe lati mo gbo wa e lori ofe lati gbo oro mo fe ka gboro lenu okunrin kan ki awon oye kan ko tun le ye wa si tori pe ibi ta ba de yi ka mo ke sara loku lorile ede yi o loruko aba tomo ti emi mo emi ati yo ni bosowo a ni bosowo ni social media lohun lori e ba ngbe si loke lohun e dakun e ba gbe kini si tori ko si akoko lati fi akoko jata eyin eyan mi ni Kelvin so wa nbe e gbe si o awon eyan tin reti yin o lori lagelu Facebook won tin reti yin lori ke technical o yaya e gbe si lohun ko si asiko ki le ni so ki lo ye ka ko logbon ninu teni wi ki lo ye ka fi ke sara ninu teni wi gbogbo awa landlord gbogbo awa agbani sile awa ten awon caretakers gbogbo eyin agent gbogbo yin papata anilo lati ki sara pelu to de orile ede yi bayi amon to de lohun yen o ye ki won ti ba ngbe si eni o soro o lori ofe lati soro eyan se bo wa ni loke lohun bayi bo ni loke lohun bayi ni social media yin la nduo de o eyin eyan wa nbe yen se Kelvin nbe nbe e dakun e ba gbe kini si e je ki awon eyan nduo de wa ko sasiko pupo lori eto yi lati mi sere wo Dixon ba ngbe todo re si je ka awon eyan ti e gbo n to wi tori pe e gbo e be ba ti e ri wo lori social media ba won ba ti se tan a gbo nkan ti eni nwi a gbo n to wi
2: diru Chinese ni ru se bi Fulani ni wo abi
3: Fulani ni mi daddy
2: ki lo de teyin omo gbe yan
3: awo le gbe yan baba tori ki a ni business ta tin ja ko e de tun se oju ona wa awa gan obe lohun ka le gbe yan tori business wa
2: ti o ni o lawon Fulani yen ti gbe ere se awon Fulani ara yin na ni
3: awon Fulani ni bon wa ki se Fulani ti Nigeria Fulani Chad ni gbogbo awon to wa awon mefa ni ja wa mu wa awon mefa yen ko si Fulani ti Nigeria n bi bayi bo won wa ni eni to fun wa ni information am eni to fun wa ni information e Hausa ni Hausa ni tori gbogbo bi won se lo bi won se won ko mi le kete pelu e mo ma ma pe so Hausa ni eni ki o je gege bi oga awon yen gbogbo wa ko se en to je Fulani ti wa n bi nigba ti won se ti won gba wa ti won gbe Chinese nigba ta won Chinese sanwo ta wa na sanwo ti won ko nbe o ba gba ona be ku ta bayi lo ma tu gba won kan be won gbowo ni won se jade ni lati ba yen olohun fi je ka guro won mo ti o gbogbo nkan ti won se yen ti won pariwo Fulani won kan bo ruko Fulani je ni opo Fulani ta je Fulani Nigeria wallahi ta'ala ya fe wa Allah ti won ba le ran ajeku ati ma pe Fulani lo ito won le deran sinu oko ama ti agbe bon Fulani kedere ati korisirisi awa Fulani ta wa Nigeria wallahi be mi se kere to yi mo si ma bi ran marun Fulani ototo bi ona marun awa to gbe wa nsin Fulani ni wan so bo ti o ba je ru awa ta jade pelu Fulani dada le gbon ko ti wan ti tori Fulani yen o yato si ti wa o yato si ti wa ba se jo wa pelu won be yen won pe awon ara awon le tawon yen tun sadua fun won ori WhatsApp won ma pe ra won tawon yen tun ma sadua fun won tawon gan tun ma bere property won le lo wa wallahi won so fun awon yen pe awon eran ta won gbe lo soja pa won o ki ta won pe ta won ba ti ta won pe awon nbo awa leran ti won so
2: eyin ti won mu
3: awa ti won mu awa leran ti won so
0: won ti ri won ta
3: o ti ra awon eran ti won ko o ti ri won ta
0: won ti gbowo
3: nigba ti awon ta won egban wa wa kowo wa won ayo 2000 fun mi ninu owo yen ninu owo dodo mi won ayo 2000 fun mi omo kan na wa nbe won ayo 2000 ninu owo ti en na egbon kan na 200 won ayo 2000 ninu owo ti en na
0: won fun
3: wọ́n ní bọ́yá àmà lọ sí ogun sínú abẹ́ríkà lọ sátírà sí inú ẹ̀ pé àwọn àti wọn kúkú jọ náà owó yẹn náà ni
0: ara mílíkì
3: ara
0: mọ́ọ̀tì
3: ara sìgá oríṣiríṣi nǹkan ni wọ́n ní kàrà wá ń jẹ́ yẹn kí wọ́n tó jù wá lẹ́kí wọ́n tó máa lọ.
4: kíkẹ́ iná náà nínú ẹ̀ tó wáá pé wọ́n ṣe pèsè owó
3: oúnjẹ tí wọ́n gbé wá wọ́n ní kí n kọ́kọ́ rò pọ̀ báyìí mo rò pọ̀ mọ jẹun ọjẹ díẹ̀ áfítà àgbà bíi ìṣẹ́jú márùn tí wọ́n rí pé nǹkan kò ṣe mí ni gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ sí jẹun. So kini yẹn wa ikini yẹn
2: ti wa fẹ ju wa ẹtu gbóúnjẹ wa so o sún ẹyin gan náà
3: wàláì ojú wa tá a bá ti ní orúkọ mi tá a máa jẹ láti lè change sí Kílàní àbá ti change wàláì àbá ti change ní ti báyìí wàá kà máa lọ ń gbọ ní ìgbà míì nínú ìgboro wàá kà yọ síbi kan wàá máa gbọ́ tí a máa dáṣà tí a bandit ti dé o bandit ti dé o a ti máa ṣe bẹ́ẹ̀ ni job a máa máa lọ ti wa ni.
0: Àti kírísítẹ́nì
3: tí ó wá ti kó gbogbo wa pọ̀ àìkí ń ṣe the same thing ayàtọ̀ sóríṣiríṣi Kílàní Nàìjíríà tẹ bá rí kínápà 20 tó bá ṣàdédé tẹ bá ti rí lọ́kìwá kẹ rọ̀mọ̀ ọ̀dọ́ wa gbá kẹ rí méjì àbí mẹ́ta nù tí wọ́n máa sọ
2: fún ọ̀dọ́ tẹ bá ti ráwọn àjòjì yẹn ẹ mọ tètè rìpọ́ọ̀tù wọn fún ìjọba pé àwọn àjòjì ti dé bíbá yìí o.
3: ṣe rí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fìyíṣà kò ṣe pé àwọn èèyàn ọ̀ máa bi tí wọ́n wà gbogbo irú kwara state tí wọ́n ń ṣe yẹn wọ́n ti mà pé nú àwọn igbó rìsáfù ńláńlá yẹn ibẹ̀ ni wọ́n múlé sí torí gbogbo èèyàn tó bá ti kó náà inú igbó yẹn náà ni wọ́n máa lọ. So igbó yẹn ti tó bá dàsí kó òjò báyìí àwọn Fílàní máa ń da màálù lọ sọ́hun tẹ́lẹ̀ tẹ bá ti dá màálù dénú igbó rìsáfù yẹn kò ní ìdí kó ń tẹ̀lé ẹran wàá ju ẹran lẹ̀ á jẹ bí.
5: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn fifty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David láṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 peters NAFDAC Ijolote.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mídíẹ̀ Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Àtótó arére ajọ ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa. Àti bí ó ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílà hílo lọ́wọ́. Lassa fever ìtànlẹ̀ ìdíre Ọ̀yọ́ State Ministry of Health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tún gbórí dìde lágbègbè wa. Díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ̀nyí: èébì, àyà ríru, akọ ibà, ikọ́, kí ojú, ẹnu, ẹ̀rẹ̀kẹ́, kọ́ máa wú fẹ́rẹ́fẹ́, ẹ̀jẹ̀ tètè lẹ́nu, àtàwọn ibi tó ní lára wa. Tába wa kófìrí, a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín. Ẹ ṣàbò oúnjẹ lọ́wọ́ ekulé, kẹ̀sì wá ọ̀nà tẹ kulé ó fi kúrò lákàtà wa. Ẹ súnmọ́ yín fẹ́ni tó lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyíkárí ọmọ tóní. Dákun má fọwọ́ kan oúnjẹ àwọn ekulé. Ẹ ṣì mọ́ tótó, ibà ọ̀rẹ́ rẹ lassa pankó pé ìtì ń ràn mọ́ ni. Tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí, ibà ọ̀rẹ́ rẹ lassa yóò dínkù láyìíká wa. A ní lùgbàdì àìsàn. Ọ̀yọ́ State Ministry of Health ìní kéde ìkìlọ̀.
2: Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùn fún àrùn lọ́kàn ọjọ́ kánṣágu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity Care Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Care.

0: Eje ki agbadura.
1: Baba wa ni oruko Jesu Kristi. Awa dupe lowo re toro pe iwo ni imale. O se o toro pe tu fe tan male si aye wa. Aye ra aye gbopo igba yan wa ogo ni fu ko re o. Olua ma ba wa lo te si waju pelu wa ni oruko Jesu Olua wa. Amen. Akori ti mo ba wa so ni onene gbigba ohun Olorun gbo. Gbigba ohun Olorun gbo. Bi a ba so nipa gbigba ohun Olorun gbo. E ri pe eyan ti so won ni akoko yi. Awon eyan o ti fe gboro Olorun. Ki lo Olorun fe wi, ki lo fe borilede so. Ki lo fe ba ipinle so. Ki lo fe ba enikeni so. Awon eyan fe gba ohun Olorun gbo mo. Nto de sele ni pe eyan fe eyan ko. Ohun Oluwa na ni o leke. Bakana eyan gba ohun yen gbo eyan gbagbo ohun ti Oluwa ba ti wi o se eja gbo ti iwe mimo wi ke to ka iwe mimo yen mo pin oro Olorun yen mo pin si ona meji labe eko yi yen ni pe ni ipa kini o di dandan lati gba ohun Olorun gbo o di dandan oro pe oro yen le mi le gba oro yen oro dajo ni oro yen o da benu pe oloju an to le gbo o di dandan lati gba ohun Olorun gbo eleda re ni en to le so bi aye re nlo ni kan ni ibi toro wa ni e di to di dada fun lati gbe won Olorun gbo niyan kini we Deuteronomy we fun wa ori ikarun e je ka ese 24 fun wa Deuteronomy chapter 5 verse 24 ke to wa ka verse 27 fun wa 24 yen wo pe eyin si wo pe kiyesi Oluwa Olorun wa fi ogo re aisobi re awa awa si gbo ohun re lati arin ina wa awa ti ri ile one pe Oluwa ma ba eniyan soro asima wa laye e ti gbo oro ebe Olorun a ma ba eniyan soro eya si ma wa laye ara ti o ba gba ohun Olorun yi gbo anfani lani yo si je fun o e wa gbo ti verse 27 yen e je ka gbo to so o ni wo sumo to si ko si gbo gbogbo e ti Olorun èyí tí Olúwa Ọlọ́run wa yóò wí kí ìwọ kí ó sì sọ fún wa gbogbo tí Olúwa Ọlọ́run wa yóò sọ fún ọ àwa ó sì gbọ́ àwa ó sì ṣe ẹ ti rí báyìí ara àìfẹ́ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ òun ló sun orílẹ̀-èdè wa débi tó dé a lóore ń kígbe bẹ́ẹ̀ ló wà sùkò dákẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi orin kìlọ̀ ìwà ṣùgbọ́n ṣe ni ọmọ èèyàn ń ṣe ni wọ́n kọ etí dídì sí ṣùgbọ́n lónìí yìí ó tẹ́ ẹ gbọ́ tí ọmọ ìsírẹ́lì sọ nìyẹn gẹ́gẹ́ bí Olúwa ti ń bá èmi àtẹ̀yìn náà sọ lónìí pé ìwọ súnmọ́tòsí tí ẹlòmíì bá ti ń gbọ́ ọ̀rọ̀ lórí rédíò tó gbọ́ oríṣiríṣi nǹkan ẹjọ́ débi wàásù pa fẹ́ gbọ́ràn ọlọ́run báyìí ìgbà yẹn ni ọ̀pọ̀ á gbé rédíò wọn á túnà sí bòmẹ́ sáàrò pé ìyẹn lè ràn wá lọ́wọ́ ni sáàrò pé ìyẹn ó lè tún orílẹ̀-èdè wa ṣe pẹ̀lú wà bẹ́yẹn ni so ó ní ìwọ súnmọ́ tòsí kí o sì gbọ́ gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa yóò wí àwọn ohun àṣù náà kí kí là ń sọ jáde ṣe n tí ó tu ayé ṣe ni ṣe n tí ó tu ìgbé ayé ọmọ èèyàn ṣe ni ṣe n lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa ni àbí ọ̀rọ̀ eléyìí tí kò lè tó ayé èèyàn ṣe rárá tí ò mú ìrònú pìwàdà wá rárá tó yẹ pé àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ òun ló mú wá ẹkún ara àwọn tẹ́ẹ̀jẹ̀ káwọn èèyàn súnmọ́ tòsí mọ́ láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run torí ẹlòmíràn ní kí lóun tó fẹ́ gbọ́ síbi tí wọ́n sọ náà ni ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe kówó jọ báwo ni wọ́n ṣe ṣe léyìí báwo wọ́n ṣe ṣe tọ̀hún pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ẹ̀ ń ṣí ọkàn àwọn ènìyàn kúrò ní gbígbọ́ àwọn ọlọ́run gbọ́ ẹ̀rí báyẹn ìwọ súnmọ́ tòsí kí o sì gbọ́ gbogbo èyí tí olúwa ọlọ́run wa yóò wí kí ìwọ kí o sọ fún wa gbogbo ohun tí olúwa ọlọ́run wa yóò sọ fún ọ àwa ó sì gbọ́ ẹ ti gbọ́ báyìí àwa ó sì ṣe o torí pé ọjọ́ kan náà àwọn tó kó bá orílẹ̀-èdè ọ sọ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ sọ pé ayé ó jìyà pẹ̀lú ìwà búburú wọn o sọ pé ìdájọ́ kíkan ń bọ̀ o sọ pé kárọ̀nù pìwàdà o sọ pé jésù ó ń bọ̀ á ṣe ìdájọ́ ayé o wà á sùn fún ayé ìpé ẹlẹ́ṣẹ̀ á wọ ọ̀run àpáàdì o sọ tí yóò ba ọkàn lẹ́rù fún wọn ṣùgbọ́n ìwọ náà worú àṣù tó fún wọn kọ́ máa àrẹ́jì àwọn onírúurú àwọn tí wọ́n nílò tí èsì ṣe kan tí wọn tó necessary fún ayé wọn ẹni tí ó gbé ọwọ́ ìjọba ọ̀run ó lè sọ ṣùgbọ́n àwọn nǹkan tí kò nítumọ̀ kí ni òkejì kí tó mú wá sí ìdáná dúró má sì kọ ohun ọlọ́run nítorí ìbẹ̀rù ènìyàn ìyẹn ló pọ̀ ní ìsìn ẹ̀já gbọ́ tí acts chapter 5 wí ẹ̀jẹ̀ kí yàrá ká verse 29 oníṣùgbọ́n pétérù àti àwọn àpọ́sẹ́lì dáhùn wọ́n sì wò pé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ 30 ọlọ́run àwọn bàbá wa jésù dìde ẹni tí ẹ̀yìn pa tí ẹ̀ sì gbé kọ́ sórí igi àti gbọ́ ọ̀rọ̀ yẹn àwa ò lè sáláì má gbọ́ ti ọlọ́run ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ sọ ẹ jẹ́ kí ayé kó gbọ́
0: ẹ gbọ́ ìkéde yìí ná kí a tó gbàdúrà.
2: àyà fẹ́ ẹ máa gbàgbé ilé.
3: Don't manage error is there. Beloved, this is a divine invitation to a life-changing gathering theme. Don't manage error. Ìpàdé àwọn aránsẹ́ Ọlọ́run àti gbogbo òṣìṣẹ́ náà gbàjàrà. Tó pàkíyèsí wa sílànà tọ̀run àti ṣíṣe ojú wa sí àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Ó lè gbàjọba ọ̀run lọ́wọ́ ẹni. Don't manage error. The topic for this month is the pursuit of heaven goal. Bílépa àwọn nǹkan tọ̀run. Come and experience divine direction, restoration, correction, and renew purpose as we pursue the heavenly goal together. On Thursday, 25th June 2026, at Benin Christ Evangelical Church, by the Badar Boys High School, Odia. Okay, Bola area Ibadan at 9 a.m. Don't manage error. Iranse Olorun to luwa olofun wa nu pade yi. Bo se npe odun mewa ni Reverend Segun Ile Samila Teko. And because God cares about your total well-being, there's going to be a free medical test for all and free medical counseling for all men of God. Pati toju temi lo ye ka ma bikita nipa ilera wa. Idire ta wa akose mo se dokita ofi wa nkale. Ti won mo da wa leko ba se le moju to ilera wa. Convener is Apostle Phyllis A. Alimi. Come and discover the grace to move from error to excellence, from confusion to clarity, and from limitation to fulfillment. L is heaven is real. Don't manage error.
1: Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa wà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run olórí ọ̀fẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ àyẹn wa. Ọ̀rọ̀ náà ti jáde ní gbígba ohun Ọlọ́run gbọ́. Oore ọ̀fẹ́ yìí jẹ́ ó jáde sí ọkàn gbogbo. Bẹ́ẹ̀ ni kò rí. Gbogbo ọkàn tó ti gbọ́rọ̀ yìí, àǹfààní tó yẹ kí wọ́n máa jẹ nípa gbígbó ohun Ọlọ́run jẹ́ ká máa rí oore ọ̀fẹ́ ìgbà. Láti òní lọ ní orúkọ Jésù Olúwa àti Olùgbàlà wa amen. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-233-947-96 ó tún di ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù.

0: kábíyèsí ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe ìwọ náà ni lánàá kábíyèsí ọlọ́run lónìí ọlọ́run ní ọ̀la ìwọ náà ni adúgbòjọ́ ìgbaani ìwọ náà ni ọlọ́run tó ń jẹ́ èmi ni àtúndésílẹ̀ tó láwùjọ àgbà lálẹ́ ètò ní àmọ́ ṣe ìwọ nìkan ṣoṣo lọ́mọ ṣe mo máa sọ pé ọlọ́run ìwọ náà ni àdúpẹ́ òní ní ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà ilé ni àwàdà ni 2026 ọdún tán lọ eré ni àwàdà ni èmi àti yín ìdààmú ìfòòró tí máa dé báyàn tí ò ní finá tí ọjọ́ orí àti ọjọ́ tí ń bí mọ́ ò ní dé bá wa wọn ò ní jí yín gbé wọn ò ní jí èmi náà gbé àwọn tí wọ́n jí gbé ọlọ́run yóò tún wọn lè láyọ̀ ó ti pẹ́ gan tí a ti máa jí ìyàn gbé wọn ni ẹ má gbóhùn jẹjẹ lọ́wọ́ àwọn tẹ́ ẹ bá mọ̀ mọ́tò tẹ́ ẹ bá mọ̀ ẹ má dùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti ìgbà náà lọ́hùn ṣé bí ó ṣe máa di lọ́nu kò ní rí bẹ́ẹ̀ ò ní pé ní tó bá ń ṣẹlẹ̀ má mì kanlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan má pa ara rẹ̀ mo mọ̀ pé bí ẹ̀gùn bá débi hùn ládùúgbò àwọn bàbá wa yóò yọ náà ni torí àwọn bàbá wa bí wọ́n ti pọ̀ tó ń gbà náà wọ́n ní ẹ̀sà mọ̀ṣíbá ẹ̀mọ̀ṣíbá àṣìgbọ́ tí wọ́n bá fún ẹlòmọ́ gbà ó tí wọ́n bá fún ẹbírẹ́dì mọ́ gbà ó tí wọ́n bá fún ẹsùtì mọ́ gbà ó ní àti ìgbà náà lọ́hùn ni má pa ara rẹ̀ ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ tòní láwùjọ àgbà bẹ́ẹ̀ ni dísètùnú ni amójú ẹ̀rọ mi ó ti wà ń bẹ́ẹ̀ ó ti dúró ó ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yìn tí ẹ wà ní ẹnu lóru mú kí yín ẹkú àtàárọ̀ ẹkú àdúrótì mo wà ní rédíò bàbá wa ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ní lílòkó bẹ́ẹ̀ ni ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn bàbá wa muritala adébáyọ̀ àkàndé mo wà ní rédíò wọn bẹ́ẹ̀ni orúkọ mi ni akinlóye olùmìdé akin ọmọ akin lójúde olúyọ̀lé àmọ́ wọn tí a mọ̀ ti pẹ́ tí wọ́n pè ní akin kan báyìí máa wá sọ pé mi ì lágbára ọlọ́ọ̀nì kan ṣoṣo ni ọba tó lágbára ẹ̀kẹrin baálẹ̀ ìlèmi o nílùú ọ̀jẹ̀lẹ́yẹ níjọ wọn a pè ní abọ̀ọ̀jẹ̀ ìlú ọ̀jẹ̀lẹ́yẹ níjọ àbílẹ̀ lágẹ̀lú níwájú ọ̀fà igbó ètò ti bẹ̀rẹ̀ mo kí olóòtú mi adésínà aláwòdé olóòtú ètò láwùjọ àgbàna pẹ̀lú ẹni tó jẹ́ pé àti lágẹ̀lú ni o àti splash ni o tó rí ọ láwùwò lọ̀gá wa bẹ́ẹ̀ni kenneth kébùgì ló di lágẹ̀lú mú kenneth kébùgì òun ni ó di lágẹ̀lú ẹ̀fẹ̀ mú àti gbẹ̀ngà ọláyíwọlá ọdọmọdé kan tí ò lójú ti kankan tó ń bọ̀ fún àtúbà jù lọ bẹ́ẹ̀ ni olófin lọ síwájú mọ́tàgbà mọ́lẹ̀ mọ́rí àgbàlagbà fín ọlọ́run ni ọjọ́ orí òun kì í ṣeré ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ òní dísètùnú sọmi síwájú. eré ni àwàdà ni àwọn àwo jọ́hùn-jọ́hùn tí ń bẹ níbẹ̀ bá ń wà kí wọ́n lè mọ̀ pé láwùjọ àgbà ni bẹ́ẹ̀ ni kì í ṣeré láwùjọ àgbà ni àyìndé barista mẹ́bẹ̀ bẹ́ẹ̀ kọ́ńtà mẹ́bẹ̀ haruna ìṣọ̀lá mẹ́bẹ̀ yusuf ọlátúnjì ń bẹ níbẹ̀ mọ́pọ̀ gan agbóló ajé ń bẹ níbẹ̀ ipò àká mẹ́bẹ̀ súlẹ̀ èpò mẹ́bẹ̀ ìyànda sáwà bá ń bẹ́ níbẹ̀ tí gbogbo àwọn tí mò ń sọ yìí wọ́n ti kú àwọn tí ọ̀wà tí kù náà pọ̀ gan rasia ní mẹ́bẹ̀ o láwùjọ àgbà ni ọkàn mọ́kàn pé ẹ̀kan gbé àti sọ́sì dàgbà sákìlì irọ́ ni o àgbà ni mo sọ mẹ́kẹ́ ní ìtumọ̀ bá ń wá ẹ̀ka ń bẹ̀.
1: ó dọwọ́ àgbà gbálẹ̀ ni o ó dọwọ́ àgbà.

ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter yóò fún fún bí àwọn mystic peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Lasorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704 318 3929 50 peters NAFDAC Ijan ló tẹ̀.

0: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn. Tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé, Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì. Ìgbà rẹ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
1: Miliki special. Ajabale ito tutu nene. Pẹlu awọn boys Ọlọrun ti o dero ni. Remi ati Remi. Remi Adesina Big Man presenter. Pẹlu Remi Babajide MC General. Lago mẹrin kọja aṣẹju mẹẹdogun. Di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday. Ni ikanni Lagelu 96.7 FM. Entertainment program. To ta lẹnu bi kilishi. Eto ta fi n ṣe igbaladun weekend.

0: etin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni ṣugbọn nigbata daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko mo dani ti won fa ni tete fona loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 090-5444-8444 oju lo bara oni din do mo wa lagbari
1: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò ya ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry àbí o fẹ́ ayípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: Alhaji Amuda Agbolu Aje ni ijoba to wa ni ipinle Oyo ilu ba ni won tedu si nigba na lohun onure won onure onure baba Agbolu Aje te ba si bere la Agbolu Aje nle Ibadan mo mu debe be ni ki sire oda eja se bayi owo lesin oro oro lesin owe bi oro ba sonu owe la fi wa o si ni tumo won ni bi olode to ba ro iseru ya to ba pe ran tan ko ni fun yan je owe ni bi olode ba ro iseru ya to ba pe ran tan ko ni fun yan je nbe be ni number ti e pe mi si ko yato e pe mi si be 091 2 3 7 0 8 6 7 5 bẹ́ẹ̀ni òwe lẹ́sìn ọ̀rọ̀ òrì lẹ́sìn òwe wọn ò sì fi ṣeré o ó ní ìtumọ̀ tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ 091 2 3 7 0 8 6 7 5 hello.
1: God bless you.
0: Ami.
1: Owe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Bẹ́ẹ̀ni.
1: Yọ bá sọnù òwe làbí nù wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Iye ó bá ti ní ọ̀rọ̀ tó yẹ fẹ́ gbọ́n sọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Ó ń bá ní pé èèyàn kàn jálù bẹ́ẹ̀.
0: Ìyá
1: rọra gbígba ìlànà òwe. Ìyá rọra gbígba ìlànà òwe. God bless you.
0: Ta ló wà ń bẹ̀?
1: Samuel Ibi tó yẹ ọmọ ìyá wòlíì tó ń kílọ̀ ìwà.
0: Ọmọ ìyá wòlíì tó ń kílọ̀ ìwà.
1: Wòlíì tó ń kílọ̀ ìwà Samuel Ibi tó yẹ.
0: Ẹ bá ń túmọ̀ òwe hùn àbí kí n pẹ̀lú mí kò ń.
1: Ṣé bí sà?
0: Ṣé bá ń túmọ̀ òwe hùn? Ṣé bá mi túmọ̀ òwe?
1: Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ọ̀rọ̀ bá sọnù.
0: Bẹ́ẹ̀ni.
1: Òwe la fi ń wa.
0: Bẹ́ẹ̀ni. Bí ọdẹ bá ro ìṣẹ́rú ìyà tó bá pẹran. Bí ọlọ́dẹ bá ro ìṣẹ́rú ìyà tó bá pẹran. Kò ní fún ìyàn jẹ nǹkan kan náà fẹ́ fàyọ.
1: Bẹ́ẹ̀ náà nílùú àwọn tó wà nílùú òyìnbó tó jẹ́ pé òtútù ẹlòmíín fọ̀ dí èèyàn ẹlòmíín wí ba èrò ló ń tì. Àwọn mi la ní ẹ̀mí ìrówó iléèwé ọmọ mi sàn. Àwọn ọmọ mi kan wà lọ́sítì ṣe tí ì jẹun sun. Olófin ń le díẹ̀ láti gbé sọ fún ẹ lówó. Lálẹ́ lálẹ́ owó náà dẹ̀ máa fún ìyàn náà máa fún lówó.
0: Mo ti yọ ntí mo fẹ́ yọ. Èmẹ̀ yé ń gba ìpè kan sí i. Bí ọlọ́dẹ bá rò ṣẹ́rú ìyá. Bẹ́ẹ̀ ni. Ìtọ́jú ẹ̀rí inú gbó tó bá pẹ́ ẹranko ní fún ìyàn jẹ. Nǹkan kan náà fẹ́ fàyọ tí a fi sọ. Tí a bá ti kalẹ̀kùn bá ń ṣe fún wọn torí àárín ọjọ́ mọ̀sọ́lọ́kùn èmi àti Mágàjí Òbèǹbé àbẹ̀ lórí ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ sà.
2: Ẹ̀lọ́ ẹ̀lọ́.
0: Ta ló wà ọ̀rọ̀ lẹ́sìn òwe. Òwe láàfin wà bẹ́ẹ̀ ni. Ẹ̀lọ́. Wọ́n ti kú nbẹ. Wọ́n ti kú nbẹ. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́.
0: Ẹ kaalẹ́ o.
2: Láàkà rẹ̀ náà màá ní Bíkún.
0: Lànàtẹ̀kọ́.
2: Ọmọ òwe Ayọ́lágbógo láti Lànàtẹ̀.
0: Ẹ máa ń túmọ̀ òwe hùn.
2: Ẹ wo ní èdè yìí. Tọ́dẹ bá wá lọ ṣe tó lọ oko ọdẹ. Òjò wá ń pa kò rí di sásí. Ó wá ṣe títí bóyá ń gbà tí wọ́n ń bọ̀ ń gbà jù lọ rẹ́ran fún pa. Tó bá ro gbogbo ìyàtọ̀ jẹ́ òtútù tó mu. Ẹsẹ̀ tó egún nǹkan òjò tó pa kò ní fẹ́ fún ẹ̀mí. Lẹ́yìn ìyàn wá pé bẹ́ẹ̀ bá ronú ìyàtọ̀ yẹn jẹ́ kó tó dúró àbí kó tó dépò. Tó bá fẹ́ ronú ẹ̀ kò ní fẹ́ ṣàánú rárá. Mo fẹ́ máa wò ó pé bí àwọn ṣe wàhálà ní ìgbà àmúgbó wọn àwọn ẹnìkan ò lóhun nígbà rẹ̀. Nígbà tí kí n wá bọ́ sí ni wọ́n tó lóhun. Ṣùgbọ́n náà la fi máa ń wò pé ọ̀pọ̀ àwọn ẹni tó ní ìwé fẹ́ ṣàánú kò sì rí bẹ́ẹ̀ tí mi bá ronú dáadáa tó wọ ìgbà tó ti gbẹ kò ní fẹ́ ṣàánú. Òwe Ayọ́lágbógo láti Àlàtẹ̀.
0: Ẹ ṣe bí ọlọ́dẹ bá ro ìṣẹ́rú ìyá tó bá pẹ́ bẹ́ẹ̀ni èèyàn dààmú ṣe wàhálà kó tó lówó lọ́wọ́ tí ò fi ọmọ ọlọ́mọ ṣe oògùn owó tó bá lówó ntán tó jìṣẹ́ tó jìyà bẹ́ẹ̀ ni ó tẹríba fún àtótún kérésì kó lè gòkè. to ba goke tan awon to ti fuju ri yo ma ri pe ah se ma se bla bla bla bla ben eyan damu o se wahala ko to dibo wole e won to ju eniko kan ri lowo lowo bayi ti on te ba ro ro ro ro te ko wa de beti no ba de tin pitan yo ma mo ba ni gba ah eyan damu ko to lo lu oyinbo ngbode lu oyinbo gan ise ti o le se Nigeria lo lo se lohun to wa wa lohun to to ra make tin tin tin wa binu si to wa ru gba mo se damu to yi idamu re ko ni fe fun iyan je bi yun se rinu laarin je ki emi ati magaji obinbe ya wole tori ari ojo musulukun

0: kí ẹyin sí ń gbọ wọn lé lẹ́ẹ̀kan sí lórí ètò láwùjọ àgbà báyìí mo ti wà lọ́wọ́ mọ́gàjì gbùngbùn kan nìbàdàn ní agboolé wọn náà ẹ sì gbogbo ẹ mọ léraléra mọ́gàjì ẹ dárúkọ yín ní ẹkùnrin rẹ.
1: orúkọ mi ni alhaji abdulwasi lawa tí mo jẹ́ mọ́gàjì òbébé ní òkè olú òkun ìbàdàn.
0: mọ́gàjì agboolé òbébé ní òkè olú òkun nílẹ̀ ìbàdàn. mọ́gàjì níbo ni a lè sọ pé oko òbèǹbé wà lẹ́bàdàn bí ò sí mọ́.
1: oko wa wà.
0: níbo ló wà.
1: oko wa wà ní lánà ní aláta oko tí wà ní òbèǹbé oko òbèǹbé ní aláta.
0: aláta ìjọba ìbílẹ̀.
1: olúyọ̀lẹ̀ ló ga
0: bí. bó lè ṣe ìrìn àjò yín tí a bá ní akínmá bó lè ṣe ìrìn àjò ẹ̀ máa ń sọ màmá sọ màmá sọ àbí ẹ̀ ti gbàgbé ni tí ẹ̀ lè rántí.
1: ṣé bá a ṣe ìrìn láti ìgbẹ́
0: ṣe bá. mo bẹ̀bi sí oko mo bí n ṣe mo dàgbà sóko.
1: wọ́n bí wa sílé bàbá wa saka làwà ní òkè olú òkun ní abolí òbèbè nìbàdàn ṣùgbọ́n a máa ń lọ oko a máa ń lọ sí oko wa ní òbèbè ní aláta ní gbogbo ìgbà la máa ń lọ amoko àdèmọ́lé.
0: iná mẹ́dọ̀ ṣe ẹ náà ti ìlà tí àwọn bàbá wa máa kọ tó ní bá ní akin ìlà àwọn bàbá rẹ kọ máa sọ lójú ẹsẹ ṣe ẹ lè náà ti àwọn bàbá.
1: bàbá mi saka làwà ìkọlù máa fọnù kẹ wọn wọn kọ mẹta mẹta.
0: mẹta ìbílẹ.
1: mẹta ìbílẹ. ìyẹn kọ.
0: ṣé àṣà àti ìṣẹlẹ káàdọ òjìrè ọmọ ẹlẹ káàdọ òjìrè ọmọ ìbàdàn eégún bẹ́ẹ̀nbẹ́ oru bẹ́ẹ̀nbẹ́ lẹ́kọ̀ọ́ èwo ni eégún yóò bẹ̀ẹ̀nbẹ́ ṣe ẹ rántí àbí oṣù kankan mọ́.
1: eégún wa wà alégún alégún.
0: ṣe ẹ rántí oko eégún àbí ẹ.
1: oko eégún yẹn o yẹ mo ṣe máa rẹ mo máa rẹ ti kálẹ̀ sọ fún mi náà àti wà nímọ̀ alégún alégún.
0: iná mi dùn
1: alégún dada
0: iná mi dùn pé ẹ rántí pé à eégún bẹ níbẹ̀ nítorí bá ní òṣègùn.
1: jagunjagun dẹ̀ ni wa ọ jagunjagun jagunjagun ya.
0: níbo ni obìnrin ti ṣẹ̀wá níbo ló ṣẹ̀wá.
1: ọ̀dọ́ àti omuaran.
0: omuaran ní kwara
1: state. jagunjagun dẹ̀ ni obèbè.
0: ọ jagun
1: ọbàdàn. jagun jagunjagun.
0: àṣà àti ìṣẹ́wá ti ń gbà rẹ̀ náà lẹ́ka rojì rẹ̀ alájì àṣà ni kí ọmọ orí òbí rẹ̀ kọ̀ọ̀kan lé kí ó bájú obìnrin ni kó kúnlẹ̀ ká ní ọkùnrin ni kọ́ dọ̀bálẹ̀ ó ti ń parí ẹ lọ ìmọ̀ràn olẹ́ nígbà wọn ọ̀dọ́ ṣe.
1: A gbọ́dọ̀ para wa lè islam gan ẹ̀sìn ọ̀hún fi àkọ́ndé sí torí ànábí wa mọ́mọ́ sálọ́lá sọ́sán sọ pé kò ní sara wa ọmọ àgbàlagbà tí ì bá sàpọ̀lẹ̀ fọmọdé tí ì bá lànà ọmọdé ànábí dẹ́nu sọ pé kò ní sara wa ọmọ igi tí ì bá bọ̀ fàgbà ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa bọ̀ fáwọn aṣíwájú tójú wa ni àṣà àti ó gbọ́dọ̀ inú ẹ̀sìn ni ẹni tí ì bá bọ̀ fàgbà kò lẹ́kọ̀ kò sí lẹ́sìn a gbọ́dọ̀ máa pa ọ̀sàpọ̀lẹ̀.
0: ẹ gbà àwọn òbí ọmọ ẹ gbà wọn nímọ̀ràn torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mẹ́ràn ẹ wá gbà wọn nímọ̀ràn.
1: a gba òbí nímọ̀ràn láti jẹ́ kí wọ́n kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ láti máa bọ̀ fàgbà láti máa ṣàpọ̀lẹ̀ àgbàlagbà kọ́mọ náà lè bá ṣe kí ni kò lè bá nálùbáríkà.
0: ẹ dá ko yín lẹ́ẹ̀kan sí lẹ́kùnrin rẹ.
1: orúkọ mi ni alhaji abdulwasi làwà tí mo jẹ́ mọ́gàjì òbèbè ní òkè olú òkun nìbàdàn.
0: torí ààrẹ ọjọ́ mùsùlùkùn ó ń sáré gan gan àmọ́ àwọn kan pọ̀ nílẹ̀ karòjì rẹ̀ tá a fi ń ṣeré kì í sì ṣeré àwọn ìyá kan bẹ tani kò sí nǹkan kan ẹbí kò ṣe kò ní mẹ́nẹ̀ ó sì ní mẹ́nẹ̀ bẹ́ẹ̀ ni àṣà wa ń tan lọ èèyàn báwọn lẹ́yìn ìgbà náà kábíyèsí olùbàdàn lẹ̀ ìbàdàn bàbá wa ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú látọjà bàbá arùsáwáhùn torí ọdún eégún láàrin ọ̀sẹ̀ díẹ̀ ṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí bàbá sì sọ bẹ́ẹ̀ pé ìbàdàn ṣẹ́ tó bá fẹ́ rólé bí mọ́gàjì mọ́ni lẹ́mìí pé ó fẹ́ fi lówó lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni àwọn àdúgbò yìí ni kò máa tó ṣe aṣojú kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn ni ẹ́ níbẹ̀ torí àwọn gangan mọ́gàjì làwọn náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mọ́gàjì ilé àrùsà wàhùn tí ọba ní mọ̀kànjẹ́ mọ́gàjì torí pé wọ́n fẹ́ máa gbalẹ̀ wọ́n fẹ́ máa jagun gbalẹ̀ mo fẹ́ máa ṣe àwọn nǹkan tí ó máa bí olùbàdàn nù yóò lè ewu díẹ̀.

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà. Abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ni nẹwa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ kí n ṣe ní ọjà bíi wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ bí kankan mọ́. Ìṣe ní ọjà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ péránlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹni fọ́ lójú inú ẹni fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tán délé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọbọ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ́ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀rẹ̀ wá yọjú sẹ́mi bàbá Egun. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbò mi mọ́ra kí n pa láìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyín o. Ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹtún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7.

0: will rebuke it before I fire you. Emi yo si ba ko ro ajaru ro we ni tori re. Osu me fa to ku ni 2026. Alorun ti so be ku bu ni ba fara. Won ni sa se danu mo. E ma se bi olo lori aparo se. Atawon rawo lori emi just be woli e be to iwo jo baba foju ora pe yo ti ma so tele. Lojo Friday 12 at the Saturday 13. Waka ti adua me si laaro. Me ta so pelu shuru. Aja Sunday 14th June. Ago me ju abo wura. La bo papa de pelu shuru koja. Sojo Monday ta ma shuru fe. Lati Ibadan. To ba je ti yo shu. O se je ni ke ma bo ni kilometer 80. Messi can play de yen. Me ba se anu. A ma li emi aja ni ru jade.
1: Tell me how you like it.
2: Ṣe látọjọ́ Monday káwọ́ fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí má fi ṣe àpamọ́.
2: Ètò tó mú lùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbó wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
4: O balẹ̀ bàgẹ̀ o wọlé pẹ̀lú steeze gbogbo bitari ogun fún bí àwọn misty bitters yàtọ̀ labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni lot 3 Light and Craft Building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos. To be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC.

inú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workaday cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀ káàṣì ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 15 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Orule itu ti n jo.
3: Tó bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ ilé-iṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded binding ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ kọ́ọ̀rẹ́ di mímúṣẹ.
5: Ìrìnàjò umrah láti ṣàlékún imani kálẹ̀bà jìrì ayé jìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé-iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026, ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road, Elewure Bus Stop, Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
6: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu opo makamuso. Lagelu FM kakaki ile ise agbohun safefe tin farere idunnu fun gbogbo loja to nta. Imule ogungun ni so wonyan wonyan sekere tin midungbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo
7: ni kan lo le se o
6: ma doubt e Lagelu FM 96.7 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawujo le se to ngbun safefe to moja se kulo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 96.7 iki walahi ya lubarika kulo oja nbe kerin ope ke
8: Lagelu FM 96.7.
9: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara, bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé, ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójú dé, Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere idi ni yi ti mo fi ba won kopa nibi ipate alafia e si lo lowo lowo stand number 5 iso ele karun ibe ni mo wa bakan ni olulese wa wa ni itakin loye legbe le po total ni oje ilu ibadan boyo fe wa si le ise wa loje e pero ba ni soro mi 090-488-688-683 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo otun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin on wini wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi terineri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma dami ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi irin eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irin na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la po ju awon na ma sakoba fun irin na orisirisi aise erin na ohun ni won ma pe fun wo le ni ayokele ba erin na je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi erin na ti e ah eledumare koni gba erin na lowo enikan kan wa to ba mo po ni pe ni ja erin na dede o le daka qurani o le daka bibeli o ti erin na erin to sumo elomi ori na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma dasikoto yo ma dasigegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi nibi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olulese wa to wa ni itakin loye oje legbe le po total ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe ni ja oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi n se itoju nipa oju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kankankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe si biri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090-488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa nibe stand number 5 stand number 5 ero ba ni soro te ma pe mi si ni 090-488-688-53 alafia loju o
8: Lagilu FM 96.7

0: O le jẹ́ ká àwọn àwọn ìpínlẹ̀ yẹlú ọdún tẹ̀wọ̀. Ẹlòmí kẹ̀dẹ̀ ni kọ́ bá jẹ́ inú ìtànṣọ́ rẹ̀. Wọ́n á yé lọ́ba
1: bẹ́ẹ̀
0: wá àkókò bọ̀. Wọ́n á láti mọ ògùn yẹn kó nìkan kọ́ la fi ṣàlùsà obìnrin. Ẹ̀sìn tó kó bá tóbi bẹ́ẹ̀ ni. A tó tó ṣe gba ìgbà tó ń parí tó ń ó kàn ń mú pé tó bá jẹ́ kí tó ń sọ ọlọ́kùn ara ẹ̀ so o ko tobi o tobi o n se ewu ko mata o papi awon awon si ewu lo mata e ma ye ka ni tobo.
2: Hello oda oda awon ko bi je so pe o ko tobi ko tobi ohun ko lo mata won ni keyan sa ti mo lo won de so pe awon kan wa ti ye pe awon obirin won to ba n fun yan ni ringing tone e bo to ko won tọkọ wọn dẹ kéré ó ti yé wa àwọn tó ń sọ bó gbogbo wọn ṣe rí nìyẹn káyọ̀dé olóyèdè wọn ní àǹtí chikito where is sister ebere now ebere is fine wọn tó travel wọn it's been a while we hear from her regards to her ma okay she will hear abelwa si olawa sọ ni well done ma obo tiny okay ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ daddy uk kí a tó wa ṣe ojú òpò sílẹ̀ torí àwọn èèyàn ń pè gan-an nígbà ọ̀dà ká tó lọ sọ́dọ̀ yìí dáàdì uk ẹja ká wo ẹnìyẹn ni ti ń pè látẹ̀kọ́ hello hello ma ẹ kálẹ̀ ma.
3: Ẹ fẹ́ tó ẹ pàtàkì owó ní ìhà ayé mi
2: kan ní ìhà
3: ẹ mọ̀ mọ̀ yóò bójú kí dáadé ní ìṣe náà
2: ó ẹ
3: fẹ́ ayé mi kan ní ìhà ìlú ọmọ mọ̀ ọ́ sọ ẹ fẹ́ ti jíjẹ́ mo ṣe fẹ́ rí nípa ọkọ nítorí ẹtí kọrọ bẹ́ẹ̀ bá ṣe mọ̀ lẹ́sìn ẹni ètò ẹ̀jẹ̀ rẹ̀ sí ọmọ tí ewu ẹni gbogbo tí àlàbà lójú eré mi sọ àlàbà ọgbà bí o ẹni kẹfẹjọ rẹ gan sí mi gan
2: ẹlọmà
3: ẹni kẹfẹjọ rẹ sí mi kọlọ bára ló kó sàánú rẹ ní o kọlọ tí ó ń báyẹn ọ̀rọ̀ bí ó fi tó wọ̀ ọ̀hún ènìyàn máa dára.
2: Ẹ fàlàbà lẹ̀ fún wa o ẹ dákun o ọ̀dà dáàdì uk ẹ̀jẹ̀ ká wá sọ́dọ̀ yín báyìí nísìn ẹ̀kalẹ̀ ẹ̀kabọ̀ kí ni nǹkan tẹ rí sí ṣé bí owó ẹkú ṣe mọ lóòótọ́ ló fi ń bọ́jú ṣé bí orí ṣe tó tóbi tó ló ṣe ń fọ́ olórí àbí kí lè rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀.
4: Ẹ ṣe atọ́kùn wọ́n rí pé ẹ ti kí àwọn fámìlì ọ̀gá mi obodé àti máa kọ̀tínú láti máa ní ìsìnwọ́n náà ni. Ọlọ́run Adébá tẹ ọ sáfẹ́fẹ́ rere. Nípa nǹkan tí ẹ bèrè, ọ̀sà tó máa fún Adéṣèkìtò ó máa yàtọ̀ díẹ̀ sí nǹkan tí gbogbo ọmọ tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú mi sọ. Èmi náà gbà pé lótìítọ́ ni wípé bákan náà wípé òbò àti okó tẹ bá sọ pé okó láìsí ni ẹ̀ ó tóbi kò tóbi. Lóòótọ́ ọyọ̀ máa sọ pé kò sí yàtọ̀ wípé size kò mátà Adéṣèkìtò èmi náà máa sọ bẹ́ẹ̀ bọ́ mo tún wá rò ó sọ ọmọ extent ó mátà nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ẹ jẹ́ ká kọ́ fún omi tí ò ti mátà ṣe rí size okó ọkùnrin tọkùnrin bá sọ wípé òun ló kó tó kó bá le okó ọkùnrin kò yẹ kó kọjá bí 5-6 inches bí Bọ́lájú ṣe sọ lẹ́ẹ̀kan yẹn wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ kó táyọ̀ máa wò lórí social media tó máa tóbi gbangba kò yẹ gbogbo ẹ̀kọ́ lórí ìlú ṣẹ́rí tí okó bá jẹ́ 5-6 inches yẹn máa dàbí 13-15 centimeters ó ti tóbi tó ikọ́ tó bá kọjá yìí okó tó bá jẹ́ 13-15 centimeters yẹn gan á ti máa kọ dógó obìnrin oko tó le dáadáa like average oko ṣáàdì yẹn náà àwọn ọkọ míì wà tí ọkùnrin máa ṣe tó jẹ pé ó máa mú kí obìnrin má tiẹ̀ wo size oko yẹn rárá igbó tóbi o àpò tóbi o ṣe rí tọkùnrin bá bá obìnrin ṣeré Bọ́lájú sọ bẹ́ẹ̀ sì tọkùnrin bá bá obìnrin ṣeré bóyá ó ná òkú yẹn ni àti Adéṣèkìtò tàbí pé ọkùn ṣe bí nǹkan bíi márùn-ún lọkùnrin lè ṣe fóbìnrin tó jẹ́ pé obìnrin ò tiẹ̀ níwo size okó ẹ̀ rárá oro ta nso ta bara wa soro yi especially to ba ti oro wa le biru tani ko kuri pobire ko biri asa okuri ti won jo relax won si to si o won si bi kan na o ko ri oro ede won yera won ati sikito won oro ko ara won eleyi oro ko eleyi oro bo bo lori pe won bara won soro ye nikan ko ye yin iye ko ti ji awon mejeji sile now won wa wa together those who are together ye won wa fo para won won kiss ti okuri ba ti le hit kiss for to biri ye obiri ye o ti e ni wo ko ti e ni wo sense ko ye mo mo ko ye se kere ye lo bi ye se ma ma fo pa be so ti ye to biri atokuri ba wa to biri ba tun wo ye edi to ni sexual techniques ti e po okuri le so fun pe ah o ya ye egbe je ki la obi ye o ya je ki so pe leyin se ri gbogbo awon ere yen gogogogogo to biri ba ri to de se fun obiri ye dada obiri o ni wo size oku yen mo so ti ye yin se ri opo se ri bi e de ko se soro le kan yen size obo ti e ti le so yin pe o mata ko mata o depend lori size oku o depend lori obo obiri yen ta ba so pe ko mata to biri e ba je e de je pe to ba so kan bayi gbogbo abe ba o ma weti ati sikito to ba ri oko ti o grip obo ti o grip oko yen dada ko le enjoy yen ko ye cherry sex o involve let oko ko se dada koko yen to gba gbagbanda size o matter te bi wi pe ti oko ti o mu ti okunrin ni lowo ti o ba kere to ba lowo inu oko obirin to fe dada eni pe obirin ejo okunrin ego ni ejo ye then ti so pe size matter seri thickness oko ati obo iyato wa ninu e ti oko ba dun ti o ti kuto obo le grip oko yen dada ebi de so fun ati sikito ti o bo ba grip oko okunrin o le gbadun so size matter size you dey to matter o depend lori bi ara obirin ba se ri o depend ni bi okunrin yen ati bi yen ba se dere se o depend ni communication to ba wa laarin okunrin ati obirin o depend lori confidence ta mejeji ba ni laarin ara won lati le bara won soro again ati sikito adada ti to wa sokan mi oun ni mutual attraction boya eleyi okunrin ori obirin se opopolopo gba ni e ma ri obirin tokunrin ma romi to ma koja o ti imoru nkan to biri ni risale boya kini alaba pile kan se boya tiny obo ni abi kilo pile kan obo tiny boya obo tiny ni o ti e ti ni obo ye gogo iwo okunrin to ti koko woju to ti wo stepping omo to nbo iwo gba bi oju e wa catch up bo ba mo bi se ri iye ko ti jin gogo e lati ri owo mo bi ye so science to so state in sex o mata ati ji to sex ni o aspect ni mata o ti pe di lori bi okunrin ati bi o ba se wa okunrin lo ko nla ko le mu olombo obo eyi ala oye yi to ba wo bo tẹri ko le si igbadun laarin awon mejeji iye fun awon pe sese pata but eleyi to je pe oku e o tobi obo e ko bo o kiri na awon ewe oki obirin yen ti pe ta nitori wọ́n ní communication ti ẹ̀ emotional condition ẹ̀ pa ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pẹ̀ kò sí nǹkan tó ń kọ́ kùnrin bíi 20-30 minutes gbóbi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ 20-30 minutes omi gbóbi ìṣẹ̀lẹ̀ yẹn gan obìnrin yẹn gan òwò sẹ́ẹ̀dì òkú ẹ̀ mọ́ nígbà yẹn torí obìnrin yẹn gan gbàdùn ẹ̀ kò yẹ yín so tí obìnrin bá rí lórí tẹ̀sán
2: Network yẹn ń dà á lánàá gan. Network yẹn ń jẹ́ kíkí ní tẹ̀ ń sọ kó máa fluctuate. Àdá ń gbọ́ yín báyìí.
4: Ok, ìgbà tí mo fẹ́ láti ká ká omi ṣe ìrìnlẹ̀ omi. In another way, size kò mátà, ó depend lórí
2: ọkùnrin
4: bí ọkùnrin ṣe mú sí. Ọkùnrin tó bá mẹ́lẹ́ ṣe tó lè fún obi tán láì ṣe penetration. Ọkùnrin ìlú size yẹn tó bí ẹgbẹ́ á ti wá. Ẹ̀rọ ni ọ̀tọ̀ kan tó wá wà ní ìtàn níbi tí a ti lè sọ yé wípé kò fi bẹ́ẹ̀ mátà ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí ọkùnrin ní kì í ṣe ní inú òbò gangan ló wà tí ṣe kìtò ìta níbi lábẹ́ òbò gangan ló wà. Tí ọkùnrin bá fẹ́ gbádùn obìnrin tó bá kọ́kọ́ mú okú ẹ̀ tó ti fi kú tó bá wọ inú ìgbòho obìnrin bí a ti máa dà.
2: Ok, ẹ sọ pé gbogbo nǹkan tọkùnrin bá fẹ́ ṣe gbogbo nǹkan tọkùnrin máa fi gbádùn ara ẹ̀ ìta òbò ló wà.
4: Nǹkan tọkùnrin fi máa gbádùn ara ẹ̀
2: ló wà. Ẹ jẹ́ ká fi fóònù mi pè yín. Gbogbo eléyìí yóò dá lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká fi fóònù mi pè. Ẹ jọ̀ọ́.
4: Ok.

0: tí wọn sacrifice tẹ bá rí tí ìdọ ẹ bá ń jáde mo máa ń sọ fún ṣe ló máa dàbí ogbe tó wà lórí akùkọ ẹdìyẹ a yọ síta fúnra rẹ ni ìyẹn ní ni pé gbogbo nǹkan tí ọkùnrin fẹ́ lára obìnrin apáfọ̀ pé ká tì í bọ́ ká dà sínú ẹ̀ gbogbo nǹkan tọkùnrin fẹ́ jù lára obìnrin ìta ló wà. So ìwọ tó bá sọ yí pé size matter o right ìwọ tó bá sọ pé size matter ìwọ náà right depending on individual àti ìṣètò mo sọ pé depending on individuals involved nítorí pé nǹkan tó wà lára ọkùnrin eléyìí ó yàtọ̀ sí tó wà lára ọkùnrin tọ̀hún okó àràbọ olómi ẹ lè dúró tata kankan ẹ lè fi wéti ọjí kò yẹ yí bẹ́ẹ̀ lẹ́ni tóbìnrin náà ṣe rí so ọkùnrin àtobìnrin náà máa mọ nǹkan tí wọ́n ní lára obìnrin tó mọ̀ pé kán tó fọwọ́ kan gbogbo bó ti wet ó máa ní ìdókó ńlá tó bá lọ rí okó kékeré then to her size no matter because bí o ṣe sọ lẹ́ẹ̀kan kò ṣàǹfààní pé okó tóbi ó useless tó bò bá lè grip okó tó bò yẹn bá ti fẹ̀dù tí ò lè grip okó kò ṣàǹfààní kankan tó máa ṣe fókó yẹn so àwọn tó sọ bẹ́ẹ̀ wọ́n right àwọn tí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn méjèèjì right ó ti bẹ́ẹ̀ lórí individuals ó dì bẹ́ẹ̀ lórí ìwọ ó dì bẹ́ẹ̀ lórí èmi ó dì bẹ́ẹ̀ lórí sexual activity tá a lò lásìkò yẹn nǹkan tí mo kàn rò fáwọn èèyàn lè láti sọ ṣe ni pé tó bá rí wípé oko tiẹ̀ ó tóbi dé stage yẹn pé orí pé kò wà comfortable fún obìnrin yẹn ewu àtòbí ẹni máa sọ̀rọ̀ ìjọba dìtàbí ìkókì bóyá bí ò ṣe wọlé yẹn jẹ́ ká ṣe style mi jẹ́ ká dọ́gbọ́n sí jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe báyìí but there are so many other things tí ọkùnrin àtòbìnrin ń ṣe tí ó kò involve pé kí wọ́n penetrate wọ́n dẹ̀ máa mú ká àwọn méjèèjì kan gbádùn ara wọn dọ́ba yẹ ká àwọn méjèèjì àwa òun mo ṣe lu example àwọn tí wọ́n ní distant relationship tó yẹ pé ọkọ wà ní Abuja ìyàwó wà ní Tàfàṣà wọn kì í ríra wọn bóyá ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀mejì lọ́dún náà máa ríra but táì tó ríra yẹn tó wà ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn wọ́n lè máa gbádùn ara wọn láti orí tẹlifóònù kán máa bára wọn ṣeré àti ìṣèjìtò kọkùnrin wá kóbìnrin wá kí ni wọ́n dùn sọ̀rọ̀ pé wọ́n ríra wọn tẹ́gbàgbé lọ́wọ́ àwọn sì àwa sọ pé sẹ́ẹ̀sì ṣáìdì ò máa tà nínú ìbálòpọ̀ torí pé wọ́n dì láàrin ìgbádùn lórí nǹkan tó ń ṣe but wọ́n atọ́bìnrin tẹjọ jókòó tẹjọ wà níwájú ara yín tẹ fẹ́ ṣeré tó wá ní kó fi si tí ò wọ́ tàbí tó tiẹ̀ wá wọ́ tí ò tiẹ̀ wá ní ìfẹ́ẹ̀tì kankan lára ẹ kò yẹ ìwọ ló máa mọ̀ pé yes size matter because ògùn mi fẹ́ mo nídìí okó tó máa wọnú ẹ̀ tí mo máa fìlì lára mi ni tí mi ò bá fìlì ẹ̀ lára mi ò tí ì gbà yí pé òun ṣe nǹkan kan so ó dì bẹ́ẹ̀ lórí ọkùnrin ó dì bẹ́ẹ̀ lórí obìnrin ó dì bẹ́ẹ̀ lórí sexual activity tẹ́ ẹ̀ ń gbé bọ̀ àti ìṣèlítò bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn o èmi ò rò pé bóyá yes and no answer wà lórí size oko ó dì bẹ́ẹ̀ lórí ìwọ ó dì bẹ́ẹ̀ lórí èmi dì bẹ́ẹ̀ lórí individuals.
1: ẹ ṣe gan ni ẹ ṣe God bless you sir ẹ ṣe òkùbíje náà ẹ ṣe sir ok lórí Facebook ká tó ṣe ojú òpó sílẹ̀ lẹ́ẹ̀kan sí torí mo rí páwọn èèyàn náà ti ń pè lórí Facebook àní Ọláwálé Àlejò Oyèdélé ẹ ṣe wọ́n ní sisi you are welcome on program really enjoy your program may God almighty God always guide you amen Ahmad Suara ẹ ṣe wọn ní good evening ẹkú iṣẹ́ ọlọ́run yóò gbàdúrà yìí ẹ ṣe a máa tú ara nìyẹn olúwa ṣẹ́gun fún mi thank you so much wọn kọ ní hausa bagameda griman zakari ba ok thank you adébáyọ tìmílẹ́yìn tí mọ́ ni thank you dayo adéwùnmí daddy princess nìyẹn yes dayo adéwùnmí wọn ni gidi ni chiquito daddy uk and uncle bj ẹkú iṣẹ ẹsì tún kú ètò thank you sir daddy uk master of sexology you are very good in this oko anobo lecture more knowledge and more wisdom daddy princess from uk ẹ ṣe daddy princess wọn ni daddy uk master of sexology all right ẹ ṣe gan sir ó dà ẹyin ẹyin wa a sì máa lọ sọdọ Abeokuta woman ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ ká gbé pè bí méjì mẹ́ta.

0: Kini?
1: Mo ni kiri eto yin na mo lori gbigbe lale.
0: Okay, she sa.
1: Gege bi enikan ti so le ko pe tiny obo tiny wa. Eri obo tiny wa. Aarin awon to wa ni awon ti je pe won ni ara. So di oro bo.
0: Okay.
1: Awon slender wo yen Soko ba tobi on igbadu e o. Awon to slender yen oku tu tobi. Lo ma nka si won. Because te ba ti ba won kere gbogbo ara won ti wet already to ba ti gori e ba yi okunrin yen go le gbadu e mo.
0: Okay.
1: Nkan to ko wa laarin awon nkan yen ni pe nipa ti size or no size yen toko ba tobi toko ba mo lo obirin gan le ejo e mo toko ba ete to wa wo awon oku kan owo awon oku kan wa to je pe to ba le tan o ba nko yen gan ni pataki ile je gidi ori mo ti ba ori ni ti awon yan pade ibu ba wa pa gan to je obirin e ko ma n so pe koda obirin kan lo so mi ni oruko kan gbogbo yan de ma n pe mi ti Joni Adogbigbe. Adogbigbe.
0: Okay, Adogbigbe.
1: Mo ni kini e won a gbogbo yan lere mo ni kini ti mo Adogbigbe o ni ololagbara o olowo mo pe bo ti mo se ri niyan mo oda olohun lo fun alebo e ebi to lo ba de fihan fihan mo lo ni so nipa no size or no size o depend gbe yan ba se mo ife yen se si
0: ori
1: ife yen oriṣiriṣi ba e fun yen to lara oni gbe a se se ni ti obinrin gba to fi ma enjo yen ọkùnrin tọkùnrin náà fi ma enjo yen òun. So awon yen ni awon eto ti oro po yen awon ni tiny.
0: Okay.
1: Arin won ni tiny po.
0: Okay.
1: So ile ka ma gbe to bo.
0: Oda e se. Won ni awon obirin ti won ba je oro bo. Awon ni arin won ni awon tiny obo wa. Won ni awon to ba slim yen pe ko fi be tiny mo won lara oda. Hello.
2: Hello.
0: Yes sir.
2: And she kito.
0: Yes, sir.
2: You go in the UK. Allow the job again. Very, I won't call him on coffee yet. Demon key. I want your name, Akula.
0: I want you.
2: Akula.
0: I'm
2: sorry, I'm very funny. There I will call Emma Gray, Akula, get that one yet. A follow up for one man, be a monkey, a follow up for one man, what I'm coughing yet.
0: Okay.
2: Bẹ́ẹ̀ náà dẹ̀ ló kọ ọkùnrin náà àwọn náà kọ fún àwọn ni a máa ń pè ní Àpòlá.
0: Téèyàn
2: bá wá ní kinní yóò máa lò ó bọ́kùnrin ò bá tiẹ̀ máa lò ó yẹ kóbìn náà máa bí ẹsẹ̀ mèrè ṣe tí ó máa gbọ́kùnrin náà débẹ̀. Ẹ máa pè sí ọtí obìnrin náà bá ń gbéyàn débẹ̀ àdé gbogbo ẹ̀yìn ọkùnrin náà tẹ́ jẹ́ pé ẹ̀mọ kinní ìlú ó kéré ni ó tóbi gbangba ya ni ẹ wá fúrúfì mú kan sílé kẹ paná kẹ máa wò. Ibẹ̀lẹ̀ ti máa mú sáà ìyàwó yóò ní ilé wò ta ẹ̀yẹn worú ẹ̀gbọ́n mi bàbá sì tó pé wọlé tó ní ẹ̀mọ́ ìdálábà lò èmi mo ní bàbá sí ọwọ́ rẹ̀ ní fi ń bínú ẹ̀gbọ́n tí ò máa ti ń ṣe tó ti yé kéèyàn máa dóore èèyàn dáadáa ìlówó àwòkè ó jẹ́ òbò táínì ni ó jẹ́ òbò tíìkì ni kéèyàn ṣọ́ọ̀kì ara wọn kó gbómú sẹ́nu kó fọwọ́ ra ìtẹ̀sí ọkùnrin mo ṣe kéré mi kú èdè alábánikótó.
0: Ok ọlọ́run máa rí àlàbà kú lọ́wọ́ ọ̀gá 0912370865 òun nọ́mbà tí ẹ lè pè wá sí ẹ̀yin aráàlú òyìnbó +234 òun ni nọ́mbà tí +2 hello ẹ bá gbóhùn sókè +234 8142491006 ẹ bá gbóhùn sókè sá. Bóyá kẹ pè wá padà tẹ bá ti jíṣẹ́ gbọ́ ẹ bá ti jí ẹ lè pè wá padà àwọn aráàlú òyìnbó tó bá fẹ́ dá sí +234 814 491006 òní nọ́mbà. Hello.
2: Hello, ẹ kú ètò.
0: Olúwa kú ètò ẹ sá.
2: Ẹ kú ètò ma.
0: Olúwa kú ètò ẹ sá.
2: Àwọn màmá sì kító kò ní bàjẹ́ màmá o.
0: Àmì o.
2: À ń gbádùn yín o, àwọn bàbá UK ọlọ́run nìjọ́ rẹ̀ wọ́n ò lè máa gbọ́. À ń gbádùn wọn gidi. Ẹ wo bí mo ṣe wà yìí. Èmi láìkì ìbùtọ̀ ẹ obìnrin tó bá kúrú. Torí tí n bá bá obìnrin tó bá jẹ́lẹ̀ pàṣọ mi lè gbádùn ẹ̀ rárá. Wàhálà ìbọn tí n bá gbá tó bá sanra ní tó sanra tó rí rùmùrùmù dáadáa tí n bá gbá mú o gán máa ké mi. Orí nǹkan ọmọkùnrin tèmi ó kí ni ó kí. Kò gún ṣọbọ lọ bó ó kí dáadáa. Bọ̀ ọmọ tí n bá mú tó bá jẹ́ kúrú mété tó kúrú dáadáa. Yọ sàmà rìndín tó rí yọ sàmà ké mi yọ máa pé kí n fi òun lẹ̀. Ọmọ Yíbò kan tí mo dó ní irin mo ṣe ó tó wá mi wá Ìbàdàn.
0: Ìyá bẹ́ẹ̀ bàbá abẹ́ Abéòkúta woman gan ṣe. Hello. Hello. Hello. Hello. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: Ṣé arígbogbo nǹkan tó ń sọ yẹn ó dáa gan? Bẹ̀rẹ̀ àwọn tó bá rílẹ̀ pa àwọn olùbó wọn máa ń tẹ̀ wọ́n máa ń láìkí nǹkan tó tóbi. Ṣùgbọ́n àwọn tó jẹ́ mídíọ̀ nǹkan kan wá yẹn àwọn ni wọ́n pè ní táìmì.
0: Ó
3: yẹ ṣe ẹ fi iṣẹ́. Màmá sì ti kò ní gbádùn ẹ o.
0: Ẹ ṣe gan.
3: Ami hello.
0: Hello.
3: Hello.
0: Oda ishi.
4: Hello.
0: Ah hello.
4: Where is money dey me ni?
0: Ah. I'm going.
4: I'm asking you.
0: Yes sir.
4: Hello.
0: Hello, I'm going. I'm going.
4: Oh, I'm going to
0: get a loan. I'm going.
4: Èmi rá ní fọ̀pọ̀.
0: Ìwé
4: ní bá dákọ̀ ní gbogbo ìyẹn bí mọ̀ mi. Mi ò jẹ́ kí n máa pèsè oúnjẹ kì mọ̀. Mi ò ṣe báyìí kò sí yáwù. Àdáfà ń dájú.
0: Kò sí yẹ
4: kó rí bẹ́ẹ̀ o.
0: Kò sí yàwù bí ti bá o.
4: Yáwù. Láti fọ̀pọ̀.
0: Ẹ̀yin ni ẹ má bínú.
4: Èmi ni.
0: Sọ́ọ̀rì àmọ́ ọmọ bá ṣe.
4: Aago mẹ́rin mo wọ̀ pọ̀ báyìí bí ọ̀sẹ̀ ní iṣẹ́ nílùú. Mi bá ní kí n dákọ̀ mi àwọn èèyàn ti mọ̀ mi lórí rẹ́lù mi ò jẹ́ kí n sọ kankan wípé kí n dákọ̀ mi rárá.
0: Ọ̀dà ọlọ́run àṣì yànnú.
4: Ọlọ́run kò ṣe mú mi o gémi náà má wàlé ayé wa wò lásán o.
0: Ẹni wá wò lásán.
4: Àmì o.
0: Ọ̀dà ẹ ṣe. Hello. Olúwa kú ètò ẹ sá. Ẹ bá gbóhùn sókè ẹjọ́. 09123708675 òun nọ́mbà tí ẹ lè pè wá sí ẹjọ́ tó bá ti pè wá ẹ bá gbóhùn sókè ẹjọ́ káwọn èèyàn gbọ́n kò tẹ̀ ń sọ. Ẹ dẹ̀ lọ sórí Facebook ẹ bá wá ṣíà rẹ̀ kẹ́dẹ̀ sẹ́ndì mẹ́sẹ́jì àtẹ̀jíṣẹ́ tẹ̀ síbẹ̀ a máa kà á ní kíákíá láìfà àkókò ṣòfò ẹ kálẹ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́n wa. Ẹ̀yin obìnrin tẹ bá wà tí ẹ bá lè ṣe analysis kìíní yìí dáadáa ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín. Hello.
5: Ẹ kú ọ̀lẹ́.
0: Ẹ kú ọ̀lẹ́gbẹ̀ rédíò yín sá.

0: Sherry, brother mi to soro yen mo fe so pe won right but kin to so pe won right je kin bi uncle BJ ati daddy UK na pe egbo ninu awon obirin to ni ara ati awon obirin ti won gbe ninu awon obirin to lara ati awon obirin lepa ewo ninu awon mejeji yen sacho mejeji yen lo ma ni obo tiny ti alaba so lekan ewo nu won kye yi so mo fe be lowo daddy UK uncle BJ a fe gbo
1: seri oro yen emi o mi o ba de because oni ka lu ku pelu nkan to gbe sara de na lo ko na se ri pe to ba robo boya oro bo to ti tele ri lori be gbogbo yan ko lo ma ri ba kan na awon oro bo to ma lu ko to ma lu bo to se wa awon to de ma ni to se awon to de mara na eto lawon ti o lara awon to wa lobo to tinrin won de wa lobo to bi na o wa be so it's just like a different varieties of sizes ni o be peculiar pe itori pe le to bi lati lobo to tinrin itori pe le to bi itori pe le tinrin lati lobo to fe I don't believe in that
0: okay ese gosa daddy UK an gbo yin sir
2: yeah sheri mi bola jo se so gbogbo kan kere ogun kere o ti ni o tobi gbogbo awon kini yen emi naa mi o believe wipe ikan kiri sari nkan to sele ri pe ogun ti mo ro kan fe wo ni eni to sora mi penetration en to sora ti maa wa si o maa yato si penetration en ti o gbe ko yeye en to sora to nitan pelu eni ti o ko e
0: ti o bu e de ti nipon ko ye yin
2: o ni po to ku to tu a lo a mi mu fuse ko ba bi ti ni je
1: to lo jalaje ma wo to lo jalaje ma wo
0: jalaje ma wo anko bi je ti wa ja o
2: anti yi to seriously se wa mo kokon nkan ti mo ro pa yan fe se ogbon ni pe se ri ogo o eni to ba gbe ko ye yan ti o lara ti mo pe to ba ba bi mo se ba ko pe awon pele to lara se mo pe omo ro eni ti o lara
0: lorun
2: ti bi to so wa lo se mo be eni to pelege opolopo be ni opolopo e to ti o so rara kori pelege opolopo o ye pe wa ti bi mo go ki won to do hospital wa opolopo lo ma bi mo si lo ma bi mo so hospital ti inu mo se ju ona tori pe seri ito won yi níbi permit wọn ní ibi tí ọmọ máa gbà jáde ó máa tètè sí ju ẹ tó sanra lọ.
0: Kò yẹ ní
2: tó bẹ̀rẹ̀ ṣe rí ó easy fún wọn láti tètè kọ́ ọmọ tètè jáde lára wọn ó ràn wọn lọ́rùn ju ẹ tó sanra lọ. Ṣùgbọ́n yín pé bóyá gbogbo wọn wá ti ni ó wá tóbi o èmi ò mọ ọbọ as far as I'm concerned ní ti daddy UK o gbogbo ìjìrì jíjẹ sì bẹ́ẹ̀.
0: Gbogbo ejo jíjẹ
2: àpèjì ò mọ̀ pé ẹnìkan tí ní kò dá ẹnìkan sọra kò dá àti tí sọra tí ní kíní fff ní bẹ̀kọ́lọ̀ nígbà tí mi ò tí ìbọ́lẹ̀gì gbàtàdẹ tí bọ́lẹ̀gì á fi èṣù àti gbogbo àwọn iṣẹ́ sílẹ̀
0: lọ
2: nígbà tí mo kéré èmi ò mọ̀ pé ẹnìkan sọra ẹnìkan tí ní as long as báyà ti jẹ́ wnp.
0: Okay, ẹ ṣe daddy princess are you taking notes? Okay.
2: Daddy princess ti tún
0: wọ́n sùn kankan wọ́n wà ń bẹ̀ ọ̀dà 0912370865 ẹ jẹ́ kí a ṣì gbéyẹ̀wò àwọn obìnrin mi wà kíníkan ẹ jẹ́ ká gbéyẹ̀wò kò yé wa yegeyege hello. Ok, à ń gbọ́ yín.
3: Olúwa kú ètò.
0: Ìlànà
3: àfúnṣe.
0: Àmì.
3: Sẹ́rí gbogbo yìí tí wọ́n ń sọ yẹn, ó ti pẹ́ lórí èyí sàn ọba pàpàdé.
0: Lórí?
3: Ó ti pẹ́ lórí obìnrin sàn ọba pàpàdé.
0: Ok.
3: Bàbá ẹni tó lẹ́tà pàdé, ó ti pẹ́ lórí nǹkan tọ́lọ́ ń bá fi fún. Nǹkan tọ́lọ́ ń bá gbé fún ló sàpà pàdé pàpàdé níbẹ̀. Tùwà táwọn kan pàdé nígbà náà fi ń ta tùwà sàn gbòde.
0: Okay, so lower Pentagon ni
3: nígbà kan rí ni ma.
0: O náà mo sọ. Kò sẹ́ni tí ò ní nígbà kan ṣe bóun náà ni bàbá Daddy UK náà sọ pé ńgbà táwọn ṣì wà ní Sangode pé Ọlọ́run ti gbogbo ní sí ẹ̀yàn. Ẹ jẹ́ kọ́ Ọlọ́run gbogbo délẹ̀ o.
3: Agbára kò ní já sí lápọ̀. A ṣe délé ológun lórúkọ jẹ́.
0: Àmì.
3: Kí ni mo sọ ni pé ẹni tí yẹn kúrú tó bá bàbẹ̀ ló bàbẹ̀ o, kì í ṣe ọwọ́ Ọlọ́run tó níwọ̀n yẹn. Ìṣúná yẹn lè já sí ara rẹ̀. Tó ara àwọn tó fílẹ̀ dàbí ẹ̀ tó jẹ́ pé ẹ bá kó tó ń wọlé a fẹ́ ṣùgbọ́n tẹ bá fi lè wọlé rúmi ni ọ̀hún ọ̀hún alágbálúgbó ni. Tó owó ti sì yẹn pé ìgbòkè yẹn ti kéwù pátápátá ni. Tó o bẹ̀ ṣe àwọn míì náà tó rẹ̀ tó rọ̀gbọ́ bẹ́ẹ̀ yẹn kó tó wọlé ó lè fẹ́. Ẹ ìgbà tó bá débẹ̀ wàá mọ̀ pé nǹkan wà níbẹ̀.
0: Nǹkan kí ẹsẹ̀ ragù. Èèyàn á mọ̀ pé nǹkan kí ẹsẹ̀ ragù.
3: Nǹkan kí ẹsẹ̀ ragù.
0: Wọ́n tún sọ pé a.
3: Ní sí ọba pàdé ni ọba ṣì kì í tó kó ètò wọn ẹ máa bá wọ.
0: Bàbá yìí wọ́n ní nǹkan kì í ẹsẹ̀ ragù nǹkan kì í. Olúwa mi o, olúwa mi o. Hello.
4: Hello ma.
0: Hello sir. Hello.
4: Hello ma.
0: À ń gbọ́ yín.
4: Ara ma, ẹ kó ètò ma.
0: Yes sir.
4: Ẹyí gbádì tó sọ̀rọ̀ tán láìpẹ́.
0: Ṣóbìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin.
4: Obìnrin ni ma.
0: Ok, very good. Ó yẹ mo ń gbọ́.
4: Bí obìnrin bá ṣe lo rẹ̀ ló ṣe máa bà. Kò ní pé èèyàn sanra tàbí èèyàn slender.
0: Àti mo fẹ́ gbọ́ gangan.
4: Ìyẹn ò ní ṣiṣẹ́ rárá. Bọ̀ tí obìnrin bá ṣe lò láti bẹ̀rẹ̀ òun ló máa bá o. Kò ń ṣe pé èèyàn sanra àbí èèyàn slender.
0: Ọ̀dà ẹ ṣe ma. So nísìnyí ẹ má ì tí lọ nísìnyí ìwúrẹ́ yìí ń sìn mo tọ́ ẹ̀ mo ṣe inú mi dúpẹ́ ìdárúkọ yín. Irú èwo lẹ máa ń láìkì ṣé ńlá ṣé kóró pi àbí kó slim kó gùn àbí irú èwo lẹ̀yìn máa ń láìkì.
4: Rárá o kóró pe ni o tí oògùn jù tó dẹ̀ sanra
0: tó sanra bẹ́ẹ̀. Ok tí oògùn jù tó dẹ̀ sanra.
4: Díẹ̀
0: tó ní àgbẹ̀ máa wọ. Ṣé alágè máa wọ ni àbẹ́ wo?
4: Alágè máa wọ, alágè máa wọ, ẹ̀gbọ́n máa rí gbúngbùn.
0: Ó máa rí gbúngbùn. Èmi ò mọ̀ pé ó máa rí gbúngbùn.
4: Ó máa rí gbúngbùn. A kì í síbẹ̀.
0: A kì í síbẹ̀ àbí kóró pe.
4: Bẹ́ẹ̀.
0: Ọ̀dà ẹ ṣe.
4: Ẹ
0: ṣe gan ni, ọ̀dà o. Mo fẹ́ káwọn obìnrin náà tún dá sọ́rọ̀ tó wà nílẹ̀. Èwo nínú yín irú èwo lẹ́yìn obìnrin máa ń fẹ́ gan-an lọ́mọ pé bá a ṣe sọ ọkọ àti ìyàwó ẹ dúró sórí bẹ́ẹ̀dì ẹ bára yín ṣeré ẹ̀rẹ́ rìn ẹ̀ lóhùn ẹ̀ lóhùn.
5: Hello. Ẹ ká lọ, ẹ kó ètò.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà.
5: Bẹ́ẹ̀ni nípa kínní yẹn máa sọ yẹn ó ti pẹ́ndì.
0: Ok.
5: Ẹ̀gbọ́n ma ẹ ní sẹ́yìn bá fẹ́ agun obìnrin bí tí obìnrin abẹ́rẹ̀ ló wà. Ṣé bá fẹ́ mọ gbogbo bá ṣe rí ètò obìnrin lẹ́sìn mọ́ o? Ètò obìnrin lẹ́sìn mọ́. Ṣé bá wù ẹgbẹ́ kejì tó ní pé wọ́n ń pé oògùn kan táìmì ọ̀kan ṣe ògbó ẹni tí ò ti bímọ rí ó yàtọ̀ sí ògbó ẹni tí ò ti bímọ rí tó sì ṣe kúfe ó yàtọ̀ sí ẹni tí ó ti ṣe kúfe ó ti bímọ rí gan. Ògbó ẹni tí ò ti bímọ rí ó ti kọjú ààrẹ dáadáa ó ti yàtọ̀ sí oògùn ẹni tó ti mọ̀ẹ́rí náà tó yẹ kó ébi tẹ́lẹ̀ nípa tó bá ṣe pé kí ààrẹ sí nítorí èmi tẹ́ ń wọ oríṣiríṣi mo ti tọ́ ẹ̀ tó yẹ kó mo ti
0: mọ̀ ọ́n lákẹ́
5: torí ó ti tẹ́lẹ̀ gbóyún bá ṣe tọ́jú ààrẹ sí tẹ́lẹ̀ ara rẹ̀ ó ṣe tẹ́lẹ̀ bá mọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní wọ́n máa tún lo nǹkan oríṣiríṣi wọn dọgbọn sí tó olè sọ pé báyìí
0: ṣé pé wọn dọgbọn sí wọn dẹ wọn pọn ta jẹ mọ.
5: So ó depend olè jẹ́ kejì bí bá ṣe yí pé bí ń ṣe ìpín bá ti ní nínú ẹ ló mọ sábà jẹ kí ara olè olè mẹrin ṣe wípé okó ẹ lè ó lè kéré ó lè ṣàkóṣílé pẹpẹ kára rẹ bá lè okó ìyá gò wá níjọ ń ṣàìsí wà yọ̀ǹ wà lóòótọ́ ìfúnkúndú wà. But ó di pẹ́ẹ̀n ní ìgbàlá bá ṣe rí then èyí tẹ́ ń pè ń kọ́ fún yẹn ní ọdún ṣe banana sky wà. Ṣùgbọ́n ìyẹn ni àwọn obìnrin máa ń láìkì jù. Okay. So like you sign like so be on. So it depends. You know, don't calculate so you are in the town over there. Over there, then they say, see, who are the ones around? I'm going to go back to the last one. You got my chicken chest in here, put on my washing. So, your time, it depends because what you told your arrest.
0: Okay,
5: some of the same women. That you gave me a wood. You are. But I don't want to tell you that you are about to see the case. I can't go for left or no. On bad, my bed.
0: Oh,
5: that's she. So, I just say that they need cafe, party, you need to look at cafe.
0: And she's
5: also on it.

0: kódà ẹyìn yẹn wa mo rí miss call mo rí call yín léraléra ẹ ní sùúrù a sì máa lọ wá sọdọ yín ìyá ẹ abẹ́òkúta woman ti wà pẹ̀lú wa lálẹ́ ẹ ọ̀dọ́ wọn la fẹ́ lọ nísìn fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún óyá ẹ jẹ́ ká lọ sọdọ wọn ìyá ẹ bá kí àwọn ara lé.
1: ẹ kalẹ o gbogbo ilé mo kọkùnrin mo kóbìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí gbogbo wa ń pè àjíǹde ara wa máa jẹ àní lùgbàdì àìsàn èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jemilant lápẹ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí abẹ́òkúta woman ìyẹ́fúnlẹ̀ gbogbo ìgbà náà la máa ń sọ̀rọ̀ nípa àlera nípa àlàáfíà tó dẹ̀ jẹ́ pé bá a ṣe ń sọ eku lé ń gbọ́ ń sọ fún toko ọlọ́run ọba dẹ̀ ń du ó ń ṣe gbogbo ẹ̀ bá ṣe fẹ́ à ń dúpẹ́ ẹ̀yin èèyàn tẹ́ wá ń bá wa a dúpẹ́ a ti ń kó gbogbo angara wa kúrò níbi ìpàtẹ yìí tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa palẹ̀ mọ́ so ẹ láǹfààní láti máa bá mi pàdé ní òde ajé àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ sì fẹ́ rí mi kí ó tó di pé ọ̀sẹ̀ yìí máa parí àwa ń bẹ̀ wọ́n Thursday wà ń bẹ̀ Friday wà ń bẹ̀ Saturday wà ń bẹ̀ Sunday morning wà ń bẹ̀ Monday náà wà ń bẹ̀ títí di Wednesday on the 18th la máa kúrò ní ibẹ̀ yẹn so mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wá kẹ́túyàyà kẹ́ wá jẹ àǹfààní ewé àti egbò tí abẹ́òkúta ò máa mú wá láti ìlú abẹ́òkúta láti ìlú ẹ̀gbà ọmọlúṣà àbí ọmọ gbòǹgbà àkàlà ewé àti egbò yìí nǹkan tí mo fẹ́ bá sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí òun ni ohun tí mo máa ń tẹnu mọ́ nípa ìdí yíyọ wọ́n ní tálágbẹ̀dẹ bá ń larun tó bá ń lurin gbangbangba lójú kan tí ò mẹ́nu kúrò ńbẹ̀ ó sì lámìlaka tó fẹ́ mú jáde ni ìdí yíyọ yìí ó máa ń ṣọkùnrin ó máa ń ṣobìnrin ó máa ń ṣọmọdé ó máa ń ṣàgbà àbáwá tó yẹ pé nǹkan yìí ti ń ṣe wá tipẹ́tipẹ́ àti lọ náà gbára àti náà gbòòrò ẹ má give up nǹkan tó máa ń jágun ní tàbá tẹpá mọ́ ó máa lọ pẹ̀lú ògùn ọlọ́run a fẹ́ gbọ̀nsẹ̀ àti gbọ̀nsẹ̀ ń dogun fún wa a rí pé ńgbà mi tàbá lọ lé gbọ̀nsẹ̀ instead kí nǹkan míì jáde ọ̀tọ̀ ni nǹkan tó máa jáde wá gbogbo orú nǹkan bá ẹlòògùn bílẹ̀ sí ó máa lọ mo dẹ̀ tún fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ikọ́ asthma àwa tábá ní ikọ́ asthma bóyá ikọ́ èyíkéyìí tẹ́pọ̀ ti ń dààmú wa lọ́jọ́ tó ti pẹ́ ta ti ná gbàrà ta ti ná gbòòrò agbára ọlọ́run a kà apá àwa tábá ní heart issue tẹ́pẹ́ láti rìn láti ibi kan síbi kan àárí pé a máa dàbí ẹni pé iṣan tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri gbogbo ibi ọkàn wa a wá máa ṣe gúlegúle àwọn bàbá wa máa ń pè ní àrùn ọkàn a máa ṣe sèmísèmí bí ìgbà tẹ́pẹ́ èèyàn yìí ò nílé mi dáadáa àbí oríṣiríṣi nǹkan tí ó ti papọ̀ mọ́ iṣan tá a máa ń pè ní àwọ̀ká lọ́ṣan lọ́ṣan yálà ọkùnrin ni obìnrin ni ẹ̀yin bàbá mi ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń fìlì pé iṣan ara yín ẹ̀jẹ̀ yín ò lọ kò bọ̀ bó ṣe yẹ kó bọ̀ ẹ jọ ẹ jẹ́ ká dìde ká tan abẹ́òkúta wọn mà wá ẹ lè pè mí lórí ẹ̀rọ 08039716022 08039716022 tàbí 08055776372 yálà à ń fìlì pé pajápajá ọwọ́ máa ń mú wa ni pajápajá ẹsẹ̀ máa ń mú wa ni ibi ọ̀pọ̀ lọ́sẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ wa báyà máa fà wá so mọ́ bàrá àdí ẹ̀yìn ẹ̀yìn á máa dùn wá débi ń gbádà bẹ́ni pé wọ́n gbé òkúta wọn gbé sẹ́yìn wa ni ẹlòmíì ti lògùn ẹ̀yìn títí títí kò rọ́nà àbáyọ ẹ̀yìn ni kọ́kọ́ ló ń fà ẹ mọ̀ pé ẹ̀yìn wa gangan la fi ń rìn kò ń ṣe ń pé bóyá a máa wa wò pé àwọn ẹlòmíì máa wò pé ẹ̀yìn gangan òun ni sọ́ọ̀sì ta fi ń rìn tí a bá rí èèyàn tẹ́yìn ń dùn a mọ̀ pé ẹ̀yìn gangan la fi ń rìn kí nǹkan yìí bá lè dohun gbàjẹ́ gbogbo ìdọ̀tí tó wà nínú disk yẹn ẹ wá lo ewé àtegbò afobita cleanser wa àwọn oògùn kọ̀ọ̀kan wà tá a ti ṣe é lẹ̀ tẹ́pẹ́ tẹ́ bá lò ẹ̀yìn gan máa dúpẹ́ fún ọlọ́run ọba mi òkè àbí tẹ́ bá jẹ́ ẹ̀yìn tẹ́pẹ́ ẹ ní àìsàn tá à ń pè ní àrùn ìbálòpọ̀ àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ẹ yálà ilé ṣáláńgá tó dọ̀tí láti kó ni ara bí ìbálòpọ̀ ni àwa tá a kóra wa níjàánu nípa àwọn awọ nǹkan oníkan àbí àwọn àtàwọn máa ń wọ ẹnu odò tàbí kó jẹ́ pé ńgbà táwọn òbí wa fẹ́ bí wa òun nìkan yìí ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká kí ọwọ́ tó ń dùn wà bọ̀ aṣọ ṣe rí àìsàn ilé ó máa ń da inú léru ni ó máa jẹ́ kí ọkọ kó máa fi ọkàn sọ́dọ̀ ìyàwó kí ìyàwó náà má fọkàn sí ọ̀dọ̀ ọkọ nítorí pé àwọn nǹkan tó máa ń mú ìdùnnú wá sínú ìgbéyàwó kò ní ṣẹlẹ̀ nínú ẹbí náà bí à ń wá ìdùnnú nínú ìgbéyàwó a dín pé tíyàwó bá lóyún oṣù méjì mẹ́ta ń gbà mí kó máa wálẹ̀ àbí kó má tiẹ̀ ní opportunity sí any conception rárá ẹ̀yin tẹ́ bá ti wá rí pé ẹ ti jókòó ẹ ti rò ẹ ti lọ́wájú ẹ ti lọ ẹ̀yìn èmi máa ń sọ nǹkan kan fún wa ń pé tẹ́ bá ní kẹ́ ẹ díjú kéèyàn burúkú kọjá titi teyan gidi ma fi koja e ni mo e ma je ki a wo pe tori mo ti lo ndan taye mi o ri nkan ti mo nfe gbogbo nkan lori be ise teyin na nse e ma ri pe awon mi wa be pe won le danga ja loju yin te de ma wo ka ki lo lenu nkan yin mi na le mu le se na to de ma ri pe yin le se bo won oni le so pe won le se ohun na ma fun bu ni pe emi na mo se gbogbo se ni amo mo fe je ko ye yin pe ewe ategbo ti Olorun ba da o ti ni gbogbo aspect gbogbo nkan to nsise fun e gbogbo ohun loyinbo so pe anything one doing at all is what doing well ise ise temi jogun lowo baba to bi mi lomo ni mo si lo si imojinle even diaspora ni Nigerian College of Natural Medicine lati mo ni pe ya ara wa gbogbo nkan to nsele ninu system ara wa gbogbo awon immune system to wa lara wa ka le mo nkan te pe ta ba to age kan bayi ni ere lo mi a ma ni ohun fe ki ohun fe lo skin ohun fe glow a ma lo lo collagen lo collagen lo cola o de le ti je pe collagen ti poju lare to ba ya ma tun disturb immune ni te pe immune ma di pe orisirisi nkan la wa dale aisan wa dobu aisan nitori po fe glow awon nkan e je ka ma se ayewo ara wa e ma joko sile eyin te pe ni arun ta mo si arun eje ruru abi arun to sugar te po ti pe lara yin e ri pe to okunrin ba ni arun mejeji bi o ma pa gbogbo agbara okunrin ni ko nje kokunrin le se mo o de so ninu nkan temi mo ti mo ko lodo baba mi o ma nje ko ye mi pe okunrin ni access lati ma se titi dojo ogbo ni okunrin olorun lo da be iran di okunrin o ki nku afi to ba di jo to ba ku ti o si laye mo so iru nkan ba te ba ni e ma je ko dance go to ma pa gbogbo immune gbogbo system ara e ja muju to ra wa e ki nkan te ba ti mo po nse yin emi lodo abe ku ta won ma man salaye pe mo lo si awon imo yi ti mo mo ni general healing ni mo lo fun mo de mo awon nkan yi te pe yes ele lo wa fun e le fogun ori e le fi wese ko possible te ba ti wa notice awon nkan kokan yala iwo ya te po mo e wa nu le o ti bere nkan alejo o mo igba to mo ba ma ni problem to na awon issue ija o lo bere ko ye ko ri be aye ati jo awon baba wa won ma didi pa odidi adie ni ni pe omo yi ti dobirin opo obi ni o mo gba to mo nse nkan alejo nsin e je ka didi ka moju to ra wa omo mi a ma se nkan alejo a ma roll lo roll bo latari gbogbo chocolate to tin je ngba to wa dagba tan a di wahala a di pa ma ma gbarun ti o nse ti e kiri e je atojo ara wa e ma ja ma pa gbogbo rona e mo nbe lo olorun wo lo nbe olorun buru obirin ti ni gbogbo access to ti wa fun lati le je abi amo afeni to ba je pe olorun dalagan en to ba de jagan ko ni ovulate ri ongo ma ti mo pa gan lohun right from the source so iwo obirin to wa ti wa ri pe o ki ovulate be l'Olorun fi kokoro wa si tete dide ko wa ba la jaje mi lati ye fun le mo wa ni liberty e ma bo nbe laaro ola mo so fun yin nigba ti mo fi kokoro bere n pe eyan mewa to ba wa awon eyan to ba gbo program mi wa ri pe mo se be ba tu se n pari lo mu tu ti pada sori e eyan mewa to ba ti kokoro de ma fun won ni awon kan mi lo fe ni awon ti mo fun gba yan mo de dupe fo Olorun emi kan Olorun oba ni
2: eyin te ba ti emi na wa lara awon te fun o
1: e be ni awon te ba ti wa te na ina ba ti lo te ri bo se ri e tun le so fe lomi abekuta le mi ti wa omo lisa bi ni mi omo agbongba kala omo eyin kule agboro wuye wuye omo ba kiti baba ogbon igbon yin oogun ise segun bile ibi ton nkan ton bi mi si ti mo mo ni I knows every system and everything about natural medicine is part of me be se mo nipa ewe ategbo nipa se titi yin na be na le mi na mo nipa ewe ategbo mo jogun e mo mo ni mo ba nle ni o nse pe tori pe bi an tori ke oro fun ohun le mi ma nlo mo na won omo te pe won wa nilo oyinbo ton ma send nkan si mi mo ma je ye won pe ogun bile is my part eyin gan si mo so I love it and I always practice it gbogbo gba ni ma nlo kaakiri fun orisirisi seminar lati kun imo kun ogbon eyin te ba fe gbo nkan ton pe ni ise isegun ewe ategbo e wa sodo abekuta woman capsulated ones wa olomi wa powder orisirisi ni te pe mi mo se fun ara mi te ba ri mi bi ti mo tin sise e ma wo pe ah challenge lele tori pe I love it I love to practice it ta ba nse nkan ka ma se ni ti beru Olorun emi so fun yin pe e pe mi sori 08039716022 08039716022 iwo okunrin to le tante kan le gbongbongbon si nkan ta won antisi ki to nso lantaro to ro pe boya wada ni ko nsa wada o obirin ni di awon nkan yi ko alujo yen ko rin le ko rin le gidi to ba ti rin le yen ti satisfaction yen ba ti wa yen agbon kan ko me yen tun ma se business e lo a tun di jo topo e ba tun so po ya o jo tun ba ti di pe o wa se soke soke joro joro egon egbon si esi e ko ni mini e opportunity
2: won ni ke sise ni any trailer jabola to
1: bi jumo le mo de kiri ti
2: yin be eyin le drive
1: so e jo tori olohun eyin daddy wa je ko birin mo pokunrin ni mi tawon baba wa ma nlo laye gba yin anti siki to ko nsoro enu o e ri awon baba yen o ma fe yawo kan meji meta merin e
2: marun
1: ko se pon fi fun bu
2: pade wa ni le ti e
1: ninu yare inu ile kan na ti eni to rawon baba temi fun o lo gba le kiri inu ile kan na ni en to run ba si kan o ti mo won ma wole yara o ma ti gun yon ma ti se gbogbo obe gbogbo nkan igbadun because this yes we are meant to do it it's natural it's from the almighty god we are meant to do it and have our children and have our beautiful homes so if the opportunity happens pe nkan ife sele okunrin wa nse didirin wa nse jo nso story wa gbo nje yin lo sita
2: ja fi mi le o ti da mi
1: gbe lo sita dandan ni
2: je mu ran mi le sinu odo
1: story ni gbogbo yen
2: won ti ni kin lo lakuta
1: to itan ni yen o gbodo le se atekan ko hang ese meje ji ko se normal ohun na ma fi dupe fun e laaro ojo keje o nbe obe yen ma fi debi te e ko de e tete ma bo kan gba je ko bi ni mo pokunrin ni mi
2: be ran kan lo tele
1: a fun e merin
2: ah merin la
1: la ohun ni e tete ma bo
2: ko fun merin o gbodo lo je kokunrin mo yen o
1: no se ri nkan yen ko kin se ogun amara sise wahala ton lo nsin o that is to take erect by force o nse ohun o is natural anti siki to mi sere awon mi wa n to ba no opportunity ko mu ba ro le e je kokon fun yin ni kan te pe e lo se fun ara yin
2: won ni ke lo
1: se ko si pe e lo se ko si nkan to ba di be
2: jemilat
1: lapo epun ye fun le
2: daddy you can tonku bi je se
1: e mu ba ro ke lo se fun ara yin ke rora ma yo mu die die oni nkan kan to ma se fun yin alakoko
2: dixin ni 2 minutes la ni
1: alakoko e lo ra egbo sapo tutu
2: e ko ra kini
1: egbo sapo tutu egbo I don toro e wa mu bara e yo gbogbo egusi to anu bara yen kuro e le la bara yen si biabi ona bi mefa party kan be ege kekeke da si lori e de rora mu seven up abi coke FC e wa mu muru die FC e ref bi jo marun kokunrin bande lati bi se ko ma gbe lura ko ma fi clean gbogbo san to n gbe eje lo si bi center libido yen o ma ma dide laaro ni to ma ma fe okunrin ti o ba ti ji laaro ki nkan okunrin e ji laaro e gbagbe ko soro nbe ko need the test is natural olorun lo dokunrin be ta ba ti ji laaro o gbodo jiyin ni
2: o gbodo dide
1: e wa gba je ko birin mo pokunrin ni mi emi ni mo fo wa ara mi se awon ogun bile tawon baba wa nlo ni o wa ko n se npe bi aka sese ma mu amulu mala star number 2 ibe le mi wa te ba ti wonu liberty e ba ti so pe n bere abekuta o ma ye fun le tabi ke pe mi ke to ma bo 080 080 39 39 71 6 0 6 0 2 2 Olorun fanse si wa lowo jura wa lo eja fi o e wa lo ogun abekun taun ma ke lowo ke ri perere lolorun ke wo yanto ninu ogun atomi eyin ti infection ti fa abeyin te pe iko asthma na abeyin te pe ejedijedi ni idi yiyo ni abeyin te pe diabetes ni te pe e ntan atoju diabetes yanto si prostrate o prostrate yen awun ni e ma rokunrin to ma se yo nsin to ma to ni to tun ma da meni ko tun fe to ta ma to wele wele wele elomi o ti e ni opportunity lati to rara wọ́n ti máa gbò pé wọ́n ti gbé rọ́bà síbẹ̀ fún láti máa tọ̀ ogun bílẹ̀ wa we are son of the soil natural medicine wà to the tax ìtẹ̀yìn ò bá mọ̀ kó máa sọ pé òun mọ̀ nítorí pé tó bá di george gbé ndí àlùkè àmọ̀ gbogbo ẹ̀ la máa sọ jáde bóyá tó bá ti mọ̀ ṣé fáwọn èèyàn ọlọ́run ò bínú sí pé gbowó lọ́wọ́ èèyàn ò sì tó bá ti ṣe nǹkan tó dáa síbẹ̀ ìwọ tó jókòó sílé ẹ pé abẹ́kúta ọmọ lórí 080 80 39 71 71 60 60 22 22 tabi 080 080 55 55 77 77 63 63 72
2: 7-2
1: a ma re ti yin o e ma gbagbe o ara ti ta ni eyin dudu ni baradi e ma bo
2: oda e se oda bo

0: Hello.
1: Hello, sir.
0: Akweto and Tisikito.
1: Olu Akweto, sir.
0: Pentagon, I'm paying Lati Lubado.
1: Okay, sir.
0: First call at the new.
1: Je ga kọrin fun yin baba o baba o baba o baba to se ponyanyan o okay sorry
0: o ya mo gbo yin e so fun mi pe ewe oye omo ri
1: eh
0: se ni mo ni pe ke ewe oye omo ri to ri le fun mi e ti ko
1: le ewe oye omo ri
0: mo ba to ga yin bo mo de fokan ba everything lo
1: e se go sir
0: se ni alaye kan ti mo kan fe ki awon ti o tin da si lata aro pin mo eni o ba ti megbara to ba na gboro yo ni ta ko bi oro awon baba wa pe tan bi o yato o tan wi ko yato
1: okay se po bo yato
0: o yato baba ti nlo si ni o ti ni tumo si wa se ni awon fere ti a pe ni timing tabi a pe ni kagaun awon dabi abo bele je abote le ka bo te wu yin nigba tawon ti sanra ti an da bi irin te ba nba eni to se tere sire leni to ba pe nita gbogbo to ba gbo lu le fi ro o le fi ko hu o le fi ko leta si ko sin to le fi ko eni o ba wa ni mo paro eni ko eni o ba sanra ko ka be so ibi ti an ti yato sira won nu kódà gan tó bá ní ọfẹ́ bí gangling striker lọ́dún ẹni ọ̀sánra tí ń bọ̀ ọba gbé tí ò sì gbé tó gbé kọ́rùn tí jì kà ń rú ọ tó gbé lérí tọ́rùn wọ̀ múra rẹ lọ́rùn àṣìṣe káyé ẹ báwọn tẹ́lẹ̀ àbàhàbàhàbà bẹ̀lẹ̀jẹ́ ni o ló jẹ́ kí wọ́n mọ̀ wò wípé tí wọ́n jẹ̀ ju ti àwọn tó sanra lọ tàbí tí wọ́n fẹ̀ ju àwọn tó sanra lọ size by size ni ẹjẹ n sáré fún ọ lọwọ kan ọjọ kan wà mọ bá ẹni tí èsì léde wa ṣeré ọmọ ilẹ haúsá ó wá bá a ti sọ bá a ti mara mọjẹ nkọkọ bá a ti ṣeré mọjẹ nkọkọ ṣàlàyé fún ọ tọrọ àgbèdè ara wa ọwọ adélẹbù kan ni wọn pé kàṣà àdúkà múyà ibo tó lélẹyìí ni ọ tó ń rengé tó nu ẹlẹmí kàṣì ó wá tóbi oṣù kan mọ wá rẹ nìkan tó gbọ yorùbá tó sì gbọ èdè tiwọn kíni túmọ kàṣà àdúkà ó ní ṣe ìṣe pé mo ta ṣe àgẹrẹ dé òkè ọya mo ní kíni ra ní ọsọ túmọ ẹ fún mi ó lọ sọ pé kí n kó sí gbogbo ẹ everything
1: mo ní kàṣà àdúkà
0: ó ní túmọ kọ gbádùn nu kàṣà àdúkà so kẹrí to capital eré tó yẹ kéèyàn máa ṣe dáadáa gẹgẹ bí ìyá ìgbà ṣe sọ ni tọkùnrin ọba ti lè ṣe mọ ìsọkùnrin as at today by his grace I am 73 years 6 months and I do practice it almost every day. Yes,
1: ẹjọ́ ẹ fáwọn youth ni formula tẹ̀ ń lò you are 73 years and 6 months old ẹjọ́ ń practice obo dídó every day
0: ẹ̀rí irú bí ìyá yẹn ti sọ ọmọ bí ó ti sábìsì àbẹ̀rẹ̀ mi ọkọ̀ tá à ń wà tá a sàbìsì yọ nọ́ọ̀kì gbéyàn náà bí bá ń wara rẹ̀ tí ò sàbìsì ẹ̀ yọ nọ́ọ̀kì ẹ ní ìyá ìgbà kọ́mọ ti lọ jìnnà ẹni mo ní wọ́n kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ mi ọkọ̀ tá à ń lò tá a sàbìsì tá a náà sáǹtẹ̀ náà rẹ̀ sáà lọ yìn níjọ́ tí ọba wa yín orí ìrìn náà ni ó ti wá yín bọ́kùnrin náà bá ń ṣiṣẹ́ tá à ń wí tí ò sàbìsì rẹ̀ orí obìnrin náà ni ó ti wá yín.
1: So báwo ni ọkùnrin ṣe lè sàbìsì rẹ̀ báyìí.
0: Oyún ìyá rẹ̀ nìkan ní ọ̀dà padà lé ayé o. Mo àwa ti nẹ́gbàrá ànágboro kódà àti hangi bútù.
1: Ẹ ti hangi bútù báyìí.
0: Mo ní mi ò tí hangi bútù àbí àti tó ń fi mí ṣeré
1: ni. Dádì ní 73 years 6 months ẹ ti hangi bútù.
0: Ìwọ la bọ̀ ṣe kódà gan bọ́ọ̀lù gbígbá mo wọ 50 kì ń tó hangi bútù.
1: Bẹ́ẹ̀ni
0: ní bọ́ọ̀lù ìdí lórí pápá ni kèsè bẹ́ẹ̀dì torí bẹ́ẹ̀ kèsè bọ́ọ̀lù torí bẹ́ẹ̀dì.
1: Ẹ kú iṣẹ́
0: sá. Tí n bá sọ ni pé mo mi ọmọ rẹ rìn ni. Bẹ́ẹ̀ni ẹ kò pẹ́ran nìkan jẹ́ èmi ni à ń pè bẹ́ẹ̀. Ìtú bàbá èmi nìkan náà ni Pentagon ìta mọ̀jẹ̀ sọ́tàn. Ẹni kọ́ mi sùn pé yàtọ̀ fún pé mo wọlé for the first time I have saw your number, I make sure pé mo contribute weekly.
1: Ese gan sir. God bless you sir. Ese gan sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Oda sir. Ah, oda rosa. Oda osa. Ah, that's good. Abe I miss sir. Abe gbon won la won ni Pentagon la won. Baba is 73. So baba is 73 years and 6 months of age. But baba shi baba la won shi n gba ball gidi gan ni. Lai se pe won la won shi n ba won. Awon shi wa nta pe boys la won. Anybody ma wo awon loju pe kini hello
2: hello
1: e ka le sir
2: o kini e ku
1: e sir
2: so mi go join so mi ti bi ti ba ya
1: a gbo yin o
2: ko bi bi ta le la bi o ma yin ya le ku ba yin o ti ma ni e ku sa je
1: eh
2: je ma o ti ma ni e ku sa je ma se ba se ya je ma la o je ku ba yin a ti se ye ni ya
1: ada gbogbo awon to sha penta lo lohun ti gba koso ninu aye won oluwa toyin ni smile smile my sister god bless you god bless you obanta prince majid one is chikito adegbadu you from zaria thank you for the great program you welcome okay ni pe lo closing daddy to pe tan yi won so pe tokunrin ba nse pe ye kokunrin ma service are nje bawo ona wo lokunrin le gba lati ma service are se uncle bj se won ngbo mi okay je ka gbo latenu yen ma pada wa ba yen lo sir
0: ẹlú ẹ kàrọ
1: ẹ kàrọ sí.
0: Orúkọ mi ni Arúgbó yìí sí àkà Bala Music lásìkò.
1: Ẹ ṣe gan sí.
0: Gbogbo ayé ẹ máa gbọ́ láàgé ìlú. Ètò lọ́wọ́ sí Kító pẹ̀lú dádì UK. Ọkùnrin wọn ń bẹ̀ níbẹ̀ ẹ máa gbọ́ láàgé ìlú. Ẹ wọ gbọ́ lórí sí ìrísí pàṣẹ ń bára wa lò. Ó bá jọ̀rọ̀ bọ̀ bọ́jẹ́ lẹ̀ pa ni. Ẹ wo gbogbo ẹ lọlọmọ tó máa wúlò. Ẹ máa gbọ́ láàgé ìlú. Ẹ máa gbọ́ ètò màmá sí Kító ní láàgé ìlú. 96.7 FM òkè gájòkè láàgé ìlú ni ẹyin sí gbogbo obìnrin tó bẹ níwò lọ́dọ̀ ọba mo sọ fún yín o. Ẹ máa gbọ́ láàgé ìlú. Ẹ kú ìdìbò tó wá lámì sí gíláṣí
1: wọn. Ẹ ṣe gan sa.
0: Arúgbó lo ìṣe àká.
1: Ẹṣe gan sa ẹṣe god bless you sa ọdà ẹṣe gan ni god bless you ani àwọn sisters wa wà nbí báyìí ẹṣe gan ni ta ló tún wà ń bẹ̀yẹn ani Oluwa Toyin thank you Oluwa Toyin wọ́n ní I'm so happy to be here you welcome ma Fisayo Onípẹ̀dé wọ́n ní bàbá rẹ̀ mi Baba Remi Bakare the Pentagon at 73 plus. Yes, Muyiwa Fowowe, 1 year soro soke jare. Thank you, Oluwa Toyin. This is my first time here. God bless you, my sister from another mother. You welcome here. Fisayo Onípẹ̀dé, 1 year Auntie Chikito Feja Ibalemi. Amy. Emi kodao. Hey, hello. Okay, I want to salon ti won. E je ka ti lo sodo daddy UK die ati uncle BG. Mo fe gbo oro lenu won. Hello uncle BG se wa nbe ati daddy UK.
3: Oúnjẹ yín, à ń gbọ́ yín.
1: Ṣé mọ̀ pé dádì yẹn sọ̀rọ̀ kan, àwọn dádì yẹn sọ̀rọ̀ kan, wọ́n ní ó yẹ kí ọkùnrin bá ń ṣe lọ ṣe bọ̀, pé ó yẹ kí wọ́n máa tọ́jú ara wọn. Tó báwo ni ọ̀nà owó lọ́kùnrin lè gbà àbò obìnrin láti tọ́jú ara wọn ná?
3: Ọ̀nà tọkùnrin máa gbà fi tọ́jú ara ẹ̀, òun náà ni a ti sọ gbogbo ẹ̀ náà lóríṣiríṣi lórí ètò yìí many occasion. O ni pé ẹ jẹ́ ká máa ohun tá à ń jẹ tó ń wọnú ẹnu wa, ìyẹn number one. Daddy UK máa ń fẹnu, ó máa ń tẹnu mọ ní gbogbo ìgbà pé ẹ máa sinmi, ẹ máa sùn, ẹ máa mú mi dáadáa. Ẹ má yẹ ká kọjá gbogbo nǹkan tó yẹ ká ṣe, ìmúkúmu, ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀. Àní tó bá máa ta nǹkan ẹ̀kọ́ ìwé pa mu títí tó jẹ́ pé jako jo àbí bá lè ṣe ń pè é, tẹ́ máa ní láàárọ̀ kùtùkùtù, ìyẹn náà máa fi lo bread kí o ń ṣe oúnjẹ. Ẹ jẹ́ ká máa jẹ oúnjẹ tó dáa, ẹ jẹ́ ká máa tọ́jú ara wa pẹ̀lú ìmọ́tótó. Ẹ gbọ́ àwọn bàbá wa láyé ìgbà yẹn náà láàárọ̀ tó máa kọ́ ju wa, wa ko lo agumu gogo me wa fi fonu a se gogo e ko to se wa je won ma na ko fi e tele nu e be le gbo na ti tadi yuke ma so bi pe iya ja kulubo ni kekere pada wa kekere iya ja kulubo ma fi agbo o se se kankiri those days ni e awon da le ko na the same thing ni o ma fu alagbo mu laro gudugudu ye la ko ma fi wonu la ma se gogo iyan je ke gun wa ke gun duro lara wa itoju ara oni ko si ko la to se je na lo te la fi se service ara wa atoju ara wa ka ma sun dede a de ma je ko da to nse ara lore e je ka ma pe tobo
1: oda e se gan ni sa oda daddy uk ona wo ni awon okunrin bodo gba ma toju ara won ni sin
4: e je ka ma pe tobo oda e se gan ni sa oda daddy uk ona wo ni awon okunrin bodo gba ma toju ara won ni sin
1: se daddy uk wa nbe sa
5: e se atoto opolopo e na ni
1: a n gbọ́ yín but kini kan ń padà wá sọ́dọ̀ ṣé èèyàn kan tọ rédíò tó yẹ kó ń padà sọ́dọ̀ mi bú. Hello.

0: ọ̀dà ṣé wọ́n wà ń bẹ̀? ẹ bá gbé fóònù fún ẹ bá gbé fóònù fún wọn sá.
1: Màmá, mo ń pè ẹ́ ya ẹ gbà.
0: My mommy. Hello, ma. Hello, ma. Mi ò gbọ́ yín mà ẹ jọ ẹ bá mi gbóhùn sókè díẹ̀ mà. Yes, ma, ẹ káàárọ̀ ma. Ẹ má bínú pa disturb yín o. Ṣé gbọ́ ma? Ọ̀dà ẹ ṣe gan ma. My mommy, kí ni ṣé dádì iṣẹ́ yín ni àbí kí ni ẹ ṣe kí ń fẹ́ kí ẹ̀yin àti dádì jọ takutu ṣé wọ́n ṣẹ̀ yín ni ká ti ẹ̀bẹ̀ yín? Chiquito ló ń sọ̀rọ̀. Olúwa ló ṣe àmìmà.
2: Ẹ rí obìnrin. Ó tóbi pé obìnrin máa máa láìkì nǹkan tó ń dárúkọ. Ẹ rí obìnrin tí ọkùnrin bá láìkì dáadáa. Tó bá fi owó mọ̀, tó dẹ̀ fi ìfẹ́ mọ̀. Ibo ṣe lè rí ìgbàkigbà tí ọkùnrin bá kú.
0: Yes, correct. Correct.
2: Ṣé yìí náà.
0: Ẹ bẹ́ẹ̀ ni ma.
2: Ṣé rí ní ọkọ mi tí tó bá yín sọ̀rọ̀ pé mo rẹ̀ tó ń dáhùn. Inú mi dùn ní alẹ́ láti jọ́ pé màá fi ẹ̀sìn jọ wà. Mi ò gbádùn nípa ti ọ̀rọ̀ pé kí ọkùnrin kó fún obìnrin ní owó. Ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni wípé èmi ti gbà yí pé àyànmọ̀ tèmi ni. Bí mo ṣe wà lálẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé màá fi ẹ̀sìn jọ wà. Pé ká bára wa lọ pọ̀ láti lé lọ́dún mẹ́ta. Ó ti lé ní ọdún mẹ́ta tí wọ́n pè ní túrú ilé.
0: Let's jọ bára lò pọ̀ last.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wà. Nítorí pé ó ń rìn láti ṣe. Ṣùgbọ́n a máa fẹjọ́ mi sùn. Eré lẹ́lò ní oṣù. Ṣùgbọ́n èmi ni mo mọ̀ pé òṣìṣọ́ rẹ̀. Kódà dọ́wọ́ ni mo wà sí dídì sẹ́yìn. Yàrá wọn náà tẹ̀lé wọn. Inú ilé ni mo wà. Mi ò lé wọn. Ṣùgbọ́n gbogbo wọn bẹ́ẹ̀ ni wípé mi máa fi àjọ fún sùn ara. Nígbà tí mo dẹ̀ mọ́ fún sí mi. Mo bẹ̀ sí nǹkan kẹ̀ tó bá ní pé àìsàn kan ṣe ń pè mí pé kì í kan bá yín. Ìtútù yẹn mú mi láti bí ó ti lé ní 15 years ago. Àwọn máa sọ wípé ara mi ò yá yóò lọ. Kò ní ṣe nǹkan kan fún mi. Ṣùgbọ́n nígbà tí mo dẹ̀bí pé kò dá mi lóhùn mo jáde. Ìṣàlọ́ ń gba ìtọ́jú. Àti bẹ́ẹ̀ yà ara mi dẹ̀ ti máa ń yá ó ti yá báyìí. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi ni wípé ara mi ti yá
0: báyìí.
2: Ṣùgbọ́n nígbà tí mo dẹ̀rù owó tó bẹ̀ sọ pé kò burú. Pé báwo ni mo dẹ̀ ti tọ́ lọ́rùn pé mo fẹ́ wá sí yàrá ẹ̀. Nígbà ilé ẹ̀kẹta fún mi rí àlùyọ. Nítorí pé kìí ṣe pé kò wù mí ṣe. Ṣùgbọ́n owó ti bá mi fi lò kó bá mi fi lò. Kò fẹ́ mi ní ìṣúná kàrà rárá. Mo kọ wa ọ̀fẹ́ ló fẹ́ mi. Ọ̀fẹ́ ló jọ lò mí. Ṣùgbọ́n mo dẹ̀ ti gbà pé àyànmọ̀ tèmi ni. Ìdí èyí ni mo ṣe ní ìṣe wá gbọ́ pé màmá fásitì ti bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ tí mo máa ń gbọ́ nígbà yẹn. Ó ń wù mí ṣùgbọ́n ó ṣe ẹ̀tọ́ ẹ̀ nípa ti.
0: Kai, my mommy, ṣé mo lè pè yín lẹ́yìn ètò àbí kí n pè yín ní àárọ̀ ọ̀la? Torí mo fẹ́ kémi àti yín sọ̀rọ̀ mà.
2: Ṣé láti pè mí máa bá wọn?
0: No, láti pe yín èmi àti yín la fẹ́ sọ̀rọ̀. Torí àwọn fúnra wọn àwọn dádì UK á bá wọn sọ̀rọ̀. Fúnra wọn ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin mà.
2: Mọ̀mí, ẹ ṣe
0: o. Olúwa ló ṣe.
2: Ẹ bá pè wá ẹ gangan ló dáa.
0: Má.
2: Inú ẹjọ́ yẹn ni ò gbádùn ẹ. Ẹ bá pè wá ẹ gangan inú mi máa dùn.
0: Torí mo fẹ́ pè nígbà tó yẹ pé àwọn gan fúnra wọn máa wà ńbẹ̀. Ṣé get kájọ mo fẹ́ ká sẹ́ẹ̀tù ẹ̀ dádì ṣé mo lérò pé dádì wa ṣùgbọ́n wọ́n wà pẹ̀lú yín bẹ́ẹ̀ nísìn. Because ṣẹ́rí wọ́n ní inú dúdùn àbí báwo ló mórí wúyá. Ṣẹ́rí obìnrin òkè ẹ̀yin náà wo nǹkan tí mọ́mí sọ nísìn. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó jẹ́ pé ìyàwó ò gbà fún wọn but ìyàwó ní reason tí ó ṣe gbà but kò fẹ́ sọ síta. Because nígbà tí ẹ fẹ́ wọn fine. Ẹjẹ ẹ̀jẹ̀ gbàgbé pé ẹ̀fẹ́ wọn níṣu lọ́kà kò yé yín but at least wọ́n wà pẹ̀lú yín wọ́n sìkì ó yẹ kẹ́ ẹ ṣìṣe gẹ́gẹ́ bí ọkọ̀ ọkọ̀ ò dẹ̀ kí n ṣe kéèyàn kàn fi okó sóbò kó fà á yọ.

0: orí tí mi ò ní tètè sùn láàárọ̀.
1: Ọ̀dà
0: mà ọ̀dà nígbà bá pè ní àjọ rọra wà. Ẹ̀yin náà ti gbọ́ nǹkan ti dádì ṣẹ́rí
1: ẹ̀jẹ̀ ká. Èmi máa ń lẹ́kì kí n parọ́ kọ́lọ́run kó sọ́ dòótọ́.
0: Dádì ṣẹ́rí dádì UK ṣẹ́ ń gbọ́ nǹkan tá à ń sọ àti Uncle BJ. Hello. Ẹ ṣe ń gbọ́ nǹkan tá à ń sọ.
2: Èmi ò fi kẹ́ ẹ̀ gbọ́ nǹkan tí wọ́n mi yàn.
0: Dádì UK ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ.
2: Sọ̀sẹ̀ ìmọ̀ bí a fẹ́ ní bọ̀.
3: À ń gbọ́ dáadé.
0: Àwọn méjèèjì.
3: Ẹ ṣe ń gbọ́ nǹkan tá à ń sọ.
2: À ń gbọ́.
0: Ok, àwọn méjèèjì ò gbọ́ nǹkan tí mọ́mí àti dádì sọ. Dádì ká má waste credit yín.
1: Ma
0: fẹ́ ẹjọ́ torí mo fẹ́ get number yín gangan fúnra yín so that ti bá ti pè má lè ráyè bá màmá sọ̀rọ̀
1: òye yín
0: ẹjọ́ mo fọlọ́wọ́n ọba bẹ̀yìn ṣe rí ọkùnrin tí obìnrin tí ọkùnrin ò bá tọ́jú ṣe get àwọn obìnrin ti gbọ́n nísìn tẹ́lẹ̀ ni tọ́ba tọ́jú obìnrin a máa ṣe pé tí wọ́n ṣàní sùúrù la fi ń gbélé ọkọ̀ kìnnìkan kan nísìn nǹkan táwọn obìnrin tó wà ń ta nísìn ń ṣe ni pé you bring it I give it back ẹgbọ́n nísìn mọ́mí ní àwọn síìkì fowó mọ àwọn dẹ̀ gbàgbọ́ pé àwọn ti tọ́jú àwọn ti rí tọ́jú anyway ẹjẹ́ kó jẹ́ nǹkan tí ẹ ṣe gan sa
1: àmì
0: olúwa ló ṣe sa yes sir.